0: gba ìyá wa jẹ tí ó sì kú fún wa gẹ́gẹ́ bí ẹni tí ń ṣìpẹ̀ fún wa àti gẹ́gẹ́ bí olùràpadà wa ẹni tí ó kú fún ẹ̀ṣẹ̀ wa tí ó sì jí dìde fún ìdáláre wa ẹ̀kọ́ yìí ni ó lè fún wa ní ìgboyà láti dojúkọ ikú nígbà tí àkókò yìí bá tó èyí ni ó jẹ́ kí a sọ wípé ikú oró rẹ dà isa ò kú ìṣẹ́gun rẹ dà nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ wípé bí o bá ní jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ nígbà náà ni o lè ní ìdákọ̀rọ̀ ní ẹ̀sìn kìrìsìtẹ́nì tí o sì ń sìn yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa kì í ṣe èyí nìkan a ń pè wá níjà wípé a ní láti pa ẹ̀sìn kìrìsìtẹ́nì yìí a ní láti pa mọ́ ní tòótọ́ títí a ó fi rí olúwa jẹ́ kí a wo epístélì ti júdà sí ènìyàn gbogbo ẹsẹ̀ kẹta olùfẹ́ nígbà tí mo fi àìsimi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí ṣe ti gbogbo ènìyàn kò gbọ́dọ̀ ṣàìmá kọ̀wé sí yín kí n sì gbà yín níyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo èyí ni ìpèníjà tí bíbélì ń fún wa wípé kí a máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo kí a má jẹ́ kí àwọn tí wọ́n ń wàásù ìwàásù èké tàbí ẹ̀kọ́ èké kí wọ́n kí ó fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá wa káàkiri kristi àti àwọn apostoli rẹ̀ wọ́n ti sọ tẹ́lẹ̀ ṣáájú wípé ní ìgbà ìkẹyìn àwọn ẹlẹ́kọ́ èké yóò pọ̀ àwọn wòlíì èké yóò pọ̀ àwọn kristi èké pàápàá wọn yóò pọ̀ jọjọ wípé yóò sì rọrùn fún àwọn ènìyàn láti ṣípò padà àti láti kúrò nínú ẹ̀kọ́ tí ó yè kooro àti láti lọ sí ibi ẹ̀tàn nítorí bẹ́ẹ̀ má ṣe jẹ́ kí àwọn ẹ̀gàn aládùúgbò rẹ má ṣe jẹ́ kí ẹlẹ́yà tí àwọn ará ayé tí wọ́n ń fi ọ́ ṣe nítorí wípé o jẹ́ ẹni tí ń sin ọlọ́run nípasẹ̀ ìgbàgbọ́ nínú jésù kristi tàbí ìyọṣòtí sí tí àwọn aláriwísí àwọn apẹ̀yìndà tí wọ́n ń yọṣòtí sí ọ má ṣe jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dá ọ padà má ṣe jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó mú ọ gbọ̀jẹ̀gẹ́ tàbí kí ó mọ kúrò lórí ìpìlẹ̀ tí a ti fi lélẹ̀ fún ọ èyí tí í ṣe jésù kristi jẹ́ kí ó yé ọ wípé gbogbo àwọn ọ̀rọ̀ ọlọ́run tí o ti gbọ́ nípa jésù nípa wípé a ní láti ní ìgbàlà wípé o jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dúró nínú ọkàn rẹ o sì sinmi lé wọn o sì dúró tì wọ́n o sì ń ṣe àìsinmi láti rí wípé o jẹ́ ẹni tí a ti gba ọkàn rẹ̀ là nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ jésù kristi wo hebrew orí kẹrin ẹsẹ ìkíní nítorí náà ẹ jẹ́ kí a bẹ̀rù bí a ti fi ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ sílẹ̀ fún wa kí ẹnikẹ́ni nínú yín kí ó má ba dàbí ẹni pé ó kùnà rẹ̀ bí a bá kúrò lórí ìpìlẹ̀ bí a bá kúrò nínú ẹ̀kọ́ bíbélì bí a bá kúrò lórí ẹ̀kọ́ tí ó sọ fún wa nípa jésù gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí ẹni tí ń sọni di mímọ́ gẹ́gẹ́ bí ẹni tí ń fi agbára ẹ̀mí mọ́kúni gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùṣọ́ àgùntàn wa olùṣọ́ àgùntàn rere àti gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìpìlẹ̀ ẹ̀kọ́ kristi àtàbí ẹ̀kọ́ ìhìn rere bí a bá kúrò lórí nǹkan wọ̀nyí a kò ní lè dé ìjọba ọ̀run a kò ní lè rí ọlọ́run ní ìkẹyìn nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a bẹ̀rù kí a rí wípé bí a ti fún wa ní ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ wípé ẹnikẹ́ni nínú wa kò pàdánù iyì àìnípẹ̀kun àti àǹfààní láti bá jésù jọba ní ìkẹyìn ẹ jẹ́ kí a dìde dúró kí a gbàdúrà kí a sọ fún ọlọ́run wípé èyí tí a ti fi lé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí jésù olùgbàlà èyí tí a ti fi lé wa lọ́wọ́ jésù ẹni tí sọ ní di mímọ́ èyí tí a ti fi lé wa lọ́wọ́ jésù kristi ẹni tí yóò fún wa ní agbára ẹ̀mí mímọ́ àti ẹni tí ó ń darí wa tí ó jẹ́ ilẹ̀kùn sí ayérayé sí ọ̀dọ̀ ọlọ́run wípé a ó dì í mú ṣinṣin títí di ọjọ́ ìkẹyìn a kò ní jẹ́ kí ẹnikẹ́ni kí ó fi ẹ̀kọ́ èké kí ó fi tàn wá jẹ tàbí kí ó fi gbá wa kúrò lọ́dọ̀ ọlọ́run dìde dúró kí o dijú rẹ ki o si gbadura si Olorun ki ori wipe o pa igbagbo to tomo bi o ko ba ti ni igbala eyi ni ohun akoko ti oni lati se oni lati so fun Olorun wipe o fe ni igbala bi o ko ba ti ni isodi mimo o ye ki o so fun Olorun bi o ba ni idaniloju pe o ti ni igbala wipe o fe ni isodi mimo ti o fi fo okan re mo ti o si funfun lao lao bi ojo didi bi o ba si mo wipe o ti ni agbara o ti ni isodi mimo o ye ki o gbadura ki a le fun ni agbara emi mimo ki ori wipe eko yin rere ti a ti fili olowo odi mu titi a o fi ri Jesu olowo ati olugbala wa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Iwe wo ye Isaiah, ori ikejilela adota, ji, bi agbara re wo, iwo Sioni, bi ase ogu re wo, iwo Jerusalemu, ilu mimo, nitori lati igba yi lo, alaikola, ohun alaimo ki yo wo inu re mo, mo ekurukuru li ara re, dide joko, iwo Jerusalemu, tu oja kuro li orun re, iwo ohun di omobirin Sioni. Nitori bayi ni Oluwa wi ati ta yin lofe a o si ra yin pada lai sanwo nitori bayi ni Oluwa Jehova wi awon eniyan mi sokale lo si Egypt ni atijo lati se atipo nibe ara Assyria si ni won lara lai nidi nje ni isisiyi Oluwa wi pe kini mo nse nihin ti a ko awon eniyan mi lo lofe awon ti o joba won mu won kibe ni Oluwa wi titi lojojumo ni a si n soro di si oruko mi nitori na awon eniyan mi yo mo oruko mi le ojo na nitori emi ni eni ti o soro kiyesi emi ni ese eni ti o mu ihinrere wa ti dara to lori awon oke ti n kede alaafia ti mu ihinrere ohun rere wa ti n kede igbala ti o wi fun Sioni pe olorun re joba awon alore re yo gbe ohun soke won o jumo fi ohun korin nitori won o ri le ojuko oju nigba ti Oluwa ba mu Sioni pada o si ayo e jumo korin eyin ibi ahoro Jerusalemu nitori Oluwa ti tu awon eniyan re ninu o ti ra Jerusalemu pada Oluwa ti fi apa mimo re han le oju gbogbo awon orilede gbogbo opin aye yo si ri igbala Olorun wa e fa seyin e jade kuro laarin re e ma fowo kun wa imo kan e kuro laarin re e je mimo eyin ti n gbe ohun elo Oluwa nitori e ki yo yara jade be ni e ki yo fi isare lo nitori Oluwa yo saaju yin Olorun Israeli yo si ko yin jo kiyesi iranse mi yo fi oye bani lo a o gbe ega a o si gbe eleke ohun si ga gidigidi gege bi enu re ti ya opolopo eniyan a ba oju re je ju ti enikeni lo ati irisi re ju ti omo eniyan lo be ni yo bu won opolopo orilede awon oba yo penu won mo si nitori eyi ti a ko ti so fun won ni won o ri ati eyi ti won ko ti gbo ni won o ro.
3: Ẹjẹ́ kí á dìde dúró. Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́ wípé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹjẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run, ẹ̀bẹ̀ yóò wù kí a ní kí a sọ fún Ọlọ́run. Kí o lè gbọ́ ti wá, kí o lè dá wa ní ìdè, kí o sì lè ṣàánú fún wa.

0: ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà ń nà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣùwọ̀n lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá, yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yín ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yín ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ kejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Egypt já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypt ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypt, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Egypt. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Egypt jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn. awon wonyi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani wonyi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko e je ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi fi wa se aye yi ni awon mo Israeli ni won se npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturu ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wi pe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wi pe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wi pe awon omo Israeli won yi bi o ti le je wi pe a se ilana fun won eyi ti iba fun won ni anfani ati ibukun awon nkan wonyi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma npadanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun nbere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaron ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun owe pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wi pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaron soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wipe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wipe oro ti Olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaron tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaron si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Olowa si so fun Mose ati Aaron ni ile Egypt pe kini itumo eyi ja si nigba ti a so wipe won wa ni ile Egypt eyi so wipe won wa ninu isinru won wa ninu iponju lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypti nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypti nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypti jẹ́ kí ó tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypti ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí ń wo nísàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypti ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypti ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpàá ìdá ilẹ̀ egypti ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ israeli wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpàá ìdá àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypti pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ israeli ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá mú un kúrò ní orúkọ Jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypti láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypti kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ̀ jésù ò ní ìyè láìmọ̀ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún wọn wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye ainipekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to shanfani yo deba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba se kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ijere ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won mu ninu eje na won o se fito ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju Olowa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun o pe e jade lo yin mo odo agutan fun ara yin gege bi idile yin ki ese pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awokoto e o fi eje na ti o wa ninu awokoto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Olowa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara ateriba ati lara opo iha mejeji Olowa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja awon omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun wonyi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi ako ba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon wonyi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi ipamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu ase dede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iko re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Korinti kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara tijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa ye ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a n so nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara tun pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun o ni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti olorun be lowo omo Israeli ni wo pe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be le o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbe gaju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wipe ẹjẹ ye bi ye yi ni a fi n gba wahala kuro lọwọ idajọ ọlọrun ninu peteru kini ori kini ese ikokandinlogun peteru kini ori kini ese ikokandinlogun ko se pe bi ko se ẹjẹ iye bi ye bi ti ọdọ agutan ti ko li aboko ti ko si li abawon ani ẹjẹ kristi awon elomiran ma gbekele awon oludasile ile isin won ranti wi pe gbogbo eni ti abi lati inu obirin elese ni nitori be ko si oludasile esin oludasile ijo tabi oludasile tabi enikeni nibi kibi ti o wa ni ailaba won aileri ailegan nitori be ni o fi je wi pe Jesu Kristi ni kan soso o ni odo agutan alailaboko eni ti o le ko ese wa lo siranti wi pe nigba ti a kan Jesu Kristi mo agbelebo a se yi ni akoko irekoja lasiko awon omo Israeli ranti ni eketa wi pe afiyesi keta ti o ye ki a ni wo Exodus ori kejila ese ikerindini aadota Exodus ori kejila ese ikerindini aadota ni ile kan le a o je iwo ko gbodo mu ninu eran ara re jade sode so, kuro ninu ile na be li eyin ko gbodo fo okan ninu egungun re eyin ko gbodo fo okan ninu egungun re tani eyi n toka si nitori pe ankeko nipa odo agutan ti apa ni asiko igbesi aye omo Israeli nipa ise yi to je pe won ni igbala won ni idande asigba won kuro ninu iponju nla ti o wa ni ile awon ara Egypt ni akoko na aso we pe odo agutan yi ti a fi robo fun won won ko gbodo fo egungun re tani eyi n toka si je ke a wo Johanu ori ikokandinlogun ese ketalelogbon sugbon nigbati won de odo Jesu won ti won si ri pe o ti kuna won ko se egungun itan re kini itumo yi ese ikerindinlogoji nkan woyi si se ki iwe mimo ki o le se ti o wi pe a ki yo fo egungun re eyi ni o je ki o da wa loju wi pe Jesu Kristi ni odo agutan na nitori pe awon afiyesi pupo ti o wa ninu majemu lailai awon wonyi ni a ri ninu majemu titun ti o n toka si Jesu Kristi eni ti o ku fun wa lati yo wa kuro ninu Egypt lati yo wa kuro ninu iponju lati yo wa kuro ninu aye lati mo wa kuro ninu okunkun tabi awon nkan ti o wa ninu aye afiyesi kerin eje ti a ta sile yi ko to bi ki ba se wi pe a fi igbagbo won eje na si aterigba ati opo ile na mo so fun ni isaju wi pe ani lati pa odo agutan na sugbon yi ko to ikeji o pe odo agutan na lati je alailaboko alaileri alailegan eyi ko to iketa wi pe a ko fo egungun re sugbon ni itesiwaju ni a n so fun a wi pe bi eje yi ba wa ninu awo koto bi a ko ba fi eje na si aterigba ile won bi a ko ba fi eje na si awon opo ile won sibe sibe bi o ti le je wi pe a ti pa odo agutan na bi o ti le je pe a ti gba eje re si ibi kan bi o ti le je wi pe a ti se awon nkan wonyi gege bi ilana oro olorun bi a ko ba lo eje yi gege bi olorun ti pa lase sibe sibe awon eniyan wonyi iba se gbe patapata wo Exodus ori kejila Exodus ori kejila lati ese ikejilelogun eyin o si mu idi ewe hisopo el si fi bo eje ti o wa ninu awo koto el fi el si fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti oluwa yo koja lati kolu awon ara Egypt nigba ti o ba si ri eje na lara aterigba ti lara opo iha mejeji oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla ese ikeji dinlogbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le a da nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si ja si fun wa wi pe awa paapa ni won gba ti ati mo wi pe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wipe bi ki ba se wipe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wipe o se olanu wipe o ti je elese ti o boruju o si so fun olorun wipe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o bi ki ba se wipe o se be apanirun yo wo ile re bi ki ba se wipe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wipe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ranti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo Exodus ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese ikini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketaleni ogota ori kefa ti Johanu ese ketaleni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni
1: iye sini
0: oro olorun ti an so fun wa lati enu jesu christi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni o n toka si wipe bi ati wa labe ami eje jesu christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wa pe oro na ti emi so fun yin iye ni o ni emi si ni pelu ikefa ni we pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodo ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwo kara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwo kara nitori ti ati fi ire koja wa ani kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwo kara atijo be ni ki se pelu iwo kara aran kan ati iwa buburu bi ko se pelu aiwo kara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje jesu sugbon iwa buburu eti an pe ni iwo kara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba ro olorun mu eyi si wa ni igbese aye won sugba an so fun wi pe bi a ba fe je anfani ti a se fe ni ibukun ti o wa ninu ire koja ti an ko nipa re loni wi pe ani lati je eni ti o ko ise sile wi pe aiwo kara aran kan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi abati se awon afiye si wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi aba wa labe eje odo agotan ni kia kia je kia wo exodo ori kejila le kan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje jesu christi ti ata sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypti eni ti ko ba si labe abo eje jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wipe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wipe bi o ba si labe eje jesu christi ole tabi apanirun ni eti an pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbesi aye re yo ma da o lamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje jesu christi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje jesu christi ejo lai lai ni iyi ni esho yo ma wole ni igba gbogbo pelu awon emi esho yo ma wole bi abari eni ti o ngbe ile ti ko ni orule eye yo ma fi be se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni perese ti o je wipe awon eye awon eye oju orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o gbe ile ti ko ni orule tabi ti ko ni perese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe ejo do agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o ngbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o ngbe ile ti ko ni perese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi ori Dafidi ori kejidini ogorin ori Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafara fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je tire ikeji ni wepe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo Exodus sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Egypt wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn nítorí bẹ́ẹ̀ bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́ kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn èrèdí èyí ni wípé ìdájọ́ ọlọ́run ti ayé ìsinsìnyìí ó wà lórí wọn bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀ ìdájọ́ ayérayé ni ó jẹ́ ìpín wọn pẹ̀lú ìkẹta a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísíráẹ̀lì àti ti Egypt nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn nínú ayé wàhálà wà ìpọ́njú wà àìsàn wà ìṣe jàǹbá púpọ̀ ló wà ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò ti o wa ninu eje Jesu Christi nipa be ni awon nkan tin sele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu Exodus rike edogun ese ikerin din logbon o si wi pe bi iwo ba teti sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o to li oju re iwo ti iwo ba peti si opin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mo wa sara awon ara Egypt si o lara nitori emi le olowa ti o mo lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara awon aisan ko gbogun aisan ti

orí karùn dín ní àádọ́fà àrùn lé ní ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógójì ó sì mú wọn jáde tí àwọn ti fàdákà àti wúrà kò sì sí àìlera kan nínú ẹ̀yà rẹ̀ báwo ni ó ṣe ṣeéṣe fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọ̀nyí ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta láti wà ní ara dídá ṣáṣá láì ní àìsàn kankan ní àgọ́ ara wọn nítorí ẹ̀jẹ̀ Jésù tí a fi bọ̀ wọ́n tí a fi dáàbò bọ̀ wọ́n èyí ni ó jẹ́ kí ó ṣeéṣe ní ìgbésí ayé wọn rántí pé bí ìwọ pàápàá bá fẹ́ ní ìwòsàn kúrò nínú gbogbo àrùn ohun tí o ní láti ṣe ni láti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ rántí pé àǹfààní tàbí ìbùkún tí ó wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni wípé a ó gbà ọ́ lọ́wọ́ ìparun wípé o ó bọ́ lọ́wọ́ ìparun láti ọwọ́ apanirun ni ìkejì o ó bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayé tí ń bọ̀ ìkẹta a ó fi ìyàtọ̀ sí àárín rẹ àti àwọn tí ó wà nínú ayé ìkẹrin ìwòsàn pípé kúrò nínú gbogbo àrùn yóò jẹ tìrẹ nísinsìnyí a ó tọ ọlọ́run lọ a ó sọ fún ọlọ́run wípé a gbàgbọ́ wípé fún wa ni jésù kristi kú wípé jésù kristi ni ọ̀dọ́ àgùntàn tí a pa nítorí ẹ̀ṣẹ̀ wa tí a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tiwa àti wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa bí o bá ti ń fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà tí ó ń sọ fún ọlọ́run tí ó ń kó ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ bẹ́ẹ̀ ni ìgbàlà ọlọ́run ìwòsàn látòkè wá ìdáǹdè tòótọ́ yóò jẹ́ tirẹ̀ ẹ jẹ́ kí a dìde dúró láti bá ọlọ́run sọ̀rọ̀ rántí pé jésù kristi nìkan ṣoṣo ni ọ̀dọ́ àgùntàn tí a pa fún wa ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè gbà á kúrò nínú ìdájọ́ ọlọ́run ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìgbàlà ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìdáǹdè sọ fún ọlọ́run àwọn ìwúkàrà tí ó wà ní ìgbésí ayé rẹ mú wọn kúrò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ àrán kan tí ó wà ní ìgbésí ayé rẹ ojú kòkòrò tí ó wà ní ìgbésí ayé rẹ àgbèrè tàbí panṣágà tí ó wà ní ìgbésí ayé rẹ àwo ohun àìtọ́ tí ó wà ní ìgbésí ayé rẹ bí o bá ti ń jẹ́ tí o ti ń kàn wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ ni ó mú ìwúkàrà kúrò ní ìgbésí ayé rẹ tí o sì sọ fún ọlọ́run wípé o gbàgbọ́ wípé a ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀ gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé kí o bá lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní kí ìyàtọ̀ kí ó bá lè wà láàrin ìwọ àti àwọn tí ó wà nínú ayé gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀ ni yóò wọ̀ ọ́ sàn ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ́lí ọwọ́ rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ bí iṣẹ́ búburú ìwà búburú ìrìnkúrìn ìfẹ́kúfẹ̀ẹ́ bá wà ní ìgbésí ayé rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá ké pe olúwa bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ a ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́.

a ó gba ọkàn rẹ là. Ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ. Àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá. Àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro. Bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ. Bẹ́ẹ̀ni yóò máa rí ọ kọjá. Nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ. Àìsàn ká àìsàn yóò wù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá. Àìsàn yóò rí ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́. Ìpọ́njú yóò rí ọ kọjá. Wàhálà ayé yìí yóò rí ọ kọjá. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò rí ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Baba wa lanu ati olore ofe adupe lowo re fun Jesu Christi omo re ti o fi fun wa lati ku fun ese wa ati lati ku ese wa lo adupe fun anfani lati gbo oro re ati lati gbo eko ti hirere ti o ma yi aye pada ti o si ma fo kan funfun you know lo adupe wipe o npese ibi iye ayeraye fun wa a si nbebe wipe onkon ti o ma nje ki eniyan ko eko ihinrere le jina si wa ni oruko Jesu be a se wa loni a nbebe wipe oro re ti a o gbin gẹ́gẹ́ bí irúgbìn sínú ọkàn wa yóò dàgbà yóò so èso ní orúkọ Jésù. Pèsè wa sílẹ̀ fún ìjọba rẹ. Jẹ́ kí gbogbo àǹfààní tí ó wà nínú ìrere tí ó sì rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Gbogbo ìrìnkiri ọkàn bá wa bá wọn wé. Kí o jẹ́ kí a lè gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ. Kí a sì dúró ṣinṣin lọ́dọ̀ rẹ. Ní ìgbẹ̀yìn, kí ìjọba ọ̀run kí ó lè jẹ́ tiwa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Mo ń ka ìfihàn orí karùn-ún. Ẹsẹ̀ ìkẹsàn-án. Wọ́n sì ń kọrin tuntun kan wípé ìwọlé ó yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdí rẹ̀ nítorí tí a ti pa ọ́ ìwọ́ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀ èdè gbogbo wá. Ìfihàn orí keje ẹsẹ̀ ìkẹsàn-án sí ìparí. Lẹ́yìn náà mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀ èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. A wọ̀ wọ́n lé aṣọ funfun. Imọ̀ ọ̀pẹ sì ń bẹ lé ọwọ́ wọn. Wọ́n sì ń kígbe lé ohùn rara wípé ìgbàlà ni ti Ọlọ́run wá tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká. Wọ́n wólẹ̀ wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà wọ́n sì sin Ọlọ́run wípé àmì ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti agbára àti ipa fún Ọlọ́run wa láé àti láéláé. Àmì. Ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn. Ó bi mí pé ta lé àwọn wọ̀nyí tí a wọ̀ lé aṣọ funfun nì níbo ni wọ́n sì ti wá? Mo sì wí fún un pé Olúwa mi ìwọlé ó lè mọ̀. Ó sì wí fún mi pé àwọn wọ̀nyí lè ó jáde láti inú ìpọ́njú ńlá. Wọ́n sì fọ aṣọ wọn. Wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run tí wọ́n sì ń sìn lé ọ̀sán àti lé òru níwájú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà sì yóò sì ṣíji bò wọ́n. Ebi kì yóò pa wọ́n mọ́. Bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́. bẹ́ẹ̀ni oòrùn kì yíò pa wọ́n tàbí orukóoru, nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ lé àárín ìtẹ́ náà ni yíò máa ṣe olùṣọ́ àgùntàn wọn, tí yíò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi iyì. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò lé ojú wọn. Ní orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn àti orí keje ẹsẹ̀ ìkẹsàn ni a ti rí ìpèsè tí ó ní ìmúṣẹ lórí àwọn orílẹ̀-èdè gbogbo, àwọn ẹ̀yà gbogbo àti èdè gbogbo. Ohun tó jẹ́ kí n ka ìtọ́ka sí nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni wípé èdè gbogbo tí a kọ sí àwọn ẹsẹ̀ wọ̀nyí, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere bí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, bí àtúnṣe tí a gbọ́ ìwàásù ní orí rẹ̀ lánàá, bí ìsọdi mímọ́ àbí ṣíṣe ọkàn ní funfun, tàbí agbára ẹ̀mí mímọ́ tí ó jẹ́ àǹfààní gbogbo àwọn tí a sọdi mímọ́ nípa ẹ̀wẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ tí ó wà nínú Jésù Kristì, àti àwọn ẹ̀kọ́ nípa ìwòsàn nípa agbára Ọlọ́run àti ìpadàbọ̀ Jésù. Gbogbo àǹfààní wọ̀nyí ti máa ń fi ara hàn fún àwọn tí ó gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Ó wá dàbí ẹni wípé àwọn oníwàásù tàbí ajèrè ọkàn tàbí àwọn tí wọ́n ti bá ìhìnrere pàdé lọ́nà kan tàbí ní ọ̀nà mìíràn, ohun tí ó yé wọn tí wọ́n sì mọ̀ gbangba ni wípé bí o bá mọ èdè Gẹ̀ẹ́sì, o ní àǹfààní láti jẹ èrè lórí àwọn ẹ̀kọ́ ìhìnrere wọ̀nyí. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé èdè Yorùbá ni o mọ̀, tí o gbọ́ èdè Gẹ̀ẹ́sì dáradára, ó dàbí ẹni wípé bí o ti ẹ̀fẹ́ ní ìgbàlà, kò sí ẹni tí ó lè ṣe àlàyé rẹ̀ fún ọ ní kíkún ní èdè tí o gbọ́. Ṣùgbọ́n nígbà tí a wo ọ̀rọ̀ Ọlọ́run, a rí wípé àwọn tí wọ́n ó wà ní iwájú ìtẹ́ ìjọba Ọlọ́run, tí wọ́n ó sì máa yọ̀ ní inú ọlá ńlá ògo ti ọ̀dọ́ àgùntàn tí a pa tí ó sì wà láàyè, wọ́n wá láti èdè gbogbo àti orílẹ̀-èdè gbogbo. Èyí jẹ́ kí ó jẹ́ kí a ronú wípé ó dára láti jẹ́ kí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kí ó wà ní èyí tí a ó lè yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò. Ó sì wá jẹ́ ìgbèsè fún àwa tí a ti mọ ìhìnrere, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé yálà ní ìwàásù wa tàbí ní orin kíkọ tàbí ní ìjẹ́rì tàbí ní ìjẹ́rì ọkàn láti ojú ilé dé ojú ilé, ó jẹ́ ìgbèsè fún wa láti lè mọ àǹfààní tí ó wà fún èdè gbogbo, kí a sì jẹ́ kí àǹfààní kí ó di mímọ̀ fún àwọn ẹlẹgbẹ́ wa, àwọn ọmọ àti àwọn bàbá àti ìyá wa, tí ó jẹ́ pé èdè Yorùbá nìkan ni wọ́n gbọ́. Ní Róòmù orí kìíní ni Apọ́stẹ́lì Pọ́ọ̀lù ló ti ń jẹ́ kí ó di mímọ̀ fún wa pé bí ó ṣe ti òun ni, òun ka ara òun sí ajigbèsè láti jẹ́ kí ọ̀rọ̀ ìhìnrere ìgbàlà tó jẹ́ wípé kò ṣe é má ni ni fún gbogbo ènìyàn, láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó gbọ́ èdè àti àwọn aláìgbédè. Orí kìíní Róòmù ẹsẹ̀ ìkẹrìnlá, mo dí ajigbèsè àwọn Héléènì àti àwọn aláìgbédè, àwọn ọlọgbọ́n àti àwọn aláìgbọ́n. Tó bẹ́ẹ̀, bí ó ti wà ní ipá mi, mo múra tán lati wasu ihirere fun yara Romu pelu nitori emi ko tiju ihirere Kristi nitori agbara Olorun ni si igbala fun olukuluku eni ti o gbagbo fun ju saaju ati fun Heleni pelu awon oro meta ti mo fe ki o di mo ni wipe ikini mo di ajigbese mo fe ki gbogbo wa ki o so be e so be lekan si ikeji lati waasu ihirere e so be iketa ni ese ikerindinlogun nitori emi ko tiju ihirere bi abapa meteta po o so wipe mo di ajigbese lati waasu ihirere nitori emi ko tiju ihirere o je igbese fun gbogbo wa lati je ki o di mimo fun awon ti won gbo ede Yoruba ti won ko si mo ju be lo lati waasu ihirere fun wa fun won nitori wipe ibikibi ti onigbagbo ba wa eni ti a ti tun bi ki tiju ihirere Jesu Kristi nitori be gbogbo ohun ti o n gbo ni ipari ose yi o je igbese si wa lorun lati so fun olukuluku eniyan ti a ma ba pade yala nibi owo wa nibi ise wa nibi oja wa ninu ile wa tabi nibi kibi lati je ki o di mimo fun o wipe ohun kan wa ti o tayo esin ohun kan wa ti a n pe ni ihirere Kristi ti o ma n pese okan ti o setan ti o si mura sile ti o ma n pese won lati le wa pelu Olorun titi lai okan ninu awon ipele igbagbo ipile ihirere ni a fe mu enu kan ni owuro yi ese ti a fi bere ni itoka si ni orin Dafidi ori ikerin le ni ogun ese iketa ati ikerin o sese ki opolopo ninu wa tabi elomiran ti yo gbo wipe idanileko wa nihin lati je ki a mo ona ihirere ona igbagbo tooto lati jalankato tabi lati sogo wipe awa na mo ihirere koda igbagbo o se ajoji si wa nitori pe lati kekere ni a tin sin ni a si tin ka bibeli bi Jesu papa bo ba de yo gba eri wa je wipe omo Olorun ni wa ti o si je pe iru isogo be o duro lori aimo kan ati aimo kini oro Olorun wi oni o je ki a fe ye oro Olorun wo nipa ipile ihirere ti o se pataki ti o je pe bi o ba sare ninu esin lai mo ohun ti a nso nipa owo mimo ati aya funfun iru ere be tabi iru esin be aje lasan eyi ti ko ni ni ere nitori pe ipile miran le enikan ko le fi lele ju eyi ti oro Olorun ti fi lele awa ti aje agba ti a si mo bi ati nko ile amo wipe bi ile kiko bi ko ba ni ipele iru ile be ojo ati iji ni yo wo opolopo ni won si ma nko ile igbagbo won lai ni ipele won ma nsin won ma nka bibeli won ma gbadura sugbon ile ti won ko ko ni ipele ni ori oro olorun ninu ori dafidi ori ikerin le ni ogun ese iketa ni dafidi oba ni o ti nbere lowo olorun wipe tani yogun ori oke oluwa lo tabi tani yo duro ni ibi mimo re olorun ko si fidi dafidi leti o je ki o mo daju daju wepe idahun si bere ti o se pataki bayi ni wepe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan ti ko se bora etan o wa so fun wa ni ese ikarun wipe ohun ni yori ibokun gba lowo oluwa ati ododo lowo olorun igbala re ese keta tani ese ikerin eniti ese karun ohun bi o ba bere pelu okan ti o nfe mo kini idahun si ibere ti o se pataki to yi wepe tani yo ti egun ori oke oluwa lo tabi ti tani yo le duro ni ibi mimo re ni ede ti o le ye o dara dara o nso wipe tani yo le gbe ibi ago olorun gba ti a ba nso nipa oke mimo olorun eyi o so nipa oke ti o wa ni aye nitori gbogbo oke ti o wa ni aye ni o je aimo sugbon nigba ti a nso nipa oke mimo olorun eyi nso nipa ibugbe olorun oga ogo iyi kan na ni Jesu Kristi menuba nigba ti o so ninu Johanu ese ori ikerinla lati ese ikeji wepe ninu ile baba mi opolopo ibugbe ni o wa iba ma se be emi iba ti so fun yi nitori emi nlo ipese aye sile fun yin eyin so nipa oke mimo olorun ni se awon aposteli ori keje mo fe ran leti wipe nigba ti a nso Stefanu lokuta a so fun wa ni ise awon aposteli ori keje yi wipe sugbon ese ikarun din ni ogota sugbon o n kun fun emi mimo o tejumo orun ko so wipe o tejumo ile o n wo oke o n wo ibi mimo olorun o n wo oke oga ogo o tejumo orun o si ri ogo olorun ati Jesu nduro li owo otun olorun o si wipe wo mo ri orun si sile ati omo eniyan nduro li owo otun olorun ese ogota o si kunle o kigbe le ohun rara pe oluwa maka ese yi si won le orun nigbati o si wi eyi o sun ni ese kokan dini ogota ni o ti wi pe won so Stefanu le okuta o si nke pe oluwa wi pe Jesu oluwa gba emi mi oke ti Dafidi nso nipa re gege bi oba o nso nipa ibi mimo olorun o nso nipa orun rere nibi ti enikeni ti o ti wa se aye ti won fe lo nigbati won ba pajude ninu aye o si wa nbere we pe tani yo gori oke oluwa lo tabi tani yo duro ni ibi mimo re olorun wa nda lohun we pe eni ti oli owo mimo eni ti oli owo mimo elesin popo lo wa ti owo won ko mo opolopo lo wa ni won ke pe oruko oluwa ti won sin wi pe awon paapa je onigbagbo nitori pe won ti sami nitori pe won je onje ale oluwa tabi nitori pe awon na ma nka bibeli nitori pe ni ojo isimi ni owuro won adide won si lo si ile isin tabi nitori pe won ma fun alagbe lowo nitori be bi o ba nso wi pe awon wo lo ti e ma lo si orun rere won ni won ti e dupe lowo olorun nitori pe lati igba ti a ti bi won won sami won ma san owo apo alufa tabi ida mewa bi o ba si je awon ti o mo ona nipa adura o ma so wi pe won ma gbadura papa aso adura won ofunfun ko si le ri bo si je ona ti abela ati turari won o kere bo si je pe ati mo samu orin Dafidi ti amaka bi o so nle ni bi aje nle ni tabi bi a ba npa owo si ajade apo gbogbo ona ti o ye ki won rin nipa aya omi si mimo nipa angba awe ko se eyin won won mo dara dara nitori be bi o ba nso wi pe ta lo ma lo sorun rere won ma nsogo wi pe nibi ti won se igbagbo de bi enikeni ba de orun rere awon lati wa nbe sugbon olorun je ki a mo wi pe awon ti o lo si orun rere ni awon ti o ni owo mimo ati aya funfun iya to wa laarin wi pe awon ti won ni owo mimo tabi aya funfun bi a ba so pe owo mimo tabi aya funfun o tumo se wi pe bi o ba sare le owo mimo to ba to ni o tun le jije kade fun aya funfun boya ti o ba ni okan ninu meji o yege a o si le gba o si inu orun rere sugbon so wi pe awon ti won ni owo mimo ni akoko ati lekeji pelu re aya funfun ko pari sibe o so wi pe awon wonyi pelu won ko gbe okan won soke si asan ko si fi mo nibe nikan o so wi pe awon ti ko si bura etan o wa je ki o di mimo fun wa wi pe bi a ba nsare lati ni ibukun bi a ba n gbadura lati ni ibukun bi a ba n bere lowo olorun lati ni ibukun o so wipe ke a ma setan ara wa je awon wonyi ti a se apejuwe won ni ese kerin awon nikan soso ni yo ri ibukun gba lowo oluwa ati ododo lowo olorun igbala re sugbon kini a npe ni owo mimo se ke agbe omi sita bi pilatu gbati a fe se ipaniyan sugbon ke a ma tan ara wa je ke agbe omi sita ke a so wipe eyin eniyan mo nfo owo mi ki n ba le ni owo mimo tabi ki a fi ose tabi ohunkohun ti a fe fi fo owo wa ki a fi fo owo wa se ohun ni olorun pe ni owo mimo rara o se ki a gbe omi sita ki a fo enu ki a fo ese ki a fo oju ki a fo owo se yi ni olorun se bi apejuwe ti o n so wipe bi a ba fe de orun rere bi a ba fe wa ni alaafia pelu olorun eleda wa bi a ba le se ifo owo ifo ese ifo enu eti bi a ba si we ninu odo ti a ba se be ni ojojumo titi ojo aye wa se o ni olorun pe ni owo mimo rara se o so fun wa wipe bi a ba ranti namani bi a se we eterenu ki awa na papa ki a lo se ti odo bi se ti jordani tabi ti okun ni agbegbe wa ki a je ki awon woli ki won we fun wa ki a ba le ni owo mimo rara ki si ni a n pe ni aya funfun gbogbo nkan wonyi ni bibeli ti se akawe ati apejuwe ni yekeyeke ti o fidi pe bi awon eniyan naa tile je ope won ki o se ona naa bi won ba n fe lati mo otito ohun ti oro olorun wi fun wa ni orin dafidi ori kedogun ni ese ikini ni a tun ti bere ibere ti o farajo eyi ti a ti bere ni ori ikerinle ni ogun ki si ni ibere ti o n kan onisamu ni okan ti o fi je wipe bi o tile je oba olowo ti o si je gbajumo sugbon sibe ti o n fe lati ri idahun si ibere ti o n bere ibere naa ni o tun so fun wa ni ori kedogun ti samu ese ikini oluwa tani yo ma se atepo ninu ago re tani yo ma gbe inu oke mimo re idahun ni we pe eni ti o ni owo mimo ati aya funfun sugbon kini alaye ati itumo owo mimo ati aya funfun alaye ni we pe ese ikeji eni ti o rin deede ti n sise ododo ti o si n so otito inu re eyi n je ki o di imo fun wa wipe oju ki a fi omi fo owo oju ki a we ni eti odo oju ki a wo aso ti o funfun oju ki a lo si ile isin o si ju wipe ki a gbadura o n so fun wa wipe bi o ba je otito ni o wa lokan wa lati ba Jesu joba lati wa pelu Olorun nigbati aye yo wa si opin tabi nigbati a wa papa bi aye otile ti wa si opin te o fi aye sile bi o ba je wi pe o kan wa ni okan lati ba Olorun gbe owo mimo ati aya funfun o ntumo si wi pe eniti o rin dede eniti o nsise ododo ti o si so otito inu re eniti ko fi ahon re soro eni leyin ti ko se se ibi si eni keji re ti ko se gba oro egan si eni keji re li oju eni ti eniyan keniyan di gigan sugbon a ma bu ola fun awon ti o beru oluwa eni ti o bura si ibi ara re ti ko si yi pada eni ti ko fi owo re gba ele ti ko se gba owo ebe si alaise eni ti o ba se nkan wonyi ki yo yese lai lai sugbon kin to ma se alaye lo nipa eni ti o ni owo mimo ati eni ti o ni aya funfun mo fe ki o wo awon ese kan ninu bibeli nipa awon ti bibeli so pato wi pe won ko ni owo mimo won ko ni aya funfun ki o ma ba di wi pe enikeni ntan ara re je wi pe oun ni nigba ti ko ni iwe owe ori kefa ese ikerin din ni ogun titi de ikokan din logun iwe owe ori kefa ese ikerin din ni ogun titi de ikokan din ni ogun eyi nje ki o din mo fun wa awon ti bibeli so wi pe koni owo mimo koni aya funfun mo n gba eri Olorun je wi pe koni tan oje bi o ba wa ninu egbe awon ti o je lesin lai je onigbagbo ti bibeli tabi o wa ninu egbe awon ti o ma n tan ara won je ti owo won ko mo ti aya won ko funfun sugbon ti won bo nkan won yi mole bi o ba fe se rere ti o si fe ni ibukun Olorun ti o n fe ki awon ileri Olorun ki o di sise si olara fun rere bi Olorun ba fi han wi pe o ko ni owo mimo ati aya funfun bi o ba ke pe Oluwa yo gbo adura re bi owo re ti ko mo bi o ba le fo owo yi ninu eje Jesu ti o si jewo ese re ti o ko awon ese won sile o daju wi pe bi o ba jewo ti o si ko ese re anu Olorun yo farahan fun o yo si pese re sile fun orun rere nigba ti o n pese orun rere sile fun o pelu ese ikerindinlogun ohun mefa le Oluwa korira ni tooto meje le o se irira fun okan re oju igberaga ete eke ati owo tinta eje alaise sile aya tinkumo buburu ese ti o yara ni re sisa si wa eka eleri eke ti so eke jade ati eni ti nda eja sile laarin awon arakunrin awon woyi ni olorun so wipe o se irira li oju ohun o si se alaye lese lese nipa awon kan woyi ti o je ki owo ki o je aimo ati ki okan ki o di dibaje o so wipe oju igberaga eyi ko so nipa oju re nikan sosho o so nipa iwa igberaga irin igberaga eyi je owo aimo bi o ba fe mo awon iwa ti o ma ntumo si igberaga o le wo Isaiah ori keta lati ese ikerin din ni ogun pelu pelu oluwa wipe nitori awon omobirin si oni gberaga ti won si rin pelu orun giga ati oju ife kufe awon nkan won yi ni o ntumo se wipe ani owo aimo a o si mura sile lati ba olorun rin ati lati je eni pipe ati mimo ni waju oluwa o si nse itumo igberaga fun wa wipe won rin pelu orun giga ati oju ife kufe oju agbere ti won rin ti won si yan bi won tin lo ti won si je ki ese won ro woro nitori na oluwa yo fi epa lu atari awon omobirin sioni oluwa yo si fi ihoho won han li ojo na oluwa yo mu ogo saworo won kuro ati awon oso won ati iweri won bi osupa ese ikokan leni ogun oruka ati oso imu ese ogun akete ati oso ese ati oja ori ati ago olorun didun ati oruka eti ese kejilelogun iparo aso wiwo ati aso ileke ati iborun ati apo ni ese ikerin le ni ogun ni o nso wipe yo si se pe orun boboro yo wa dipo orun didun akisa ni yo si dipo amure ori pipa ranti pe o nsoro nipa awon obinrin o si nso nipa ori pipa ni yo si dipo irun didi daradara sisan aso ofo dipo igbaya ijona yo si dipo ewa eyi nso iwa igberaga ranti pe a nse alaye lori nini owo ti ko mo iwe owe ori kefa ese ketadinlogun oju igberaga ete eke eke ni a npe ni iro ete eke ni a npe ni ijerisi ohun ti oju e oto eke ni a npe ni ki a ma fi owo si iwe pe nkan kan se oju wa nigba ti a ko mo onko nipa se re ati owo tin ta eje alaise sile ipaniyan omo ti o wa ni inu ti a ko ti bi o je alaise ko se orile ede ko se baba ko se iya ti o ru si inu ko si se awon egbon ti o saaju re ko se ijoba omo ti o wa ni inu ti a loyun re ko se si ofin ijoba tabi ofin orile ede omo yi ko ti se olorun ko mo nkan ti a npe ni ese awon wonyi ni olorun pe ni alaise owo ti o si ta eje won sile ni owo ti n ta eje alaise sile o seese ki o je oko obinrin ti o je aboyun ni o ni ipa ninu tita eje alaise yi sile o seese ki o je eni ti o n gbe oyun yi ru kaakiri funra ara re ni o ni owo ninu tita eje alaise sile o si seese ki o je awon dokita onisegun ti oyinbo ni o n fe je iranlowo lati ta eje alaise sile tabi awon obinrin ti o n sise ni ile awon alaisan ni o ni owo ninu tita eje alaise sile tabi o le je omo ile iwe ti ko mo wipe ere ese pelu obinrin wipe o le di nkan mo ohun lowo ni o won sare kaakiri ti o si ni owo ninu tita eje alaise sile sugbon ni ona kona ti o fi le sele yala iwo ti o je abiyamo ninu ile ti bimo bi mefa tabi meje tabi mejo tabi mewa ni o wa ri wipe o tun loyun fun oko re ni o wa ro wipe ko si owo lati toju omo miran ko si ile lati fi omo yi si o dabi eni pe bi a ba gba omo yi laaye lati wa saye eya yo je omo yi o si je awa paapaa o seese ki o je ironu be ni o sun o si wipe ki o ta eje alaise sile sugbon ohun kan ni o daju ati obinrin ati okunrin ati onisegun ati awon agbebi tabi enikeni ti o ni owo ninu iru ohun kohun be won le fi ori sin ki won fi orun sin won le ka bibeli lati ibere de ipari ni ododun won le lo si ori oke ninu aye tabi ki won ki o we ni okun o seese ki won ti e ma tan abela tabi ki won ma wo aso funfun o si seese wipe ki won ro pe won ma lo si ijo onihin rere bi won ba n ta eje alaise sile olorun n so fun o wipe bi o ba fe de orun rere ironu po ada ni o ye ki o ni ki o so fun olorun pelu ekun kikoro pelu omije pelu okan ti a faya pelu ironu po ada ti o jinle tooto wipe o ti je eni ti owo re n ta eje alaise sile sugbon awon ti owo won ko mo ni ona wonyi o seese o fe ile o fe kole ohun ta ma ni ninu aye ti a ki mu lo sorun ile ile moto tabi obinrin o seese o fe gba iyawo lowo elomiran o wa di pe enja ajakadi lori obinrin yi tabi lori ile tabi lori okohun o wa di wipe ki a ma wa ogun kaakiri ki won ti so fun o wipe eni ti o wa ni idile lagbaja o ni ko je ki ile yi ki o bo si olowo o wa sare titi yala nipa ogun dudu tabi nipa egbe awo tabi nipa gbigbe ada tàbí ìbọn tàbí nípa ṣíṣe àdéhùn pẹ̀lú àwọn onímọ́tò láti pa ẹnìkan tàbí nípa fífi májèlé sí inú oúnjẹ fún ẹni tí ó jẹ́ ẹni tí o pè ní ọ̀tá rẹ ni ó ta ẹ̀jẹ̀ ẹni yìí sílẹ̀ tí o sì pa á gbà tí o pa á tán ilẹ̀ wá di tìrẹ. O wá jókòó lórí ilẹ̀ wípé nínú ayé bó o bá mọ láti sáré láti nílẹ̀ láti ní mọ́tò bó o bá mọ ibi tó yẹ kó rìn àwọn bàbá ìsàlẹ̀ tó yẹ kó lọ rí àwọn balógun ní ìlú tí ó yẹ kí o bẹ̀ wò láti fún ọ ní oògùn àwọn tí ọwọ́ wọn gbó o ní lè ní nkankan o sì ti nílẹ̀ nípa bẹ́ẹ̀ o ti ní ohun ìní nípa bẹ́ẹ̀ nípa títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ọlọ́run sọ wípé òun dúró dè ọ́ wípé ọwọ́ rẹ kò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú orílẹ̀-èdè wa ni wọ́n ti pa àwọn ẹlòmíràn nítorí ìgbéyàwó tàbí nítorí à ń gba obìnrin. Ó ṣeéṣe pé ọkùnrin kan ti lọ sí ìdílé kan láti fẹ́yàwó. Ó wá jẹ́ ẹni yìí gan-an lóhùn ọ́ láti fẹ́. Obìnrin pọ̀ ní ìlú. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni yìí gan tí a tiẹ̀ ti ń ṣe owó orí lórí rẹ̀. Ṣùgbọ́n tí ó sì jẹ́ àfẹ́sọ́nà òun nìkan lóhùn ọ́ láti fẹ́. Ìgbà mìíràn ó tiẹ̀ máa ń ṣẹlẹ̀ wípé o ti ní ìyàwó kan sílé. O tiẹ̀ tún ti fi àfọwọ́fà mú ẹni kejì obìnrin kejì wálé. Ó ṣeéṣe ìkẹta pàápàá ti ń bímọ fún ọ. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹyọ obìnrin kan tí ẹlòmíràn fẹ́ òun gan ló wọ̀ lójú. Ló tún sọ wípé mọ́ mẹ́ta tó wà nílé ẹ tó tí ì lálàáfíà tẹ ń parí ìjà lọ́sàn-án lóru tó lè tọ́jú ìkíní tàbí ìkejì tọmọ òró ń jẹjẹ sìgá àtọ̀ tí ò sì jẹ́ kó gbádùn ìwọ fúnra rẹ orí búburú àti àlákàlà kò jẹ́ kó mọ ibi tí wàá fi orí ayé tirẹ tì sí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o tún jà fún obìnrin kẹrin pẹ̀lú oògùn tàbí ìjà tàbí àdá tàbí ìbọn tó pa aláìṣẹ̀ nítorí ìyàwó. Ṣùgbọ́n ìwọ kọ́ ni àkọ́kọ́ láti ṣe bẹ́ẹ̀. Àwọn ìran kan ti ṣáájú tó jẹ́ pé ipá ìjà àti ìpànìyàn ni wọ́n fi máa ń ní ohun ìní tiwọn. Lára wọn ni a sọ fún wa ní ìwé àwọn ọba kìíní orí ìkọkànléní ogún. Àwọn ọba kìíní orí ìkọkànléní ogún láti ẹsẹ̀ kìíní. Ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni Naboti ara Jezreeli ní ọgbà àjàrà tí ó wà ní Jezreeli tí ó súnmọ́ ààfin Ahabu ọba Samaria gidigidi. Ahabu sì bá Naboti sọ wípé fún mi ní ọgbà àjàrà rẹ̀ kí èmi kí ó lè fi ṣe ọgbà ewébẹ̀ nítorí tí ó súnmọ́ ilé mi. Èmi ó sì fún ọ ní ọgbà àjàrà tí ó sàn jù ú lọ dípò rẹ̀ bí ó bá dára ní ojú rẹ̀. Èmi ó sì fi iye owó rẹ̀ fún ọ. Naboti sì wí fún Ahabu pé Olúwa má jẹ́ kí èmi kí ó fi ogún àwọn bàbá mi fún ọ. Ahabu sì wá sí ilé rẹ̀. Ó wúgbọ. Inú rẹ̀ sì bàjẹ́ nítorí ọ̀rọ̀ tí Naboti ara Jezreeli sọ fún un. Nítorí tí òun ti wí pé èmi kì ó fún ọ ní ogún àwọn bàbá mi. O si dubule lori akete re. O si yoju re pada. Ko si fe jeun. Jezebeli. Ikoninu won niye o. Jezebeli. Iran awon apaniyan. Aya re si to wa. O si wi fun pe. Ese ti inu re fi baje ti iwo ko si jeun. O si wi fun pe. Nitori mo ba Naboti. Ara Jezreeli so. Mo si wi fun pe. Fun mi ni ogba ajara re fun owo. Tabi. Bi o ba wu o. Emi o fun ni ogba ajara miran ni ipo re. O si. Dahun wi pe. Emi ki o fun ni ogba ajara mi. Jezebeli. Aya re si wi fun pe. Iwo ko a joba lori Israeli. Nisisiyi dide jeun ki o si je ki inu re ki o dun emi o fun o ni ogba jara Naboti ara Jezreeli beni o kowe le oruko Ahabu o si fi edidi di ready o si fi iwe na sowo sowo sodo awon agbagba ati awon olola ti nbe ni ilu re ti o si nba Naboti gbe o si ko sinu iwe na pe ekede awe ki e si fi Naboti si ipo ola laarin awon eniyan eyi ni Yoruba ma npe ni ogbon ewe ogbon ipaniyan ogbon ki a jeni lese ogbon ki agba ohun ti o je ti elomiran ki a si se bi eni wipe alara mimo ni wa ki a paniyan lai gbe ada funra wa lai gbe ibon funra wa ki a pa eniyan lai ti eri loju koju funra ara wa o so fun wa nisisin wipe Jezebeli da ogbon yi o wa n so ni ese ikewa ki e si fi eniyan meji eni buburu Jezebeli mo awon egbe re awon apaniyan awon eleri eke awon eni buburu bi ti re o mo won pe won wa o ni ki won fi si iwaju re lati jeri pa wipe iwo bu Olorun ati oba e mu jade

kí o sì jogún ọgbà àjàrà Naboti ara Jesreeli, tí ó kọ̀ láti fi fún owó, nítorí Naboti kò sí láàyè ṣùgbọ́n ó kú. Ó sì ṣe nígbà tí Ahabu gbọ́ pé Naboti kú, ni Ahabu dìde láti sọ̀kalẹ̀ lọ sí ọgbà àjàrà Naboti ara Jesreeli láti jogún rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sì tọ Elija ara Tishbi wá pé wípé dìde sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu. Ọlọ́run rí ọ. Ohun tí a ń ṣe ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí. Àwọn tí a ń pa, àwọn tí a ń ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ láìṣẹ̀, nítorí a fẹ́ gba ìyàwó lọ́wọ́ wọn, tàbí nítorí wípé a rò pé àwọn ni wọ́n ń dí wa lọ́wọ́ ìgbéga níbi iṣẹ́, tàbí a rò wípé àwọn ni wọn kò jẹ́ kí a gba iṣẹ́ contract tí a fẹ́ gbà. Nítorí bẹ́ẹ̀, a ti sọ pé bí a bá yanjú ti lágbájá, bí a bá mú kúrò, bí a bá ran lọ sí ọ̀run, ègbé ní pàjáwìrì, ilẹ̀, mọ́tò, owó yóò jẹ́ tiwa, tàbí ó ṣeéṣe nípa ti olè kí ó jẹ́ pé ìwọ ń tiẹ̀, ó máa ń dá àwọn èèyàn lọ́nà, àwọn tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n làágùn ọdún kan, ọdún méjì, ọdún márùn-ún, tí wọ́n kó owó jọ láti ra mọ́tò. Ohun tí wọ́n ṣe ní ọdún márùn-ún alẹ́ ọjọ́ kan ni wọ́n fẹ́ ni. Báwo ni wọ́n sì ṣe fẹ́ ní tìrẹ? Pẹ̀lú ìbọn, pẹ̀lú àdá, láti dúró lójú ọ̀nà wípé kí mọ́tò onímọ́tò kó ṣàjẹ́ tìrẹ, bí a tilẹ̀ pa ọmọdé tí ó wà nínú mọ́tò, tí a pa obìnrin, tí a pa ọkùnrin tí ó wà nínú mọ́tò, bí a ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ kí mọ́tò kí ó lè jẹ́ tiwa. Ọlọ́run rí ọ. Owó ẹ̀jẹ̀ kò ní ṣe iná. Bó o jẹun, àìsàn á dé nípa oúnjẹ tó jẹ, nítorí owó tó fi ra oúnjẹ yìí kì í ṣe owó ẹ̀tọ́. Bó jẹ́ ìyàwó ló fi fẹ́ irú owó bẹ́ẹ̀, àwọn tí wọ́n fẹ́ ìyàwó bẹ́ẹ̀ pẹ̀lú owó èrú wọn kì í gbádùn ìyàwó wọn. Ohunkóhun tó ní, bó jẹ́ mọ́tò, bó jẹ́ ilé, tó bá mọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ béèrè lọ́wọ́ wọn, wọn kì í lè gbé irú ilé bẹ́ẹ̀. Ilẹ̀ tí wọ́n ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti rà tàbí láti ní, wọn kì í lè lo irú ilé lórí ilẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà. Ojú Ọlọ́run wò ọ́ níbikíbi tí o bá ń lọ. Ọ̀rọ̀ Ọlọ́run tọ Elija wá wípé dìde sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu ọba Israẹli tí ó wà ní Samaria. Wò ó, ó wà ní ọgbà àjàrà Naboti, níbi tí ó sọ̀kalẹ̀ lọ láti jogún rẹ̀. Ìwọ ó sì wí fún un pé báyìí lè Olúwa wí, ìwọ ti pa, ìwọ sì ti jogún pẹ̀lú. Ìwọ ó sì wí fún un pé báyìí lè Olúwa wí pé ní ibi tí ajá gbélá ẹ̀jẹ̀ Naboti ni àwọn ajá yóò lá ẹ̀jẹ̀ rẹ, àní tìrẹ. Ahabu sì wí fún Elija pé ìwọ rí mi, ìwọ ọ̀tá mi. Ó sì dáhùn pé èmi rí ọ, nítorí tí ìwọ ti ta ara rẹ láti ṣe búburú níwájú Olúwa. Àwọn tí ọwọ́ wọn kò mọ́ ni a ń ṣe àlàyé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ìwé òwe ni a ń padà sí nísinsìnyí. Ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé ojú ìgbéraga, ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń kùmọ̀ tàbí tí ń gbèrò tàbí tí ń ṣe àṣàrò ohun búburú, ẹsẹ̀

bí a bá ń fẹ́ ìwòsàn kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìdí òrìṣà wípé ìwòsàn wà nínú Kristi. Bí a bá ń fẹ́ àlàáfíà kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé. Àlàáfíà wa wà nínú Kristi. Bí a bá ń fẹ́ agbára kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìjìnlẹ̀ òkùnkùn tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn, nítorí wípé agbára tí a nílò ó wà nínú Kristi. Ó ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run. Bí a bá ń fẹ́ agbára láti borí ẹ̀ṣẹ̀, agbára láti gbé ìgbésí ayé òdodo, agbára láti ní ìwà mímọ́, ohun gbogbo tí ó yẹ wá, ohun gbogbo tí ó pèsè wá sílẹ̀, tí ó múra wá sílẹ̀ fún ọ̀run rere, a ti fi wọ́n fún wa nínú Kristi. Tún wò ó lẹ́ẹ̀kan sí, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀. Ẹsẹ̀ ìkẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa. Ó ti fi àwọn ìlérí tí ó tóbi púpọ̀ àti àwọn ìlérí tí ó ṣe iyebíye, ó ti fi wọ́n fún wa pé nípa àwọn ìlérí wọ̀nyí, wípé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí wọ́n jẹ́ kí ó yé wa wípé títo wa ó wà nínú Kristi, wípé ànító àti ànísẹ́kù nípa ti ẹ̀mí àti nípa ti ara, wípé ó wà nínú Kristi. Kí a kankan sọ wípé ohun gbogbo tí a nílò nípa ti ara, nípa ti ẹ̀mí, gbogbo nǹkan wọ̀nyí ni a ti pèsè sílẹ̀ fún wa, nítorí wípé kíkún wa wà nínú Kristi. Kí a mú wọn ní ọ̀kọ̀ọ̀kan. Ìgbàlà wa jẹ́ pípé nínú Kristi. Kò sí ohun mìíràn tí ènìyàn lè ṣe, tàbí tí áńgẹ́lì lè ṣe, tàbí tí Mose tí ó ti kọjá lọ, tàbí ẹlòmíràn tí ń bọ̀ wá tí ó lè ṣe nípa ìgbàlà wa. Kìkì wípé kí a ronú padà, kí a gba Jésù Kristi ló a gbọ́, a ó sì gbà wá là. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ wípé ìgbàlà wà nínú Kristi. Bí o bá gbàdúrà, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá gba Jésù Kristi ló a gbọ́, a ó gba ọkàn rẹ là. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. A rí wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà, ìwà mímọ́, ìsọdi mímọ́ ni a ti pèsè sílẹ̀ fún wa nínú Kristi Jésù. Ẹ̀jẹ̀ rẹ̀ ni máa sọni di mímọ́. Ẹ̀jẹ̀ rẹ̀ ni máa mú kí ọkàn wa kí ó funfun láúláú. Nínú Éfésù orí 5 ẹsẹ̀ 17, kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, lí àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan bá wọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti àìní aláìní àbùkù. Wípé bí a bá fẹ́ ìsọdi mímọ́, wípé kí ọkàn wa, ẹ̀mí wa, inú wa kí ó di mímọ́ pátápátá, a rí wípé nínú Kristi ni àwọn nǹkan wọ̀nyí ni wọ́n jẹ́ tiwa. Wípé a lè sọ wá di mímọ́ bí a bá tọ Ọlọ́run wá nípa ìgbàgbọ́ nínú Kristi. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Bí a bá ń fi agbára, agbára ti ẹ̀mí, a sọ fún wa wípé ẹ̀yin ó gba agbára. Nígbà tí ẹ̀mí mímọ́ bá balẹ̀ yín, agbára fún iṣẹ́ ìsìn Ọlọ́run yóò jẹ́ tiwa bí a bá tọ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi. Bí ó bá jẹ́ wípé a ní àìsàn ní àgọ́ ara wa, ó yẹ kí a mọ̀ wípé nípa ìná Kristi ni a mú wa láradá. Nítorí bẹ́ẹ̀, bí a bá wá sí ẹsẹ̀ àgbélébò tí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ kí gbogbo àìsàn kí ó kúrò ní ìgbésí ayé wa, bí a bá gba Ọlọ́run gbọ́, ó dájú pé a ó mú wa láradá. Bí ó sì jẹ́ wípé a ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa, ohun gbogbo tí ó yẹ fún wa, ohun gbogbo tí ó yẹ wá ni a ti fi pamọ́ nínú Kristi fún olúkúlùkù wa. Nínú Filipi orí kẹrin ẹsẹ̀ 19, ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Ohun tí a lè láti mọ̀ ni wípé ìbáṣe ìgbàlà ni inú Kristi nìkan lè a ti lè rí, tàbí ìsọdi mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo la ti lè rí,
tàbí agbára ẹ̀mí mímọ́ nípasẹ̀ kristi nìkan ṣoṣo la ti lè rí tàbí à ń fẹ́ ìwòsàn ni bí a bá gbàdúrà ní orúkọ jésù a ó rí tàbí à ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa wípé ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní wa nínú gẹ́gẹ́ bí ọrọ̀ rẹ̀ nínú ògo nípasẹ̀ kristi tàbí nínú kristi ó yẹ kí ó yé wa wípé ohun gbogbo tí ọlọ́run rí wípé a nílò nínú ayé àti ní ayérayé ni a ti fi pamọ́ fún wa nínú kristi báwo ni kíkún yìí báwo ni ó ṣe lè jẹ́ tiwa èyí ni ó mú wa lọ sí àkòrí kẹta kí a wo kólósè lẹ́ẹ̀kan sí orí kejì ẹsẹ̀ ìkẹwàá a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń lọ sí ilé ìsìn tí wọ́n sì ti ń lọ láti ìgbà èwe fún ọjọ́ pípẹ́ ṣùgbọ́n tí ó jẹ́ wípé ìgbàlà kristi kò jẹ́ tiwọn síbẹ̀síbẹ̀ a ń fi yé wa wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀ àwọn mìíràn pàápàá wọ́n wá sí ìjọ wa níhìn-ín ṣùgbọ́n kíkún nínú kristi gbogbo ìbùkún àtọ̀run wá nínú kristi kò jẹ́ tiwọn kí ni ṣe ohun tí ó fà á ni wípé wọn kò ní ìmọ̀ àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa wọn kò sì lè gbàdúrà àgbáyọrí kí wọn kí ó ní sùúrù títí a ó fi bùkún wọn láti òkè wá tàbí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ wọ́n ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà gbígbà tàbí kí ó jẹ́ wípé àìgbọ́ràn wà ní ìgbésí ayé wọn ṣùgbọ́n bí a bá lè mú àìgbọ́ràn kúrò tí a mú ẹ̀ṣẹ̀ kúrò tí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà gbígbà tí a mú kúrò tí a sì ní ìmọ̀ tí ó péye nínú ọ̀rọ̀ ọlọ́run ó dájú wípé àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú kristi a ó fi wọn fún wa nítorí a ti ṣe yín ní kíkún nínú rẹ̀ kí ni ohun tí a lè fi èyí wé tàbí kí ni a rí èyí sí nígbà tí a ti ṣe wá ní kíkún nínú rẹ̀ tí ó jẹ́ wípé ohun gbogbo ìbùkún ọ̀run ó yẹ kí ó jẹ́ tiwa báwo ni ó yẹ kí a ti máa gbàdúrà jẹ́ kí a wo Jòhánù orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹtàlá ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi ìbáṣe ìgbàlà ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi ìdáríjì ẹ̀ṣẹ̀ ni ìrètí ọ̀run ni ìyẹ̀ àníkẹ̀kọ́ ni ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi òun náà lèmi ó ṣe kí a lè yin bàbá lógo nínú ọmọ ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa a kò tí ì sọ wá di mímọ́ a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ́ sì wà níbẹ̀ síbẹ̀ a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀ wá ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san ẹ̀mí àti gbẹ̀san èrò àti gbẹ̀san ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa ó ní bí a bá béèrè lọ́wọ́ ọlọ́run wípé kí ó sọ wá di mímọ́ nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi òun náà lèmi yóò ṣe bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀rí mímọ́ ẹni tí ó ní ìwà mímọ́ ẹni tí ó ní òdodo ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti kristi nínú àti lóde o lè béèrè lọ́wọ́ ọlọ́run ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi òun náà lé èmi ó ṣe bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè àwọn mìíràn ìdáǹde nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè wọn kì í béèrè wípé kí a fún wọn ní ìgbàlà kí a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ kristi ó yẹ kí a mọ̀ wípé ìgbàlà ju ìwòsàn lọ ó yẹ kí a mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ ó yẹ kí a mọ̀ wípé bí agbára ọlọ́run agbára ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa ó yẹ kí a mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí ọlọ́run ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi ìbáṣe ìgbàlà ìbáṣe ìsọ̀rí mímọ́ ìbáṣe ìfi agbára ẹ̀mí ọlọ́run kúni ó ní òun náà lèmi ó ṣe bí ó bá sì jẹ́ ìwòsàn ó ní èmi ó ṣe bí ó bá jẹ́ ìdáǹde ó ní èmi ó ṣe bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ ó ní èmi ó ṣe òun náà lèmi ó ṣe kí a lè yin bàbá lógo nínú ọmọ nínú ẹsẹ̀ ìkẹrìnlá bí ẹ̀yin bá béèrè ohunkóhun ìgbàlà ni ohunkóhun ìsọ̀rí mímọ́ ni ohunkóhun agbára ẹ̀mí ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ bí ẹ̀yin bá béèrè ohunkóhun lé orúkọ mi èmi ó ṣe é ní Jòhánù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkeje Jòhánù orí kẹẹ̀ẹ́dógún
ẹsẹ̀ ìkeje bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín bí ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́ tí a sì rí wípé ìní lọ́run ààyè lọ́run ilé ògo lókè wípé ojú tọrọ kọbọ tí a máa ń béèrè lọ èé ṣe tí a kò fi béèrè lọwọ ọlọrun wípé nígbà tí a bá pa ojú dé ni ikú wípé a fẹ́ rí ọlọrun a fẹ́ rí jésù kristi lójúkojú èé ṣe bí a bá mọ̀ wípé láti dé ọrun láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú jésù kristi láti ní àlàáfíà nínú ọkàn wa kí a sì rí wípé a ti mú gbogbo ìdálẹ́bi a ti mú kúrò bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa wípé òun ni ọ̀rọ̀ tí ó tóbi jù tí ó pọ̀ jù èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé ìsọdí mímọ́ ni ohun tó ṣe pàtàkì tí a ó lè fi rí ojú ọlọ́run nítorí ó wípé láìsí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí ọlọ́run bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa wípé àǹfààní wa ni ogún àti ìní wa ni láti ní ìsọdí mímọ́ èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára wípé àfi bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa kí ó sọ wá jí kí ó fi iná mi kí ó fi jó gbogbo ohun tí kò ní láárí ní ìgbésí ayé wa kí ó fún wa ní agbára àti gbàdúrà agbára láti di ìlérí ọlọ́run mú agbára láti dúró tiri nínú inú níbí ni agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́ bí a bá rí wípé a jẹ́ aláìlágbára a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì pé a kò ní ìtara tí ó yẹ kí a ní tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ àti wípé gbogbo àìlèdúró ti ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa èé ṣe tí a kò fi béèrè wípé a ń fi agbára ọlọ́run bí a bá ti gba ọkàn wa là bí a bá ti sọ wá di mímọ́ wípé a ń fẹ́ agbára ìfikúnni agbára ọlọ́run èé ṣe tí a kò fi béèrè ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣetán ohun gbogbo ni jésù kristi ni ó ti rà fún wa ni ó ti pèsè fún wa nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọdí mímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni òun fẹ́ kí agbára ẹ̀mí ọlọ́run kí ó wá ta ọjí kí ó wá sọ ọjí ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run òun fẹ́ ìwòsàn ni ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olówó ọ̀fẹ́ là ń gbà á ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni ó ní ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú kristi lọ́fẹ̀ẹ́ ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí ọlọ́run fẹ́ láti ṣe fún wa kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà ó sì wé fún mi pé ó parí ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò òun la tó ń sọ níhìn-ín èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyè lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ ni ìsọdí mímọ́ ọ̀fẹ́ ni agbára ẹ̀mí ọlọ́run àtòkè wá ọ̀fẹ́ ni ìsọjí ọ̀fẹ́ ni ìwòsàn rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ò sì máa jẹ́ ọlọ́run rẹ̀ òun ò sì máa jẹ́ ọmọ mi ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí à ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run
opolopo ogun ati ni ni yo je ti wa nitori wi pe awa ninu Christi igba yi gan ni o ri ekunrere itumo o ti an so fun wa ninu Kolose ori keji ese kewa wi pe ati seyin ni kikun ninu re lese kese ti ababa Jesu pade ni o bere sini to kikun inu Christi wo bi aba tin jinle jube lo ti ani sodimo automato jijin ife ati gbigboro ife olorun jube lo automato kikun ninu Christi amato jube lo bi aba tin fun ni agbara mi olorun automato jube lo nigba ti o ba ya ti abagba wa soke ti aba pa alada ti aba ri Jesu Christi loju koju ti aba mu wa lo si orun ti a se je ki a wa ni orun titi lai pelu olorun nigba yi gan ni o ri ijile gbigboro ati giga ati ibu ohun ti o je wipe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebonru wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun olorun wipe gba ti ati se wa ni kikun ninu Christi e se ti a fi se bi talaka e se ti a fi se bi eni ti o lo olorun e se ti a fi se bi eni pe ko si ibukun lati oke wa e se ti a fi se bi eni wipe igbala ko si mo tabi isodimo ko si mo tabi agbara olorun ko si mo e je ki a dide e je ki a gbadura e je ki a so fun olorun wipe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku Jesu Christi lori igi agbelebo wipe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isodimo ni tire ni bi o ba le gbadura ohun fe agbara emi olorun lati oke wa ki o so kale le olori ni tire ni bi o ba le duro ti olorun ki o se gbadura titi agbara yo ti so kale ohun fe ibukun atorun wa ohun fe iwosan ni ohun kan ti iba je ati se wa ni kikun ninu re ti wa ni pe ki agbagbo ki a di ileri olorun mu ki agbadura o daju wipe yo gbo ti wa Thank you.

0: Ìwé wòlíì Àìsáyà, orí ìkẹrìnléláàádọ́ta, kọrin ìwọ àgàn tí kò bírí, bú sí orin tì kérara ìwọ tí kò rọbí rí, nítorí àwọn ọmọ ẹni aláhoro pọ̀ ju àwọn ọmọ ẹni tí a gbé ní ìyàwó ni Olúwa wí. Sọ ibi àgọ́ rẹ di gbígbòrò, sì jẹ́ kí wọ́n na aṣọ títa ibùgbé rẹ jáde, má ṣe dá sí, sọ okùn rẹ di gígùn, kí o sì mú èèkàn rẹ le, nítorí ìwọ yà sí apá ọ̀tún àti sí apá òsì, irú ọmọ rẹ yóò sì jogún àwọn kèfèrí, wọ́n sì mú kí àwọn ìlú àhóró wọn nìdí ibi gbígbé. Má bẹ̀rù, nítorí ojú kì yóò tì ọ́, bẹ́ẹ̀ ni kí o má ṣe dààmú, nítorí a kì yóò dojú tì ọ́, nítorí ìwọ gbàgbé ìtìjú ìgbà ìwé rẹ, ìwọ kì yóò sì rántí ẹ̀gàn ìwà òpó rẹ mọ́, nítorí ẹlẹ́dàá rẹ ni ọkọ rẹ, Olúwa àwọn ọmọ ogun ni orúkọ rẹ, àti olùràpadà rẹ, ẹni mímọ́ Ísírẹ́lì. Ọlọ́run àgbáyé ni a ó máa pè é, nítorí Olúwa ti pè ọ́ bí obìnrin tí a kọ̀ sílẹ̀ kí a sì bà ní inú jẹ́, àti bí aya ìgbà ìwé nígbà tí a ti kọ̀ ọ́, lé Ọlọ́run rẹ wí. Ní ìṣẹ́jú díẹ̀ ni mo ti kọ̀ ọ́ sílẹ̀, ṣùgbọ́n lé àánú ńlá ni èmi ó kó ọ jọ, ní ṣíṣàn ìbínú ni èmi pa ojú mi mọ́ kúrò lára rẹ ní ìṣẹ́jú kan, ṣùgbọ́n oore àìnípẹ̀kun ni èmi ó fi ṣàánú fún ọ, ni Olúwa olùràpadà rẹ wí. Nítorí bí àwọn omi Noah lé èyí rí sí mi, nítorí gẹ́gẹ́ bí mo ti búra pé omi Noah kì yóò bu ayé mọ́, bẹ́ẹ̀ ni mo sì ti búra pé èmi kì yóò bínú sí ọ, bẹ́ẹ̀ ni èmi kì yóò bá ọ wí. Nítorí àwọn òkè ńlá yóò ṣí lọ, a ó sì ṣí àwọn òkè kéékèèké ní ìdí, ṣùgbọ́n oore èmi kì yóò fi ọ sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi kì yóò ṣe májẹ̀mú àlàáfíà mi ní ipò, ni Olúwa wí, tí ó ṣàánú fún ọ. Ìwọ ẹni tí a ń pọ́n lójú, tí a sì ń fi ìjì gbá kiri, tí a kò sì tù nínú, wò ó, èmi ó fi tìró tẹ́ òkúta rẹ, èmi ó sì fi sáfìrì fi ìpìlẹ̀ rẹ lé ilẹ̀, èmi ó fi rúbì ṣe ṣóńṣó ilé rẹ, èmi ó sì fi òkúta dídán ṣe àṣẹ rẹ, èmi ó sì fi àwọn òkúta àṣàyàn ṣe agbègbè rẹ, a ó sì kọ́ gbogbo àwọn ọmọ rẹ láti ọ̀dọ̀ Olúwa wá, àlàáfíà àwọn ọmọ rẹ yóò sì pọ̀, nínú òdodo ni a ó fi ìdí rẹ múlẹ̀, ìwọ ó jìnà sí ìnira, nítorí ìwọ kì yóò bẹ̀rù àti sí ìfòyà, nítorí kì yóò sún mọ́ ọ, kíyèsí, ní kíkójọ, wọn ó kó ara wọn jọ, ṣùgbọ́n kì í ṣe nípasẹ̀ ẹ̀mí, ẹnikẹ́ni tí ó bá dìtẹ̀ sí ọ, yóò ṣubú nítorí rẹ, kíyèsí, èmi ni ẹni tí ó ti dá alágbẹ̀dẹ, tí ń fẹ́ iná ẹ̀yìn, tí ó sì mú ohun èlò jáde fún iṣẹ́ rẹ, èmi ni ó sì ti dá apanirun láti panirun, kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan, àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́, ni ìwọ dálé ẹ̀bi, èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa, láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá, ni Olúwa wí.
1: This CLM Radio, the spiritual welfare is our concern.
0: Ìwé wòlíì Àìsáyà, orí ìkarùndínlọ́gọ́ta, ǹjẹ́ gbogbo ẹni tí ò ń gbé ń gbẹ, ẹ wá síbi omi, àti ẹni tí kò ní owó, ẹ wá, ẹ rà kí ẹ sì jẹ, lóòótọ́, ẹ wá ra ọtí wáìnì àti wàrà láì ní owó àti láì díyelé, nítorí kí ni ẹ ṣe ń ná owó fún èyí tí kì í ṣe oúnjẹ, àti làálàá yín fún èyí tí kì í tẹ́ni lọ́rùn, ní gbígbọ́, ẹ gbọ́ tèmi, kí ẹ sì jẹ èyí tí ó dára, sì jẹ́ kí inú yín dùn nínú ọ̀rá, ẹ tẹ́tí lélẹ̀ kí ẹ sì wá sọ́dọ̀ mi, ẹ gbọ́, ọkàn yín yóò sì yè, èmi ó sì bá yín dá májẹ̀mú àìnípẹ̀kun, àánú Dáfídì tí ó dájú, kíyèsí, èmi ti fi òun fún àwọn ènìyàn fún ẹlẹ́rìí, olórí àti aláṣẹ fún àwọn ènìyàn, kíyèsí, ìwọ pé orílẹ̀-èdè tí ìwọ kò mọ̀, àti orílẹ̀-èdè tí kò mọ̀ ọ́ yóò sáré wá sọ́dọ̀ rẹ, nítorí Olúwa Ọlọ́run rẹ, àti nítorí ẹni mímọ́ Ísírẹ́lì, nítorí òun ti ṣe ọ́ lé ògo, ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí i, ẹ pè é nígbà tí ó wà nítòsí, jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, kí ẹlẹ́ṣẹ̀ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún un, àti sí Ọlọ́run wa, yóò sì fi jì lé ọ̀pọ̀lọpọ̀, nítorí èrò mi kì í ṣe èrò yín, bẹ́ẹ̀ ni ọ̀nà yín kì í ṣe ọ̀nà mi, ni Olúwa wí, nítorí bí ọ̀run ti ga ju ayé lọ, bẹ́ẹ̀ ni ọ̀nà mi ga ju ọ̀nà yín lọ, àti èrò mi ju èrò yín lọ, nítorí gẹ́gẹ́ bí òjò àti odò dídì ti ọ̀run wá ilẹ̀, tí kì í sì tún padà sọ́hún, ṣùgbọ́n tí ó ń rin ilẹ̀, tí ó sì mú nǹkan hù jáde, tí ó sì rudì, kí ó lè fi rú fún àwọn afúrúgbìn àti oúnjẹ fún ọ̀jẹun. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi tí ó ti ẹnu mi jáde yóò rí, kì yóò padà sọ́dọ̀ mi lófo, ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wù mí, yóò sì máa ṣe rere nínú ohun tí mo rán. Nítorí ayọ̀ ni ẹ ó fi jáde, àlàáfíà ni a ó fi tọ́ yín, àwọn òkè ńlá àti àwọn òkè kéékèèké yóò bú sí orin níwájú yín, gbogbo igi ìgbẹ́ yóò sì ṣapẹ́, igi firi yóò kù jáde dípò ẹ̀gún, igi mítìlì yóò kù jáde dípò òṣùṣú, yóò sì jẹ́ orúkọ fún Olúwa, fún àmì ayérayé tí a kì yóò ké kúrò. Ìwé wòlíì Àìsáyà, orí 16. Báyìí ni Olúwa wí, ẹ pa ìdájọ́ mọ́, ẹ sì ṣe òdodo. Nítorí ìgbàlà mi fẹ́rẹ̀ dé àti òdodo mi láti fi hàn. Alábùkún ni fún ọkùnrin náà tí ó ṣe èyí, àti fún ọmọ ènìyàn tí ó dì í mú, tí ó pa ọjọ́ ìsinmi mọ́ láìsọ di àìmọ́, tí ó sì pa ọwọ́ rẹ̀ mọ́ kúrò ní ṣíṣe ibi, tí kò sì jẹ́ kí ọmọ àlejò tí ó ti da ara rẹ̀ pọ̀ mọ́ Olúwa sọ wípé Olúwa ti yà mí kúrò nínú àwọn ènìyàn rẹ̀ pátápátá. Bẹ́ẹ̀ ni kò jẹ́ kí ìwẹ̀fà wípé wò ó, igi gbígbẹ ni mí. Nítorí báyìí ni Olúwa wí fún àwọn ìwẹ̀fà tí wọ́n pa ọjọ́ ìsinmi mi mọ́, tí wọ́n sì yan èyí tí ó wù mí, tí wọ́n sì di májẹ̀mú mi mú, pé èmi ó fi ipò kan fún wọn ní ilé mi, àti nínú òdì mi, àti orúkọ tí ó dára ju ti àwọn ọmọkùnrin àti ọmọbìnrin lọ. Èmi ó fi orúkọ àìnípẹ̀kun fún wọn tí a kì yóò ké kúrò, àti àwọn ọmọ àlejò tí wọ́n dá ara wọn pọ̀ mọ́ Olúwa láti sìn ín àti láti fẹ́ orúkọ Olúwa, láti jẹ́ ìránṣẹ́ rẹ̀, olúkúlùkù ẹni tí ó pa ọjọ́ ìsinmi mọ́, láìsọ di àìmọ́, kí ó sì di májẹ̀mú mi mú. Àwọn ni èmi ó sì mú wá sí òkè ńlá mímọ́ mi, èmi ó sì mú inú wọn dùn nínú ilé àdúrà mi. Ẹbọ sísun wọn àti ìrúbọ wọn yóò jẹ́ ìtẹ́wọ́gbà lórí pẹpẹ mi. Nítorí ilé àdúrà ni wọ́n máa pe ilé mi fún gbogbo ènìyàn. Olúwa Jehovah, ẹni tí ó ṣa àtanù Israẹli jọ wípé èmi ó ṣa àwọn ẹlòmíràn jọ sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àwọn tí a ti ṣàjọ sọ́dọ̀ rẹ̀. Gbogbo ẹ̀yin ẹranko ìgbẹ́, ẹ wá láti pàjẹ, àní gbogbo ẹranko ìgbẹ́, afọ́jú ni àwọn alóore rẹ̀. Òpè ní gbogbo wọn, òdì ajá ni wọn, wọn kò lè gbó, wọn a máa sùn, wọn dùbúlẹ̀, wọn fẹ́ máa tò gbé. Ní tòótọ́, ọ̀jẹun ajá ni wọn tí kìí yó, àti olùṣọ́ àgùntàn tí kò mòye ni wọn. Olúkúlùkù wọn wo ọ̀nà ara wọn, olúkúlùkù ń tọ́jú èrè rẹ̀ láti ẹkùn rẹ̀ wá. Ẹ wá ni wọ́n ń wí, èmi ò mu ọtí wáìnì wá, a ó sì mu ọtí líle ilé àmúyó. Ọ̀la yóò sì dàbí ọjọ́ òní, yóò sì pọ̀ lọ́pọ̀lọpọ̀.
1: This CLM Radio, the spiritual warfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ ìwọ Ọlọ́run wípé ìwọ lè máa ń fi ìsinmi fún ọkàn àìsinmi. Ó sì máa ń fúnni ní ìfọkànbalẹ̀ nígbà tí a bá wá sí ọ̀dọ̀ rẹ. A dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ àti fún ẹ̀mí rẹ tí máa ń tọ́ni sọ́nà. À ń bẹ̀ wípé ǹjẹ́ bí o bá ti ń darí wa, tí o sì ń tọ́ wa sọ́nà, ẹ̀mí tí ó máa ń gbà sí ọ lẹ́nu wa fi fún wa. Agbára tí ó máa ń ṣe ìfẹ́ rẹ fi fún wa. A sì bẹ̀ wípé gbogbo ọkàn aṣáko àti tí ó máa ń rìn kiri, èyí tí ó máa ń kúrò lọ́dọ̀ ìwọ Ọlọ́run aláàyè, jẹ́ kí ó jìnà sí wa. Jẹ́ ká lè dúró tì ọ́ dé òpin. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún àkókò kúkúrú tí a ní, ni a ó yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìtọ́ni Ọlọ́run. Inú ayé tí a wà, ó jẹ́ ayé tí a ò tí ì wárí. Àwọn òpòrọ́ àti ẹlẹ̀tàn ni wọ́n máa ń bímọ, tí wọ́n máa ń sọ pé Babátúndé tàbí Ìyábọ̀. Ìyá kìí padà wá. Bí bàbá bá sì ti lọ, ó lọ náà nìyẹn. Kò sí Babátúndé, kò sì sí Ìyábọ̀. Bí a bá ń pè ọ bẹ́ẹ̀, kálẹ̀mẹ́ni tó ṣẹ̀ láṣe ń lórúkọ, wọ́n pè ọ bẹ́ẹ̀ ni. Ayé jẹ́ ibi tí a ò tí ì wá rí. Àwọn tí wọ́n ní ọgbọ́n díẹ̀, wọ́n máa ń sọ wípé ta ló mọ̀la. Nítorí wípé ojú wa kò ríná ju igi imú wa lọ. A sì jẹ́ òpè tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé èyí tó ń bọ̀ lẹ́yìn ọ̀la kò là sí wa lójú, kò sì yé wa. oni itoni olorun se se pataki ni gbogbo igbese ti a ba nfe gbe ni igbese aye wa awo itoni olorun ni exodus monka ese ti o gbeyin ninu ori ikejila exodus ori ikokan le ni adota exodus ori ikejila mutografara ese ikokan le ni adota o si se ile ojo na gan oluwa mu awon omo israeli jade kuro ni ile egypt gege bi ogun won mo fe ki o fiye si wipe ki se mose le o mu awon omo israeli jade ki si se aroni ki si se ninu agbara ti awon ti kara won ni won fi jade olorun fun rara re oluwa orun ohun aye eleda wa eni ti o mo opin lati ibere eni ti o mo igbesi aye wa eni ti o si nfe sanu fun wa ninu ife re pelu owo agbara re ni o ko si awon mo israeli o ri wi pe bi won ti le ti je iran abrahamu sugbon gege bi eni to nka bibeli o ti mo wi pe joseph ni eni ti ata si egypt bi ojo ti ngori ojo ti odun si ngori odun ni eyan bere si ni mu ni egypt eyan yin si mu de kenani ni bi ti jacob ati awon omo re ti won wa bi asin gbo iroyin we pe opo unje wa ni egypt be ni jacob ran awon omo won yi ni won lo itana gun pupo sugbon ni ipari gbogbo re ni awon mewa ti aran lo ni won ri we pe won ni isoro pupo nitori joseph o bi won lere oro o ro we o so fun wi pe se ki se pe e wa se ami ni ile egypt e n fe ri ihoho ile na won ni da o rara ki se be sugbon o fi ye won wi pe bi won ba fe ounje won lati mu benjamin e ti o je aburo won ikeyin ti o si je omo iya joseph won lati mu wa nigbati oro yi doju e gbati o ya ni joseph fi ara re han fun awon eniyan won yi eyi ni o gbe jacob ati awon omo re ati awon ti awon eniyan won yi ti bi pelu ni o mu owo si egypt gbati o ya jacob ku awon baba nla meji lawon yi pelu joseph awon na ku pelu awon omo jacob nigbati ati yi oruko jacob pada si israeli awon wonyi tedo ni ipinle gosheni ni ti ile orile ede egypt sugbon nigbati o ya iya nje won oju npon won won di eru ni inu isiru yin ni won wa ni won fi kepe oluwa ni olorun ran mose si won o si so wipe oun fe yo won jade opolopo ise ami ati ise iyanu ni olorun ni lati se ki o to yo won jade nigba ti won jade tan ni a wa n so fun ani sinsin wipe o si se le ojo na gan oluwa mu awon omo israeli jade kuro ni ile egypt ni a fi se ape ni a fi se apere fun wa wipe o je ile eru isinru o si je apere ile to wa ti awon eniyan won ti won o le se bi won ti nfe o je apere aye gbogbo ani ati wa ninu aye tele tele ti a je eru ese eru esu ti a sinsin oluwa ororo ni ti a pe ni satani sugbon nigba ti o wo oluwa eni ti o fe wa eni ti o mo wa eni ti o si mo wipe ohun o fe ki a segbe nitori okan wa se yebiye ni oju re o yo wa jade kuro ninu ese ti a wa nitori wo pe a ti fi Jesu Christ rubo fun wa eyi ni a ti fi han wo pe eyi yi ni odo agutan olorun eni ti o ko ese araye lo eyi ni o tumo si igbala bi a ba mo ese wa ti a ke pe oluwa ti a si jewo ese won yi fun olorun ti o dariji wa adi eni igbala lese kese ti a ti di eni igbala ni aye wa ife wa okan wa ara wa ise wa eto isise wa nisise ntele ni a ko gbogbo re patapata ni a ko le olorun lowo awon ti ko ni oye igbala ati oye ona igbagbo won a ma ro wi pe mo ti di onigbagbo e je wi pe mo n lo si ijoba orun sugbon nipa ipinu isise ati eto igbesi aye mi iyen wa lowo temi ikan tin ba fe ma se ohun to ba wun mi ma dawole sugbon gege bi eni ti o n fe mo kini inu olorun kini ife olorun bi a ba ti ni igbala ni a je ki olorun ki o di adari oko ti a wo ohun lo ma n fi eto si igbesi aye wa ohun lo ma n to wa ki se ti wa mo lati ma dari igbesi aye wa awon oluko wa n ko wa nipa eto igbeyawo fun onigbagbo ninu aye a ki pe enikeni joko we pe bayi ni a se n gbeyawo ko si etoni oni isina pupo se wa ni igbeyawo awon opolopo to sin je wi pe se awa na ti mo ni ile yoruba won so wi pe iyawo ti a fi jo fe iran ni owo lo awon iyawo won yi ti a nfe ti a o si mona bi a ti nfe yawo ile jo la ti ba won pade tabi idi tete ni a ti ba won pade o si sese ninu oja ki a ba won pade awon ta ba pade be won ki le duro nile nitori wipe awon papa a o fi pa ni tan fun won baba ati won o fe pupo ni iya ati won na o sese ko je ikarun tabi kefa ninu ile bi awon na si tin dagba ni won wo arowoto won gege bi okan omugo won bo ba se dari won be ni won tele sugbon awa ni olorun se ni olori re bi o ba wa ni bi ni asale yi ti o n gbo awon eko won yi a o pa ni itan fun wa wi pe awon baba wa ki won ki o to gbe yawo wi pe enikan pe won joko o bere si ni so fun won gege bi a se n gbese kori be tabi ki a so fun wa wi pe gba ti a n ka iwe iroyin ti awon orile ede ti won ma n te jade wi pe mo ma se alarin ba pade eto igbeyawo won si so fun ninu iwe iroyin wi pe ba se n gbeyawo niyi se e ma ri ka ninu iwe iroyin tabi ni itan alo ti a ma n pa ni asale eti abajoko si idi emu ati idi oti tabi ti anta ayo bo si je ludo ni atanomori ti anta a o pa ni itan fun a wi pe eni bi ti a ti nta ayo tabi ludo tabi ni bi ti a ti mu oti ni won wa nsi wa leti ti won so fun a wi pe bi a se n gbe isise niyi rara o ki ri be sugbon awa ni olorun di joko ni oko bibeli fun awa n se fun wa lati oju ewe kan de oju ewe miran wi pe ki a ma ba se ese gbe ki aye wa ki o ma ba daru ki o ma ba dabi eni wi pe a o le kese jari ni ona ti igbagbo olorun wa n so fun wa wi pe ito ni wa mo si ku oku orire ko wa lasale yi abi inu odunba to n gbo eko oro olorun awon ti olorun dari ni a fe ka nipa won yi mo si n be olorun wi pe bi o se n je ki a gbo ki o fun wa ni eti igbo ati aya igbase ki a le se ife olorun ti ti o firi jesu loju koju nigba ti a ba de orun awon wonyi leyin ti olorun gba okan won la ti o yo won kuro ninu oko eru ati ti o yo won kuro ninu ipo ese ti won wa ni a so fun ani ori iketa la exodu ese iketa mose si wi fun awon eniyan na pe eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ni egypti kuro li oko eru nitori owo agbara le oluwa fi mu yin jade kuro nihi aki yo je akara wiwu o nso fun wa oni iwo ti a ti gba okan re la iwo ti o ti jewo ese re ti o ti ko sile iwo ti a ti fi eje jesu we ti o ti di eniyan otun eda titun oni eran ti ojo oni ojo ti agba ola ojo ti a fi imole han fun o ojo ti oro olorun ti o la oloye ti o je ki o mo we pe ona abayo kuro ninu ese we pe o wa oni eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ninu ese kuro ninu aye kuro ninu ife ti ara eni kuro ninu iwa ori kunkun ti atijo oni ani lati ranti eyi lo ye ki o ranti nigbati o ba fe gbe igbese boya o fe gbe yawo ni o sese ki esu ki o lugo si eyin ipako re ki o ma so fun o wi pe ki o ma ti ogbon ogbon wi pe ki o se eyi tabi ki o se eyi ni mo fe ki o ranti ojo ti agba okan re la oni ojo nla ni ojo na ti Jesu ti o gba mi ojo ti a fi eje Jesu we okan re mo ojo la ni ojo na ko si ye ki o gbagbe o sese nibi ti o tin wa owo nibi ti o tin fe sowo ki awon eniyan ki won ki o fe ki o se fayawo ranti ojo ti a gba okan re la we pe o tun ni sare bi aye se sare o ni je bi aye se nje o ni woso gege bi aye se nwoso o si ni gbeyawo tire gege bi aye se ngbeyawo bi o ba fe je asegun oni lati ma ranti ojo ti a gba okan re la ojo ti a so wi pe a mu ese re kuro sugbon ti mo nfe ki o yi o ni wi pe gere ti a gba okan awon eniyan won yi la ni ki se wi pe okan won nikan ni olorun gba o gba eto igbesi aye won o gba emi won o gba okan won o wa bere si ni dari won bere si ni se akoso won ni exodus ori iketala lati ese ogun titi de ese ikeji le ni ogun won si mu ona ajo won pon lati sukoti lo won si do si etamu leti iju oluwa si nlo ni waju won oluwa si nlo ni waju won iwo to saju olorun ni bo lo nsare lo bo ba sare saju olorun wa popo gba to ba sare ibi tolorun o ba ede wa kan idi ninu iyo ile iyo nibi ti enikeni ki gbe ile asale wa debe o si mo pe ni aginju o mo bi ti omi wa wa kan apata ba lo se fe mu omi jade ninu apata iwo to fe gbe yawo to ti gbe kan ri to si bere lowo olorun eni to lagbara to be to si ni oye ati imo to be to gbe yawo fun adamu eni to si se amona iru eniyan bi inoki eni to se amona eniyan bi noa awon eniyan to ti saju wa ninu igbagbo eni ti o ye ki agbekele ni bo lo nsare lo awon wonyi gba ti won jade kuro ni egypti o ye ki won koju o ye ki won ki o be si ni sare sugbon won duro de oluwa won si so fun wa wi pe oluwa si nlo ni waju won ninu owon awo somo le osan lati ma se amona won amona ni eni ti o mo ona ti o sin lo siwaju ti o so sun wa wipe ibi ni ki o gbe ese re si ki o lo si ihin tabi ki o lo si ohun lat ati le oru li owon ina lati ma fi imole fun won lati ma rin le osan ati le oru owon awosomo na ko kuro le osan tabi owon ina le oru ni waju awon eniyan na eduro sebi mose ti wa le aginju saju akoko yi fun ogoji odun to si man ko awon eran jetro to man ko won rin lati jeun lati momi iru oludari be alakoso be ti o ti wa ni agiju yi kan na fun ogoji odun olorun o se fi won sile ko so wepe ah se bi mose ti mona awa ti a wa wuli kaakiri woli o ti ifeto si igbesi aye ti e iyawo ti e sa lo ko mo bo se ma pe pada awon omo ti e won ya igi won ya ko gbo kan alagidi sinu le ti e ohun ti ifeto si le ti e iwo na tun lo ko ti e ba o fe sina niyan mose to ti lo ogoji odun ninu agiju olorun o fi eto ati mo na mo israeli le lowo olorun fun ara re o tun saju won je ki n bi o ninu igbeyawo ti re se olorun saju e so n so ona so n so fun o ninu isowo re ninu oja re nibi ti o ma n lo se olorun saju re lo awon to n lo sile oti ti won gbe bibeli sile ti won si n ka bibeli won le ka samu ju kini lo o ye ki a bi won se olorun lo se amona won lo sile oti awon ti won lo si ile sinima ti won lo n wo aworan ara ogiri aworan ti o ma mu eniyan lati roni ifekunfe se olorun lo lo saju won lo tele de won sibe pe e ma bo eyin omo mi e wa wo nkan aramanda lati india se olorun lo n to won abi emi okunkun abi emi esu awon ti won lo si ile tete nko se olorun lo se waju won lo to si n ro ko sile to lana sile fun won wipe o ya ni ile tete ile oti nko ile ijo nko abi awon ti won fi ese sere ti bolu to di pe igba ti ere ba doju e won abe si ni ju igo fun ara won se olorun lo se amona ti e lo sibe to so pe o ya o ko ri iwasu gbele e lowo iran wiwo lo gbele o lowo sugbon bo se ti amo israeli ni won so fun a wipe oluwa si n lo saju won e wo numeri ori ikewa numeri ori ikewa e je ki a wo asise ti amo israeli won yi ti won se nipa itoni olorun numeri ori kewa ki a wo lati ese kokandini ogbon mose si we fun hobabu omo ragueli ara midiani ana mose pe awan shilo si ibi ti oluwa ti wi pe emi o fi fun yin wa ba wa lo awa o se ole ore nitori pe oluwa soro rere nipa israeli ran ti wi pe oluwa ni o tin dari awon mo israeli o lo nsamona won owon ina ni oru ati ikuku ti awosomo gege bi owon pila ni a npe ni owon ni osan gangan o si n lo ni waju won angeli oluwa paapa n lo ni waju won sugbon o to akoko kan itoni olorun dabi eni wo pe o fe su awon eniyan wonyi ka ma duro de olorun o fe su won ka so wipe a o mona ki ka se ma so pe ko olorun sa mona wa o fe su won ni mose ba so fun o babo omo ragueli ana re wi pe wa ba wa lo a san wo fun e e to ngba lofe bi owo nla ni won san ni takun ewo san lofe tolorun wo wa san baba be ninu awon to wa ninu aye owo pupo ni won san iwo to je wi pe lati igba ti o ti di onigbagbo atun bi ti olorun ti gba okan re la bi ori ba nfo jesu ori nfo mi o asimu kuro binu run o ni jesu ewo ni mo tun rin ba mu kuro a mu kuro bo da bi eni wi pe o wa ni po iloyun ni bo ba sa ti bo ti jeun to be si ni je ewo ton ka fun e tele tele se o mo pe awon elese bi efo wa loko won isu a so pe won gbodo fenu kan efo bo je agbalumo ni bo je osan ni isu a so wi pe o gbodo je bo ba je ara ya funfun bi la jade ko gbodo je bo je wa lo jade loko e ko gbodo je bo je osan ni a kan ma wodan bo je ebe pe ko gbodo je o si le wa ni ko iloyun gbogbo awon nkan to je wi pe ara nilo niru ipo be boya bi eyin ni won ti ma ka ewo fun wi pe orisa eni o gbodo je yin o orisa o fe rere fun e o fe ko ku sinu oyun yen ni o ti e sese kan won le so de bi wi pe kan tun ma ka ewo mi mimu fun e o pari foluwa e sugbon gba ta ti di onigbagbo gbogbo ewo tele tele osan ni ibepe ni gbogbo nkan patapata la wa nje tara ndan sugbon ko si po tun sanwo mo be na ni pe o nfe imoran lati odo olorun o nfe itosona koni pe o sanwo nkan to je pe ninu aye awon ti won pe ni counselor awon ti won gba ni imoran owo pupo ni won san fun won eyi ni isina ti mose ati omo israel ti won tun fe wonu re lo won san fun o babo wi pe a se olore a san fun o bo ba le ba wa lo ninu ese ogbon o si wi fun pe emi ki yo lo sugbon emi o pada lo si ile mi ati sodo ara mi o si wi pe ma se fi wa sile emi be o iwo sa mo pe ni ijule awa do si iwo si ma se oju fun wa esina pupo ni eyi won ti ri owo olorun agbara olorun itoni olorun saaju akoko yi sugbon won fe gbekele ara ti won won fe gbekele eni ti won foju re eni ti won mo tani won fe gbekele ta lo fe ko yan iyawo fun o e to tin duro di olorun to olorun tin to nko oran ti igba to fe sise ni se bi olorun lo dari re oran ti ko to wa se ko se bo olorun lo dari re oran ti ile to ngbe ni se bi olorun lo dari re gba ti se to ti se won pupo ti o se ni to ri se se bi olorun lo dari re si bi ti o ti ri se gba to dabe ni wipe eyin kan won ni ta se bi olorun lo ti ndari re o wa fi olorun isile o wa dabe ni wipe e ko ni to omo o wa lo ba awon eniyan wipe e jowo eyi ni asise ti mose ati awon agba israel ti won se ni akoko yi sugbon o ba bu so wipe rara o mo fe lo ba awon ara mi won ni ma se be to ba wa lo wa je oju fun wa Mose fe fi ipo re gege bi adari gege bi oju awon eniyan o fe fi sile o fe fi fun o babu sugbon adupe lowo olorun wi pe o ri ijati e lodo eniyan bo ba ri ijati le lodo awon eniyan anu olorun ni fun o olorun fe ki o le teju mo oni ni o se je ki iru eje kule be ki o wa aye ni ese kejile logbon ni ese iketa le logbon won si si kuro ni oke oluwa ni irin ojo meta apoti majemu oluwa si siwaju won ni irin ajo ojo meta lati wa ibi isimi fun won olorun lo wa ibi isimi se won mo pe igba to ba fe gbe yawo o nso pe mo ti e fe isimi bi n ba gbe yawo nsin ile eni ti n ba wa ma le mo wipe mo debi ti mo n lo olorun lo ma wa ibi isimi ori ti won so wipe apoti majemu oluwa si siwaju won ni irin ojo meta lati wa lati se awari ibi isimi fun won olorun lo ma se awari ibi isimi fun wa ile ti a o gbe oko ti a o fe ìyàwó tí a ó fẹ́ ọlọ́run ló máa ń wá tó sì máa ń rí tó sì máa ń jẹ́ kí ó ní mọ̀ fún wa wípé òun ti rí i ní ẹsẹ̀ kẹrìnlélọ́gbọ̀n àwọ̀ sánmọ̀ olúwa ń bẹ lórí wọn lé ọ̀sán nígbà tí wọ́n bá sì ṣí kúrò ní ibùdó ó ń sọ fún wa ní exodus orí ìkẹrìnlá ìgbà mìíràn a máa ń ṣe àṣìṣe púpọ̀ àwọn onígbàgbọ́ kì í mọ kí ní ṣe tí a máa ní ìṣòro máa sọ wípé tó bá ṣe wípé ọlọ́run ló ń darí mi èwo ni mo tún wá bá pàdé yìí jẹ́ kí a kọ́ ẹ̀kọ́ kí a sì kọ́ ọgbọ́n lára àwọn ọmọ ísírẹ́lì mo fẹ́ sọ fún ọ wípé bí ìṣòro bá wà lé ọ̀nà rẹ ohun tó yẹ kó wádìí ni wípé wádìí ara rẹ béèrè lọ́wọ́ ọlọ́run wípé èyí tó dé bá mi yìí kí ni èrèdí rẹ̀ ohunkóhun ló lè ṣẹlẹ̀ bóyá ní ìgbéyàwó rẹ béèrè lọ́wọ́ ọlọ́run olúwa kí ni dé tẹ́lẹ̀ dé bá mi àlàyé ọ bó bá jẹ́ wípé ìṣòro yìí dé kí a lè fi agbára ọlọ́run hàn nígbèsè ayé rẹ bó bá jẹ́ pé ìṣòro yìí wà níbẹ̀ kí iṣẹ́ ìyanu kí ó lè ṣẹlẹ̀ nígbèsè ayé rẹ àfihàn ọ bá sì jẹ́ pé àfọwọ́fà rẹ àfihàn ọ bó bá jẹ́ wípé ó yẹ kí o ronúpìwàdà àfihàn ọ bákan náà rántí wípé ọlọ́run darí àwọn ọmọ ísírẹ́lì ó sì ń tọ́ wọn ó sì ń tọ́ wọn wọ́n ń lọ ní ṣísẹ̀ntẹ̀lé wọ́n tẹ̀lé ọlọ́run wọ́n ń wo ọ̀wọ́n ìkúkú nì àti ọ̀wọ́n iná nì wọn ò jẹ́ kí ojú wọn kí ó kúrò ọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run fún wa ní ọjọ́ òní bí ò bá jẹ́ kí ojú rẹ kí ó kúrò nínú ọ̀rọ̀ ọlọ́run yóò máa darí rẹ ṣùgbọ́n wá wo ibi tí ọlọ́run darí wọn lọ ní exodus orí ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkẹwàá nígbà tí pharaoh sì ń sún mọ́tò sí àwọn ọmọ ísírẹ́lì gbé ojú sókè wọ́n sì kíyè sí àwọn ará egypt ń bọ̀ lẹ́yìn wọn ẹ̀rú sì bà wọ́n gidigidi ọmọ ísírẹ́lì sì kígbe pé olúwa ó ṣeéṣe nígbà tí o ti ń wá tí a ti ń tọ́ sọ́nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tí a ti ń kọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tí a ń láàyè ọ ní kínníkínní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ó sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run yìí ní ìgbéyàwó rẹ tàbí ní iṣẹ́ rẹ tàbí ní bó ṣe ń ka bíbélì bó ṣe ń gbàdúrà ṣùgbọ́n ó ṣeéṣe gẹ́gẹ́ bí a ti ń darí rẹ tí a ń tọ́ sọ́nà ó wá gbójú sókè ó wá rí

Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe ní agbára púpọ̀. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe ní agbára púpọ̀. Àdúrà olódodo ló jẹ́ kí òpin pupa kí ó pín sí méjì níwájú Mósè. Àdúrà olódodo ló jẹ́ kí mánà kí ó máa sọ̀kalẹ̀ ní ojoojúmọ́ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ní 40 ọdún. Àdúrà olódodo ló jẹ́ kí ejò tàbí àwọn paramọ́lẹ̀ tàbí gbogbo ohun olówó tí ó wà nínú aginjù kí ó máa lè ṣe àwọn ọmọ Ísíráẹ̀lì ní ohunkóhun ní jàm̀bá kankan. Àdúrà olódodo ló jẹ́ kí Èlíjà kí ó lè sọ wípé Ahabu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi kí ó sí òjò ní ìwọ̀n ọdún mẹ́ta wọ̀nyí. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lé agbára púpọ̀. Bí o bá jẹ́ kí Ọlọ́run kí ó mọ ọ̀nà rẹ gẹ́gẹ́ bí olódodo tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ ọ́ láti sọ ọ́ di olódodo, ó sọ wípé àdúrà olódodo ó ní agbára púpọ̀. Job 11. Job 11 ó ń sọ fún wa ọ̀nà láti ṣí ilẹ̀kùn níbi tí ìbùkún wa níbi tí ó wà. Job 11 láti ẹsẹ̀ 13. Bí ìwọ bá tún ọkàn rẹ ṣe, tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀, bí o bá ti nawọ́ sí ọ̀dọ̀ babaláwo tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wà káwọ́kò láti ọ̀dọ̀ àwọn babaláwo tàbí àwọn oníṣègùn tàbí àwọn ẹlẹ́bọ tàbí àwọn ẹlẹ́sìn kẹsìn tàbí àwọn alálùpàyídà, ó ní nísinsìnyí kí o yí padà kí o kọjú sí Olúwa. Bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe, ọ̀nà tí ó ti burú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ọ̀nà olè tí o ti ń rìn, ọ̀nà ìfẹ́kúfẹ́ tí o ti ń rìn, bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe, tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀, bí àìṣedédé kan bá ń bẹ lọ́wọ́ rẹ, mú kúrò sí ọ̀nà jíjìn réré. Má ṣe jẹ́ kí ìwàkiwà kí ó wà nínú àgọ́ rẹ. Nígbà náà ni ìwọ gbé ojú rẹ sókè láìní àbàwọ́n, àní ìwọ dúró ṣinṣin. Ìwọ kì yóò sì bẹ̀rù nítorí pé ìwọ ó gbàgbé òṣì rẹ. Ṣé bí ohun tí a ń fẹ́ nìyẹn? Àbí a rí ẹni tó fẹ́ wa wọ́mọ òṣì rẹ̀? Ṣé ó wà? Ó ń sọ fún wa ọ̀nà láti gbàgbé òṣì àti àdánù tí ó ń dá wa. Ó ń sọ wípé ìwọ ó gbàgbé òṣì rẹ, ìwọ ó sì rántí rẹ bí omi tí ó ti ṣàn kọjá lọ. Ọjọ́ ayé rẹ yóò sì mọ́lẹ̀ ju ọ̀sán gangan lọ. Bí òkùnkùn tilẹ̀ bò ọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ó dàbí òwúrọ̀. Ó ń sọ wípé kò sí wàhálà tí o lè gbé dé ọ̀dọ̀ Ọlọ́run. Ó ṣó lé ọ ni, tàbí àjẹ́ ń lé ọ, tàbí àwọn ènìyàn inú ayé ni wọn kò jẹ́ kí o sùn lé òru, tàbí àwọn ẹ̀mí èṣù ni wọ́n ń rìn ọ mọ́lẹ̀, tàbí ìṣẹ́ ni ó ń ṣe ọ, àìríṣẹ́ ṣe ni, tàbí ó ń pawó sí ajádìí àpò, tàbí orí búburú lórí wípé ó ti dé bá ọ. Ohunkóhun tí ó wù kí ó jẹ́, ó ní bí òkùnkùn tilẹ̀ bò ọ́ mọ́lẹ̀ nísinsìnyí. Àwọn ẹlòmíràn, bí òkùnkùn bá bò wọ́n mọ́lẹ̀, bí ìṣẹ́ bá ń ṣe wọn, bí ayé bí ó bá ń lé wọn, bí ìyá bá ń jẹ wọn, wọ́n máa sá fún Ọlọ́run. Wọ́n máa sọ pé ẹni tí inú rẹ̀ dùn. Nígbà tí ó ń ronúpìwàdà, kí òkùnkùn biribiri kí ó wà níbẹ̀ síbẹ̀. Ó ṣeé ṣe nígbà tí ó ń ronúpìwàdà, kí ìṣẹ́ àti ìyà tí ó ń jẹ ọkọ ṣì wà níbẹ̀ síbẹ̀ síbẹ̀. Má wo èyí nì, dúró ti Olúwa. Kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ pátápátá láì fi ìkankan pamọ́, kí o sì sọ pé kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ gbogbo rẹ̀ kúrò.

gẹ́gẹ́ bí ìlérí Ọlọ́run tí ó ti dúró, ó sọ wípé ìwọ gbàgbé òsì rẹ. Mo sì mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run kìí yẹ̀. Ìlérí rẹ̀ kìí ṣàkí. Ó sì sọ fún wa wípé òsì rẹ àti gbogbo ìyá rẹ yóò kọjá lọ. Ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ò dàbí òwúrọ̀. Ìwọ ò wà láì léwu. Èyí ń sọ wípé àjẹ́ a máa rí ọ, a máa sá. Ẹni tó wà láì léwu nìyẹn. Oṣù a máa rí ọ, a máa sá. Ó ní wọn ó wá sí ọ̀dọ̀ rẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo, wọn ó sá ní ìgbà méje. Ó ní kìkì ojú rẹ ni wọn ó fi máa wo èrè àwọn ènìyàn búburú, nítorí kì yóò lè súnmọ́ ọ̀dọ̀ rẹ. Nígbà tí o bá mú kọ́kọ́rọ́, ilẹ̀kùn ìbùkún Ọlọ́run tí ó sì ṣí i, nígbà náà ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀. Ìwọ ò wà lé àìléwu, nítorí pé ìrètí wà fún ọ. Má ṣe sọ̀rì tínú. Kò sí ohun tí ó dé bá ọ tí ò dé bá ẹnìkankan rí. Kò sí ohun tó dé bá ọ tí ó láti kárí sọ, kí o sì máa sọkún tàbí kí o fẹ́ pokùn so, rárá. Bí ó tiẹ̀ ti múlẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ti sọ fún ọ wípé ó ya òpin dé, ìgbà báyìí ni ó yẹ kí o kú. Ọlọ́run sọ fún ọ wípé bí o bá jẹ́ fi ọkàn rẹ sí ohun tí mo ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, ó sọ pé ìrètí wà fún ọ. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, bí iṣẹ́ bá ti bọ́lé ọwọ́ rẹ, bí ó bá dàbí ẹni pé kò sí ọ̀rẹ́ kankan fún ọ rárá, bí ó bá dàbí ẹni pé ọ̀tá pọ̀ jù fún ọ ní ilé tàbí ilé òde, bí ó bá dàbí ẹni wípé gbogbo ohun tí ó ń ṣe ni kò ní àṣeyọrí, ni kò ní ìyọrísí rere, ó sọ wípé bí o bá jẹ́ mú kọ́kọ́rọ́ tí a ń fún ọ ní àṣálẹ̀ yìí tí o ronú pọ̀dà, tí o sì ní kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ̀ ọ́ ní ìrètí wà. Àní ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó sì sinmi lẹ àlàáfíà, ìwọ ó sì dùbúlẹ̀ pẹ̀lú, kì yóò sì sẹni tí yóò dẹrù bà ọ́. Àní ọ̀pọ̀ ènìyàn yóò máa wá ojú rere rẹ. Bí a parí ẹ̀kọ́ wa pẹ̀lú Chronicle 2, orí 7, ẹsẹ̀ 14, bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀. Bí o bá gbéraga, bí o bá fẹ̀, bí o bá sọ wípé èwo ni mo tún gbọ́ yìí, inú ìgbàgbọ́ ni a bí mi sí, mo sì ti máa ń lọ sí ilé ẹ̀sìn, ó pẹ́ tí mo ti ń ka Bíbélì, gbogbo èyí tí wọ́n tilẹ̀ ń sọ yìí pàápàá ni mo mọ̀ sórí. Ó ní bó o bá gbéraga bẹ́ẹ̀, bó o bá wá gẹ́gẹ́ bí aláìní, ẹni tí ò jẹ́ nǹkan, ẹni tí ò tó nǹkan, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń bẹ̀bẹ̀, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń tọrọ ohun kan lé ọwọ́ Ọlọ́run, ó sọ wípé bí ìwọ bá rẹ ara rẹ sílẹ̀, bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà. Ó jẹ́ mọ̀ wípé àwọn ẹlòmíràn wọn ò mọ ohun tí wọ́n ń pè ní àdúrà. Bí a bá ń gbàdúrà, ó ṣeé ṣe kí wọ́n rí ẹni tí ó ń sọkún kíkorò nítorí ẹ̀ṣẹ̀ wọn, nítorí pé wọ́n mọ ibi tí wọ́n ti balẹ̀ jẹ́ dé. Àwọn ẹlòmíràn tí wọn kò mọ bí ẹ̀mí Ọlọ́run bí ó ṣe ń ran àwọn wọ̀nyí tí wọ́n ń gbàdúrà lọ́wọ́ láti gbàdúrà pẹ̀lú ìrònúpìwàdà, tí wọ́n ń kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ṣeé ṣe kí àwọn ẹlòmíràn kí wọ́n máa gbàdúrà sókè, Ọlọ́run dáríjì mi, Ọlọ́run jẹ́ kí n rí ìbùkún rẹ̀, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀, mi ò ní rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀ mọ́, dáríjì mi wá gbẹ ọkàn mi là, fi ẹ̀jẹ̀ Jésù wé ọkàn mi. Ó ṣeé ṣe àwọn èèyàn tí wọn ò mọ bí a ti gbàdúrà, wọn á la ojú wọn pé àṣejù leléyìí. A lè sọ jẹ́jẹ́jẹ́ ni, a lè sọ jẹ́jẹ́. Lọ́jà, gbà tó fẹ́ ra nǹkan, o lè sọ jẹ́jẹ́jẹ́ ni. Gbà tó lọ sí ilé báǹkì, ilé ìfowópamọ́sí, mo fẹ́ gbowó tí àwọn èèyàn tí wọ́n rán síwájú ẹ, tí wọ́n fẹ́ gbowó ṣáájú ẹ, torí wípé àwọn tó ń kó síwájú, wọ́n á máa tilẹ̀kùn wọn mi bí láàrin kankan gba, ò kí gbé.
o soro o ni ki won ma gbagbe e gba ti ori awon eyan ti won pinse o ki gbe soro o ni mo wa nbi ejo o mi o ti ri se o so be o lo si factory o bebe wo wa si waju olorun o wa dake o wa so pe eh bo ba fe buku mi a ri mi nbi na opolopo awon eyan lo nwa olorun mi to wa se boyo wa woran ni olorun wo mo e to ba so lenu e ni olorun ma fi mo boya wa woran ni abi o wa ri nkan kan gba gba ti awon yoku ti won o je ero woran ti won ki se pon wa woran gba to ba ngbadura ti won ki gbe olorun sanu fun mi elese ni mi dariji mi mo mu koko wa ironu po adada ni mo fe shireku ibuku re gba ton ba so be bo ba dake o wa woran ni sugbon bi awon eniyan mi ti a pe oruko mi mo bi won ba re ara won sile ti won ba si gbadura ti won ba wa oju mi ti won ba yi pada kuro ninu ona buburu won ni igba na lemi o gbo lati orun wa emi o si dari ese won ji emi o si wo ile won san alaafia sumo to si re anu sumo to si re idariji sumo to si re ilera ati iwosan nipa je Jesu nipa agbara Olorun o sumo to si re gbogbo ibuku patapata lati orun tori pe nisisin bi a se nsoro yi Olorun setan lati si fere se orun lati da ibuku le wa lori o ku sowo re bi esu ti o fe alaafia re ti o fe ki o ni anfani ti o fe ki o ni oju rere bo ba tun sin o de ibi adura o je le pada o je ni ko leyin mi satani mo fe gbadura mo fe kepe Olorun bi esu ba pa enu e mo o je ya enu e bi esu ba ni ko ma je wo ese ba so pe alara mi mo ni o o je so pe rara o mo fe lo kokoro ironu po ada lati wo oju Olorun o ku sowo e o bo ba ri nkan gba owo e lo wa onu pe wada ni a fi si ile kun orun rere eyi ni ibuku fi so kale ironu pe wada bi ese ba wa ninu lowo re tabi ninu okan re olorun fe ki o ko sile kepe oluwa kepe oluwa pe ki o dariji o ma se awawe ore mi ma se awawe o so fun olorun dariji mi yi okan mi pada so mi di rere bi eje Jesu Kristi we mi ilẹ̀kùn ìbùkún Ọlọ́run pẹ̀lú ìrònú pé wàdà jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá.

Ni oruko Jesu Kristi Oluwa wa. Ni oruko Jesu Kristi Oluwa wa. Ni oruko Jesu. Bi o ba mo wi pe o setan tokan tokan pelu ipinu lati ko gbogbo ese sile pata pata ati lati gba eje Jesu Kristi ki o wo inu okan re mo lai da ese kankan sile na owo re soko nibi ti o gbe wa ti o ba je wipe ni toto lai si okan agabagebe lai si okan ti o siye meji bi o ba je pe ni toto tokan tokan tinu tinu ni o fi ko gbogbo ese sile ti o si nfe ki eje Jesu Kristi omo Olorun ki o wo inu okan re mo nibi ti o wa mo nfe ki o na owo re si oke eyi ni o fi so wipe isopo ti o wa pelu emi ati ese mo ja eyi ti o wa pelu emi ati aye mo ja Irepo ti o wa laarin emi ati esu mo ba je mo si fe ki eje Jesu Kristi ki o wo inu okan mi mo lai ku ese kan soso mo fe ki igbesi aye mi ki o di otun isise yi ni a pe ni igbala bi o se na owo re soke ni gba Olorun gbo so fun Olorun wipe mo gbagbo pe o ti dariji mi mo si gbagbo wipe lati oni lo emi ati ese a oni nkan kan lati se mo gbagbo wipe eje Jesu Kristi o wo emi mo patapata lati oni lo mo si se ipinu lati ba Jesu rin lati oni lo mo se ipinu lati ma rin ni imo awon eniyan buburu ati lati ma se duro ni odo awon elegan ati lati ma se joko ni joko awon elese mo se ipinu mo si gbagbo wipe Olorun ti deriji mi ni oruko Jesu Kristi Oluwa wa baba a dupe lowo re wipe awa ni o se ni olorire lati ri kokoro ti silekun ibukun Olorun a si dupe wipe esu to ma n je ki o ri eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti a dupe wipe o fun wa ni anfani yi lati wa ni hin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu a dupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu je baba
ẹ̀ṣẹ̀ tí lẹ̀ mọ́ ni ẹ̀ṣẹ̀ tí gba ìbùkún lọ́wọ́ ènìyàn bí ó ti wù kí ó kéré tó gbogbo àwọn tí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n ti jẹ́wọ́ tí wọ́n ti kọ̀ sílẹ̀ á bẹ̀bẹ̀ pé gẹ́gẹ́ bí ìlérí rẹ dáríjì wọn ní orúkọ Jésù. Ìwọ lẹ ẹni tí ó ń wí tí ó ń ṣe bẹ́ẹ̀. Ìwọ ní ṣe ìlérí tí ó kì í yẹ. Ìlérí rẹ wípé bí àwọn ènìyàn náà tí a ń pe orúkọ mi mọ́ bí wọ́n bá jẹ rẹ ara wọn sílẹ̀ tí wọ́n sì gbàdúrà tí wọ́n sì wọ ojú mi tí wọ́n sì kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ wípé ó daríjì. Àwọn ènìyàn wọ̀nyí dé wọ́n dé ẹnu ọ̀nà ilẹ̀kùn ìbùkún rẹ wọ́n ń bèrè fún ìdáríjì fún ìdáláre fún ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. A sì gbàgbọ́ wípé gbà tí wọ́n ti lè ṣe ìpinnu tí wọ́n sì kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ tí wọ́n sì bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù tí a ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn láti wẹ̀ wọ́n mọ́. A gbàgbọ́ pé ó ti gbọ́ ní orúkọ Jésù. Dáríjì. Ṣàánú. Kó àwọn ẹ̀ṣẹ̀ wọn lọ pátápátá. A dúpẹ́ wípé ó ti gbọ́. A dúpẹ́ pé ó ti ṣe fún wa. Àwa tí ó fi ìgbàlà rẹ dá lọ́la ní àṣálẹ̀ yìí. A bẹ̀ ọ́ wípé kí ẹnikẹ́ni nínú wa kí a má tún ṣe padà sínú èébì wa mọ́ ní orúkọ Jésù. Agbára láti máa lọ àti láti má ṣe dẹ́ṣẹ̀ mọ́. A gbàgbọ́ wípé a ti gbà á ní àṣálẹ̀ ní orúkọ Jésù. Nísinsìnyí a ń bẹ̀bẹ̀ wípé ẹnikẹ́ni tí o ti ní wàhálà nínú ilé tí kò lè sùn tí ó làlákàlà tí a ń dá lóró tí a ń ṣẹ́ níṣẹ́ tí ayé náà tí èṣù sì ń lé tí àìsàn tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé. A bẹ̀ wípé pẹ̀lú agbára rẹ àtòkè wá dá wọn sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ẹnikẹ́ni tí ó ní ìrora tàbí àìsàn ní àgọ́ ara rẹ̀ nísinsìnyí a pàṣẹ pẹ̀lú agbára rẹ nípa ìná Kristi Jésù tí a fi mú wọn láradá. Mú wọn láradá ní orúkọ Jésù. Àwọn tí ọwọ́ oṣó tàbí àjẹ́ tàbí ọ̀tá tí ó ti wà lára wọn a fi ẹ̀jẹ̀ rẹ ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó máa ń pa iná ọfà ẹni bí ni a fi sàmì sí oníkálukú wọn lára. A bẹ̀ ọ́ wípé kí gbogbo àrùn àìsàn àti ọwọ́ oṣó àti àjẹ́ kí ó kúrò ní ara wọn ní orúkọ Jésù. Jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó mọ́lẹ̀ fún wọn. Àwọn tí òkùnkùn bò mọ́lẹ̀ jẹ́ kí wọn kí ó rí òwúrọ̀ ire àánú Ọlọ́run ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ pé títí dé ìsinsìnyí ewé wọn ó rẹ̀ ọmọ ń kú mọ́ wọn lọ́wọ́ wọ́n sì ń pàdánù owó wọn. A bẹ̀ ọ́ wípé àwọn àdánù wọ̀nyí báwo a dá wọn dúró ní orúkọ Jésù. A dúpẹ́ pé ó ti ṣe. A dúpẹ́ pé ó ti gbọ́ tiwa. A dúpẹ́ pé láti àṣálẹ̀ yìí lọ ire àti àánú rẹ ni yóò máa tẹ̀lé wá. Ìbùkún rẹ sì jẹ́ tiwa láti àṣálẹ̀ yìí lọ. Ìgbàlà tí ó sì ti fi fún wa tí ó wà nínú ọkàn wa tí ó bá ọkàn wa jẹ́rìí wípé ìgbà tí a ti jẹ́wọ́ tí a sì ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí a ti bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù láti wẹ̀ wá mọ́ láti wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. A bẹ̀ ọ́ pé ìgbàlà yìí má ṣe jẹ́ kí ó kúrò lé ọkàn wa. A dúpẹ́ pé ó ti gbọ́ tiwa. A dúpẹ́ pé ó ti dáhùn àdúrà wa ní orúkọ Jésù Kristì Olúwa wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe woye Isaiah, ori iketa din logota, 57. Olododo shigwe, osi eniti o kasi, amu anwala anukuro, osi eniti nropwe, amu olododo kuro shajwebi. Onwa inu alapia, on similori akite yon. Olukulu kwe eniti yon, inu iduro shishinre. Shugman, esuma yi, enyo omo osho, iru omo panshaga, onwa gbele. Tani eyin fi nse esin tani eyin yanu gboro si ti eyin yo ahanja de si omo alari koja ki eyin iru omo ike ti orisangun labe gbogbo igi tutu ti en pa awon omo were ninu aponi poji won ni labe apata ti o yanu laarin okuta oboro odo ni ipin re awon ni ipin re ani awon ni iwo da ebo re mimu si ti iwo si wo ebo re jije emi a le gba itunu ninu won yi lori oke giga giga ni iwo fi akete re si ani nibe ni iwo ti lo lati wo ebo leyin ilekun ati opo ilekun ni iwo si ti gbe iranti re soke nitori iwo ti fi ara re han fun elomiran dipo omi iwo si ti goke iwo ti so akete re di nla iwo si ba won damaje mu iwo ti fi akete won nibi ti iwo ri iwo si ti lo ti iwo ti ikunra sodo oba iwo si ti so oorun gidun re di pupo iwo si ti ran awon iko re lo ina rere iwo si ti re ara re sile ani si ipo oku are mu ninu jiji ona re iwo ko wi pe ireti ko si iye owo re ni iwo ti ri nitori na ninu re ko se baje eru ta ni nba o ti o si npoya ti o nseke ti iwo ko si ranti mi tabi ki o ka si emi ko ati dake ani lati igba ni wa iwo ko si beru mi emi o fi ododo re ati ise re han won ki o si gbe o nigba ti iwo ba kigbe je ki awon egbe re ki o gba o sugbon efufu ni yo gba gbogbo won lo emi yo mu won kuro sugbon eni to ba gbeke re le mi yo ni ile na yo si jogo oke mi mo mi ohun si wi pe eko bebe etu ona se emu idibolu kuro le ona awon eniyan mi nitori bayi ni eni giga ati eni ti agbega soke so ti n gbe ayiraye oruko eni ti je mimo emi n gbe bi giga ati mimo ati inu eni ti o ni emi irobinu je ohun irele pelu lati mu emi awon onirele soji ati lati mu oka awon onirobinu je soji nitori emi ki yo ja titi lai bẹ́ẹ̀ ni èmi kì yóò bínú nígbà gbogbo nítorí ẹ̀mí ìbádákú níwájú mi àti èémí tí èmi ti dá mo ti bínú nítorí àìṣedédé ojú kòkòrò rẹ̀ mo sì lù ú mo fi ojú pamọ́ mo sì bínú òun sì ń lọ ní ìṣìnà ní ọ̀nà ọkàn rẹ̀ mo ti rí ọ̀nà rẹ̀ èmi ó sì mú un ní ara dá èmi ó sì tọ́ ọ pẹ̀lú èmi ó sì mú ìtùnú padà fún wa àti fún àwọn aṣòfò rẹ̀ èmi ni ó dá èso ètè àlàáfíà fún ẹni tí ó jìnà réré àti fún ẹni tí ó wà nítòsí ni olúwa wí èmi ó sì mú un ní ara dá ṣùgbọ́n àwọn ènìyàn búburú dàbí òkun ríru nígbà tí kò lè sinmi èyí tí omi rẹ̀ ń sọ ẹrẹ̀ àti èrí sókè àlàáfíà kò sí fún àwọn ènìyàn búburú ni ọlọ́run mi wí.
2: Ìwé wòlíà Isaiah orí 58 kérara má ṣe dá sí bí òun rẹ sókè bí ìpè kí o sì fi ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n àti ilé jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́ wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi bí orílẹ̀-èdè ti ń ṣe òdodo tí kò sì fi ìlànà ọlọ́run wọn sílẹ̀ wọ́n ń béèrè ìlànà òdodo wọn ní lọ́wọ́ mi wọn a máa ṣe inú dídùn láti súnmọ́ ọlọ́run nítorí kí ni àwa ṣe ń gbàwẹ̀ tí ìwọ kò sì rí i nítorí kí ni àwa jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀ kíyèsí ní ọjọ́ àwẹ̀ ẹ̀yin ń ṣe afẹ́ ẹ sì ń fi agbára múni ṣe gbogbo iṣẹ́ ẹ̀yin kíyèsí ẹ̀yin ń gbàwẹ̀ fún ìjà àti aáwọ̀ àti lílù nípa ìkúukú ìwà búburú ẹ má ṣe gbàwẹ̀ bíi ti ọjọ́ yìí kí a lè gbọ́ ohun yín lé òkè àwọ̀ irú èyí ni mo yàn bí ọjọ́ tí ènìyàn ń jẹ ọkàn rẹ̀ ní ìyà láti ti orí rẹ̀ bá bíi koríko odò àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eérú lábẹ́ rẹ̀ ìwọ a pè èyí ní àwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún olúwa àwẹ̀ tí mo yàn kọ́ èyí láti tú ọjà ìṣòdodo láti tú ẹrù wíwo àti láti jẹ́ kí a nilára lọ lọ́fẹ̀ẹ́ àti láti já gbogbo àjàgà kí a ṣe láti fi oúnjẹ rẹ fún àwọn tí ebi ń pa àti kí ìwọ kí o mú àwọn òtòṣì tí a ti sóde wá sí ilé rẹ nígbà tí ìwọ bá rí arin hòhò kí ìwọ kí o bò ó kí ìwọ kí o má sì fi ara rẹ pamọ́ kúrò lọ́dọ̀ ẹran ara tirẹ nígbà náà ni ìmọ́lẹ̀ rẹ yóò bẹ jáde bí òwúrọ̀ ìlera rẹ yóò sọ jáde kankan òdodo rẹ yóò sì lọ ṣáájú rẹ ògo olúwa yóò kú ọjọ nígbà náà ni ìwọ ó pè olúwa yóò sì dáhùn ìwọ ó kígbe òun ó sì wí pé èmi nìyí bí ìwọ bá mú àjàgà nínà ìka àti sísọ asán kúrò láàrin rẹ bí ìwọ bá fa ọkàn rẹ jáde fún ẹni tí ebi ń pa tí o sì tẹ ọkàn tí a pọn lójú lọrùn nígbà náà ni ìmọlẹ rẹ yóò là nínú òkùnkùn àti òkùnkùn rẹ bí ọsán gangan olúwa yóò máa tọ ọ nígbà gbogbo yóò sì tẹ ọkàn rẹ lọrùn ní ibi gbígbẹ yóò sì mú egungun rẹ sanra ìwọ sì dàbí ọgbà tí a bomirin àti bí ìsun omi tí omi rẹ kì í tán àti àwọn tirẹ yóò mọ ibi àpòrò àtijọ́ wọn ni ìwọ gbé ìpìlẹ̀ ìran ọ̀pọ̀lọpọ̀ rò ó a ó sì máa pè ọ ní alátúnṣe ẹ̀yà ni olùmúpadà ọ̀nà wọn ni láti gbé inú rẹ̀ bí ìwọ bá yí ẹsẹ̀ rẹ kúrò ní ọjọ́ ìsinmi láti máa ṣe afẹ́ rẹ ní ọjọ́ ìsinmi mi tí ìwọ sì pé ọjọ́ ìsinmi ní adùn ọjọ́ mímọ́ olúwa ọlọ́wọ̀ tí ìwọ sì bọ̀wọ̀ fún un tí ìwọ kò pe ìwà rẹ tàbí tẹ̀lé afẹ́ rẹ tàbí sọ ọ̀rọ̀ ara rẹ nígbà náà ni inú rẹ yóò dùn sí olúwa èmi ó sì mú ọgùn ibi gíga ayé èmi ó sì fi ilẹ̀ níní jákọ́bù bàbá rẹ bọ nítorí ẹnu olúwa ni ó ti sọ ọ́.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìwé ìwòye Isaiah, orí ìkọkàndínlọ́gọ́ta, 59. Kíyèsí ọwọ́ Olúwa kò kúrú láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́. Ṣùgbọ́n àìṣedédé yín ni ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín ni ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Nítorí ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀ àti ìka yín fún àìṣedédé, ète yín sọ ìké. Ahọ́n yín sọ ibi jáde kò sí ẹni tí ń wá ẹ̀tọ́ bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́ wọ́n gbẹ́kẹ̀lé ohun asán wọ́n sọ èké wọ́n lóyún ìkà wọ́n bí ìparun wọ́n pa ẹyin pamọ́lẹ̀ wọ́n kun okùn aláǹtakùn ẹni tí ó jẹ nínú ẹyin wọn yóò kú àti èyí tí a tẹ̀ bẹ́ ọká jáde.

bẹ́ẹ̀ni wọn kì yóò fi iṣẹ́ wọn bo ara wọn. Iṣẹ́ wọn ni iṣẹ́ ìkà, iṣẹ́ ìpá sì ń bẹ ní ọwọ́ wọn. Ẹsẹ̀ wọn sáré sí ibi, wọ́n sì yára láti tàjẹ́ aláìṣẹ̀ sílẹ̀. Èrò wọn èrò ibi ni, ìbàjẹ́ àti ìparun bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀, kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn, ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò mọ àlàáfíà. Nítorí náà ni ìdájọ́ jìnà sí wa, bẹ́ẹ̀ ni òdodo kì yóò lé wa bá. Àwa dúró de ìmọ́lẹ̀, ṣùgbọ́n kíyèsí òkùnkùn. A dúró de ìmọ́lẹ̀, ṣùgbọ́n à ń rìn nínú òkùnkùn. À ń wá ògiri kiri bí afọ́jú, àwa sì ń wọ ọ̀nà bí ẹni tí kò ní ojú. Àwa ń kọsẹ̀ lọ́sàn gangan bí ẹni pé lóru, ní ibi aporo bí òkú. Gbogbo wa ń bú bí biárì, àwa sì ń pohùn réré bí oriri. Àwa wo ọ̀nà fún ìdájọ́, ṣùgbọ́n kò sí, fún ìgbàlà, ṣùgbọ́n ó jìnà sí wa. Nítorí ìrékọjá wa ń pọ̀ sí níwájú rẹ, ẹ̀ṣẹ̀ wa ń jẹ́rìí gbé wá. Nítorí ìrékọjá wa ń bẹ lọ́dọ̀ wa, ní ti àìṣedédé wa, àwa mọ̀ wọ́n. Ní rere kọjá àti ṣíṣèké sí Olúwa, ìfàsẹ́yìn kúrò lọ́dọ̀ Ọlọ́run wa, ìsọ̀rọ̀ ìnilára àti ìṣọ̀tẹ̀, lílóyún àti sísọ̀rọ̀ èké láti inú jáde wa, a dá ìdájọ́ padà, ẹ̀tọ́ sì dúró lókèrè réré. Òtítọ́ ṣubú ní ìgboro, àìṣègbè kò lè wọ ilé. Òtítọ́ kò sí, ẹni tí ó sì kúrò nínú ibi, ó sọ ara rẹ̀ di ìjẹ. Olúwa sì rí, ó sì burú lójú rẹ̀, tí ìdájọ́ kò sí, ó sì rí pé kò sí ẹnìkan, ẹnu sì yà á pé onípẹ̀ kò sí, nítorí náà.

ó ṣe pàtàkì láti mọ̀ọ́mọ̀ bèrè lọ́wọ́ Ọlọ́run láti ṣiṣẹ́ ìránṣẹ́ fún ọ, láti fi ara rẹ̀ hàn fún ọ, àti láti ṣe ohun àkànṣe nínú ayé rẹ tó ní gbàgbé láéláé. Nígbà tó bá wá sí ìjọsìn bí eléyìí, ó ṣe pàtàkì wípé kí o ní ìlépa ohun kan tí o fẹ́ mú lọ sílé, ohun kan tí o ń lérò pé kí Ọlọ́run kó ṣe nínú ayé rẹ, tí wàá tọ́ka sí ìkọ́ni ìwé mímọ́ tí Ọlọ́run tó ti gbìn sínú ayé rẹ. Paul Apostle, ó sọ fún wa nínú ìwé rẹ̀ pé kèmi kí o lè mọ̀ àti agbára jínde rẹ̀ ìlépa rè, ó ní ìlépa, ó sì fi ìlépa rẹ̀ lé Ọlọ́run Olódùmarè pé ìpòǹgbẹ mi ó ní pé kèmi kó lè mọ̀. A sì gbàdúrà báyìí láàárọ̀ yìí pé mo fẹ́ mọ̀ àti agbára àjínde rẹ̀, agbára tó ń gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀, agbára tó ń ṣiṣẹ́ oore ọ̀fẹ́ sínú ayé àwọn ènìyàn, agbára tó mú ìsọdọ̀tun wá, agbára tó mú ìsọjí wá. Wà á gbàdúrà pé Olúwa, mo fẹ́ mọ̀ ọ́ àti agbára àjínde rẹ̀.

mo rò pé ó fẹ́ gbàdúrà bí Kọ̀nílíù ìgbani nígbà tí apostoli Pétérù nípasẹ̀ ìtọ́ni ẹ̀mí Ọlọ́run tó lọ sí ilé rẹ̀ ẹgbọ́n tí ọkùnrin náà sọ Kọ̀nílíù ó jẹ́ kó hàn gbangba fún apostoli Pétérù yìí pé gbogbo wa wà níhìn-ín nínú ìsìn apostoli orí kẹwàá mo fẹ́ kà ní ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n 33 nítorí náà ni mo sì ti ránṣẹ́ sí ọ lójú kan náà ìwọ sì ṣe ohun tí o fi wá gbogbo wa pé níwájú ọlọ́run nísinsìnyí gbogbo wa a pé níwájú ọlọ́run nísinsìnyí eléyìí gbọ́dọ̀ jẹ́ àdúrà rẹ eléyìí gbọ́dọ̀ jẹ́ ìpinnu rẹ pé o wà níwájú ọlọ́run láti gbá ohun gbogbo tí a pa láṣẹ fún láti ọ̀dọ̀ ọlọ́run wá o wà ní láàárọ̀ yìí láti pinnu láti tẹ́tí sí ohun gbogbo tí ọlọ́run tó ti pèsè sílẹ̀ fún látọ̀dọ̀ ìránṣẹ́ ọlọ́run láàárọ̀ yìí pé kí o lè bá sọ gbogbo ọkàn jì í kí ayé wa kó bá rí bákan náà mọ́ ká lè sọ pé olúwa ó ti so ńlá kan nínú ayé wa so wà ní láti gbé èyí tó dára bí so o ti pinnu ní ọkàn rẹ láti gba ohun tí ó dára so sọnù ọkàn rẹ báyìí pé olúwa fọwọ́ kàn mí lónìí ohun tó fẹ́ kí n rí gbà máa rí gbà ṣé o ò fẹ́ kí ohunkóhun kó pe àkíyèsí rẹ kúrò nínú ìjọsìn ti òwúrọ̀ yìí mo rò pé kó o gbàdúrà pé olúwa gẹ́gẹ́ bí Samueli ìgbani máa wí torí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́ ohunkóhun tí ìránṣẹ́ ọlọ́run bá sọ mo gbàgbọ́ yìí pé ohun tí ọlọ́run rán wọn sí wa ní àkókò yìí ni eléyìí olúwa mo fẹ́ gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ yẹnu rẹ kó gbàdúrà ìhùwàsí rẹ sí ohun gbogbo tí wà gbọ́ lónìí ṣe pàtàkì ọkàn tí ó múra sílẹ̀ yóò gba nǹkan kan ṣùgbọ́n tọkàn bá ń sako káàkiri wàhálà yóò wà níwọ̀n ìgbà tí ó bá ti pèsè ọkàn rẹ sílẹ̀ láti tẹ́tí sí ọ̀rọ̀ ọlọ́run nínú òwe Jésù Kristì Olúwa wa a sọ fún wa nípa àwọn olùgbọ́ ẹ̀bá ọ̀nà àwọn tinú ẹ̀gún àwọn tó rí àpáta a rí pé àwọn tó wà lẹ́bà ọ̀nà àwọn tó wà ní orí àpáta ọkàn wọn ó jẹ́ aláfara ọkàn wọn ó jẹ́ ọkàn tó yẹ pé wọn ò pinnu irú ọkàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ò ní ṣe rere nínú ọkàn wọn ṣùgbọ́n tá a bá wo ọkàn rere tí ó bá ń gba ọ̀rọ̀ ọlọ́run ó máa gbé ọ̀rọ̀ ọlọ́run mì á jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó ní ipa nínú ayé rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run á di ipa ayé rẹ̀ báwo ni wọ́n ṣe tẹ̀lé ohun tí ọlọ́run tó ń sọ fún mi báwo ni wọ́n ti ṣe ìfẹ́ ọlọ́run òótọ́ ẹ̀ kó o ṣe ní òwúrọ̀ yìí kó wá sọ fún ọlọ́run pé olúwa n ò fẹ́ kí ọkàn mi kó máa tà kó máa rà nígbà tí ọ̀rọ̀ ọlọ́run bá ń lọ lọ́wọ́ n ò fẹ́ ìdíwọ́ kankan o gbọ́dọ̀ pin nínú ọkàn rẹ pé o ní jẹ́ kó ohunkóhun kó di ọ lọ́wọ́ láàárọ̀ yìí láti gbọ́ ohun tí ọlọ́run tó ti ṣètò fún ọ láti gbà lónìí o lè wo ipele tí ìgbé ayé ẹ̀mí rẹ wà kó o lè mọ irú àdúrà tó yẹ kó o gbà nípa ìgbé ayé ẹ̀mí rẹ láàárọ̀ yìí so wà níyìn so tí ìdí àtún bí o ní láti gbàdúrà fún ìgbàlọ ọkàn kí ọlọ́run kó fara rẹ̀ hàn ọ́ kó o lè ní ìgbé ayé ọ̀tun nínú kristi ṣé àwọn ìrírí kan wà nínú ìjọba náà tó yẹ pé o tí ì ní o tí ń gbàdúrà bó yẹ pé mo ti dẹ́ ní ìgbàlá o ṣùgbọ́n ìhà yìí ó kú o ìkọlà àyà ń kọ́ so ti ní tó bá ti wá ní ìkọlà àyà o tún gbọ́dọ̀ béèrè fún ìfikún ni ẹ̀mí mímọ́ torí pé
Olorun wa niyin. O it is so fun iranse re lati fun o ni eleyi to dara julo nto ba wa bere gege bi ife re Olorun ti setan lati fi fun o laaro yi so n bere yenu re ko bere fun nkan pato ti Olorun ti pese fun o loni bawo nipa ise iranse re se ise iranse yi so mu se se o ntele itoni re so nlo nipe eto ati ete re fun aye re ibere to ye ko bere lo wa ara re leleyi awon nkan won yi yo ran lowo nu ise iranse re ko le ba je alase yori leyin ise iranse re ko ba ti le dohun nikeyin gbadura nipa ise iranse re gbadura fun agbara ti o je ko saseyori gbadura fun ifami royan gbadura fun oku lati oke wa gbadura laarin awon ore re laarin awon to jo nsise gbadura pe ki olorun ko ran e lowo to ba gbadura loni Olorun yo je ko gbogbo ko rorun fun o okan to ti mura tan

0: Shall we rise up to sing from GHS?
1: Bí a ti kọ látún ìwé orin wa, orin 208, òwúrọ̀ ọjọ́ ìdájọ́ ńlá, mo lálà pélẹ̀ ọjọ́ ìdájọ́ ńlá ti mọ́, ìpèsè ti dùn, pé àwọn orílẹ̀-èdè péjọ sí ìdájọ́ níwájú ìtẹ́, láti bi ìtẹ́ áńgẹ́lì wá, ó dúró lórí ilẹ̀ àti òkun, ó nawọ́ sọ́run, ó sì búra pé àkókò kò ní sí mọ́. Ọlọ́rọ̀ wà ń bẹ̀, àmó rẹ ti pòórá, ó ti yọ́ lọ, akúṣẹ́ níbi ìdájọ́, gbèsè rẹ pọ̀jù láti san. Olókìkí wà ń bẹ̀ ṣùgbọ́n ó fòkìkí rẹ̀ sílẹ̀ láyé, áńgẹ́lì tó síwe ìdáyọ́ kò rí òkìkí rẹ̀ kankan. Opó àtàláìlóbi wà ń bẹ̀, Ọlọ́run rántí igbe wọn, kò sí ìbànújẹ́ lọ́run títì, Ọlọ́run omijé wọn nù, àtàtẹ́tẹ́ ọ̀mùtí àti ẹni tó tọ́tí náà wà ń bẹ̀, pẹ̀lú àwọn tó fún níwe àṣẹ ni wọ́n jọ rì sọ́run ègbé. Oníwà rere wá sí ìdájọ́, ṣùgbọ́n iṣẹ́ rere rẹ̀ kò tó, àwọn tó kan Jésù mọ́ igi gba ìdájọ́ bí oníwà rere.

0: Let's do prayer.
1: Ẹ jẹ́ kí á dìde dúró ká gbàdúrà.
0: We are going to intercessory prayer this morning.
1: À ń lọ sínú àdúrà ìsìn pẹ̀lú òwúrọ̀ yìí.
0: Heard from the song that we all sang here.
1: Nínú orin tí a ẹ̀sẹ̀ kọ tán.
0: It is a song of warning.
1: Ó jẹ́ orin ìkìlọ̀.
0: Have not yet discovered the Lord Jesus
1: Christ
0: in a
1: practical way. Tí wọn ò tí ìsàwárí Jésù Kristì ní ọ̀nà ìfisẹ́dúṣe. A ó gbàdúrà ní òwúrọ̀ yìí.
0: You will not be found wanting at the end of the journey of your life.
1: Ní òpin ọjọ́ a ní wá ọtí.
0: So that you don't pray too late.
1: Ó jẹ́ gbàdúrà ní òwúrọ̀ yìí kó má bàa gbàdúrà ní ọjọ́ tó ti pẹ́jù. Ẹ ti rí a ti kọrin náà.
0: The money could not deliver him.
1: Ọlọ́rọ̀
0: tí ò ní Kristì. Everything has vanished
1: so
0: completely.
1: Ó pòórá.
0: Ah, but the
1: moral
0: man claiming that
1: there's
0: been a lot of good things around, thinking that those things can deliver him with the care of God,
1: you have
0: discovered that those things cannot
1: lọ́jọ́
0: deliver.
1: Lọ́jọ́ ìdájọ́ wa rí pé nǹkan wọn yóò kò tiẹ̀ nípá láti ṣe nǹkan kan.
0: The people that do not have time for God.
1: Àwọn èèyàn tí kò ní àkókò fún Ọlọ́run.
0: Reason or the other.
1: Wọ́n ní ìdí kan tàbí òmíràn.
0: You need to pray.
1: Wọ́n kan ṣàwáwí nínú ayé wọn ni. Wà á gbàdúrà pé
0: o
1: ní jẹ́ ara àwọn èèyàn wọ̀nyí torí pé dájúdájú. Ìdájọ́ ń bọ̀ lórí ẹlẹ́sẹ̀ tí ò bá ronúpìwàdà àti àwọn apadà sẹ́yìn.
0: Where don't you pray now? Set
1: to
0: your account of salvation with God.
1: Open your heart
0: unto him. Let Jesus smile upon me. Take away your sin. Take away your evil. And give you life eternal. If you have been engaging in sin. Today is not the day of judgment. Today is coming into repentance. Just like Saul.
1: Because
0: in
1: of his sin.
0: As you have learned. And as that is not
1: to
0: him. He has a lot of reason to repent. There are many lifelines to him. But you know. Could not go down to any of them. Today also is another opportunity for you to repent. That's leading.
1: Ó jẹ́ àkókò àǹfààní mìíràn fún ọ láti ronúpìwà dàpọ̀ nù ẹ̀ṣẹ̀ rẹ láti jẹ́ kí o padà wá sí ọ̀dọ̀ Ọlọ́run.
0: Okòwò
1: tó bá ń di ọlọ́wọ́ láti ní ìlọsíwájú pa ìgbé ayé ẹ̀mí rẹ mú wọn kúrò kí Ọlọ́run kó lè bá bẹ̀ ọ́wọ́ kó lè bá tún ayé rẹ ṣe. Àkókò láti gbàdúrà rẹ takuntakun nú ọkàn rẹ kìí sí àkókò láti máa wo èyí wọ̀ ọ́n leléyìí. Àkókò láti gbàdúrà rẹ Bíbélì wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin ti ń ṣiṣẹ́ tí a dẹrù wé lólórí ó lè mi ó sì fi ìsinmi fún ọkàn yín. Ó ní ẹ wá sọ́dọ̀ mi ó ń pè ọ́ èmi ò mọ wá sí òkè sí òní. Gbàdúrà pẹ̀lú gbogbo ọkàn rẹ gbàdúrà pẹ̀lú gbogbo ẹ̀mí rẹ. Má jẹ́ ká rí ẹ̀ṣẹ̀ nínú ayé rẹ. Má jẹ́ kí ohunkóhun nínú ayé rẹ kó jẹ́ ìdíwọ́ tí ò ní jẹ́ kó lè sáré ìje ìdópin. Má máa sọ̀tàn níbi tó wà yẹn o. Kò sí ìtàn kan tí ó nítumọ̀ lẹ́yìn ikú. Nígbà tó wà láàyè yìí ló lè ké pe Ọlọ́run. Nígbà tó wà láàyè ló lè ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ. Nígbà tó lè kúrò nínú ìpadà sẹ́yìn rẹ rèé. Nígbà tó lè ṣe ohun tí ó tọ́ rèé. Nígbà tó lè sin Ọlọ́run ní òdodo ìwà mímọ́ ìwà òtítọ́ ní gbogbo ọjọ́ ayé rẹ rèé. Ṣé ohun kan wà tó wà tó ń dí ìgbé ayé ẹ̀mí rẹ lọ́wọ́ sọ fún Ọlọ́run lónìí kí Olúwa kó dá ọ nídè. Ilé Ọlọ́run rèé ibi tá a ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run tá a ti ń fi ọ̀rọ̀ Ọlọ́run sọwọ́ sáwọn èèyàn láti gba ìgbàlà ìdáǹdè láti gba ìsọdọ̀túnú ayé wọn. Ẹ̀yin ará ẹ̀jẹ̀ á gbàdúrà kọ́ Ọlọ́run kó bẹ̀ wá wò lónìí. Kí ló dé tó sọ fún Olúwa Olúwa mo wà ní láti tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run bí ènìyàn Ọlọ́run yóò ti máa sọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ náà yóò nípa lórí ayé rẹ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà yóò ṣiṣẹ́ nínú ayé rẹ. Ìdámẹ́wàá àti ọ̀rẹ́ ẹ fi fún ni a ó sì fi fún ni òṣùwọ̀n àkìmọ́lẹ̀ àti àkúnwọ́sílẹ̀ làwọn wọn sí àyà yín torí òṣùwọ̀n mìíràn tẹ bá fi wọn làwọn fi wọn sí padà. Àkókò láti fi ìdámẹ́wàá àti ọrẹ wa fún Olúwa ní eléyìí fi owó rẹ sínú àpáwọn rẹ àti báàgì rẹ ohunkóhun tó bá mú wá gbé sókè fún àdúrà. Bàbá a fẹ́ mọ rírì yín fun ore inu aye wa ti ebun te fun wa ye amu die jade inu ebun na te fi fun wa agbadura pe e o bukun gbogbo ti amu wa swagbin loyin loruko Jesu mo si gbadura olorun olodumare pe e o tesiwa lati ma mu ore ofe yin po sinu aye wa ati pepe ti dan adura wa ni oruko Jesu ni agbadura awon adari wa won ma gbe apo ore koja eje ka fi ore wa sibe sinu apo ti won gbe kakiri ka si tesiwa junu emi adura a o so fun oluwa ni owuro yi pe olohun to ti fun wa lanfani lati wa ni iloni yo se onla ninu aye wa eje ka yanu wa ka gbadura oluwa o ti wa ni ifun o ti wa ni ibi fun mi lati ran mi lowo lati fun wa ni ohun gbogbo to ti pese fun o loni adura fun orilede a o gbadura fun orilede agbaye bibeli wi pe ninu orin dafidi 22:27 gbogbo aye yo ran ti wo si pada si oluwa gbogbo eniyan aye yo si ma sin ni waju re tori pe ijoba na ti oluwa ni o si ni alakoso gbogbo agbaye fun gbogbo orilede agbaye pe Jesu wa lati wa gba gbogbo aye la gbogbo awon ti o ba gba ebun igbala ti Jesu mu wa fun wa a o gbadura pe gbogbo orilede agbaye Olorun yo saanu fun won Olorun yo si be won wo ni akoko yi pe iyipada yanturu yo wa kakiri gbogbo agbaye laarin awon odo laarin awon eni kekere laarin gbogbo orisise eyan ni gbogbo agbaye eje agbadura fun igbala okan won o je adura ta gbodo mu lokunkundun pe okan yo deni igbala ni gbogbo orilede agbaye pe awon eniyan yo mo yi pe won nilo oluwa pe orilede agbaye yo taji won o taji si igbalokan won awon elese yo taji gbogbo awon to ti pada seyin won pada si le eje agbadura fun alafia pe alafia yo joba omo alade alafia fun ara re yo joba ni gbogbo orilede agbaye eje ka yanu wa ka gbadura

ni orúkọ Jésù ni agbàdúrà. Àdúrà fún olùṣọ́ àgùntàn wa, alákòóso àgbà wa. Bíbélì sọ nínú ìwé Éfésù orí kẹfà ẹsẹ̀ ìkọkàndínlógún, àti fún mi kí a lè máa fi ohùn fún mi, láti máa fi ìgboyàyà inú mi, láti máa fi ohun ìjìnlẹ̀ ìrere hàn. Ẹ̀jẹ̀ gbàdúrà fún alákòóso àgbà wa, kí Ọlọ́run kó tẹ̀síwájú láti máa dá ẹ̀bùn ọ̀run rẹ̀ lé wọn lórí, bó ṣe lọ láti ibìkan sí ibòmíràn, láti orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè mìíràn, láti orílẹ̀-èdè àgbáyé kan sí òmíràn, pé ju àti tẹ̀yìn wá lọ, ẹ̀mí Ọlọ́run yóò máa rìn inú ayé wọn, ọ̀pọ̀lọpọ̀ ọkàn yóò sì lè wọnú ìjọba Ọlọ́run wá. Ẹ̀jẹ̀ gbàdúrà fún okun nípa tara, okun nípa ti ẹ̀mí, ìfòròyàn sí inú ayé wọn. Ẹ̀jẹ̀ gbàdúrà fún ìmísísí, ìfòròyàn tí ó jẹ́ kí àwọn èèyàn kan ní òye ọ̀rọ̀ Ọlọ́run, kan sì jáde kúrò nínú ẹ̀ṣẹ̀, kan sì wá sọ́dọ̀ Olúwa. Ẹ̀jẹ̀ ká gbàdúrà kí Ọlọ́run kó wá fi fún wọn. A ó gbàdúrà fún wọn pé bó tún ṣiṣẹ́ ìránṣẹ́ fún wa lónìí, Ọlọ́run yóò fi ìdí ọ̀rọ̀ ẹnu wọn múlẹ̀. Gbogbo tí wọ́n bá ti sọ fún wa pé láti ṣe, Ọlọ́run yóò fìdí rẹ̀ múlẹ̀ lónìí, pé ìwọ yóò jẹ́ olùkópa nínú ìwàásù tòní nípasẹ̀ wọn. Mo gbàgbọ́ pé ń gbàdúrà fún wọn. Wọ́n jẹ́ ẹni náà tán ní ẹ̀dùn ọkàn nínú ọkàn wọn. Ẹ̀dùn ọkàn náà ni pé kí gbogbo ayé kó lè wà sọ́dọ̀ Olúwa. Ìdí nìyí tẹ́ fi tán lọ káàkiri, tán so ohun gbogbo nípa gbára Ọlọ́run. Ìdí nìyí tí àwa náà tí a jẹ́ ọmọ wọn, a gbọ́dọ̀ máa ṣe àwòkọ́ṣe wọn. Ẹ jẹ́ gbàdúrà fún alákòóso wa pé kí Ọlọ́run kó tẹ̀síwájú láti máa wà pẹ̀lú wọn, kí Ọlọ́run kó mú wọn tẹ̀síwájú, kí Ọlọ́run kó sì mú kí iṣẹ́ ìránṣẹ́ wọn kó gbòòrò sí. Àdúrà fún ìjọ, a ó gbàdúrà fún ìjọ wa. A sọ fún Olúwa pé gbogbo ìjáde ìlọ ìrere ti alákòóso àgbà wa jákèjádò gbogbo àgbáyé, Ọlọ́run yóò sọ kalẹ̀ ní ọ̀nà agbára láti fi ara rẹ̀ hàn. Gbogbo èso ìjáde lọ yìí, Ọlọ́run yóò fẹsẹ̀ wọn múlẹ̀, Ọlọ́run yóò pa wọ́n mọ́, Ọlọ́run yóò máa bọ́ wọn. Àwọn tó sì tún ń bọ̀, Ọlọ́run yóò bùkún iṣẹ́ náà lọ́nà agbára. À ń gbàdúrà fún ìsọjí kárí ayé tí ó wáyé ní ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Ẹ̀jẹ̀ gbàdúrà pé òjò ìbùkún yóò sì rọ̀, òjò ìbùkún ìgbàlà ti ìdáǹdè ti ìwòsàn ní àkókò ìsọjí kárí ayé yìí. Ẹ̀jẹ̀ ká gbàdúrà. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Bàbá wa dúpẹ́ lọ́wọ́ yín, a gbé orúkọ yín ga fún àkókò àdúrà ìsìpẹ̀ yìí. A gbàdúrà kóńgó tá a ti bè lọ́wọ́ yín, ẹ ó dá wa lóhùn kankan ní orúkọ Jésù. A dúpẹ́ bá tó pẹ́ ti dáhùn àdúrà wa, ní orúkọ Jésù ni a gbàdúrà. Ẹ jẹ́ ká jókòó. A fẹ́ kí olúkúlùkù wa káàbọ̀ sí ìjọsìn àṣepọ̀ tòní ní orúkọ Jésù Olúwa wa. Ìpàdé tòní ó ní ṣe pẹ̀lú àwọn ará ní ìsọ̀rí kejì. Gbogbo àwọn tá a pè àti àwọn àlejò wa tán wà ní pẹ̀lú wa ní olú ìjọ fún ìgbà àkọ́kọ́. Tí ẹ bá wà ní ipele yìí, ẹ jẹ́ ká gbé ọwọ́ wa sókè. Àwa tí a wá jọ́sìn pẹ̀lú wa fún ìgbà àkọ́kọ́ lónìí, bóyá lórí ẹ̀rẹ́ ayélujára, ẹ jẹ́ ká gbé ọwọ́ wa sókè. Ẹ jẹ́ kí a dìde dúró lórí ẹsẹ̀ wa, ká lè bá a dá yín mọ̀, ká lè bá a fún yín ní ìkíni olùṣọ́ àgùntàn wa, Olúwa yóò bùkún fún yín. Olùṣọ́ àgùntàn wa, alákòóso àgbà ìjọ Deeper Life káàkiri gbogbo àgbáyé, inú wọn dùn pé ẹ wà níyìn, wọ́n sì ní kí n kí yín káàbọ̀ lọ́nà àkànṣe fún ìjọsìn tòní. Ẹ tẹ̀síwájú láti máa wá
tori opopolopo nkan wa lati keko ninu ijo yi ati lati odo ranse olorun fun irin ajo igbe aye yin bi e ti se be olorun yo buku fun ni oriko jesu awon asona wa won fun wa ni iwe kan e je ka ko dara dara ka ko ni leta nla ki a si da pada fun won ni opin ijosin toni a o fe pe gbogbo awa ti e gbe owo yin soke ki e wa se owo waju ki awon adari wa kan le ba ri wa e mo bikita npoko to gbe yin wa awon moto ya duro de yin oru ayo bu fun ni oruko jesu e je ka joko ipade wa osose ijosin asepo ojo ijosin to ojo isimi to nbo 23 awon isori akoko yo wa fun ijosin ni ago mejo ku iseju meedogun ngba ti awa ta wa ni loni a ma mura sile fun ijosin asepo leyin isoji kari aye ipade oju ile ni gbogbo ojo isimi da ma ni ipade oju ile awon omode ati awon odo won ma ni ti won loto ago merin fun awon omode ati awon odo awon gbajumo lawujo won ni ti won pelu be ni a si nreti pe kawon na wa ni ipade oju ile won kan si je imulokan le fun awon miran ola ojo aje ojo iketadinlogun awon ara festac yo wa won da po mo gbagada ketu somolu fun eko bibeli ne ago mefa ku iseju meedogun gbogbo awa to ku a o pade ni elekunjekun wa ni ojo kerinlelogun monday awon ara ikeja ni yo wa fun eko bibeli lati da po mo awon gbagada e je ki a wa niyin pelu gbogbo awon osise omo ijo ati awon ti a fi wepe ojo isegun to nbo yi ojo kejide ni ogun ipade awon adari ojo isegun a o pade ni gbagada ni ago marun ku iseju meedogun gbogbo awon adari ojo isegun la reti ka wa nbi isoji jere okan ati idanilekun pa jere okan ago mefa irole ni elekun jekun wa ni gbogbo ojo ojo bo keta ama ni asali agbara olusagutan wa oni won ma n wasu fun wa fun tosu yi yo waye ni ogunjo osu yi ipade osise ojo aba meta eleyi ni ojo keje logun yo je awon osise ni eka keji group 2 yo wa si gbagada gbogbo ipade isodotun awon onigbagbo o ma n waye ni gbogbo saturday keta ninu osu isodotun gbogbo onigbagbo o ma n waye saturday keta ni gbogbo osu ipade awon odo yo waye loni ni ago meta osan isoji kari aye ti osu kejo yi yo waye ni ota ipinle ogun ni ojo wednesday titi di ojo kerindin ni ogun titi ojo ogbonjo osu yi pelu akori isodo to patapata nipase christi ni anglican grammar school ota apero gbogbo awon onigbagbo ati ranse olorun yo waye ni ojo ketadinlogbon ati kejinlogbon ni ago mejo owuro pelu akori idande pipe ninu aye to yi pada gbigbe agbara wo awon odo fun awon omo ile eko ati gbogbo awon ti a ti pe
yo wa yin ojo kokande logban osu kejo agomejo owuro pelu akori isodotun lati bo lowo emi odiwon eje ki aso fun gbogbo awon eniyan ki asi ri pe ohun gbogbo ta li fi polongo ka se bo ni owuro ni o enikan se enikeji iwasu lori ero aye yujara ati fitoni leti kakiri

0: before the Sunday
1: ṣáájú ìwásí ṣòwúrọ̀ yìí a ó ní bíbélì kíkà kọ́ríntì kejì orí ìkẹwàá kọ́ríntì kejì orí ìkẹwàá ṣùgbọ́n èmi paul fúnra mi finú tútù àti ìwà pẹ̀lẹ́ bẹ̀yìn èmi ẹni pẹ̀lẹ́ èmi ẹni ìrẹ̀lẹ̀ lójú yín nígbà tí mo wà láàrin yín ṣùgbọ́n nígbà tí èmi kò sí mo di ẹni ìgboyà sí yín ṣùgbọ́n èmi bẹ̀yìn pé kí ó má ṣe nígbà tí mo wà láàrin yín ni mo fi ìgboyà hàn pẹ̀lú ìgbẹ́kẹ̀lé tí mo rò pé mo ní ìgboyà sí àwọn kan tí ń rò wá sí ẹni tí ń rìn ní tipa ti ara nítorí pé bí àwa tilẹ̀ ń rìn ní ti ara ṣùgbọ́n àwa kò jagun nípa ti ara torí òǹjà wa kì í ṣe ti ara ṣùgbọ́n ní agbára nú ọlọ́run láti wo ibi gíga palẹ̀ àwọn sọ gbogbo èrò kalẹ̀ àti gbogbo gíga kí n gbé ara rẹ̀ ga sí ìmọ̀ ọlọ́run àwa sì ń di gbogbo èrò ní ìgbèkùn wá sí ìtẹríba fún kristi àwa yìí ti múra tán láti gbẹ̀san gbogbo àìgbọràn nígbà tí ìgbọràn yín bá pé ẹ̀yìn sì ń wo nǹkan gẹ́gẹ́ bí wọ́n ti fi ara hàn lóde bí ẹnikẹ́ni bá gbẹ́kẹ̀lé ara rẹ̀ pé tí kristi ni òun ṣe ẹ jẹ́ kí òun kí ó sì tún ro èyí nínú ara rẹ̀ pé bí òun ti jẹ́ ti kristi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwa pẹ̀lú sì jẹ́ ti kristi nítorí bí mo tilẹ̀ ń ṣògo àṣerọ́kọjá nítorí àṣẹ náà tí olúwa ti fi fún ìdàgbàsókè yín kì í ṣe fún ìbìsíbù yín ojú kì yóò tì mí kí ó má lè dàbí ẹni pé èmi ò fi ìwé kíkọ dẹ́rù bà yín nítorí wọ́n rí pé ìwé rẹ̀ wúwo ṣùgbọ́n wọ́n sì lágbára ṣùgbọ́n ìrísí rẹ̀ jẹ́ aláìlera ọ̀rọ̀ rẹ̀ kò ní lárí kí irú ènìyàn bẹ́ẹ̀ kí ó rò báyìí pé irú ẹni tí àwa ń ṣe ní ọ̀rọ̀ nípa ìwé kíkọ nígbà tí àwa kò sí irú bẹ́ẹ̀ ni àwa sì jẹ́ ní iṣẹ́ pẹ̀lú nígbà tí àwa bá wà nítorí pé àwa kò dásà àti kara wa mọ́ tàbí fi ara wé àwọn mìíràn tí wọ́n ń tìyín ara wọn ṣùgbọ́n àwa fúnra wọn jẹ́ aláìlóye nígbà tí wọ́n fi ara wọn díwọ̀n ara wọn tí wọ́n sì ń fi ara wọn wé ara wọn ṣùgbọ́n àwa kò ṣògore kọjá àlá wa ṣùgbọ́n nípa àlá tí ọlọ́run ti pín fún wa àní àlá kan láti ọ̀dọ̀ yín nítorí àwa kò náwó ara wa rékọjá rárá bí ẹni pé àwa kò dé ọ̀dọ̀ yín torí àwa tilẹ̀ dé ọ̀dọ̀ yín pẹ̀lú nínú ìhìnrere kristi àwa kò ṣògore kọjá àlá èyí ni ní lórí iṣẹ́ ẹlòmíràn ṣùgbọ́n àwa ní ìrètí bí ìgbàgbọ́ yín ti ń dàgbà sí gẹ́gẹ́ bí àlá wa àwa di gbígbéga lọ́dọ̀ yín sí lọ́pọ̀lọpọ̀ kí a bá lè wàásù ìrere àní ní ẹkùn tí ń bẹ níwájú yín kí a má ṣe ṣògo ní àlá ẹlòmíràn nípa ohun tí ó wà ní àrọ́wọ́tó ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣògo kí ó máa ṣògo nínú olúwa torí pé kì í ṣe ẹni tí ó yan ara rẹ̀ ni ó sàn jù bí kò sí ẹni tí olúwa yìn orí kọkànlá ẹ̀yin ìbá gbà mí díẹ̀ nínú wèrè mi àti nítòótọ́ ẹ gbà mí torí pé èmi ń dowú lórí yín ní ti owó ẹni ìwà bí ọlọ́run torí tí mo ti fi yín fún ọkọ kan kí èmi kí o lè mú wá bí wọ́n díá tí ó mọ́ sọ́dọ̀ kristi ṣùgbọ́n ẹ̀rù ń bà mí pé ní ohunkóhun gẹ́gẹ́ bí ejò ti tan éfà jẹ nípasẹ̀ àrékérekè rẹ̀ kí a má ṣe mú èrò ọkàn yín bàjẹ́ kúrò nínú inú kan àti ìwà mímọ́ yín sí kristi nítorí bí ẹni tí ń bọ̀ wà á bá ń wàásù jésù mìíràn tí àwa kò tí ì wàásù rí tàbí tí ẹ̀yin kò tí ì gbà ẹni mìíràn tí ẹ̀yin kò tí ì gbà rí tàbí ìrere mìíràn tí ẹ̀yin kò tí ì tẹ́wọ́ gbà rí ẹ̀yin ìbá ṣe rere láti fi ara dà á torí mo ṣírò rẹ̀ pé èmi kò rẹ̀yìn ní ohunkóhun sí àwọn àpọ́sítélì gíga gíga náà ṣùgbọ́n bí mo tilẹ̀ jẹ́ òpè ní ọ̀rọ̀ kì í ṣe ní ìmọ̀ ṣùgbọ́n àwa ti fi hàn dájúdájú fún yín láàrin gbogbo èèyàn tàbí ẹsẹ̀ ni mo dá tí èmi rí ara mi sílẹ̀ kí a lè gbé yín ga torí tí mo wàásù ìrere ọlọ́run fún yín lọ́fẹ̀ẹ́ èmi ja ìjọ mìíràn ni o lè mo sì gba owó kí èmi kí o lè sìn yín nígbà tí mo wà pẹ̀lú yín tí mo sì ṣe aláìní èmi kò jẹ́ ẹrù fún ẹnikẹ́ni torí tí ohun tí mo ṣe aláìní àwọn ará tí ó wà ní Madikonia wà fún mi àti nínú ohun gbogbo mo ti para mi mọ́ kí èmi má ṣe jẹ́ ẹrú fún yín bẹ́ẹ̀ ni èmi kò sì para mi mọ́ bí òtítọ́ kristi ti ń bẹ nínú mi kò sí ẹni tí ó dá mi lẹ́kun ìṣògo yìí ní gbogbo ẹkùn akíai nítorí kíni torí èmi kò fẹ́ràn yín níbí Olorun mo sugbon ohun ti mo nso ni emi yo si ma se ki emi ki o le mu igberaga kuro lowo awon ti n gberaga pe ninu ohun ti won sogo ki a le ri won gege bi awa tori iru awon eyan be ni awon eke aposteli awon eni ti n sise tan ki n para won dadi aposteli Kristi ki si se ohun yanu tori satani funra re n para re dadi angeli mole tori na ki se ohun la bi awon iranse re ba para won dadi awon iranse ododo igbe yawe ti o ri gege bi ise won mo si tun wi pe ki eni keni ki o ma se ro pe asiwere ni mi sugbon bi be ba ni e gba mi bi asiwere ki emi ki o le gbara mi gadie on ti emi nso emi ko so nipa ti oluwa sugbon bi asiwere ninu igbekele isogo yi opolopo ni o sa nsogo nipa ti ara emi nsogo pelu tori eyin fi inu didun gba awon asiwere tori ti eyin funra yin je ologbon nitori eyin farada bi enikan ba so yin di onde bi enikan ba je yin run bi enikan ba gba lowo yin bi enikan ba gbe ara re ga bi enikan ba gba yin loju emi wi lona egan bi eni pe awa je alailera sugbon ninu onkohun ti enikan ni igboya emi nsoro were emi ni igboya pelu eberu ni won bi be ni emi ise ni won bi be ni emi iru omo abraham ni won bi be ni emi iranse christ ni won bi emi nso bi asiwere mo ta won yo ni ti lala lopolopo ni ti pasan mo re koja ni ti tubu nigba gbogbo ni ti ku nigba pupo nigba marun ni mo gba pasan goji dinkan lowo awon ju nigba meta ni a fi ogolu mi e kan soso ni a so mi ni okuta e meta ni okan ri mi osan kan ati oru kan ni mo wa ninu ibu ni irin ajo nigba kugba ninu ewu omi ninu ewu awon olosa ninu ewu awon ara ilu mi ninu ewu awon keferi ninu ewu awon ewu ni ilu ninu ewu ni aginju ninu ewu loju ogun ninu ewu laarin awon eke arakunrin ninu laala ati irora ninu isora nigba kugba ninu ebi ati ongbe ninu awe nigba kugba ninu otutu ati oho pelu nkan won ni ti o wa lode eyi ni ti o wo ti mi ni ojojumo emi ko se aniyan emi ko ye se aniyan gbogbo ijo ta ni se alailera ti emi ko se alailera tabi ti amukose ti ara mi ko gbina ki oluwa ki o bukun wa lati je oluse oro na agbara kan wa ti o daduro lati ma rin kaakiri orilede si orilede afon kan awon okan nipa soju kari aye ni oruko Jesu Kristi se iyanu wa ninu oruko yi agbara wa nu oruko yi ije gaba wa nu oruko yi lati akoko isodotun patapata ti kari aye nipase Kristi nipa agbara Kristi soji kari aye pelu kumu yi yo wa lati ota ipinle Ogun iranse Olorun evangelist kari aye ni ise iranse on te siwaju won kede re lera nipase isodotun patapata nipase Kristi eleji o waye ni ojo 25 ti 30 jo ni Ogun State Anglican Grammar School awon omo won gba idande opolopo ni o si gba itoju nipa isego ti awon oyinbo be na ni gbigba agbara won awon odo yo wa nipa isodotun lati bo lowo emi odi won nipase iriri nipase mimu awon odo dagba ti a so pe isodotun lati bo lowo emi odi won ni odo 29 osu kejo yo waye tarata Anglican Grammar School ni ota ni o ti waye aye yi pada bo ti agbara Olorun o yi pada o ninu isoji kari aye be kan na la tun ri idande pipe ninu aye to yi pada yi eleyi to wa fun awon iranse Olorun ati awon akosemose eleyi yo waye 27-28 ni ota eleyi yo si waye da go mejo owuro e se o.

0: ẹ kí aleluya
1: mo kí yín
0: káàbọ̀ ní pàtàkì jùlọ
1: sí
0: ìjọsìn tí ò ní ní orúkọ Jésù.
1: I was glad.
0: Inú mi dùn nígbàtí wọ́n wí fún mi pé ẹ jẹ́ kí a lọ sí ilé Olúwa.
1: A
0: gbàdúrà wípé ayọ̀ sísin Olúwa yóò jẹ́ tìrẹ ní orúkọ Jésù. Bàbá, a dúpẹ́ ayọ̀ a fi ìbùkún fún orúkọ rẹ nítorí pé ẹ pa wá mọ́ láàyè kí a bá lè tẹ̀síwájú láti máa sìn yín nínú òtítọ́ àti nínú ẹ̀mí. À ń bè lọ́wọ́ yín Olúwa pé olúkúlùkù àwa tá à ń bẹ níbí lónìí, àwọn ọmọ rẹ, àwọn ènìyàn ní mọ́ ti Ọlọ́run àti àwọn tí a fi ìwé pè olúkúlùkù wa, a ó ní ìdí kan láti rí ẹ̀yin Ọlọ́run lógo nínú ayé wa ní orúkọ Jésù. Bá wa sọ̀rọ̀ rẹ láì ní àṣìṣe nínú sí olúkúlùkù wa. Olúwa, dúpẹ́ lọ́wọ́ yín fún ìdáhùn ní orúkọ Jésù ní agbàdúrà.
1: Kí
0: ló kí ó bùkún yín, ẹ lè jókòó.
1: As we come,
0: bí a ti wá
1: sínú
0: kíka ọ̀rọ̀ náà àti wíwàásù ọ̀rọ̀ náà, mo fẹ́ kí o ṣí ọkàn rẹ payá, kí o sì farabalẹ̀ dáradára, nítorí pé nígbà mìíràn nígbà tí a bá gbọ́ ó lè ṣeé ṣe kó bá ìgbà mú lónìí tàbí lọ́jọ́ iwájú, láti wá pèsè ara wa sílẹ̀ fún òní
1: yìí
0: àti fún àkókò
1: yìí
0: àti fún ọjọ́ iwájú pẹ̀lú. Ó yẹ kí a mú ọ̀rọ̀ Ọlọ́run lò, kí a gbá a mú gidigidi.
1: Lónìí
0: à ń bá wa sọ̀rọ̀ lórí àjálù àjálù ńlá tó burú jáì ti ìpadà sẹ́yìn òpin ìgbé ayé. Nígbà tá a bá ń sọ nípa òpin ìgbé ayé, ẹ jẹ́ kí a falàsì òpin ìgbé ayé. Sọ́ọ̀lù kò mọ̀ ogun tó kẹ́yìn tóun máa jà kó tó di wípé òpin yóò dé. Òun ò mọ̀ wípé kò mọ ìpèníjà ìkẹyìn, kò mọ ìdánwò ìkẹyìn tóun máa ní kí òpin ìgbé ayé rẹ tó dé. Bẹ́ẹ̀ ni kò sí ẹnikẹ́ni tí ó mọ ogun tó kẹ́yìn, ìyíriwo tó kẹ́yìn, àìsàn tó kẹ́yìn, ìdánwò tí ó kẹ́yìn,
1: ìyíriwo
0: tá a máa ní ká tó dé òpin ìgbé ayé rẹ̀. Ó wá jẹ́ ohun àjálù ńlá nígbà tí ìpèníjà ìdánwò àti òpin ìgbé ayé yìí, tí a ò bá fi ọwọ́ tó dára mú, àjálù ńlá tí ó burú jáì ti ìpadà sẹ́yìn òpin ìgbé ayé. A ka ìtàn ní ìkọ̀kan náà, Samuel kínní orí kejìdínlọ́gbọ̀n, àwọn ẹsẹ̀ díẹ̀ máa yọ̀rọ̀ rẹ̀ ni máa yàn ká ẹwẹsẹ̀ kẹta. Samuel sì ti kú ní tirẹ̀, ó parí dáradára. Ìwọ náà a parí dáradára. Gbogbo Israel sì sunkún rẹ̀, wọ́n sì sìn ní Rama ní ìlú rẹ̀. Kéèyàn kú kì í ṣohun àjèjì, àwọn èèyàn rere ń kú, èèyàn burúkú náà ń kú.
1: Samuel
0: olódodo ó kú, Saulu aláìṣòdodo òun náà kú. Ikú kọ́ la ń sọ nípa ẹ̀, ṣùgbọ́n ohun tó bá ṣẹlẹ̀ nínú ìgbé ayé ènìyàn síwájú ikú àti lẹ́yìn ikú, lẹ́yìn nínú ibojì, a wá sọ fún wa. Saulu sì ti mú àwọn abókùúsọ̀rọ̀ ọkùnrin àti àwọn abókùúsọ̀rọ̀ obìnrin kúrò ní ilẹ̀ náà. Nígbàtí Saulu tó di ọba, Samueli ó ti fi òróró yàn án. Nígbàtí Samueli fi òróró yàn án, Ọlọ́run wá fún un ní ọkàn mìíràn. Olorun fun ni okan tuntun o yi pada asodo tun o wa di okunrin tuntun eda tuntun aso ni ede ti majemu tuntun po di atun bi o ni igbe aye tuntun igbe aye aye raye lakoko na o se ohun ti awon olododo eniyan Christianity to ti di atun bi ohun ti won ma nse ohun gbogbo to je ti esu o mu kuro ni gbogbo ayika re yen ni pe ko ninu ijoba re nitori pe bayi o ti di oba lori ijoba Israeli o wa mu gbogbo o mu gbogbo o dajato lori gbogbo awon to ni emi emere ati awon abokuso lokunrin ati lobinrin osu ati ajemu oko ni ile na bayi ogun wade bayi ijagun bere bayi awon filistini won wa dojuko eleyi ki se ogun akoko to ma ni o awon ramaleki won ti tako o jagun awon filistini won ti ngbogun ti ni gbogbo igba o jagun sugbon eleyi ni o keyin awa ta ndagba ta ndarugbo eje ki a kiyesi ara o ejo eje asora ki a mo ohun ta nse ati ipinu ta nse o nitori wipe opin igbe aye o ti sumo tosi o ohun ko yo ti baje to ti je nigba kan ri ronu nipa re ohun to je loni opin igbe aye nitori pe o se pataki opin igbe aye se koko opin igbe aye irera opin igbe aye ipada seyin opin igbe aye bibere lowo awon emi abokulo aboku soro opin igbe aye yi dibaje opin igbe aye eri iwa obun opin igbe aye iwa buburu opin igbe aye abawon opin bo o fun olukuluku wa o de mo igba ti igba suke ma sele opin igbe aye ti ipada seyin egbese keje ese keje oni Saulu si wi fun awon eran se re pe e ba mi wa obirin kan ti o ni emi aboku soro emi yo si to lo emi yo si bere lodo re awon eran se re si wi fun pe eduna o da lati ni awon iranse eyi to duro fun otito iranse ti ki se be ni ni gbogbo igba lokunrin ati lobinrin iranse to nse itoju wa ki se fun itura ti aye yi nikan sugbon ti won ni bikita nipa ayanmo ayeraye wa awon iranse Saulu ko si eyike yi to le so wi pe oga wa pelu gbogbo ola ati ibowo fun ta ni fun yin o e da duro e le gbogbo awon eniyan ti won ni emi aboku soro lokunrin ati lobinrin e le won kuro ni ibere ijoba yin ibere rin ajo yin ibere ijoba e se te tun fi nwa won bayi to ba je wi pe awon to yi eka awon iranse to kan rerin rerin ni to je pe awon to yi oka awon be ni lokunrin ati lobinrin ni to je pe awon to yi oka ni awon eniyan to je wi pe won kan fe itura re ninu aye nikan won ronu nipa opin aye raye re o le segbe ko de sonu be won le dojuko e won le to e sona won le so wi pe rara ton ba ti e gbiyanju ati so pe rara pelu ede iye ni pe won fi ara so oju so to so pe mo ni ka lo wa fun wa to lo gboju fun won wi pe to ni emi aboku soro o de ri pe kini yen ya won lenu won se oju bakan bakan wa to wa leju koko mo won won ti mo ni to je won mo ba tinu e ki dun mo so wi pe ke lo ko lo ra nkan yen fun mi mo ni ko lo wa nkan yen fun mi o wa ni 30 si mi o para re run niyan nítorí wípé àwọn tó lè ràn ẹ lọ́wọ́ kán yí ọ padà kúrò nínú ohun búburú wọn ni o gba o kórira ìkìlọ̀ wọn o gba ìtọ́ni wọn nítorí náà àwọn ìránṣẹ́ rẹ̀ sì wí fún un pé wò ó obìnrin kan ní Endori tí ó ní ẹ̀mí abókù sọ̀rọ̀ ẹwẹ́ ẹsẹ̀kẹjọ ẹsẹ̀kẹjọ Sọ́ọ̀lù sì pa ara rẹ̀ dà ó sì mú aṣọ mìíràn wọ̀ ó sì lọ àwọn ọmọkùnrin méjì sì pẹ̀lú rẹ̀ kì í ṣe pé wọ́n darí ẹ̀ lọ síbi tó ti lè rí obìnrin búburú yìí nìkan àjẹ́ tó ń lo iṣẹ́ àjẹ́ rẹ̀ ṣùgbọ́n wọ́n tún tẹ̀lé lọ njomo ẹ kúkú mọ ìtàn náà a padà sẹ́yìn ní bèbè ikú àjálù tí ó burú jáì tí òpin ìgbé ayé ìpadà sẹ́yìn kronika kínní orí kẹwàá ẹsẹ̀ ìkẹtàlá 10:13 bẹ́ẹ̀ ni Sọ́ọ̀lù kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó dá sí Olúwa nítorí ọ̀rọ̀ Olúwa ẹjọ́ ẹlóye eléyìí o nígbà tí o bá ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà Ọlọ́run ló ṣe àìgbọràn sí tó o bá ré kọjá ọ̀rọ̀ náà ò ń ré kọjá ò ń ṣe lòdì sí òfin Ọlọ́run fúnrara rẹ̀ nítorí ọ̀rọ̀ Olúwa tí nítorí Olúwa ọ̀rọ̀ Olúwa a lè yà wọ́n padà tí òun kò kíyèsí àti pẹ̀lú nítorí ó lọ béèrè ọ̀ràn lọ́wọ́ abókù sọ̀rọ̀ láti ṣe ìbéèrè ó béèrè kò sì béèrè ẹsẹ̀ kẹrìnlá kò sì béèrè lọ́wọ́ Olúwa nítorí náà ni ó ṣe pa àwọn Filistini wọ́n pa ṣùgbọ́n Ọlọ́run lu àwọn Filistini òun ó sì nítorí náà ni ó ṣe pa ó sì yí ìjọba náà padà sọ́dọ̀ Dáfídì ọmọ Jesse àjálù ńlá kókó náà nìyí o tí ó burú jáì tí òpin ìgbé ayé ìpadà sẹ́yìn àjálù ńlá tí ó burú jáì tí òpin ìgbé ayé ìpadà sẹ́yìn kókó mẹ́ta àkọ́kọ́ ìdánwò àti ìrékọjá tàbí ẹ̀ṣá padà sẹ́yìn tí ó lọ rámi ìkejì àwọn ìyíríwò àti ìdánwò apadà sẹ́yìn olórí kunkun ìkẹta ìgbẹ́kẹ̀lé àti ìṣẹ́gun lórí ìpadà sẹ́yìn tí ń sọni di aláìlágbára ẹ jẹ́ kí a padà sínú kókó kìíní ìdánwò àti ìrékọjá tàbí ẹ̀ṣẹ̀ apadà sẹ́yìn tí ó lọ rámi Sọ́ọ̀lù ó jẹ́ apadà sẹ́yìn tí ó lọ rámi ó ti padà sẹ́yìn tẹ́lẹ̀ ó tún wá tún padà sẹ́yìn ìpadà sẹ́yìn yìí ó wá di báńkálẹ́ débi wípé ó gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run ohun gbogbo tó lè ṣe tó ń ronú nípa ẹ̀ òun ni pé kó jí làárọ̀ kó tún sùn lálẹ́ láti máa lépa Dáfídì kóun sì pa Dáfídì ó ń gbé pẹ̀lú ìbínú ó ń gbé pẹ̀lú ìkórira ó ń gbé pẹ̀lú ẹ̀ta inú ó ń gbé pẹ̀lú àránkọ ó ń gbé pẹ̀lú àwọn ìlépa àránkọ láti máa fi lépa Dáfídì ó jẹ́ apadà sẹ́yìn tí ó lọ rámi ó lọ títí ayérayé ìdánwò wá sí àwọn ọ̀nà wọ̀nyí wọ́n sì wá ré kọjá Galatia orí kejì ẹsẹ̀ kejìdínlógún Galatia orí kejì ẹsẹ̀ 18 nítorí pé bí mo bá sì tún gbé ohun ọ̀nì tí mo ti wó palẹ̀ rò ó mo fi ara mi hàn bí arúfin ẹ jẹ́ kí a mú eléyìí lò Sọ́ọ̀lù bi o ba tun gbe ohun oni ti o ti wo pale ro o wa so ara re di arufe be mo ra e baji iwo gege bi christiani o ti wa lati mo olowa iwo gege bi onigbagbo o ti fi aye re fun olowa o ti yi pada kuro ni ohun gbogbo to je mo ibi ohun to je mo ise satani ohun ko ohun to ni se pelu buburu o ti yi pada baji ti o ba to wa gbe ohun oni ti o ti wo pale ro o so ara re di arufin baji ke eyan tun gbe nkan won ni eyi to je wi pe o ti pa wo pale ro ohun to ti ni ibere igbe aye re ki ohun to ti wo pale boya o ni asopo pelu emi aboku abokulo ye ko la nso sugbon ko ohun yo ti baje to ba ti wo pale tele tele awa ta je odo nigba ti a ni iyipada okan awon nkan kan wa ta ma nse lakoko na gbogbo iro pepa agabagebe iwa jije lesin eyi ti ko yori si ododo akọ won sile asa awon agba ti esin akọ won sile bo ba to wa pada sinu won baye leyin opolopo odun to tin sin oluwa to ba to gbe asa to ti parun tetele to ba to gbe ro ti o ba tun se agbero gbogbo awon iwa buburu to ti wo pale tele tele wa so ara re di a pada seyin oko awon ore abani dese sile awon alagbere oko won sile gbogbo iwa pa saga oko sile nigba ti o fi aye re fun oluwa o so pe oluwa in se ti mo fi buru to bayi ti mo ya were omugo ti mo je legbe ti mo fi se ru nkan bawo yi to ba je pe leyin to ti wa mo olowa o ko gbogbo awon nkan won ni sile o pa gbogbo won run ni ibere pepe igbe aye re to ba tun wa tun ko iwa isekuse ti pa nsaga ti o ba tun wa se agbero iwa agbere isekuse ti agbere awa je pe o so ara re di arufin iro idibo agabagebe eyi to ti parun tele tele to ba tun wa gbero wa so ara re di arufe a idibaje nigba to di atobi o nsise ni ile ise kan o wa se atunse lakoko na o so wi pe ejo mo dibaje gan o loju kokoro ni mi o ejo mo ji owo sugbon bayi leyin to so wipe o ti datun bi leyin opolopo odun idibaje iwa ibaje to ti wo pale to parun ati oju kokoro to ko sile to ba to gbe nkan yin ro owo sa lo nwa ni gbogbo igba bayi ti o ba tun wa se agbero awon nkan won ni to ti wo pale tele tele o so ara re di arufin baji ewe se ile kan si ipa meji igun meji lowo ma ni igun meji ni ese bibeli na ni nitori pe bi mo ba si tun gbe ohun oni ti mo ti wo pale ro mo fi ara mi kan bi arufin kini idakeji nitori pe bi mo ba parun nisisiyi bi mo ba pa gbogbo awon nkan ti mo ti ko tele tele run nisisiyi mo so ara mi kan bi arufin awon nkan kan wa ta ti parun ta o gbodo tun ko mo sugbon awon nkan kan wa ti a gbero lori idaniloju wa awon nkan kan wa ti a gbero lori iwe mimo awon nkan kan wa ti a gbero lori ododo awon nkan kan wa ti a ko lori irapada to ba wa je wi pe awa lakoko yi awa nparun awon nkan won ni eyi ta ti ko aso ara wa di arufin idani loju wo la ni tele tele agbero ni opolopo akoko ni opolopo osu ati odun agbe idani loju wa ro to ba wa je pe bayi ni ojo ogbo wa gbogbo idani loju ta ti gbero lakoko na ta ti ko ore tuntun ti wa wonu aye wa ati igbeyawo iwo na igbeyawo nigba ti mo di atun bi iru anfani nla wo oluwa je fun mi mi o se igbeyawo emi nikan sa fun ra mi mi o ni lati so fun iyawo tabi ore tabi enikeni mo mo wi pe eleyi ni ona na e ma rin ninu re mo wa gbe idani loju mi ro leyin ore yin mo se igbeyawo leyin ore yin mo ni awon omo leyin ore yin mo ni awon ore timo timo leyin ore yin mo ni awon eniyan ni ode ti won fe lati fe mo mi ton mo riri mi iru igbe aye ti mo gbe tele tele ati idani loju ti mo ti gbero die lara awon ore won yi mi wa mo nti won ma se sugbon o ye ki ma ranti ni gbogbo igba idakeji owo yi pe bi mo ba si tun gbe ohun oni iyen ni idani loju ti mo ti gbe ro pale mo wa so ara mi di arufin enikan o wa ye ko ma wa nkan ohun wa nkan kan o fe ni boya ola boya o fe gba oro boya o fe kawo yan da okiki tabo nko oro ko to le ye pada bayi wa koko pa idani loju re to ti gberorun sugbon loye o to ba se yi wa so ara re di arufin idowo nla ni o fun awon eniyan ti won fe aseyori ni gbogbo ona idowo nla fun awon eniyan to je pe won fe idapo pelu gbogbo eniyan ni gbogbo ona idowo ati irekoja apada seyin ti o lo rami rami iwe owe ori ketala ese 15 13 15 oye rere fi oju ere fun ni sugbon ona awon olurekoja soro so luri sugbon nigboya ohun bayi o lo lati tun lo se atunko ohun to ti wo pale tele o ti le gbogbo awon to ni emi aboku soro gbogbo aje gbogbo so o ti le won ko ni le na baye o tun fe lo ni asopo pelu won o wa di olurekoja ona olurekoja o soro ewo ikeji koko kini bayi koko kini ohun ni koko kini akoko labe koko kini ibere ipada seyin igba gbogbo ikeji awon ogun ati gbade gba ti awon apada seyin iketa ihuwasi alapisojuse ti awon apada seyin eje ka wo akoko labe koko kini akoko ibere ipada seyin igba gbogbo bawo lo se bere gangan pelu Saulu aso fun Samuel kini 15:19 e asise ti wo ko fi gbo ohun Oluwa sugbon iwo si sare si ikogun ti iwo se buburu ni oju Oluwa wese ogun 15:20 bayi Saulu si wi fun Samuel pe ni tooto emi gbo ohun Oluwa gbo o n sawawi emi si ti lo ni ona ti Oluwa ran mi emi si ti mu Agagi oba Amaleki wa emi si ti pa ara Amaleki run egbese ikokanlelogun ese 21 sugbon awon eniyan na ti mu ninu ikogun àgùntàn àti màálù pàtàkì nǹkan wọn ni tí àbá parun láti fi rúbọ sí olúwa ọlọ́run rẹ ní Gilgali ẹwẹsẹ̀ kejìlélógún ẹsẹ̀ 22. Samuel sì wípé olúwa ka ní inú dídùn sí ọrẹ sísun àti ẹbọ bíi pé kí a gba ohùn olúwa gbọ́ kíyèsí ìgbọ́ràn sàn ju ẹbọ lọ ìfẹ́ tí sílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ ẹsẹ̀ 23 nítorí pé ìṣọ̀tẹ̀ dàbí ẹ̀ṣẹ̀ àfọ̀ṣẹ́ ìṣọ̀tẹ̀ ó dàbí ẹ̀ṣẹ̀ oṣó ní iwájú olúwa àwọn tó bá ń ṣọ̀tẹ̀ àwọn tó ń ṣe iṣẹ́ oṣó wọ́n á parí ẹ̀ àwọn méjèèjì ní ọ̀run àpáàdì kan náà tọ́ọ̀ bá ronúpìwàdà àti agídí gẹ́gẹ́ bí ìwà búburú àti ìbọ̀rìṣà ní iwájú olúwa ẹ̀yin tẹ́ bá ya lágídí tó dẹ̀ já bọ̀rìṣà àwọn méjèèjì wọ́n á parí ẹ̀ sí ọ̀run àpáàdì kan náà bí wọn bá ronúpìwàdà nítorí pé ìwọ kọ ọ̀rọ̀ olúwa òun sì kọ́ ní ọba ẹsẹ̀ 24 ẹsẹ̀ 24 Saulu sì wí fún Samuel pé èmi ti ṣẹ̀ nítorí tí èmi ti ré òfin olúwa kọjá àti ọ̀rọ̀ rẹ̀ nítorí èmi bẹ̀rù àwọn ènìyàn èmi sì gba ohun wọn gbọ́ mo bẹ̀rù àwọn ènìyàn eléyìí lohun tí ó bẹ̀rẹ̀ ìpadà sẹ́yìn mo bẹ̀rù àwọn ènìyàn kí lohun táwọn èèyàn ń fẹ́ kí lohun tó wà lọ́kàn wọn kí lohun tó ń bèrè lọ́wọ́ mi kí lohun tó ń retí lọ́wọ́ mi ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìjọba rẹ̀ ó bẹ̀rù àwọn ènìyàn báyìí ní òpin ó tún sì ń bẹ̀rù àwọn èèyàn gbọ́dọ̀ gbọ́ o pé mo lọ sí ọ̀dọ̀ abúkú sọ̀rọ̀ ní Endori nítorí ìbẹ̀rù yìí ó wá pa ara rẹ̀ dà ẹjọ́ ẹjẹ́ ká kíyèsí ara ká dẹ̀ máa ṣọ́ra nú ayé wa o nípa bíbẹ̀rù àwọn ènìyàn kí lohun tó fi ń bẹ̀rù àwọn ènìyàn wọ́n lè pa mí ni tó bá ń bẹ̀rù ikú tó bẹ̀rù ọlọ́run wá kú wà á dẹ̀ lọ́run àpáàdì nítorí wípé ìbẹ̀rù àwọn ojo àti aláìgbàgbọ́ àti èké gbogbo wọ́n á bá ara wọn nínú iná tí ń fi súfúrú àti iná jó kí lohun tó ń bẹ̀rù nínú àwọn ènìyàn wọ́n á ṣe eléyìí wọ́n á ṣe tọ̀hún kí nìyẹn wá jẹ́ ìbẹ̀rẹ̀ ìpadà sẹ́yìn ìgbà gbogbo ó ń bẹ̀rù àwọn ènìyàn ìwé òwe 29 orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n ìbẹ̀rù ènìyàn 29:25 ìbẹ̀rù ènìyàn ní mú ìkẹkùn wá ìbẹ̀rù ènìyàn ó mọ òtítọ́ èyí tó fi gba òtítọ́ èyí tí wàá fi gba òtítọ́ gbọ́ ó ṣe nítorí pé ó ń bẹ̀rù àwọn ènìyàn ó dà ó bẹ̀rù ísírẹ́lì kí ló fà èyí ṣe tí wàá fi máa bẹ̀rù ísírẹ́lì nítorí pé àwọn ọmọ ísírẹ́lì wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run ìwọ náà ní ọ̀rọ̀ ọlọ́run táwọn bá ń gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu kí ló tó ń bẹ̀rù wọn níṣe ló yẹ kí wọ́n gbà ọ́ kán tẹ́wọ́ gbà ẹ́ nítorí pé ọmọ ísírẹ́lì ni wọ́n ó dẹ̀ ń jọba ní ísírẹ́lì kò yẹ kó o bẹ̀rù àwọn ènìyàn náà àwọn ènìyàn tó ní ọ̀rọ̀ náà èyí tó olúwa sì ti fún ọ ní ọ̀rọ̀ náà bí ísírẹ́lì tó bá gba ọ̀rọ̀ ọlọ́run a ò bẹ̀rù àwọn tó ń ṣọ̀tẹ̀ sí ọlọ́run wọn lójú rẹ pẹ̀lú ọlọ́run tó dàbí wọn ń bẹ̀rù wọn àti àwọn tó ń gbọ́ràn sí ọlọ́run lẹ́nu tó dàbí ń bẹ̀rù ó sọ pé wọ́n rìn nípa ìgbàgbọ́ nínú ọlọ́run nítorí náà boya won gbo alai oni en ton gbo won tabi alai gboro a gbodo beru won ninu ijo papa on ikan na ni ijo ijo papa julo ijo to gba bibili gbo ijo deeper life ijo deeper life e se ta fi nberu awon eniyan ninu ijo bibeli won ni bibeli won fe bibeli won mo bibeli won po ngbe fun bibeli nitori na awade n wa su bibeli ko ye ka beru won to ba wa je pe won pada seyi nko die ninu won won wa fe gboro si bibeli lenu mo to ba ko olorun a ka nu won a ni beru won nitori na to ba gboro si olorun lenu a o ni beru won to ba de to gboro si oluwa lenu a o ni beru won nitori bi pe iberu eniyan o ma mu ikekun wa eleyi si ni ibere ipada seyin igba gbogbo ewo keji la be koko kini ikeji awon ogun ati gbadegba ti awon apada seyin awon ogun ati gbadegba ti awon apada seyin ewo chronica keji ori kerin din ni ogun 16:9 nitori ti oju oluwa nlo si wa seyin ni gbogbo aye lati fi agbara fun awon eni olokan pipe si odo re ninu eyi ni iwo huwa asiwere o lero wipe Saul nikan le nfi eleyi si Saul oju oluwa o nlo si wa seyin o sese ko para re da o sese ko debo lati dabi okunrin miran o sese ko gbe aso miran wo sugbon olorun mo oju re o ri okan re o ri re koja idibo re o ri koja iwa gabagebe re o ri koja aso miran to gbe wo oni ninu eyi ni iwo ku wa siwere nitori na lati sisin lo ogun yo ma ba oja nigba to ba si wa laye to ba rin ni ododo a se idiwo ogun ati ijagun to fe bori e mole tabi to ba fe segun e a di won lowo sugbon to ba ku iwa siwere to ba ku wa lona asiwere to ba gbekele oluwa patapata eyi to ba fi gbekele oluwa wa gbekele agbara miran agbara ikoko ase yori to nwa yen nigba to ba gbekele awon orisa o le ri ase yori o le ri segun kankan o lero wipe wa ni o le ni won yo je ohun asiwere fun o po sako lo be nitori eyi lati isisin yi lo lati akoko yi lo ogun a ma doju ko e ewu abala keta labe koko kini iku wasi alapi soju se ti awon apada seyin awon apada seyin won fi sere ori itage won fi nfuwa won a ma se ipada seyin apada seyin a ma dibon apada seyin won de ori itage won a ma se rebere ori itage ki se ojulowo won kan wa nibe lati gbe nkan se aso fun Samuel kini ori kejidinlogbon ese kejo Samuel kini 28:8 Saul si pa ara re da o nilu ati para re da o nilu ati para re da to ba nse nkan to da to ba je olododo to ba je mimo o fe ki won ri o fe ki igbayi re ki o ton to be ge ni waju awon eniyan ki won ko le ma ri ise rere re ko wa ma yin baba re tin be ni orun logo to ba nse ohun to to o ni para re da o ni dibon o ni gbe awo miran wo bi ti oga nigba ti o ba rin ni ona ti oluwa o nse yi pelu igbekele o de nje ni to loje o fe kon mo pe en to je ni yi pe lagbada yi o ti se rere ati ohun ati ododo yi nigba ti o ba fe te si ona ti ara re nigba ti o ba fe dese nigba ti o ba fe se ohun buburu kan wa wa dawo bo wa dibo wa so wi pe solu a so pe solu se para re da o si mu aso miran wo o si lo awon omokunrin meji si pelu re won si wa si odo obirin na ni oru aha won le se loju ojo awon elese awon pada seyin ti won ku wa buburu won ma nfe lo okunkun ale lati fi bo ise buburu won mole ohun si wi pe emi be o fi emi aboku soro da nkan fun mi ki o si mu eni ti emi o daruko re kun o wa oke fun mi obirin yen wa o wa so pe o mo ti solu ti se solu ko gbodo gbo nipa eyi njo mo eni to wa ni waju e aje o en to wa ni waju e gogon ni solu fun rara e solu de gbodo gbo eyi sugbon solu o ti pada seyin ipada seyin rami rami baji o wa huwa o parada nitori na Saul wi pe ma biketa ko so ko to ma se o ma te dabu bo on to ba fe gan ma fun e o wa para eda o parada bi oga eleyi o yi idajo eyi to ma wa ko yi pada awon ba kini ori kerin la ese keji awon ba kini 14:2 Jerobamu si wi fun aya re pe dide emi be o si pa ara re da Jerobamu ki lo de e se ti yawo re fe fi parada nitori pe Jerobamu o ti sako lo ku lodo Oluwa ni ani bi Olorun papa ti le tun ran wo li si lati kilo fun ko gba ikilo na o ba tun gbe owo esoke ni ori ketala o ni emu owo yen o gan pa sibe Olorun kilo fun nipa idajo yi o so fun woli e pe ko gbadura fun ohun woli yen gbadura fun lowo yen ba tun pada bo sipo o tun pada bo sipo mo ore Oluwa o ma n dari eyan si ronu pe wada ni sugbon ko ronu pe wada sugbon bayi omo yi saisan o wa fe mo ohun ti o fe mo boya omo yi boya re ma da nitori na o ba ran iyawo e lo si odo woli o ni mo be o emi be o se para re da ki a ma ba le mo ni aya Jerobamu ki o si lo si Shilo ki yesi nibe ni Ahija woli wa ti o so fun mi pe emi yo joba lori eniyan yi ewe sekerin ki se sekerin la o ese kerin ni o ese kerin ki se sekerin la aya Jerobamu si se be o si dide o si lo si Shilo o si wa si ile Ahija sugbon Ahija ko riran nitori ti oju re fo nitori ogbo re ewe se karun ese karun Oluwa si wi fun Ahija pe kiyesi aya Jerobamu nbo wa bere ohun kan lowo re ni ti omo re nitori ti o saisan bayi ni ki iwo ki o wi fun yo si se nigbati o ba wole yo se yo debon ara yo pada reda bi elu miran iparada ewe ese kefa ben ni o si ri nigbati a ki ja gbo iru ese re bi o tin bo wa ni enu ona oun si wi pe wole wa iwo aya Jeroboamu ese ti iwo fi si ara re bi elomiran nitori ise wuwo ni a fi ran mi si o mo ni ise to wuwo fun o fun awon to ba si dibon loni nigba ton ba ri woli won a dibon ton ba wa ni waju woli won a dibon won a para won da sugbon a pada seyin ni won ohun gbogbo ti won se won gbeyanju lati se kon huwa bi a pada seyin ni sugbon ise to wuwo o si wa fun won e je ka lo sinu koko keji bayi koko keji awon iyiriwo ati idonwo a pada seyin olori kunkun a pada seyin olori kunkun Chronicle keji orike dogbon 25 ese keji Chronicle keji 25:2 Chronicle keji orike dogbon ese keji o si se ti o to ni oju oluwa sugbon ki se pelu okan pipe nigba ta yan ba se nkan ti o dara ton ba se pelu okan pipe pelu gbogbo okan won pelu gbogbo inu won pelu gbogbo aya won ani sele yi no to ni won kan se mo se fe won lero wi pe awon gboran si olohun lenu sugbon gbogbo okan won o si nibe ibason ki won reni je die ki won dogbon si die tabi ki won kuku se awon nkan to yato die sugbon ejika mi ni won wo mo gbodo se yi won a se ohun ti o to sugbon ki se pelu okan pipe leyin oreyin won wa lo soju ogun won wa bori ni ogun na nigbo se ewe ese kerin la bayi ese kerin la o si se leyin ti Amasia enta ka ni ese keji nipa eniyan ti bi pepa awon ara Edomu bo o si mu awon orisa awon omo Seiri bo anyan na awon omo Edomu o si ga won ni orisa fun ara re o si te ara re ba niwaju won o si sun turari fun won eleyi ni en ti o gboro to gboro so lohun lenu tele sugbon iwe mo so fun wa wi pe ki se pelu okan pipe ki se o igboran to moro koso ki se igboran keyan ni okan kan se tin ba fe se eleyi o de se sugbon okan won o si nbe patapata wo ese ke dogun nitori na ni ibinu oluwa ru si Amasia o si ran woli kan si ti o wi fun pe ise ti iwo fi nwa orisa awon eniyan na ti ko le gba awon eniyan won lowo re ese kerin din ni ogun 16 o si se bi o ti n ba soro oba si wi fun pe a ka fi o se igbimo oba bi panumo ese ti a o fi pa o nigba na ni wole na dake o si wi pe emi mo pe olorun ti pinu re lati pa orun nitori ti iwo ti se eyi ti iwo ko si teti si moran mi se ri bayi awon to ba je olori kunkun ti olorun ran wo le re si won kilo le to se leyi mo lero wi pe o n gboran si olorun lenu ni ase lo fege ni mo lero pe de ibi kan nigba to gori ite eye se to fi n se leyi bayi panumo ta lo so e dadari mi agbani nimoran mi ta lo so e di alabojuto mi ko leyin mi jare bibe ko ma pa eni woli yen wa so pe o da o mo kuku mo pe olohun ti pinu e lati pa orun a pada seyin olori kunkun ogun meta la to fe gbe yewu labe koko keji akoko aso tele nipa ipada seyin ti ikeyin aye ikeji idogo nipa ibakegbe pelu awon alakoba pada seyin iketa egbe tin dani loro fun awon apada seyin ni igbeyin aye akoko labe koko keji aso tele nipa ipada seyin ti ikeyin aye eje ki awo Matthew ori kerin le ni ogun 24:11 woli eke pupo ni yo si dide won yo si tan opolopo je eleyi ni awon oro Jesu o so tele wi pe ni ope igbeyin aye pe woli eke yo wa ewese kejila ati nitori ese yo di pupo ife opolopo yo di tutu igbonora ninu igboran ko ni si nibe mo wa je oni lora wa gboro lorun a ba eti kan wole a tun ba eti keji jade ipada seyin patapata wa gboro na wa wa tesi waju ninu ona ti won ife olohun ti o n gbona jojo ife olohun to lagbara ko si nibe mo nitori ese yo di pupo ipi opolopo yo di tutu ese ketala sugbon eni ti o ba pori ti titi de opin eni ti o ba npa igboran mo titi de opin ti o npa ife olorun mo titi de opin ti o npa idani loju re mo titi de opin ti koni to gbe ohun to ti wo pale ro lekan si ti o ni pa ohun to ti gbero run mo oni ani kani ti o ba pori titi de opin ohun na ni awogbala awon wa si abala keji labe koko keji idonwo nipa ibakegbe pelu awon alakoba apada seyin won doniwo idoniwo to n ba ni kegbe idonwo ti n ba ni kegbe se mo pe awon eyan kan wa to wa pelu re gbogbo gba lo ma ma rerin muse ohunkohun to ba bere won a fi fun e won ni fe se o rara won mo pe won ti se olorun sugbon won ni fe se o bo ba bere be lo won bayi eyan alabakegbe yi e ri enikan to se si olorun to ba je pe o gboya to be ge to ba laya to be lati se olorun ni o san gangan ese ti iwo ti wa fi ma ronu pe o fe se eni na to ti se so lorun nje mo awon eniyan kan wa be won je onigbagbo ti o legun eyin eja ro ni won won ri enikan to n sa igboran si oro olohun lenu won a tun ma rerin won a tun ma teti si won tun ma gba niyanju ninu ikuwasi won gan won so wipe obirin nla ni o okunrin nla ni o bayi o mo pe eni yi wa ibi lo nhu o si mo wipe bi oluwa ba ma ma sami si ese okunrin yi obirin yi ko ni le duro o de ji alabakegbe awon eyan meji won yi ati kaano ti won ba so lu lo lo si odo abuku soro ni endori won mo bi pe ko da won mo bi o ti le je bi pe obirin yen so pe ki to n fi emi mi wewu ma ko ba mi ti soolu ba mo eyi o ma pa mi ni won mo bi pe ko da sugbon won si n ba kegbe won si n ba soolu kegbe e je ka sora o paapa julo be bi ati mo pe igba suki le sele nigba ku gba ta si mo bi pe iku le de nigba ku gba e se ti iwo pelu ijewo igbala re ijewo isodi mimo re ijewo re pe ati bamtisi mi ninu emi mimo o to nje ni to nkegbe po pelu alakoba apada serin galatia ori karun ese keje galatia ori karun ese keje eyin tin sare daradara tani ka di yin lowo ki eyin ki o ma se gba otito to ba je pe ba nse daada ni ore mi mo so nipa awon okunrin meji yi nigbati soolu ti o npa awon aje ati awon emi emere to npa worun ni ile israeli eyin mejeji se wa nibe se wa lara awon to ran jade pe ko le won jade e mu won ku ni ile na to ba je pe eyin mejeji ni soolu wa ran lati le won jade e se te fi wa nti leyin bayi nigbati o tun wa awon aboku soro to nwa iran lowo won o ni eyin tin sare daradara tani ka di yin lowo ki eyin ki o ma se gba otito ewe sekejo esekejo iyipada yi ko ti odo eni ti o pe yin wa esekejo esekeson esekeson iwukara kin igbojege kin ni mu gbogbo iyefun wu awati ori keji ese 18

yẹn ó jẹ́ èèyàn ńlá lóòótọ́ mi ò fọwọ́ sí ìṣe rẹ̀ ṣùgbọ́n mo bọlá fún títóbi rẹ̀ ó ní ọkàn kristi ni obìnrin yìí o obìnrin ńlá ni o mo bọlá fún títóbi rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé mi ò fọwọ́ sí ìṣe rẹ̀ ó dà eléyìí ni àwáwí tó ń ṣe láti di alábàákẹ́gbẹ́ pọ̀ pẹ̀lú alákòóbá apadà sẹ́yìn nítorí wípé bí èmi tí mo jí apọ́stẹ́lì bí mo bá sì tún ń gbé ohun ọ̀nì tí mo ti wọ́ palẹ̀ ró gẹ́gẹ́ bí apọ́stẹ́lì mo èmi apọ́stẹ́lì sọ ara mi di bí arúfin à ń wo abala kẹta lábẹ́ kókó kejì ègbé tí ń dáni lóró fún àwọn apadà sẹ́yìn ní ìpẹ̀yìn ayé nígbà téèyàn kan bá padà sẹ́yìn tí kò wá sí àǹfààní láti tún dá padà nígbà tí ẹnìkan bá padà sẹ́yìn kò sí àǹfààní kò sí àkókò láti ronúpìwàdà gẹ́gẹ́ bí ó ti ṣẹlẹ̀ sí Saulu Hebrew orí kẹwàá ẹsẹ̀ kejìdínlógójì 10:38 Hebrew 10:38 ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́ kìí ṣe nípa ẹ̀rù tó bá ń gbé nípa ẹ̀rù wàá di aláìṣòdodo wàá di aláìṣòótọ́ tó bá ń gbé nípa ẹ̀rù wàá di ẹni tí ò yẹ fọ́run wàá di ẹni tí kò múra sílẹ̀ fún ọ̀run ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn ọkàn mi kò ní inú dídùn sí i nígbà tí Saulu tó yí padà tó ń wá ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ẹni tó ní ẹ̀mí abókú sọ̀rọ̀ ẹ̀mí olúwa kò ní inú dídùn sí i mọ́ ẹsẹ̀ 39 ẹsẹ̀ 39 ṣùgbọ́n àwa kò sí nínú àwọn tí ń fà sẹ́yìn sínú ègbé Saulu ó fà sẹ́yìn sínú ègbé òpin ìpadà sẹ́yìn òpin ayé ó padà sẹ́yìn sínú ègbé ó ní ṣùgbọ́n àwa ò sí nínú wọn nínú àwọn tí ó ń fà sẹ́yìn sínú ègbé bí kò ṣe nínú àwọn tí ó gbàgbọ́ sí ìgbàlà ọkàn ìfihàn orí kẹrìnlá ìwé ìfihàn orí kẹrìnlá 14:10 ìwé ìfihàn 14:10 òun pẹ̀lú àwọn tó fà sẹ́yìn sínú ègbé àwọn apadà sẹ́yìn gbẹ̀yìn ayé tó bá kú nírú ipò bẹ́ẹ̀ òun pẹ̀lú yóò mú nínú ọtí wáìnì ìbínú ọlọ́run tí a tú jáde ní àìní àbùlà sínú ago ìrunú rẹ̀ a ó sì fi iná àti súfúrù dá lóró níwájú àwọn áńgẹ́lì mímọ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn ẹsẹ̀ 11 ẹsẹ̀ 11 èéfín oró wọn sì ń lọ sókè títí láéláé wọn kò sì ní ìsinmi ní ọ̀sán àti ní òru àwọn tí ń forí balẹ̀ fún ẹranko náà àti fún àwòrán rẹ̀ àti ẹnikẹ́ni tí ó bá sì gba àmì orúkọ rẹ̀ a wá sínú kókó kẹta báyìí kókó kẹta ìgbẹ́kẹ̀lé àti ìṣẹ́gun lórí ìpadà sẹ́yìn tí ń sọni di aláìlágbára ǹjẹ́ mọ̀ ìpadà sẹ́yìn ó ń kóyàn ní papamọ́ra ó ń sọyàn di aláìlágbára ó ń fọ́ egun ẹ̀yìn àwọn ènìyàn kí èèyàn bá padà sẹ́yìn ìdánwò tó

kó tún bọ̀ wá bá ó ti múra sílẹ̀ láti ṣubú sí i nígbàtí ẹnìkan tó bá jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ fún ìbẹ̀rù ènìyàn ní ipele àkọ́kọ́ nígbàtí ipele mìíràn ti ìyíriwo ti ìdánwò àti ìyọlẹ́nu tó bá dé bá ó ti múra tán nítorí wípé ó ti jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ fún ìdánwò ní ipele àkọ́kọ́ ó ti fi ara rẹ̀ láti máa jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ nígbàtí a padà sẹ́yìn tó bá tò ẹ́ wá tó wá sọ ẹ́ di tó wá fẹ́ kó o gbọ̀jẹ̀gẹ́ tó sọ wípé mbà dé sọ̀rọ̀ o ṣùgbọ́n mi ò ní ìgboyà láti sọ̀rọ̀ bó ti ẹ̀ farahàn lásán níṣẹ́ ló pa mi lẹ́nu mọ́ pé ó ti ẹ̀ farahàn yálà ọkùnrin tàbí obìnrin níṣẹ́ ló pa mi lẹ́nu mọ́ tó o bá jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ ní ìgbà àkọ́kọ́ a padà wá ó múra padà wá ṣùgbọ́n ná o ti di aláìlágbára ṣùgbọ́n ná egun ẹ̀yìn ẹ ó ti kán dànù ná o ní ìpinnu fúnra rẹ mọ́ o lérò pé o ní ni o ní tó bá ti ń wá tó ń wá wà á di ẹni tá a kó ní papá mọ́ra wà á di aláìlera nígbà tí obìnrin yìí bá tún wá ńṣe ló máa dàbí ajá tó ń lọ gọ́gọ́ o kàn jẹ́ni tó ń bẹ̀bẹ̀ ni ṣùgbọ́n ìgbẹ́kẹ̀lé ta nínú ọlọ́run ìṣẹ́gun ta ní nínú ọlọ́run ó ti wá di ìpadà sẹ́yìn tí ń sọ ní aláìlágbára hebrew orí keje ẹsẹ̀ ìkẹ́dọ́gbọ̀n 7:25 nítorí náà ó sì lè gbà tá a bá gbẹ́kẹ̀lé ó sì lè tá a bá sinmi lé ó sì lè tó bá jẹ́ pé nípa ìgbàgbọ́ à ń wá síbi tẹ orí ọ̀fẹ́ nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin ẹni tí ó bá tọ ọlọ́run wá nípasẹ̀ rẹ̀ nítorí tí ó ń bẹ láàyè títí láé láti máa bẹ̀bẹ̀ fún wọn wẹ́sẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ 26 nítorí pé irú olórí àlùfáà bẹ́ẹ̀ ni ó yẹ wá mímọ́ àìlẹ́gàn àìlérí tí a yà sí ọ̀tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀ tí a sì gbéga ju àwọn ọ̀run lọ ẹ jẹ́ ká wo ohun mẹ́ta lábẹ́ kókó kẹta yìí àkọ́kọ́ ìrònúpìwàdà tí ó jinlẹ̀ tí àwọn oníròbìnú jẹ́ apadà sẹ́yìn ìkejì ẹ̀kúnrẹ́rẹ́ ìmúbọ̀sípò fún àwọn apadà sẹ́yìn tí a dáríjì ìkẹta fífi ìrọbí jẹ́ àwọn apadà sẹ́yìn tí àkókò yìí gbà àkọ́kọ́ òun ni ìrònúpìwàdà tí ó jinlẹ̀ tí àwọn oníròbìnú jẹ́ apadà sẹ́yìn ó ń fẹ́ kí àwọn apadà sẹ́yìn kí wọ́n ronú jinlẹ̀ gbogbo àwọn nǹkan tó ń bẹ nínú ọkàn tó ń bẹ nínú ayé wọn ó ń fẹ́ kí wọ́n tí tó ń darí wọn sínú èébì àtijọ́ ó fẹ́ kí wọ́n bí dànù ezekiel 18 ẹsẹ̀ 30 18:30 nítorí náà èmi ò dá yín lẹ́jọ́ ilé israel tí wọ́n máa dá ilé israel lájọ́ yóò dá òpin ìgbé israel lẹ́jọ́ olórí israel á dá lẹ́jọ́ nítorí náà èmi ò dá olórí ilé israel lẹ́jọ́ ó dá sọ́ọ̀lù lẹ́jọ́ ó dá ẹ̀ṣẹ̀ lẹ́jọ́ ó dá àwọn èèyàn ńlá lẹ́jọ́ àwọn èèyàn ńlá lọ́kùnrin àti lóbìnrin ó dá wọn lẹ́jọ́ olórí àti adarí ó ń dá wọn lẹ́jọ́ àwọn tó ń darí ìjọ nítorí náà èmi ò dá yín lẹ́jọ́ ilé ìsírẹ́lì olúkúlùkù gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀ ni olúwa ọlọ́run wí
ẹ yí padà kí ẹ sì yí kúrò nínú gbogbo ìrékọjá yín. Bẹ́ẹ̀ ni àìṣedédé yín kì yóò jẹ́ ìparun yín. Ẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n, ẹsẹ̀ 31:18-31, ẹ ta gbogbo ìrékọjá yín nù kúrò lọ́dọ̀ yín nípa èyí tí ẹ̀yin fi rékọjá, ẹ sì dá ọkàn tuntun àti ẹ̀mí tuntun fún ara yín. Nítorí kíni ẹ̀yin ò ṣe kú ilé Ísírẹ́lì? Nítorí kíni ẹ̀yin ò ṣe kú ẹ̀yin olórí Ísírẹ́lì? Ẹsẹ̀ 22:32, nítorí pé èmi kò ní inú dídùn sí ikú ẹni tí ó kú, ni Olúwa Ọlọ́run wí. Nítorí náà ẹ yí ara yín padà kí ẹ sì yè. Ìkejì, abala kejì lábẹ́ kókó kẹta, ẹ̀kúnrẹ́rẹ́ ìmúbọ̀sípò fún àwọn apadà sẹ́yìn tí adáríjì. Adáríjì, ṣùgbọ́n tó bá dáríjì a tún mú wa bọ̀ sípò. Orin Dáfídì, orin 51:6, ẹsẹ̀ kẹfà 51:6, kíyèsí, ìwọ fẹ́ òtítọ́ ní inú àti ní ìhà ìkọ̀kọ̀. Ó ń fẹ́ òtítọ́, òtítọ́ tó farahàn, ó ń fẹ́ òtítọ́, àní láti inú ọkàn wá. Kò fẹ́ ká fọwọ́ bo ohunkóhun mọ́lẹ̀. Nígbà tó bá ṣe panṣágà nítòótọ́, kò fa ọkọ̀ ìbáṣebà láti mú kí ó mu àmúyó, kó lè lọ bá ìyàwó ẹ̀, kó wá ṣe ohun tó bá fẹ́ ṣe, wá dọwọ́ bò ó, wá sọ pé èmi kọ́ ni mo ni oyún yìí. Ó gba òtítọ́ ní inú. Ẹ mọ Dáfídì, nígbà tí àyínike yẹn kùnà, ó wá kọ̀wé sí Joabu pé kó fi wùrà yà sí ibi tó le lójú ogun, kó dẹ̀ pa wùrà yà. Ó ń fẹ́ òtítọ́ ní inú, kò fẹ́ kó máa fi ẹ̀ṣẹ̀ kún ẹ̀ṣẹ̀. Tá a bá ti hu ìwà búburú kan, tá a fọ́ bo ìwà búburú yìí, ẹ̀ṣẹ̀ mi àtún wá tún dáwọ́ bò ó. Kò fẹ́ ilé yìí, nítorí pé ìwọ fẹ́ òtítọ́ ní inú. Ní ìhà ìkọ̀kọ̀ ni ìwọ yóò mú mi mọ ọgbọ́n. Ẹsẹ̀ keje, fi ewé hísọ́pù fọ̀ mí, èmi yóò sì mọ́ wẹ̀ mí, èmi yóò sì fún ju ẹ̀gbọ̀n òwú lọ. Ó yẹ kó lu àkókò láti gbàdúrà, kó sọ pé Olúwa wẹ̀ mí, mò ń rí ìdibàjẹ́ nínú, wẹ̀ mí, mo ní ìmọ̀lára ìwà ẹgbẹ́ nínú inú mi, wẹ̀mí fọ̀ mí, nítorí wípé mo lè rí èérí nínú inú mi. Fi ewé kísọ́pù fọ̀ mí, èmi yóò sì mọ̀ wẹ̀mí, èmi yóò sì kún ju ẹ̀gbọ̀n òwú lọ. Ẹsẹ̀ kẹjọ, mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn. Bá mi sọ̀rọ̀, sọ fún mi pé o ti dáríjì mí. Bá mi sọ̀rọ̀, jẹ́ kí ẹ̀mí rẹ kó fi dá mi lójú nípa ti ìwẹ̀nùmọ́ àti ìwẹ̀ funfun. Jẹ́ kí èmi mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn ti ìgbé ayé tuntun rẹ, kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀. Ẹsẹ̀ kẹsàn-án, pa ojú rẹ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ mi, kí ìwọ kí ó sì mú nú gbogbo àṣẹdẹ̀ ìbínú kúrò. Ẹsẹ̀ kẹwàá, dá àyà tuntun sínú mi. Nígbà tí o bá fi àyè gba ẹ̀ṣẹ̀,
èérí, ìwà ìbàjẹ́, àgbèrè, panṣágà, èérí. Tó o bá fi àyè gbé èyí nínú ayé rẹ, yàtọ̀ sí òtítọ́ ti wípé o ti dẹ́ṣẹ̀, ìmọ̀lára ìwà ìbàjẹ́ yẹn ti èérí yẹn a máa tẹ̀síwájú nínú ọkàn, a máa sọ kúlúkúlú nínú ẹ̀mí rẹ. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé èérí yẹn ó wà síbẹ̀ nínú ọkàn bí ìdánwò míì bá tún yọjú, nítorí ìwà èérí tó sì ń bẹ nínú ọkàn rẹ, ara rẹ, nínú ìmọ̀lára rẹ àti ìmọ̀lára rẹ. A rọrùn fún ẹ láti tún ṣubú padà sínú ìwà ìdíbàjẹ́ tó ń pè ọ́ yìí. Ṣùgbọ́n tí a bá ti wẹ ọkàn rẹ mọ́, kí gbogbo àwọn ojúṣe, gbogbo àwọn ìwà èérí tó ti kóra jọ, tá a kó gbogbo ẹ̀ kúrò, a wá rọrùn fún ẹ láti dúró àti láti tún máa padà sínú nǹkan yẹn mọ́. Dá àyà tuntun sínú mi Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sínú mi. Ẹsẹ̀ kọkànlá, má ṣe ṣàmìtì kúrò níwájú rẹ, kí o má sì ṣe gba ẹ̀mí mímọ́ rẹ lọ́wọ́ mi. Ẹsẹ̀ kejìlá, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró. Mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀mí wá. Ẹsẹ̀ kẹtàlá, nígbà náà ni èmi yóò máa kọ́ àwọn olùre kọjá. Tó gọ́gọ́ bá jẹ́ olùre kọjá, odò pátágbà ni wà á jẹ́, àgàbàgebè gbà tó ń kọ́ àwọn ẹlòmíràn ní ìrékọjá. Ìwọ gangan jẹ́ ká kọ́kọ́ mú ẹ padà bọ̀ sípò ná. Tó o bá sì jẹ́ apadà sẹ́yìn, ojúlówó gbogbo èèyàn lórí ìpadà sẹ́yìn yẹn, àwọn tó ti ẹ̀mọ́ ẹ wọ́n lè rí lójú ẹ. Àgàbàgebè ńlá ni wà á jẹ́, odó olójú ẹja ni wà á jẹ́. Tó o bá tún lọ bá padà sẹ́yìn míì, tó ń sọ wípé o mú wọn padà bọ̀ sípò, tí ń bá gba ẹ̀ṣẹ̀ láàyè ní àyà mi, Olúwa kì yóò gbọ́ ti èmi. Tí o bá jẹ́ apadà sẹ́yìn tó ń sọ ní di eléèrí, wà á jẹ́ àgàbàgebè ńlá. Tó ń sọ pé àfàdúrà jagun ni mí, mò ń gbàdúrà, mò ń gbàdúrà, ṣùgbọ́n mọ̀ pé kìí ṣojúlówó, nítorí wípé a ò tí ì mú ẹ padà bọ̀ sípò, a ò tí ì wẹ̀ ọ mọ́. Tó o bá dàbí Sọ́ọ̀lù, ò ń lọ sọ́dọ̀ wòlíì Èké àti àwọn ẹ̀mí abókù sọ̀rọ̀, tó o dẹ̀ tún sì wà nínú ohun tí wọ́n ń pè ní òṣìṣẹ́ nínú ìjọ, àgàbàgebè lásán ló jẹ́, ò ń tan àwọn ẹlòmíì jẹ, ó tún tan ara ẹ jẹ. O gbọ́dọ̀ kọ́kọ́ ní ìmúpadàbọ̀sípò lẹ́kùnrẹ́rẹ́, ìmúpadàbọ̀sípò lẹ́kùnrẹ́ fún àwọn apadà sẹ́yìn tí a dáríjì. Ìdí nìyẹn tó sọ pé mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀mí wá, kí èmi nígbà náà ni èmi yóò máa kọ́ àwọn olùre kọjá ní ọ̀nà rẹ, àwọn ẹlẹ́ṣẹ̀ yóò sì máa yí padà sí ọ. Ẹ wo abala kẹta lábẹ́ kókó kẹta, ìkẹta, fífi ìrọbí já àwọn apadà sẹ́yìn tí àkókò yìí gbà. Àwọn apadà sẹ́yìn tí àkókò yìí, Sọ́ọ̀lù ti lọ ní tiẹ̀, Judas Iscariot ti lọ ní tiẹ̀, Dema ó ti lọ ní tiẹ̀, eléyìí ni àwọn apadà sẹ́yìn tó ti ṣíwájú. Ṣùgbọ́n báyìí, àwọn apadà sẹ́yìn ti àkókò yìí, ẹ jẹ́ kí a wo Jákọ́bù orí karùn-ún, ẹsẹ̀ kọkàndínlógún, 519. Ara, bí ẹnikẹ́ni nínú oyin bá ṣìnà kúrò nínú òtítọ́, tí ẹnìkan sì yí padà
yọ wọn wa su fun won ma re ni sa pada seyin ma kegbe po pelu pada seyin bi eni keni ninu yin to ba sina kuro ninu otito ti eni kan si yi pada ese ogun ese 20 je ki o mo pe eni ti o ba yi elese kan pada kuro ninu isina re yo gba okan la kuro lowo iku yo won ki won ko le deni igbala kuro ninu iku yo si bo opolopo ese mole galatia ori kerin ese kokan din logun 419 eyan mo mi kekeke eyin ti mo tun robi titi a o fi se eda Christi ninu yin eyan mo mi kekeke sugbon Paul apostle ko da loju nipa awon ara Galatia yi mo ko ni da loju nipa awon mo o ni eya lai nuru ara Galatia o ni tani o ton yin wi pe ki eyin ki o ma se gba otito gbo o wa so wi pe eyin omo mi kekeke eyin ti e te ke kun fun ibanuje o ni mo ni ibanuje ati irora ninu okan mi o ni eyin ti mo tun robi titi o fi se eda Christi o ti robi tele won ti di atun bi sugbon bayi ninu ipo ipada seyin won o tun robi fun won ki a le gba won fun ironu piwada won ati fun imo pada bo si ipo won ati pe pada wa won si odo Oluwa ko fe ki won kan fowo bu ese won mole bi lati inu wi pe asiwa nu dapo asiwa asinwa asije omo Olorun sibe didawo bo mole nigbati ti a nse nkan ta nse nikoko Paul apostle nipa emi Olorun o mo nipa ohun to tun gbo o mo o so wi pe enu ya mi nitori pe e tete kuro lodo eni ti o pe yin sinu ikirere miran eyi ti ki si se omiran oni sugbon nitori pe awon kan wa ti won yi ikirere Jesu Christi Oluwa pada oni sugbon bi awa ni tabi awon tabi angeli kan lo ba tun wa su ire miran fun yin ju eyi ti e ti gba lowo wa je ki o di eni ifibu bi mo ti wi be ni mo tun so ni sisin yi bi emi tabi eni kere ke ba jange lati orun wa lo ba wa su ikirere miran kun yin lati fi bo ese mole lati fi tewo gba ese lati ma gba ese mora e ko jamo nkan kan nigba ta wa tin se kilo wa le pe o buru nbe awa ko la nse ipinu ni ninu ijo awa nse o dangba na bi eni keni tabi angeli lati orun wa lo ba tun wa su ikire mi na fun yin to ma mu yin dibaje to ma da yin pada sinu iwa ere ati ese je ki o di eni ifibu idi niyan to bi so wi pe eyan mo mi kekeke eyi ti mo tun robi titi a o fi se eda Christi ninu yin ese ogun ese 20 iba wu mi lati wa lodo yin nisisin yi ki emi ki o si yi ohun mi pada nitori pe mo damu nitori yin o nfe ki a di asegun a o segun nigba ta ba robi a o pada lo si odo Olorun keke ba se ni ibere ojo wa ti an gbe da loju wa ro lori ironu pe wada tabi atunse lori irapada ati ododo baji a o ya ye wa wo nja ti pada nje ipada seyin ti akoko yi ni wa abi a pada seyin to ti lo rami rami
abi apada seyin ta ti ko ni papa mora nipa ipada seyin abi aje olori kunkun gege bi apada seyin abati diba je bayi se ko ye ka pada to oluwa wa ni ka so pe oluwa nigbati ojo ori ofe si wa ati nigbati anu olorun to se npe wa oluwa awa oluwa awa e je ka wa dide duro ka ba oluwa soro ninu adura oluwa awa oluwa ade ki se ru adura ta ngba tele ti o fowo kankan eni keni to ba wa lero pe on duro ko kie sara so o lero pe olododo ni eni o da abo lero pe o ki sa pada seyin o da so o lero pe o se nduro o da so o lero pe o se lori ofi olorun o da sugbon loye o an so loni atun so ni pojo iwaju o ti mo ogun to keyin to ma ja ki pe keyin to de o ki idowo to keyin ijiriwo to keyin iru aisan to keyin ati yo lenu to keyin to ma ni ki pe keyin to de sugbon bayi to si ni ara re oni inu oni okan oni opolo o se le ronu akoko na ni yi lati so pe oluwa wadi mi olorun wadi mi olorun wadi mi wo bi ero buburu kan ba si wa ni okan mi tabi awon erongba kan lati fe pada seyin to nfe kin di apada seyin oluwa wadi mi ki o si ran mi lowo lati pada wa lekun rere patapata si odo re robi gbadura ronu pe wada wa oluwa je ko da bobo o je ki o pa omo kuro lowo ipada seyin igba ikeyin yi

0: àkókò nìyí láti gbàdúrà. Bàbá wa onífẹ́, ó ti fún wa ní ọ̀rọ̀ náà lẹ́ẹ̀kan sí i.
1: A fẹ́ kí a dé ìjọba Ọlọ́run ní ìkẹyìn. A ti rí àjálù búburú ti ìgbé ayé apadà sẹ́yìn. Sọ́ọ̀lù ti lọ o, ìwọ àti èmi la wà ní lónìí. A fẹ́ sọ fún Olúwa, wádìí mi Olúwa, nínú dígí ọ̀rọ̀ rẹ tí mo ti gbọ́ ní òwúrọ̀ yìí, dán mi wò bí ohun ìwà ibi kan bá wà nú ayé mi láti padà sẹ́yìn, láti sáko lọ. Mo fẹ́ gbàdúrà fara rẹ, ìdí ìdí tá fi wà níyìn, Olúwa wádìí mi. Dígí ọ̀rọ̀ náà, Sọ́ọ̀lù ó padà sẹ́yìn sínú ìdíbàjẹ́, sínú àwọn nǹkan wọn ni tí ó ti parun tẹ́lẹ̀. Ṣé ó wá padà sínú àwọn nǹkan tó ti parun tẹ́lẹ̀ bí? Ṣé ó ń parun ohun gbogbo tó ti kọ́ arákùnrin mi, arábìnrin mi? Nígbà tó bẹ̀rẹ̀ ìfẹ́ tó ní fún Ọlọ́run, ṣé ó wá ń pa ìfẹ́ yẹn run báyìí bí o lè sọ fún Olúwa? Báwo ni ìfẹ́ rẹ fún Olúwa? Ṣé ìfẹ́ yẹn sì jáfáfá síbẹ̀ lónìí? Ṣé ìfẹ́ yẹn sì ń jó síbẹ̀ lónìí? Sọ́ọ̀lù ti lọ gbàgbé nípa Sọ́ọ̀lù, à ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ni o. Ìyáyé rẹ wò, tí o fẹ́ Olúwa, tí o tún fi Olúwa bó ṣe fẹ́ tẹ́lẹ̀. Má ṣe pa ohun tó ti kọ́ tẹ́lẹ̀ run. Gbàdúrà kó sọ fún Olúwa, Olúwa mi ò fẹ́ jẹ́ arúfin bí Sọ́ọ̀lù. Ohun tó Olúwa sọ fún wa nìyí: ẹni tó bá rò pé ń dúró, kí ó kè sára, kí ó kè sára, sọ́ra, kí ó má bà ṣubú. A wà ní ilé amọ̀kòkò, ó ń sọ fún Olúwa, ràn mí lọ́wọ́, tí o bá ti padà sẹ́yìn o lè padà wá. Ọlọ́run aláàánú wa wà níyìn. Ọmọ onínàkúnà lọ́kùnrin lóbìnrin padà wálé lówùúrọ̀ yìí. Ó ti náwó ìfẹ́ rẹ̀ jáde, yóò gbà ọ́. O mọ rú ikú tí ó pa ọ́, o máa fa ní ìkẹyìn, o máa ìsàn ìkẹyìn tí ó sì ọ́. O wá gbàdúrà pé Olúwa ràn mí lọ́wọ́ láti dúró nínú àwòjíjì ọ̀rọ̀ náà. Ìdánwò léde, o ní ṣubú láàrin ìdánwò. Oore ọ̀fẹ́ Ọlọ́run wà ní àrọ́wọ́tó, lo àkókò láti gbàdúrà. Bèèrè fún oore ọ̀fẹ́ Ọlọ́run láti gbé ọró, láti pa ọmọ. O ti lọ jìnà rere arákùnrin mi, o ti lọ jìnà rere arábìnrin mi. Ìpè Olúwa ó wà níyìn, kìí ṣe àkókò nìyí fún ọ láti padà sẹ́yìn. Kò sí ọkùnrin, kò sí obìnrin, kò sí ọ̀dọ́kùnrin, kò sí ọ̀dọ́bìnrin tí ó fi ọwọ́ rẹ̀ lóhun èlò ìtúlẹ̀ tó padà sẹ́yìn. O lè wú ẹ̀yìn lákòókò yìí o. Sọ fún Olúwa kó ràn ọ́ lọ́wọ́, bèèrè fún oore ọ̀fẹ́ Ọlọ́run. Ìdánwò ayé lè tọ́ wà, ṣùgbọ́n o lè dúró. Má ṣe dàbí apadà sẹ́yìn tí ò nírònà. Pinnu ní ọkàn rẹ̀ pé màá dúró, ohunkóhun tí ò bá ná mi, n ó dúró lórí òtítọ́ tí ní òpin. Ọ̀rọ̀ tó ti gbélé mi lọ́wọ́ lónìí, màá dúró lórí rẹ̀. Má yí padà arákùnrin mi sí ohun kan tó ti parun tẹ́lẹ̀. Má ṣe parun ìdánilójú àwọn ọjọ́ àná o to duro fun o to nwa su re so wa yi pada bayi ati rejina pelu oluwa so fo oluwa ko di owo re mo gbekere le yo si mo laja gbekele oro olorun oro yi o le pa wa mo o nilo lati ma beru eniyan o nilo lati ma beru iku beru olorun pa oro re mo oro na yo se pa wa mo ni akoko idanwo a le segan gbadura ko so fo oluwa lati ran olowo ibere ipada seyin patapata kini ipada seyin aigboran ninu kekeke ma se leyi so ki se so ki npa o kan irun o fe ronu piwada nipa aigboran kekeke o fe so fun oluwa mo ronu piwada loni patapata kuro ninu gbogbo aigboran aigboran si toni lati nu oro olorun Job wipe o ti emi ko mo ko mi oluwa ti ko wa ni owuro ye ti mo bayi ti dese emi o ni dese mo ma wa nu ipada seyin patapata pada sile elese o le roruku ada laaro ye olorun yo si sanu fun o iwasi apada seyin alafisoju se boya o wa se fun ra re bayi ko si didro gbekele ori ofe olorun mo ko si gbekele okun olorun mo o nilo lati para re da wa bo se ri siwaju oluwa ko so pe oluwa bi mo se ri niyi oluwa mo nilo wenu ma re lowuro yi wa bi o se wa oluwa yo tewo gba o oluwa yo ran e lowo oluwa yo pa omo o nilo lati ma sere itage oluwa ti so fun wa tele wa nipa so tele nipa ipada seyin ti keyin aye o ti fi han wa o ni fi opolopo yo di tutu sugba fe so fun oluwa emi yo fori ti di opin se ona kan wa se ona wa to ti pada seyin bi tẹ̀síwájú láti máa dúró yóò rán ìrànlọ́wọ́ sí ọ látẹ̀yìn wá yóò ràn ọ́ lọ́wọ́ àsọtẹ́lẹ̀ nípa ìpadà sẹ́yìn ti kẹ̀yìn ayé má se gba àsọtẹ́lẹ̀ tó lòdì kó wá sí ìmúṣẹ́ inú ayé rẹ àwọn tí ó bá dúró ní òpin la ó gbàlà ìdánwò nípa ìbákẹ́gbẹ́ pẹ̀lú àwọn alákòóbá padà sẹ́yìn àwọn alápadà sẹ́yìn tán bá ń lọ ní ọ̀nà wọn mọ́ darapọ̀ mọ́ wọn mọ́ dàbí àwọn tí ó darapọ̀ mọ́ àwọn apadà sẹ́yìn láti lọ sí ọ̀run àpáàdì mọ́ darapọ̀ mọ́ wọn ní ìwà ibi wọn sọ òtítọ́ fún wọn tí òtítọ́ lẹ́yìn kéde òtítọ́ ègbé ti ń dani lóró fún àwọn apadà sẹ́yìn ti ìkẹyìn ayé o fẹ́ sọ fún olúwa bí ó ti fún wa ní ọ̀rọ̀ rẹ̀ wàá dúró gbọ̀nyin sí ọ̀rọ̀ náà iná ọlọ́run kò dùn pé kí ẹnikẹ́ni kó padà sẹ́yìn olódodo nìkan ni yóò yè nípa ìgbàgbọ́ kì í ṣe nípa ìrúo má bẹ̀rù ẹnikẹ́ni má bẹ̀rù ikú pẹ̀lú bẹ̀rù ọlọ́run kí o sì bẹ̀rù ọ̀rọ̀ rẹ̀ olódodo yóò yè nipa igbagbo di igbagbo oro olorun ti o ti gbo mu se ileri fun oluwa pe wa sin peter peter so yi pe odo ta ni o wa o lo iwo lo ni oro iya ni pekun odo ta ni o lo oro yi ni o le pa wa mo titi di opin ti o ba gboro se oro ye ti o gbetele oro yi to wa se oro yi to keri oro yi so fun oluwa pe oluwa yo ran mi lowo mi o ni gbon ko laaye lati tan mi je oro na ni o oro agbara re ni o le saye ni dotan ironu piwada ironu piwada ti o jile ti awon onirobinu ji apada seyin ronu piwada laaro yi olorun yo saanu o le ronu piwada o ni o le ma so pe ah elese ni mi sugbon o le ronu piwada tori pe o ni ife fun olorun ife re ti di tutu mo tu so le kan si mo fe pada si igbagbo ayebaye ni o wa ni ma pada ko ma pawoda oko to ko je enikeyi to ko wa ni arowo to o nse ti olorun pa lase padura ni owuro yi oluwa mo nilo imupada bo sipo patapata ekunrere imupada bo sipo fun awa pada seyin ti adariji o le pada si igbagbo ayebaye ni o le mu pada ko si wa sare je na titi di opin a le so igba ti oluwa yo so pe omo mi lokunrin lobirin ma bo nile o fe mura re sile fun bibo re fifi robija fun awon apada seyin ti akoko yi o le ma ni akoko toto lati gbadura ni akoko yi ngba to ba dele lo sori ekun re ko so pe oluwa ran mi lowo oluwa yo ran lowo oluwa yo ran iran lowo re lati bi mimo re wa yo fun ni okun yo pa omo yo je owo re mu ni won gba ti o ba nwo jesu olupilese ati alase pe igbagbo re eni nipa yo ti agbe kan waju re ti o farada agbelebu agbelebu le wa fun o lati farada isoro wa ti o ni lati farada oluwa yo mo laja je ki igbekele re ko wa lori ododo gbe lori ododo na kan si ma se pa won ran oluwa le se lati pa wa mo titi di opin titi oju re ta o fi ri e je gbadura fun baba wa na oluwa eni ti oluwa ti lo pe lori ofe olorun loni e wo bi oro na bo se wa ni ona to ye koro e ri itumo oro na e je ka gbadura ki olorun ko pa won fun wa ati fun iran ye oluwa yo fun won ni okun oluwa yo di won mu oluwa yo fun ni okun oluwa yo fun ni ilera oluwa yo fun ni imisi latoke wa lati ma gba si lowo oluwa awa yo si ma gboran bi a se nsoro bi a se mura sile fun isoji kari aye ti o kan ifihan oluwa yo fi ara re han fun won si bi a se dari wa ninu igboran ti igbagbo a o ma tele won lopin re nigba ti ipe yo dan a o ri oluwa ye oluwa to pe oluwa ti da adura re ma riri oluwa nitori pe oluwa ti se gege bi ati bere lowo re ni owuro ye ni oruko jesu ti o lagbara ni agbadura ami awon ti o gba pe oluwa ti da adura won baba wa ni ọran dupe lowo yin owuro ye iru ife han oro re wo le yi an pada lo ninu idanloju to lagbara a so fun o pe oluwa a o ni pa ohun ani ta ti ko fun opolopo odun a o ni parun a o pa idanloju yi ma ti didi o pe ni oruko Jesu fun opolopo to ti to wa ninu ironu piwada ni owuro ye agbadura pe ke gba ipinu won ni oruko Jesu Oluwa ati fo ale o elo itule a o ni pada seyin idi David se leri fun yin pe ohun gbogbo te bi fun wa anfani te fun wa lati keko lati mo lati ri a o di won mo sinsin titi e o fi de ni oruko Jesu a o ni yi pada a o ni pada seyin peteru wi pe odo ta ni awo lo iwo nikan soso ni o ni oro iye odo re lati wa e ti bo wa pelu oro yi a n gbadura oluwa e pa wa munu oro ye e pa wa munu ore ofe yi ki e si ran wa lowo lati je olusi oro na fun iranse olorun ti e ti lo fun wa ore ofe si okun si iforoyan si e fi fun won ni oruko Jesu bi won se n gba latodo yin oluwa e fun won ni ilera pipe kan ma lokun si lati ma fi fun won ni oro na ni oruko Jesu ki e si fun gbogbo wa ni emi igboran pipe pe oro ti won ko wa a o ma ri ifarahan re bi a se n pada lo sile wa nibi ta ti wa a o ma gboran si oro na e o si ri wa won ma ri wa inu won yo ma dun pe a n se oro na ni oruko Jesu e pa wa mo ki a mura fun igbasoke a dupe oluwa tori pe ti da adura wa a dupe oluwa tori oro te fun wa yi yóò máa gbé nínú ọkàn wa ọ̀rọ̀ tẹ fún wa yé yóò máa tọ́ wa títí ojú yín ta ó rí lójú kojú ní orúkọ Jésù ẹ sí bàbá torí pa ọ̀pẹ ti dá àdúrà wa a dúpẹ́ olúwa torí pa ọ̀pẹ ti ṣe léyìí fún wa ní orúkọ Jésù tí ó lágbára ní agbàdúrà.

0: àti òdodo rẹ̀, òní ó gbé ero. Ó sì gbé òdodo wọ̀ bí àwọ̀ àyà, ó sì fi àṣíborí irin ìgbàlàdé ara rẹ̀ lórí, ó wọ ẹ̀wù ìgbẹ̀san ní aṣọ, a sì fi ìtara wọ̀ ọ́ bí agbádá. Gẹ́gẹ́ bí èrè iṣẹ́ wọn, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yóò san fún wọn, ìrunú fún àwọn ọ̀tá rẹ̀, ìgbẹ̀san fún àwọn ọ̀tá rẹ̀, fún àwọn erékùsù yóò san ẹ̀san. Wọ́n sì bẹ̀rù orúkọ Olúwa láti ìwọ̀ oòrùn wá àti ògo rẹ̀ láti ìlà oòrùn wá. Nígbà tí ọ̀tá yóò dé bí kíkún omi, ẹ̀mí Olúwa yóò gbé ọ̀págun sókè sí. Olùràpadà yóò sì wá sí Sioni, àti sọ́dọ̀ àwọn tí ó yí padà kúrò nínú ìrékọjá ní Jákọ́bù ni Olúwa wí. Ní ti èmi, èyí ni májẹ̀mú mi pẹ̀lú wọn ni Olúwa wí. Ẹ̀mí mi tí ó wà lára rẹ àti ọ̀rọ̀ mi tí mo fi sí ẹnu rẹ yóò kúrò ní ẹnu rẹ, tàbí kúrò lẹ́nu irú ọmọ rẹ, tàbí kúrò lẹ́nu irú ọmọ ọmọ rẹ ni Olúwa wí. Láti ìsinsìnyí lọ àti títí láéláé. Ìwé Wòlíì Àìsáyà orí 60. Dìde, tan ìmọ́lẹ̀, nítorí ìmọ́lẹ̀ rẹ dé, ògo Olúwa sì yọ lára rẹ. Nítorí kíyèsí, òkùnkùn bu ayé mọ́lẹ̀, àti òkùnkùn biribiri bu àwọn ènìyàn, ṣùgbọ́n Olúwa yóò yọ lára rẹ, a ó sì rí ògo rẹ̀ lára rẹ. Àwọn kẹfìrí yóò wá sí ìmọ́lẹ̀ rẹ, àti àwọn ọba sí títàn yíyọ rẹ. Gbé ojú rẹ sókè yíká kí o sì wò, gbogbo wọn ṣara wọn jọpọ̀, wọ́n wá sọ́dọ̀ rẹ. Àwọn ọmọ rẹ ọkùnrin yóò ti ọ̀nà jíjìn wá, a ó sì tọ́jú àwọn ọmọ rẹ obìnrin ní ẹ̀gbẹ́ rẹ. Nígbà náà ni ìwọ ó rí, ojú rẹ ó sì mọ́lẹ̀, ọkàn rẹ yóò sì yí padà, yóò sì di ńlá. Nítorí a ó yí ọrọ̀ òkun padà sí ọ, ipá àwọn kẹfìrí yóò wá sọ́dọ̀ rẹ. Ọ̀pọ̀lọpọ̀ ràkúnmí yóò bù ọ́ mọ́lẹ̀, àwọn ọmọ ràkúnmí Midiani òun Efa, gbogbo wọn ó wá láti Sheba, wọn ó mú wúrà àti tùràrí wá, wọn ó fi ìyìn Olúwa hàn sóde. A ó ṣa gbogbo ọ̀wọ́ ẹran Kedari jọ sọ́dọ̀ rẹ. Àwọn àgbo Nebaioti yóò ṣe ìránṣẹ́ fún ọ, wọn ó gòkè wá sí pẹpẹ mi pẹ̀lú ìtẹ́wọ́gbà, èmi ó sì ṣe ilé ògo mi ní ògo. Ta ni wọ̀nyí tí ń fò bí àwọ̀ sánmọ̀ àti bí àwọn ẹyẹlé sí ojúlé wọn? Ní tòótọ́, erékùsù wọn ni yóò dúró dè mí, ọkọ̀ Tashiṣi wọn ni lè kínní láti mú àwọn ọmọ rẹ ọkùnrin ti ọ̀nà jíjìn wá, fàdákà wọn àti wúrà wọn pẹ̀lú wọn fún orúkọ Olúwa Ọlọ́run rẹ àti fún ẹni mímọ́ Ísíráẹ̀lì, nítorí tí òun ti ṣe ọ́ lógo. Àwọn ọmọ àlejò yóò sì mọ òde rẹ, àwọn ọba wọn yóò ṣe ìránṣẹ́ fún ọ, nítorí ní ìkánú mi ni mo lù ọ́, ṣùgbọ́n ní inú rere mi ni mo sì ṣàánú fún ọ. Nítorí náà àwọn ẹnubodè rẹ yóò ṣí sílẹ̀ nígbà gbogbo, a kì yóò ṣe wọn lọ́sàn-án tàbí lóru, kí a lè mú ọlá àwọn kẹfìrí wá sọ́dọ̀ rẹ, kí a bá sì mú àwọn ọba wọn wá. Nítorí orílẹ̀-èdè tàbí ilé ọba tí kì yóò sìn ọ́ yóò ṣègbé, orílẹ̀-èdè wọn ni yà ó sọ dàporo ráúráú. Ògo Lẹ́bánónì yóò wá sọ́dọ̀ rẹ, igi firi, igi pínì, pẹ̀lú igi bóksì láti ṣe ibi mímọ́ mi lé ọ̀ṣọ́. Èmi ó ṣe ibi ẹsẹ̀ mi lógo. Àwọn ọmọkùnrin àwọn aninilára rẹ pẹ̀lú yóò wá ní ìtẹríba sọ́dọ̀ rẹ. Gbogbo àwọn tí ó ti ń gàn ọ́ wọ́n ti ara wọn ba sílẹ̀ ní àtẹlẹsẹ̀ rẹ, wọ́n sì pè ọ́ ní ìlú Olúwa, Sioni ti ẹni mímọ́ Ísíráẹ̀lì. Níbi a ti kọ̀ ọ́ sílẹ̀ kí a sì kórira rẹ tó bẹ́ẹ̀, tí ẹnìkan kò kọjá láàrin rẹ, èmi ó sọ ọ́ di ògo ayérayé, ayọ̀ ìran dé ìran ọ̀pọ̀lọpọ̀. Ìwọ ó mú wàrà àwọn kẹfìrí, ìwọ ó sì mú ọmú àwọn ọba, ìwọ ó sì mọ̀ pé èmi Olúwa ni olùgbàlà rẹ àti olùràpadà rẹ, ẹni alágbára Jákọ́bù. Nípò ìdẹ, èmi ó mú wúrà wá, nípò irin, èmi ó mú fàdákà wá, àti nípò igi, ìdẹ, àti nípò òkúta, irin, èmi ó ṣe àwọn ìjòyè rẹ ní àlàáfíà, àti àwọn akóniṣiṣẹ́ rẹ ní òdodo. A kì yóò gbọ́ ìwà ìpamọ́ ní ilẹ̀ rẹ, ìdahoro tàbí ìparun ní agbègbè rẹ, ṣùgbọ́n ìwọ ó pe odi rẹ ní ìgbàlà àti ẹnubodè rẹ ní ìyìn. Oòrùn kì yóò jẹ́ ìmọ́lẹ̀ rẹ mọ́lẹ̀ ọ̀sán, bẹ́ẹ̀ ni òṣùpá kì yóò fi ìmọ́lẹ̀ rẹ hàn fún ọ, ṣùgbọ́n Olúwa yóò ṣe ìmọ́lẹ̀ àìnípẹ̀kun rẹ àti Ọlọ́run rẹ ògo rẹ. Oòrùn rẹ kì yóò wọ̀ mọ́, bẹ́ẹ̀ ni òṣùpá rẹ kì yóò wọ ọkùn, nítorí Olúwa yóò jẹ́ ìmọ́lẹ̀ àìnípẹ̀kun fún ọ. Ọjọ́ àwẹ̀ rẹ wọn ni yóò sì dé òpin, àti àwọn ènìyàn rẹ, gbogbo wọn ó jẹ́ olódodo, wọn ó jogun ilẹ̀ náà títí láéláé. Ẹ̀ka gbígbìn mi, iṣẹ́ ọwọ́ mi, kí a bá lè yìn mí lógo, ẹni kékeré kan ni yóò di ẹgbẹ̀rún, àti kékeré kan yóò di alágbára orílẹ̀-èdè. Èmi Olúwa yóò ṣe é kankan ní àkókò rẹ̀.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Jẹ́ kí a gbàdúrà. Baba wa ti nbe le orun adupe wo pe e ti ran lo wa lowo titi de akoko yi adupe awon oro ti a ti gbo adupe awon ti e ti se fun wa adupe fun awon ibokun lanla ti e ti fun enikokan wa adupe fun idani loju wo pe e wa pelu wa adupe wo pe e o fi wa sile adupe wo pe bi a ti reti bi a ti gbadura ti a ro mo ileri yin wo pe e ti se ohun ti a n bere e gba ope ati iyin wa loruko Jesu a si n gbadura wo pe awon ibokun temi tara e te ti fun wa yo je ajemonu loruko Jesu wo pe a o ni padanu ohunkohun te ti se fun wa bi a ti de ipari awon eto wa fun ti ipago ajinde yi a nbe yin wo pe oro ta o gbo nisisin yi ki o se ise asepe ninu okan eni kokan wa bi e ti ran wa jade lo lati sise fun yin a nbe re wo pe ogbon ati agbara ati oye ati itara lati se ise na pelu itewogba e o fi fun eni kokan wa loruko Jesu adupe wo pe ti gbo loruko Jesu ni agbadura adupe lowo Olorun wipe o mo wa ri ibere o tun mo wa ri ipari ipago wa asi dupe fun opolopo ohun ti Olorun ti se fun wa mo gbagbo wipe ko si eni to n pada lo si ile ni owo ofo a le gbe opa ebinisa wa soke wipe titi de yi ni Olorun ran wa lowo de bi a se ma nso ni ilu wa wipe bayi la o ma ri a o ni ri bayi bayi ati so nipa agbelebo ati igbala wa ati so nipa agbelebo ati isodi mimo wa nisisiyi a fe so nipa agbelebo ati ise isin wa ninu Johanu orikejila ese ikerin le logun oni looto looto ni mo wi fun yin bi ko se pe woro alikama ba bo sinu ile ti o si ko o wa li ohun nikan sugbon bi o ba ku aso eso opolopo ise se Kristi eti an so nihi to tobi julo si aye ati si ijo Olorun o ro mo agbelebo ati irobo re iku Jesu lo mu igbala ba ara aye irobo Kristi lo mu isodi mimo ba ijo iye ati Kristi je lo fun won ni iye ati pe iyonu re lo fi iye si wa lenu ni toto gege bi ati ka nipa Jesu ti a si nka nipa ijo awa ti a je omo lehin re oni bi ko se wepe woro alikama ba bo sinu ile ti o si ko yo wa li ohun nikan oni sugbon bi woro alikama yi bi o ba bo sile ti o ba si ko yo so eso opolopo bi a ti n so nipa Jesu bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa sọ nípa ti ara wa nítorí wípé ohun tí ó ṣẹlẹ̀ sí orí ó ní láti ṣẹlẹ̀ sí àwọn ẹ̀yà ara bí àwa náà bí a bá fẹ́ ṣe iṣẹ́ ìsìn tí yóò lè so a gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò ọ̀gangan ibi tí àgbélébò wà nínú iṣẹ́ ìsìn wa àwọn tí wọ́n bá ń kọ àgbélébò tí wọ́n ń yẹrí fún àgbélébò ìṣòro tàbí àgbélébò àṣìgbọ́ tàbí àgbélébò inú níbíni àti ti ìnira wọn kò lè ṣe iṣẹ́ ìsìn tó mọ́yán lórí nínú ìjọba Ọlọ́run èyí jẹ́ wípé àgbélébò àti iṣẹ́ ìsìn wa wọ́n máa ń lọ ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ wọn ò lè ya ara wọn bí o bá ti gbé àgbélébò sílẹ̀ lórí wípé iṣẹ́ ìsìn rẹ kò ní jẹ́ ìtẹ́wọ́gbà bi o ba ro ara loye bi ara ko ba di bi o ba di oku nigba na ni ise esin re ni o to le je itewogba ni waju olorun gege bi oro jesu oluwa ati olugbala wa ichi atika je ki aka ese ti o tele oni eniti o ba fe mi re yo so nu ini eniti o ba nse akeba je ara eniti o ntojo ara ko fe isoro ko fe inu ni bini ko fe wahala ko fe asinigbo oni eniti o ba nse be yo so emi re nu o wa nso fun a we pe eniti o ba si korira emi re le aye yi ni yo pa mo titi de titi o fi di iye aini pekan ninu ese ikerin de logbon oni bi eni keni ba nsin mi ki o ma to mi leyin bi eni keni ba fe lati sin oluwa ki o ma to oluwa leyin kini a npe ni tito oluwa leyin nitori pe tito leyin ati sisin won lo ni oju ona kan na ni luko ori kesan luko ori kesan ese iketa le logun o si we fun gbogbo won pe bi enikan ba nfe lati ma to mi leyin ki o se ara re ki o si gbe agbelebo re ni ijo gbogbo ki o si ma to mi leyin ije ki o ye wa wi pe lai si agbelebo ko si we pe a n to leyin bi a o ba si to leyin a o le se ise fun olowa bi a o ba si se ise fun olowa a ki yo le dade lojo ikehin o aye wa nigba na we pe lai si agbelebo ko si ade irora iya iponju ti a ba farada ninu ise esin wa si olorun ati si eniyan

Ìkejì, sísin Ọlọ́run àti ìjọ Ọlọ́run pẹ̀lú ìfaraẹnirúbọ. Sísin Ọlọ́run pẹ̀lú ìjọ Ọlọ́run pẹ̀lú ìfaraẹnirúbọ. Ìkẹta, ṣíṣàpọn láti gba àwọn tí ó nùlà lọ́nà kọ́nà. Ṣíṣàpọn láti gba àwọn tí ó nùlà lọ́nà kọ́nà. Bí a ṣe ń wo àwọn ipa mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí lórí wípé ohun tí a ń pè ní àgbélébò ó rọ̀ mọ́ ìkọ̀ọ̀kan nínú wọn. À ń sọ nípa ìgbọràn, à ń sọ nípa gbígbé àgbélébò, à ń sọ nípa ìfaraẹnirúbọ, a sì ń sọ nípa ṣíṣàpọn. Kí a wò ó ní ọ̀kọ̀ọ̀kan. Ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọràn àti gbígbé àgbélébò kí ó yí ẹnì kọ̀ọ̀kan wa wípé àìgbọràn ó máa ń ba iṣẹ́ ìsìn wa jẹ́. Àìgbọràn ó máa ń jẹ́ kí iṣẹ́ ìsìn wa kí ó máa ní ìtẹ́wọ́gbà. Àti kíkọ àgbélébò, kíkọ ìyà tàbí inúnibíni, ó máa ń jẹ́ kí iṣẹ́ ìsìn wa kí ó máa jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọràn àti gbígbé àgbélébò. Àwọn ẹsẹ̀ Bíbélì tí a fẹ́ kà nísinsìnyí ni wọ́n ń sọ fún wa àwọn ohun tí a ní láti ṣe ṣáájú sísin Ọlọ́run tàbí ṣáájú ṣíṣe iṣẹ́ ìsìn sí Ọlọ́run. Nínú Epístélì kínní sí àwọn ará Tẹsalóníkà ni a ń ka orí kínní ẹsẹ̀ ìkẹsàn-án. Epístélì kínní sí àwọn ará Tẹsalóníkà, orí kínní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí pé àwọn tìkára wọn ròyìn nípa wa, irú ìwọlé tí àwa ti ní sọ́dọ̀ yín, bí ẹ̀yin sì ti yí padà sí Ọlọ́run kúrò nínú ère, kúrò nínú ìbọ̀rìṣà, kúrò nínú ère láti máa sin Ọlọ́run alààyè àti òtítọ́. Ó yé wa nígbà náà wípé bí kìí bá ṣe wípé a kọ òrìṣà sílẹ̀, gbogbo àwọn òrìṣà tó wà lọ́wọ́ wa, nílé wa, ní ìdílé wa, bí kìí bá ṣe pé a kọ̀ wọ́n sílẹ̀, ìsìn wa kò lè jẹ́ ìtẹ́wọ́gbà. A kìí sin Ọlọ́run kí a tún máa bọ̀rìṣà lẹ́ẹ̀kan náà. Ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run ni ọba, kí a sì kọ gbogbo òrìṣà sílẹ̀. Èyí jẹ́ wípé kí a rọ gbogbo àwọn orogún tó lè máa bá Ọlọ́run ta kàngbọ̀n, kí a rọ̀ wọ́n lóyè, nítorí wípé a kò lè sin Ọlọ́run pẹ̀lú mamoni. Nínú Lúkù orí kẹrìndínlógún, Lúkù orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàlá, kò sí ìránṣẹ́ kan tí ó lè sin Olúwa méjì, àyàṣebí yóò kórira ọ̀kan, yóò sì fẹ́ èkejì, tàbí yóò fi ara mọ́ ọ̀kan, yóò sì yan èkejì ní ìpọ̀sí. Ẹ̀yin kò lè sin Ọlọ́run pẹ̀lú mamoni. Ẹ̀ṣẹ̀ ní láti kúrò lọ́wọ́ wa. A ní láti di ẹni ọ̀tún, ẹni ìgbàlà, kí a kọ àwọn ohun tí ọ̀rọ̀ Ọlọ́run lòdì sí, kí a kọ wọ́n sílẹ̀, kí a tó bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìsìn sí Olúwa. Nínú Joshua orí ìkẹrìnlélógún, Joshua orí ìkẹrìnlélógún ẹsẹ̀ ìkẹrìnlá. Ǹjẹ́ nítorí náà ẹ bẹ̀rù Olúwa kí ẹ sì máa sìn lé òdodo àti lé òtítọ́, kí ẹ sì mú òrìṣà wọn nì kúrò tí àwọn bàbá yín sìn ní ìhà kejì odò ni àti ní Íjíbítì, kí ẹ sì máa sin Olúwa. Bí a ti ń sọ nínú Májẹ̀mú láéláé, bẹ́ẹ̀ náà ni a ń tẹnu mọ́ nínú Májẹ̀mú titun wípé bí a bá fẹ́ sin Olúwa, a ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ní láti kọ iṣẹ́ ara sílẹ̀, a sì ní láti kọ àwọn òrìṣà sílẹ̀. Ẹsẹ̀ ìkẹtàlélógún. Ǹjẹ́ nítorí náà ẹ mú Ọlọ́run àjèjì tí ń bẹ láàrin yín kúrò,

ẹ̀yin sì yí ọkàn yín sí Olúwa Ọlọ́run Ísíráẹlì. Àwọn ènìyàn náà sì wí fún Joshua pé, Olúwa Ọlọ́run wa lé àwa ó máa sìn, ohùn rẹ̀ lé àwa ó sì máa gbọ́. Bí a ti rí àwọn nǹkan wọ̀nyí, ó yé wa wípé láìsí ìrírí àtúnbí, ìrírí ìgbàlà tàbí ìyípadà ọkàn tí ó dájú, kò ṣeé ṣe láti sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà. Deuteronomy orí kẹwàá ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ogún. Bí a bá ti ń kà wọ́n, ni kí ìwọ fúnra rẹ̀ kí o jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí o máa túmọ̀ àwọn ọ̀rọ̀ yìí délé nínú ọkàn rẹ, kí o mọ àwọn ohun tí Ọlọ́run ń béèrè, kí o tó di wípé o gbọ́ wọlé iṣẹ́ ẹ̀sìn Olúwa. Deuteronomy orí kẹwàá ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ogún. Ǹjẹ́ nísinsìnyí Ísíráẹlì, kí ni Olúwa rẹ ń béèrè lọ́wọ́ rẹ? Bí kò ṣe láti máa bẹ̀rù rẹ̀, fiyè sí nǹkan àkọ́kọ́ nìyí, wípé kí o máa bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ. Ìkejì, láti máa rìn lé ọ̀nà rẹ̀ gbogbo. Kí a tó sọ wípé a ń sin Ọlọ́run, ohun àkọ́kọ́ kí a máa bẹ̀rù rẹ̀. Ìkejì, kí a máa rìn ní ọ̀nà rẹ̀ gbogbo, gbogbo ìlànà tí ó là sílẹ̀, kí a rìn nínú rẹ̀. Ó ní láti máa fẹ́ ohun tí Ọlọ́run bá fẹ́, kí a fẹ́. Ohun tí Ọlọ́run bá kọ̀, kí a kọ́. Ó tún wá ń sọ fún wa wípé àti láti máa sin Olúwa Ọlọ́run rẹ pẹ̀lú àyà rẹ gbogbo àti pẹ̀lú ọkàn rẹ gbogbo. Orí ohun mẹ́ta tó ṣáájú kí a tó sọ wípé a ń sin Ọlọ́run tàbí a ń ṣe iṣẹ́ ẹ̀sìn sí Ọlọ́run, ó ní lákọ̀ọ́kọ́ kí a bẹ̀rù rẹ̀. Lẹ́ẹ̀kejì, kí a rìn nínú gbogbo ọ̀nà rẹ̀. Ìkẹta, kí a fẹ́. Ó ní lẹ́yìn náà ni a ó máa sìn pẹ̀lú gbogbo ọkàn àti pẹ̀lú gbogbo àyà wa. Ní ẹsẹ̀ ogún, kí ìwọ kí o máa bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ. Ó ní kí ìwọ kí o máa sìn. Ó rán wa létí wípé ní sísin Olúwa, ó lọ papọ̀ pẹ̀lú kí a máa bẹ̀rù Olúwa àti kí a máa sìn. Ó ní kí ìwọ kí o faramọ́, má ṣe faramọ́ òrìṣà, má ṣe faramọ́ ayé, má ṣe faramọ́ àwọn nǹkan tó wà nínú ayé. Ó ní kí a máa bẹ̀rù rẹ̀, kí a máa sìn, kí a máa faramọ́. Nínú Joshua orí kejìlélógún ẹsẹ̀ ìkarùn-ún, kí ẹ kíyè sára gidigidi láti pa àṣẹ àti òfin mọ́ tí Mose ìránṣẹ́ Olúwa fi fún yín, láti fẹ́ Olúwa Ọlọ́run yín àti láti máa rìn ní gbogbo ọ̀nà rẹ̀ àti láti máa pa àṣẹ rẹ̀ mọ́ àti láti máa faramọ́ àti láti sìn. Ṣé o rí ohun tí Bíbélì ń sọ ju abẹ́rẹ́ níkò? Kí o tó sọ fún wa wípé kí a máa sìn, ó ní lákọ̀ọ́kọ́ kí a pa àṣẹ rẹ̀ mọ́, kí a pa òfin rẹ̀ mọ́. Ó tún sọ fún wa wípé kí a fẹ́, kí a máa yìn, kí a máa rìn ní ọ̀nà rẹ̀ gbogbo àti kí a tó máa pa àwọn àṣẹ rẹ̀ mọ́, kí a faramọ́. Ó ní lẹ́yìn náà kí a máa sìn pẹ̀lú àyà yín gbogbo àti pẹ̀lú ọkàn yín gbogbo. Nítorí náà, ẹnì kọ̀ọ̀kan wa tí a ti wá síhìn, tí a ń gbaradì, tí a ń múra sílẹ̀, tí a ń sọ wípé a ó sin Olúwa, ó yẹ kí ó yé wa wípé rírìn nínú ọ̀nà Olúwa, ṣíṣe ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run àti níní ìgbàgbọ́, ìgbọràn wípé àwọn nǹkan wọ̀nyí ló máa ń jẹ́ kí iṣẹ́ ẹ̀sìn wa kí ó jẹ́ ojúlówó àti ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Kí wá ni èrèdí tí a ní láti rìn, tí a ní láti ṣe, tí a ní láti hùwà gẹ́gẹ́ bí a ti ń sọ nínú Bíbélì, gẹ́gẹ́ bí a ti kà á? Èrèdí èyí ni wípé ẹni tí ó bá jẹ́ ọmọ Ọlọ́run, ẹni tí ó bá ti ní ìgbàlà tòótọ́, kì í ṣe ti ara rẹ̀ mọ́, ó jẹ́ ti Ọlọ́run. Nínú Kọ́ríntì kínní orí kẹfà ẹsẹ̀ ìkọkàndínlógún àti ẹsẹ̀ ogún, ó ní tàbí ẹ̀yin kò mọ̀ pé ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́,
ti nbe ninu yin ti eyin ti gba lowo olorun eyin ki si se ti ara yin bi a ba ti di eni igbala bi oruko wa ba wa ninu iwe iye lorun bi a ba ni emi olorun ti o nje ri pelu emi wa wi pe a ti di omo olorun o nso fun wa wi pe a ki se ti ara wa nitori ati ra yin ni iye kan nitori na eyin olorun logo ninu ara yin ati ninu emi yin ti se ti olorun o ye ki a mo ede enu eni ti o je onigbagbo ati iranse olorun ninu samuel keji ori kedogun samuel keji ori kedogun ni ati nka ese ikerinla ati ese ikedogun ohun ti a nka nihi o je apere fun wa bi eni kookan o je apere ohun ti o ye ki a ma so fun jesu kristi olowa ati olugbala wa ni igba gbogbo o si je apere iru iwa ti o ye ki a ni ninu ijo pelu awon adari wa ninu ijo wo lati ese ikerinla Samueli keji orike dogun ese kerinla Dafidi si we fun gbogbo won awon iranse re ti o wa lodo re ni Jerusalem pe edide e je ki a sa lo nitori pe ko si eni ti yo gba wa lowo Absalomu e yara ki a lo kuro ki ohun ma ba yara le wa ba ki o ma si mu ibi ba wa ki o ma si fi oju eda pa ilu run nihi ni a nri Dafidi bi o tile je wi pe o ni isoro o ni wahala bi o tile je wi pe omo bibi inu re lo dide si awon eniyan woyi ti a pe ni iranse Dafidi sibe won mo wi pe awon je iranse ati wi pe Dafidi o nje oba lori won won o ka wahala ti Dafidi ni ailera alebo ti Dafidi ni won gba we pe o si je oba lori won wo ede enu won ki o le ye o wi pe awa ti agba Jesu gege bi olowa ati olugbala wa iru ede yi lo ye ko wa lenu wa ni ese kedogun awon iranse oba si we fun oba pe gege bi gbogbo eyi ti oluwa wa oba nfe wo awa iranse re ti mura tan o ye ki a mo we pe bi a ba nba oluwa soro ki a mo we pe o je olugbala wa o je oba fun wa bi awon ti o wa ninu aye bi won o ti le gba gbo awa gba Jesu gbo ki a si mo we pe gege bi eni ti o se ise iranse o ye ki a so fun wi pe gege bi gbogbo eyi ti oluwa wa oba nfe nitori o le oba awon oba olowa awon olowa ki a si so fun wi pe iranse re ti mura tan ati ninu ijo pelu bi abani adari lori wa tabi oluso agutan lori wa o ye ki a le mo wi pe bi oluso agutan bi o ba tin lana sile wi pe ise esin ti a o se niyi ki se wi pe ki a ma jiyan ki a ma so wi pe rara ona miran wa to ye ka gbe iru ise be gba o ni ki a ma daun bi awon iranse Dafidi bi won ti daun ki a so wi pe ohun gbogbo ti olowa tabi ti adari wa ba nfe awa iranse re amoratan ninu awon oba kini ori ogun awon oba kini ori ogun ese ikerin oba Israel si da o si daun o si wi pe olowa mi oba gege bi oro re ti re li mi ati ohun gbogbo ti mo ni awa ti a je omo olorun iru oro yi ni o ye ki o wa lenu wa wi pe olorun wa olowa wa oba lori wa oba lori ijo wi pe ti re li awa ati ohun gbogbo ti a ni nigbati iyi ba ye wa yekeyeke a o fi gbogbo ọkan wa tẹriba fun gbogbo ofin ati ilana re nitori pe awon omo aye o karamaesiki iru ijowo ara eni ati iru igboran
ati iru ise esin be si olorun o daju wi pe won o tako wa won o se nu nibi ni si wa won o gbo ewuro si wa loju won o si gbianju lati da lati di wa lona ni gbogbo ona awon wahala ati inu nibi ni won yi ni an pe ni agbelebo a si ni lati gbe awon agbelebo won yi ki amatele Jesu ki asimate siwaju ninu ise isin olorun nisisin yi ipakeji ninu iwaaso wa sisin olorun ati ijo olorun pelu ifara eni robo sisin olorun pelu ijo olorun je ki oye o wi pe bi a ba nso wi pe sisin olorun a nso nipa sisin ijo olorun nitori wi pe a o le paala sarin awon mejeji bi o ba sin olorun ori lati sin ijo olorun ninu chronicle 2 ori ikarun din logoji chronicle 2 ori karun din logoji ese iketa o si we fun awon omo lefi ti nko gbogbo israeli ti se mimo si oluwa o nso nihin awon iranse awon ti won se ise esin ni ile israeli o pe won ni awon omo lefi awon yi ni ati ya soto fun ise esin oluwa o nso fun won wi pe egbe apoti eri mimo ni lo sinu ile na ti solomoni omo dafidi oba israeli ti ko ki yo si je eru li ejika yin nitori tele tele won ma gbe apoti eri mimo yi le ejika ni sugbon won so wi pe ki won ki o gbe lo si temple ti solomoni ti o ti ko oni esin oluwa olorun yin nisisin yi ati israeli awon eniyan re oni esin oluwa bi e ba si tin sin oluwa ki eran ti wi pe e o sin awon eniyan re lati ifihan inu iwe mimo ni ati ko wi pe ohunkohun ti a ba se si eniyan olorun olorun la n se si ohunkohun ti a ba si se fun awon eniyan olorun olorun ni a n se fun ore tabi ibi ti a ba se si awon eniyan olorun olorun funra ara re ni a n se si lati oni lo je ki o yi o wi pe bi o ba se ka si omo olorun o n se ka si olorun bi o ba se ka si eni to n tele Jesu iranse Jesu iranse olorun iru ika be ki se eniyan lo n se si o n se ika be o n se si oluwa funra ara re bi o ba si sore bi o ba se ise anu bi o ba se ise esin bi o ba toju omo olorun kan olorun lo n toju olorun lo n fi ife han fun nitori wipe ohun ti a ba se fun omo olorun olorun fun ara re la se fun ninu matthew ori kedogbon ese ogoji eyi ni a ri oro jesu to so fun awe pe bayi ni o ri lojo ikehin ohun kekeke ti a se ohun lanla ti a se yala o dara yala ko dara bi a ba se si omo olorun a se si olorun oba yo si dahun yo si wi fun won pe looto ni mo wi fun yin niwon bi eyin ti se fun okan ninu awon arakunrin mi won yi ti o kere julo eyin ti se fun mi niwon bi eyin ti se fun awon arakunrin mi awon omo lehin Jesu ohun yi ti won se won se si Jesu wo ese ikarun dini adota ese ikarun dini adota nigba na ni yo da won lohun wi pe looto ni mo wi fun yin niwon bi eyin ko ti se fun awon fun okan ninu awon ti o kere julo won yi eyin ko se fun mi awon won yi won o mo eko ti an ko yi
ki o to di wepe iku pa oju won de won ro wepe bi awon ba ri Jesu awon feran Jesu bi awon ba ri Jesu awon o se ise iranse fun Jesu lai mo wepe ise iranse ti a se ore ti a se anu ti a se adura ti a gba itoju ti a se fun awon omo Olorun Olorun fun ara re Oluwa fun ara re la nse nkan won yi fun awon ti a se ko ti a ko se Olorun ni a ko se nkan won yi ni a ko se fun ninu ise awon apostoli ise awon apostoli ori kesan ese ikerin ati ikarun ise awon apostoli ori kesan ese ikerin o si subolule eyin so nipa Saulu o gbo ohun ti o nfo si pe Saulu e se ti iwo fi nse inu ni bi ni simi Saulu ko ti ri Jesu loju koju sugbon o se inu ni bi ni si awon ijo ohun ti Saulu se si awon ijo Jesu so wi pe ohun lo se si o ni Saulu e se ti iwo fi nse inu ni bi ni simi o si we pe iwo ta ni Oluwa Oluwa si we pe emi ni Jesu eni ti iwo nse inu ni bi ni si ohun irora ni fun o lati tapa si egun awa na mo we pe a ma nso ni ede Yoruba we pe eni ti a ba fe iya re ni omo re wo ni nitori be ohun ti a ba se si omo iya la se si a ma nso pelu we pe eni ti ori ewo re ni ti o na lopa ilewo re ni onitan korira nitori be ohun to ba se somo Olorun ohun to ba se si ijo Olorun Olorun funra re lo nse si o ye ki a wo ipa meji ti ise esin Olorun ti o pin si tabi ise esin si ijo Olorun ti o pin si ikini sisin ijo lapapo gege bi ara kan bi a ba nso nipa sisin ijo Olorun yi pin si meji ikanni wepe a nse ijo Olorun lapapo bi ara kan ikeji ni wepe a nsin olori jori omo ijo kookan ye ki a wo ni kookan ikini sisin ijo lapapo ninu ise awon apostoli ori ogun ise awon apostoli ori ogun ese ikokan de logun bi mo ti n fi irele okan gbogbo sin Oluwa ati omije pupo pelu idanwo ti o ba mi nipa idena awon Jew bi emi ko ti fa seyin lati so ohunkohun ti o sanfani fun yin ati lati ma ko yin ni gbangba lati ma ko yin ni gbangba eje bi ati n wa sunihi nisisiyi o je wepe a nse ise iranse fun ijo lapapo lati ma ko yin ni gbangba sugbon tun wa so fun wa wepe lati ma ko yin lati ile de ile eje wepe a nse ise esin fun enikokan tabi si enikokan ninu ijo ninu Galatia ori karun Galatia ori karun ese iketala nitori ati pe yin si ominira ara kiki pe ki e ma se lo ominira yin fun aye sipa ti ara sugbon e ma fi ife sin omo ni keji yin ni kokan o ye ki a mo wepe ani lati sin eni kokan ninu ijo ani lati se ise iranse ise esin fun eni kokan ninu ijo ani awon ojuse kan ninu ise iranse gbangba si ijo lapapo o sese ki a wa ninu egbe awon akorin o sese ki a wa ninu egbe awon tin sona o sese ki a wa ninu egbe awon tin fadura jagun o sese ki a ma dari idapo oju ile o si sese ko je wepe adari ekun la fi wa se o sese ki a je oniwaasu awon iru ise ti a nso won yi won je ise ise ti a nse si ijo lapapo sugbon ise Olorun ko pari sibe
bi a ti ni ojuse ti a nse fun ara lapapo be ni a ni ti a nse si enikookan fun enikookan ni inu ise isin wa bi Jesu Christi bi o se ni ise isin si gbogbo agbaye be lo ni si ijo be lo si ni si enikookan ije apere tabi apejuwe fun wa ani ise isin ti a ni lati se si gbogbo agbaye e lo ki e wa su irere fun gbogbo aye ani eje ani lati se ninu ijo nitori o fi awon kan se bi apostoli bi woli bi ajihirere bi olokoni ati bi oluso agutan ki a le se ara Jesu ni pepe sugbon bi ati ni ise iranse si aye ise iranse si ijo ati ise iranse si enikookan o ye ki a mo wi pe irele ni lati gbe wa wo abi ani lati gbe irele wo ki a le se ise yi apere yi ni Jesu fun wa ninu Johanu ori ketala Johanu ori ketala lati ese ikejila oni Johanu ori ketala ese ikejila nitori na leyin ti o ti we ese won tan ti o si mu agbada re ti o si tun joko o wi fun won pe eyin mo ohun ti mo se si yin je pe e ha mo ohun ti mo se si yin se e ti ri ohun ti mo se si yin eyin pe mi ni oluwa olukoni ati oluwa eyin wi rere be ni mo je nje bi emi ti se oluwa ati olukoni yin ba we ese yin o to ki eyin pelu o si ma we ese ara yin nitori mo ti fi apere fun yin ki eyin ki o le ma se gege bi mo ti se si yin o ye ki o ye gbogbo enikokan wa we pe a ko le duro gangan bi opo ina oju titi ki a so we pe a n we ese fun elomiran nitori be ise esin wa o gba wi pe ki a rele o gba wi pe ki a bere o gba wi pe ki a teriba ki a to le se ise esin to peye ati ise esin to je itewogba we pe bi a ba se iru ise be gbogbo emi tinu mi ni o se agbodo ko sile gbogbo emi tin gberaga ani lati ko sile lati mo we pe ise olorun lowo wa ninu ijo tabi si aye si elese tabi si awon omo olorun o gba we pe ki a rele o gba we pe ki a teriba o gba we pe ki a je olooto si olorun ki a si se ise na gege bi Jesu oluwa wa ati olugbala wa bi ohun ti se ise na nisisiyin a nlo si ipa keta sisa apon lati gba awon ti o nula lona kona bi a ti n wo nkan yi a wo apere Jesu Christi fun ara re nitori wo pe o so fun wa o ni ohun ti fi apere lele ki a wa na ki a ma se gege bi ohun ti se ninu Matthew ori ogun ese ikeje din logbon ani gege bi omo eniyan ko ti wa ki a se iranse fun bi ko se lati se iranse fun ni ati lati fi emi re se irapada opolopo eniyan oni omo eniyan yin so nipa Jesu ko wa pe ki a ma se iranse fun ohun sugbon ohun fe ohun gba lati se iranse fun wa iranse ti o se fun wa ni o je ki a ni igbala iranse ti o se fun wa lo je ko wa lori igi agbelebu fun enikookan wa iranse to se fun wa lo je ko ta eje re sile ki a ba le ni igbala isodotun isodi mimo iyipada to peye ninu Corinthians keji ni iwe mimo tun ran wa leti ohun ti Jesu je tele tele ati ohun ti o se ki a ba le ni oro iye ainipekun Corinthians keji ori kejo ese ikesan nitori eyin mo ore ofe oluwa wa Jesu Christi pe bi ohun ti le je oloro ri
ṣùgbọ́n nítorí yín ó di tálákà kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀. Èyí ni iṣẹ́ ìsìn tí Jésù Kristì tó ṣe. Bí o bá ka ìtàn Jésù, pàápàá nígbà tí a fi hàn, nígbà tí a mú, àti nígbà tí Pétérù yọ idà tí ó bẹ ẹnìkan létí, bí Jésù ti sọ wípé òun lágbára fúnra òun láti kọ̀yà bí òun bá fẹ́ kọ̀yà. Ṣùgbọ́n bí òun bá kọ ìyà náà, ó jẹ́ wípé ìgbàlà kò ní lè jẹ́ tiwa. Nítorí bẹ́ẹ̀, Jésù kò kọ ìyà. Gbogbo ìyà tó jẹ nígbà tí a bí i, ó mọ̀ wípé ìyà àbójẹ à ń gbé káàkiri. Ó mọ̀ wípé ìyà ilé jẹ pẹ̀lú, nítorí wípé ó ní ọmọ ènìyàn kò ní ibi tí yóò fi orí rẹ̀ lé. Ìyà aṣọ jẹ, ìyà gbogbo nǹkan ló jẹ Jésù. Àti wípé nígbà tí a fi hàn, nígbà tí a mú, nígbà tí a kàn mọ́ àgbélébùú, ó ní ó ṣe é ṣe fún òun láti pe àwọn lígíọ́nì áńgẹ́lì kí wọn kí ó lè jẹ́ ìrànwọ́ fún òun bí òun bá fẹ́ ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù kò fẹ́ kọ ìyà kí ó ba lè ṣe ìránṣẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. O máa ń gbọ́ tí àwọn èèyàn máa ń sọ wípé àwọn ń kọ̀yà, onígbàgbọ́ kì í ṣe bẹ́ẹ̀. Èyí ni a fi ń gbọ́ wípé ẹlòmíràn sọ wípé òun ọ̀rẹ́ kọ̀yà, tàbí ogun kọ̀yà, tàbí olú kọ̀yà, tàbí adé kọ̀yà. Ṣùgbọ́n a sọ fún wa pé bí ó ṣe ti Jésù ni òun ò kọ̀yà, ó gba ìyà jẹ. Orúkọ Jésù ni ọ̀rẹ́ jìyà, kì í ṣe ọ̀rẹ́ kọ̀yà. Nítorí ìgbàlà wa ni Jésù ṣe irú nǹkan wọ̀nyí. Àwa náà kò yẹ kí a jẹ́ ọmọ kọ̀yà, ọmọ jìyà ló yẹ kí a máa jẹ́. Nítorí ìgbàlà àwọn ẹlòmíràn, nítorí ìgbàlà wa ni Jésù ṣe irú nǹkan wọ̀nyí. Àwa náà kò yẹ kí a jẹ́ ọmọ kọ̀yà, ọmọ jìyà ló yẹ kí a máa jẹ́. Nítorí ìgbàlà àwọn ẹlòmíràn, nítorí ìdáǹdè àwọn ẹlòmíràn, nítorí wípé kí àwọn ẹlòmíràn kí wọn kí ó ba lè kúrò nínú ipò òṣì tí wọn wà, kí wọn kí ó lè lọ sí ọ̀run rere, kí wọn kí ó lè wá sí apá àti olúwa, ó yẹ kí a ṣetán kí a lè ṣaápọn, kí a lè ṣe ohunkóhun tí ó gbà wá, tí ó ná wa lọ́nàkọ́nà láti gba àwọn tí ó nù láti gbà wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ló káwọ́ gbera nípa ti ẹ̀mí, tí wọ́n ń ṣe àwáwí wípé a ò ríṣẹ́ ṣe fọ́lọ́run ni. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa, bí o bá káwọ́ gbera, ọwọ́ tó dilẹ̀ ni ìṣú máa ń rí lò. Jésù sì ń sọ fún wa, ó ní èéṣe tí o fi dúró láti òní mòní láì ríṣe nínú Matthew orí ogún láti ẹsẹ̀ ìkẹfà ló ti ń jẹ́ kí ó yé wa. Ó ní ó sì jáde lọ lákòókò wákàtí kọkànlá ọjọ́. Ó ní ó rí àwọn aláìríṣe mìíràn tí ó ń dúró, ó sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi dúró láti òní mòní láìríṣe. Wọ́n sì wí fún un pé nítorí kò sí ẹni tí ó fún wa lí àgbàṣe. Èyí jẹ́ wípé bí ìwọ náà, bí o bá ń ṣe rọ́ àwáwí báyìí, ò tí ì la ojú rẹ láti rí oko tí ó pọ́n fún ìkórè, ò sì tí ì ṣe etí rẹ láti gbọ́ ohun tí ẹ̀mí Ọlọ́run ń sọ. Èyí ni ó fi ń sọ fún wọn ní ẹsẹ̀ ìkeje yìí. Ó wí fún wọn pé ẹ lọ pẹ̀lú sínú ọgbà àjàrà, èyí tí ó bá tọ́ lì èmi ni ẹ̀yin yóò sì rí gbà. Ọ̀kẹ́ àìmoye àwọn ẹlẹ́ṣẹ̀ ní àyíká wa ni ó ń dúró fún ọ̀rọ̀ ìgbàlà. Wọ́n fẹ́ gbọ́ bí a ó ṣe gbà wọ́n là, wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìhìnrere. Jésù wá ń sọ fún wa wípé kí a lọ láti wàásù fún wọn nínú Matthew orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n ẹ kúkú tọ àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó nù lọ. Bí ẹ̀yin sì ti ń lọ, ẹ máa wàásù wípé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Ó ní bí a ó ti túká níhìn-ín, bí a ó ti máa lọ sí ilé wa, bí a ó ti kúrò ní ìpàgọ́, kí a máa lọ, kí a máa wàásù ìrere,
ke ma so fun won wi pe ijoba olorun ko si dede ese keje ma se dida ara awon olokun eso awon adete di mimo ese ji awon okudide ke si ma le awon emi esu jade o wa so fun a wi pe ki se to lowo ki se wi pe bi a ba tin se tan ke a ma toro owo lowo awon ti an sise iranse fun ofe le eyin igba ofe le ke fi fun ni so se se be mo ni so se se be ninu luko orikewa luko orikewa ese ikeji ati ese iketa o si we fun won pe ikore po awon elese won po jo awon eni ti o ti di eni igbala nitori be ikore po awon ti won duro lati gbo oro yin rere oro ti yo gba won la oro ironupo ada oro igbagbo ikore po awon ti won lo si ilesin se won ti o je wipe oro yin rere eko yin rere bi won se ni igbala ko ti ye won won po ikore po sugbon awon alagbase ko to nkan nitori na ebe oluwa ikore ki o le ran awon alagbase sinu ikore re mo gbadura we pe o je ikan ninu won lara awon ti o lo wa awon ti o sonu awon ti o wa ninu ese awon to n papo ninu ese lara awon ti o lo wa won ti o mu won wa sile si odo Jesu ninu Luke orike edogun Luke orike edogun lati ese ikerin okunrin wo ninu yin ti o ni 100 agutan bi o ba so kanu ninu won tiki yo fi mokandinlogorun iyoku sile ninu iju ki tiki yo si tose eyi ti o nu lo titi yo fi ri titi yo fi ri on ti olorun so fun ani we pe ki a to awon ti o nu lo ki a wa won ki a wa so si won ki a gbadura fun won ki a se gbogbo ni ipa wa ti a le se titi a o fi ri won titi a o fi jere won sinu ijoba olorun nigba ti o si ti ri tan o gbe eleji kare o nyo ayo kan ti a ni we pe awon elese won ri igbala bi o ba si iru igbala be fun awon tin se gbe ko si ayo kan ti o le ni gege bi omo olorun nigba ti o si de ile o pe awon ore ati aladugbo re jo o wi fun won pe e ba mi yo nitori ti mo ri agutan mi ti o ti sonu mo wi fun yin gege be li ayo yo wa ni orun lori elese kan ti o ronuko ada ju lori olooto mokandinlogorun lo ti ko se aini ironupo ada eyi ni ise to je wa logun ise jere okan ise to se pataki julo ise to sumo okan olorun julo oluwa nfe ki a gbagbe irora wa oluwa nfe ki a fi ilepa ti aye ki a fi sile ki a parada iponju ki a parada iya ki a pinu ki a jeje we pe ati setan lati nawo lati nora fun igbala awon elomiran aba ati setan oluwa nfe ki a tara sasa lati fi ona igbala han awon elese ti segbe gege bi Paul gege bi Esther bi won ti pa idiwo gbogbo ti sapa kan ti won si ba olorun damaje mo we pe won o je ohun elo igbala fun igbala ohun elo igbala fun igbala okan awon elese be na ni olorun so we pe ki a pa gbogbo idiwo ki a pa won ti sapa kan ki a ba le je ohun elo igbala fun okan awon elese olorun be lowo re we pe ki o dide we pe ki o se ki o se kia ki o lo so fun awon elese ki a je ile ti omo olorun je ki a je ile ti omo ki a ma je agbo magba bi o ba je ile ti omo gbo bi olowa ti nbebe ise wa fun gbogbo wa gbo bi emi ti nwi pelu we pe je ipe na bayi mo setan lati sise fun o Jesu emi de ran mi mo fe lati se ife re ni pepe won lo sibi to ba ran mi mo setan lati sise fun o Jesu emi de ran mi bo na ti le sokun ero ko ba mi mo setan fun ise olowa ohun kan pe o nisisiyi feti si ohun na o nso si o leti jeje je ipe na bayi pe mo setan lati sise fun o Jesu emi de ran mi
okan popo won ku ninu ose iyara lati se iranwo nitori akoko nko ja lo dide nisese ki o so fun jesu bayi pe mo setan lati sise fun jesu emi de ran mi mo fe lati se ife re ni pipe won lo sibi ti o ba ran mi mo setan lati sise fun jesu emi de ran mi bona ti le shoko eruko ba mi mo setan lati sise fun jesu emi olorun pe o on so fo wi pe ki o dide lati sise fun olorun nitori ikore po alagbase o to nkan o wa so fo wi pe ki o mura sile ki o setan lati jiya ki o setan lati farada iponju ki o setan lati na ohunkohun ti o gba o ti o na ki o setan lati nawo lati nara lati gba awon elese awon to nku ninu ese lati gba awon elese awon to wa ninu okokun lati gba awon elese awon ti won o mo nipa Jesu olugbalolu oluwa wa ki o setan ki o mura sile lati se ohunkohun ti o gba lati na ohunkohun ti o na lati so fun awon elese wi pe igbalawa lesi agbelebo pe won wa mu won wa je ki won ki o gbo oro igbala lati enu re oluwa ran o nise se o fe ko ise fun olorun oluwa ran o nise n pe o wi pe ki o jeje ki o so fun olorun wi pe mo setan lati sise fun jesu mo de o ran mi

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín gẹ́gẹ́ bí ọmọ. Àdúrà wa ni wí pé bí ẹ ó ti máa bá wa sọ̀rọ̀ láti inú ìwé mímọ́, pẹ̀lú ìrànwọ́ ẹ̀mí yín, ẹ fún wa ní etí ọmọ. Kí a jẹ́ ẹni tí ń gbọ́, kí a jẹ́ ẹni tí ń gbà, kí a jẹ́ ẹni tí ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ yín, kí ọ̀rọ̀ yìí kí ó ba lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní èyí tí ń bọ̀. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì, Olúwa àti Olùgbàlà wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí Epístélì kejì ti Pétérù sí ènìyàn gbogbo. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo, tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run, nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀n yìí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì tí a kà yìí ni wọ́n là wá lóye ohun tí ó jẹ́ dídùn inú Ọlọ́run àti ọ̀pọ̀lọpọ̀ ìpèsè Ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa. Kí ìlànà ti ìràpadà kí ó ba lè jẹ́ tiwa. Ìfẹ́ Ọlọ́run ni wípé kí a bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé, àti wípé kí ẹ̀dá Ọlọ́run, àwòrán Ọlọ́run àti ìwà Ọlọ́run kí ó lè jẹ́ tiwa. Nítorí èyí ni ohun tí a jogún láti ọ̀dọ̀ Jésù Kristì, nítorí ikú tí ó kú fún wa. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ ìdí rẹ̀ tí Ọlọ́run Bàbá tí ó fi rán Ọlọ́run ọmọ sínú ayé, tí ó sì fi fún wa ní Ọlọ́run ẹ̀mí láti máa bá wa gbé, láti máa tọpasẹ̀ wa, láti máa jẹ́ kí ìwé mímọ́ kí ó yé wa. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ sí ilé ìsìn ni wọ́n ti pàdánù àwọn ohun iyebíye àti ogún èyí tí a pèsè sílẹ̀ fún wa nípasẹ̀ Jésù Kristì, Olúwa wa. Ṣùgbọ́n ó jẹ́ ayọ̀ ọkàn tiwa wípé a wá síhìn lónìí kí èyí tí a fẹ́ wò nínú ìwé mímọ́ àti èyí tí a fẹ́ gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣírí àti ọ̀rọ̀ ìyànjú, kí ó ba lè jẹ́ ohun tí ó jẹ́ kí a jẹ́ alábápín ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Àwọn ẹsẹ̀ méjì tí a kà yìí, èyí ni Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Àwọn ni ó fi nǹkan wọ̀nyí hàn wá. Ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń rò wípé a rán Jésù Kristì wá sínú ayé yìí kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ ìdájọ́ ayérayé, ìbínú àti ìrunú Ọlọ́run ní ìyà ayérayé ti ọ̀run àpáàdì. Nítòótọ́ ni wípé ó jẹ́ ẹ̀fẹ́ Ọlọ́run wípé kí ẹnikẹ́ni nínú wa kí ó má ba ṣègbé, kí a má ba lọ sí inú ìyà ayérayé ti ọ̀run àpáàdì, ṣùgbọ́n kò mọ níbẹ̀ nìkan ṣoṣo. Àwọn ẹlòmíràn wọn a tún máa rò wípé a rán Jésù Kristì láti fi rú ẹbọ fún wa, àti wípé kí ó ba lè fún wa ní àwọn ìbùkún bí ìwòsàn, bí ìpèsè àti àwọn ìbùkún mìíràn tí kò kọjá ayé yìí.
o ye ke a mo we pe ki se ati lowo ati loro ati ni wosan ati ni idande nikan ni a se ran Jesu Christi wa sinu aye o da bi eni we pe awon eniyan ti won lo si ile isin won ro we pe olorun fi ete sile lati ma pa lapa lapa nitori ohun ti o mu Jesu Christi wa sinu aye o ni we pe aye di baje aye kun fun ese ati pe ninu agbara ti wa a o le bori ese a o le bo lowo agbara ese ati ti esu e ti o de wa ni igbekun e ni afiran Jesu Christi wa sinu aye sugbon o se ni laanu we pe opolopo ti o wa sinu ijo ohun ti won wa ki se ohun ti o je ki Jesu Christi ki o ku lori igi agbelebo ibokun ti ara ki la o je ki la o mu bawo ni a o se ni iwosan bawo ni a o se bo lowo ofa awon eni bi awon ota won ronu ayeraye won ronu bi a se le jere iye ni pekun won ronu bi a se le bo lowo ese ke asi ma gbe igbese aye wa mimo ati ododo sugbon eyi ni o wo olorun lati je ke awo ninu iwe mimo loni o ti a soro lori re ni alabapin aworan olorun alabapin aworan olorun a le so wi pe alabapin iri olorun tabi ewa olorun sugbon poro we pe oye gbogbo wa bi aba so we pe alabapin aworan olorun nkan ti olorun fe lowo enikokan wa ni we pe ke a fi ewa ati ise ke a fi jo eni ti o da wa bi omo ba jo baba ninu gbogbo inu baba ma ndun bi baba ba je eni ti o logbon eni ti o lagbara eni ti o le rin dara dara eni ti o ja fafa bi omo yi ti abi ninu ebi bi o ba fi ohun gbogbo jo baba bi baba ba ti nri inu baba a ma dun o ye ke a mo we pe bakan na ni pelu olorun o nfe ke a fi iwa irisi isesi ati gbogbo nkan ti a nlepa o nfe ke a fi jo ohun bi abale jo olorun ninu iwa ninu ise ninu irin ninu oro ninu ohun gbogbo ti a dawole inu olorun yo dun popo e ni a fi nso nipa jije alabapin ninu aworan olorun tabi ninu iwa olorun ye ke a tun wo ese ikerin ti a ka lekan ke a tun ka lekan si nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa pe nipa iwon yi eyi ni nipa awon ileri won yi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun o fe ki a je alabapin ninu iwa re tabi ninu aworan re nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ko fe ife ko fe wa ninu aye ibaje si wa ninu aye sugbon olorun ko fe ki a fara ko eri olorun ko fe ki a je alabapin ninu awon ibaje ati ife ko fe ti o wa ninu aye o nfe ki a je eni mimo olododo eni pepe eni ti o je alabapin ninu iwa ati aworan olorun ibeli so fun awe pe lati enu eni meji tabi enu eni meta ni a o ti fi idi otito mule ibere wa ni wipe se ese oro kan yi lo so fun wa nipa wipe ife olorun ni yo je inu didun olorun bi abale je alabapin ninu aworan ati iwa re.
kì í ṣe ẹsẹ ọ̀rọ̀ yìí nìkan. Yẹ kí a wo ìwé Róòmù orí kẹjọ ẹsẹ ìkọkàndínlọ́gbọ̀n. Róòmù orí kẹjọ ẹsẹ ìkọkàndínlọ́gbọ̀n. Nítorí àwọn ẹni tí ó ti mọ̀ tẹ́lẹ̀ lí ó sì ti yàn tẹ́lẹ̀ láti rí bí àwòrán ọmọ rẹ̀ kí òun lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀. Níhìn ni apostelli ni ó sọ fún wa nípa ìmísí ẹ̀mí mímọ́ wípé ó jẹ́ ohun tí Ọlọ́run ti gbèrò tàbí tí ó ti gbìmọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ayé kí ó tó wà. Tí ó sì jẹ́ wípé ìlérí àti ìlépa àti ìfẹ́ yìí ni ó sì wà nínú ọkàn rẹ̀ síbẹ̀síbẹ̀. Èyí ni wípé kí ẹnìkọ̀ọ̀kan wa kí ó lè rí bí àwòrán ọmọ Ọlọ́run. Àti wípé kí Jésù Kristì kí ó ba lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀. Yẹ kí a ṣe àlàyé díẹ̀ lórí èyí. Bí a bá wá láti inú ẹbí tí bàbá àti ìyá ti bí ọmọ púpọ̀, tí àkọ́bí ọmọ sì jẹ́ ọlọgbọ́n, oníwà tútù, ẹni jẹ́jẹ́, ọmọ tí kì í jalè, ọmọ tí kì í porọ́, ọmọ tí kì í rìnrìn ìdọ̀tí, tí ó sì jẹ́ irú àkọ́bí yìí ni Ọlọ́run fi ta wá lọ́rẹ. Ó máa ń jẹ́ dídùn inú wa wípé àwọn ọmọ tí wọ́n tẹ̀lé irú àkọ́bí rere bẹ́ẹ̀ wípé kí àwọn ọmọ wọ̀nyìí kí wọn kí ó rìn nípa ìṣísẹ̀ ọmọ àkọ́kọ́ yìí. Ohun tí a mọ̀ nípa Jésù Kristì ni wípé ó jẹ́ ẹni tútù, ó jẹ́ ọlọ́gbọ́n, ó jẹ́ olódodo, ó jẹ́ ẹni mímọ́, ó jẹ́ ẹni tí a kò rí ìwà ẹ̀ṣẹ̀ kankan nínú rẹ̀ tàbí lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan rí. Ó jẹ́ ẹni tí ó wu Ọlọ́run. Ǹjẹ́ mo fẹ́ kí o máa yẹ̀ ẹ́ wò? Ìhà ṣe ìlépa yìí ló wà nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan tí ó ń wá sí ilé ìsìn. Ìhà ṣe ìlépa yìí láti dàbí Jésù nínú ọkàn, nínú èrò, nínú ìlépa, nínú ìfẹ́, nínú ìṣe, ní ìkọ̀kọ̀, ní gbangba, ní abúlé, ní ìlú, nínú ọjà, tàbí ní ibi ìṣòwò wa. Ìhà ṣe ìlépa yìí ni ó wà nínú ẹnì kọ̀ọ̀kan láti rí bí Jésù, láti rìn bí Jésù, láti ṣe bí Jésù, láti sọ̀rọ̀ bí Jésù, àti láti wu Ọlọ́run gẹ́gẹ́ bí Jésù. Èyí ni ìlépa Ọlọ́run, èyí ni ìfẹ́ Ọlọ́run, èyí ni èròǹgbà Ọlọ́run, èyí ni ohun tí Jésù Kristì fi wá, tí ó fi kú fún wa lórí igi àgbélébùú. Nítorí bẹ́ẹ̀, bí ó bá jẹ́ èrò ọkàn rẹ ni wípé ìlépa rẹ tàbí èrèdí tí o fi ń wá sí ilé ìsìn ni àti ní ìwòsàn nìkan, ìlépa tirẹ ni àti ní dúkìá ayé yìí. Jésù pàápà sọ fún wa, ó ní kí ni èrè tí ó jà sí fún ènìyàn bí a bá jèrè gbogbo ayé yìí ṣùgbọ́n tí a sọ ẹ̀mí wa nù? O mọ̀ wípé ìdí tí a fi rán Jésù ni kí ó ba lè gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ nípa ti òde ara, ẹ̀ṣẹ̀ nípa ti inú, kí ó ba lè jẹ́ olùgbàlà wa kúrò nínú ẹ̀ṣẹ̀ pátápátá. Yẹ kí a wo Pétérù kìíní, orí kìíní, ẹsẹ̀ ìkẹrìndínlógún. Nítorí àti kọ́ pé ẹ jẹ́ mímọ́, nítorí tí èmi jẹ́ mímọ́. Nítorí àti kọ́ pé ẹ jẹ́ mímọ́, nítorí tí èmi jẹ́ mímọ́. Bí o bá jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run, o mọ̀ wípé kí a tó kọ ìwé mímọ́ ni Ọlọ́run ti ro dáradára ohun tí a fẹ́ kọ sílẹ̀. Ó sì ń sọ fún wa nísinsìnyí wípé kí a rántí o àti kọ ọ́ sílẹ̀. Ohun tí Ọlọ́run kọ kò sí ẹni tí ó lè yí padà. Yẹ kí n rán ọ létí wípé nínú orí tí ó kẹ́yìn nínú Bíbélì ni a ti fi ègún lé ẹni tí ó bá yí ohunkóhun tí a ti kọ, ẹni tí ó bá yí padà. Ni a ti sọ wípé bí ẹnikẹ́ni bí ó bá yọ kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, a ó yọ orúkọ rẹ̀ kúrò nínú ìwé ìyè. Bí ẹnikẹ́ni bá sì fi kún un,
a fi kun awon iyonu ati iponju ti o deba ranti wo pe ati ko pe e je mimo nitori ti emi je mimo jo je mo opolopo ilesin ni o ti yo iwa mimo kuro ninu eko won opolopo awon onigbagbo ni o ti yo iwa mimo kuro ninu ilepa won ninu adura won je kin bi o lere nje o ti yo iwa mimo kuro ninu adura to ngba ki se adura fun mi lowo fun mi lomo fun mi lonje fun mi ni iwosan fun mi ni idande langba nje a o ti yi e ti akosile a o ti yi pada nje a o ki mu egun olorun wa sori ara wa nigba ti a so wi pe nitori a ti ko pe e je mimo nitori ti emi je mimo ninu opolopo ilesin ni a ma nri ti awon igbimo ninu ijo to ma so fun olosu agotan we pe o to ge iwasu we pe ke a ma wasu lodi si ese ke a ma wasu lodi si awon oso aye ke a ma wasu lodi si awon ibaje ti o wa ninu aye we po to o ti an fe ni we pe sa ma gbadura fun wa sa ma ko wa bi a se le ma ni awon kan aye yi sugbon nipa ti ke a ko ese sile ni pati ke a ni igbala ni pati ke a wa ni iwa mimo yen na to iyo lenu to ti fun wa o ti poju nitori be bo ba se fe je oluso agotan fun wa alufa ninu ijo yi ohun ti an fe ni we pe danu duro ti iwa mimo won yi iwe mimo pada egun si wa lori awon ti o ba n yi eyi ti a ti ko sile ti o ba n yi pada egun wa lori won o sora ki egun olorun ki o ma ba wa sori re o ni nitori a ti ko pe e je mimo nitori ti emi je mimo o ye ki a tun fiye si ohun ti a nka ko so wi pe ki a tele apere awon ti o je mimo awon elomiran bi won ba wa si inu ijo won ma toko si lagbaja won ma toko si elomiran won ma so pe ah o setan en lagbaja to saju mi denu ijo o na o sa je mimo won ma so wi pe

tó pè wá, ẹni tí ó pè wá kúrò nínú ayé, wá sínú ìjọba Ọlọ́run. Gbà tí a bá ní ìmọ̀, ẹni tí ó pè wá kúrò nínú òkùnkùn, wá sínú ìmọ́lẹ̀. Nígbà tí a bá ní ìmọ̀, ẹni tí ó pè wá kúrò nínú ìbàjẹ́ ayé, tí ó pè wá sínú òdodo àlàáfíà Ọlọ́run. Nígbà tí a bá ní ìmọ̀, ẹni tí ó pè wá kúrò lábẹ́ ìsìnrú èṣù láti wá sí abẹ́ agbára olùdáǹdè àti olùgbàlà olùṣọ́ àgùntàn wa. Ó ní nígbà tí a bá ní ìmọ̀ yìí ní iyì àìnípẹkun àti ìwà bí Ọlọ́run yóò jẹ́ tiwa. Nítorí bẹ́ẹ̀, nígbà tí a bá dé inú ìjọ, ohun tí ó yẹ kí ó máa jẹ́ ẹ̀dùn ọkàn wa ni láti ní ìmọ̀ bí a ti di àtúnbí, bí a ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, bí a ti di ènìyàn Ọlọ́run, bí a ṣe lè gba Jésù Kristì gbọ́, tí ó jẹ́ wípé a ó kọ orúkọ wa nínú ìwé ìyè. Ìyè àìnípẹkun yóò sì jẹ́ tiwa, ìwà bí Ọlọ́run yóò sì jẹ́ tiwa. Jẹ́ kí n bí ọ́ ǹjẹ́ o ní ìmọ̀ wípé gbogbo ènìyàn ni ó sáà ti ṣẹ̀, tí ó sì ti kùnà ògo Ọlọ́run? Ǹjẹ́ o ní ìmọ̀ wípé kò ṣeé ṣe nínú agbára tìrẹ, nínú agbára tèmi láti bọ́ lọ́wọ́ èṣù àti láti bá ẹ̀ṣẹ̀ jà kí a sì ṣẹ́gun nínú agbára tiwa? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé ikú Jésù Kristì lórí igi àgbélébò nìkan ṣoṣo ló lè gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé oore ọ̀fẹ́ ti ọ̀dọ̀ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristì, èyí ni a fi lè ní ìdáríjì, èyí ni a fi lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, èyí ni a fi lè di òmìnira, lè a fi lè di àtúnbí? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé ẹnikẹ́ni tí a bá wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní láti mọ́ ni, ó ní láti mọ́ funfun ju snow lọ? Ìmọ̀ yìí, òun ni ó máa ń fún wa ní ìyè ẹnipẹ̀kun. Nígbà tí a bá gbàdúrà, tí a kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a rọ̀ mọ́ Ọlọ́run, tí a sọ fún wípé kí ó jẹ́ kí ohun tí Jésù Kristì wá ṣe lórí igi àgbélébò kí ó lè jẹ́ èrè fún ẹnìkọ̀ọ̀kan wa. Wẹ́sẹ̀ kẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, àwọn ìlérí tí ó tóbi, àwọn ìlérí tí ó ṣe iyebíye, àwọn nǹkan wọ̀nyí lè ó fi fún wa wípé kí a ba lè jẹ́ alábàápín nínú ìwà Ọlọ́run. Ṣùgbọ́n ohun tí a máa ń rí nínú àdúrà ọ̀pọ̀lọpọ̀, ohun tí a máa ń rí ní ìlépa ọ̀pọ̀lọpọ̀ ni wípé ìlérí ìwòsàn nìkan ni wọ́n máa ń rọ̀ mọ́. O mọ̀ wípé ènìyàn lè ní ìwòsàn bí kò bá ní ìwà mímọ́, kò lè dé ọ̀run. O mọ nǹkan tí ìwé mímọ́ wí ni, ó ní ẹ máa lè pa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Láìsí èyí ni kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Kí ni ìtumọ̀ èyí? Èyí já sí wípé láìsí ìwà mímọ́, láìsí ìwà mímọ́, láìsí ìwà mímọ́, kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run. Ènìyàn lè ní gbogbo owó ayé yìí, bí ò bá ní ìwà mímọ́, kò lè rí Ọlọ́run. Ènìyàn lè ní ìwòsàn kí ó sì wà fún ọjọ́ pípẹ́, fún ọdún púpọ̀, láìṣàìsàn, bí kò bá ní ìwà mímọ́, kò lè rí Ọlọ́run. Ènìyàn lè bọ́ kúrò lábẹ́ lọ́wọ́ agbára òkùnkùn, agbára èṣù, kí ó sì máa ṣògo nípa wípé èṣù lè borí òun, àti pé àlákàlà kò sí mọ́, bí kò bá ní ìwà mímọ́, kò lè rí Ọlọ́run. Ènìyàn lè sọ wípé òun jẹ́ afàdúrà jagun, ẹni tí ó jẹ́ pé nípa àdúrà ni òun fi ṣẹ́gun oṣó, òun ṣẹ́gun àjẹ́. Bí o ṣẹ́gun àjẹ́ àti oṣó, bí o bá ní ìwà mímọ́, o lè rí Ọlọ́run. Ẹlòmíràn máa sọ fún wa wípé bí òun bá gbàdúrà, wọn a máa lé ẹ̀mí èṣù jáde, wọn a máa gbọ́wọ́lé àwọn aláìsàn, ara wọn a máa dá. Bí o bá ní gbogbo nǹkan wọ̀nyí, láìsí ìwà mímọ́, o lè rí Ọlọ́run. Ẹni a fi ń sọ wípé ìlérí tí ó fún wa, àwọn ìlérí tí ó ṣe iyebíye, àwọn ìlérí tí ó tóbi púpọ̀, kì í ṣe láti ní ìwòsàn nìkan, kì í ṣe láti ní owó nìkan, ṣùgbọ́n láti ní ohun tí ó ga ju owó, ohun tí ó ga ju ìwòsàn, ohun tí ó ga ju àwọn nǹkan ayé wọ̀nyí lọ, láti jẹ́ alábàápín ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé, ohun tí ó ṣe wá láàánú ni wípé ìbàjẹ́ tí a rí nínú ayé a tún máa rí nínú ìjọ. Ìbàjẹ́ ìkóbìnrin jọ tí ó wà nínú ayé ǹjẹ́ kò sí nínú ọ̀pọ̀lọpọ̀ ìjọ lónìí? Ìbàjẹ́ wípé kí a máa gba owó ẹ̀yìn tí ó wà lọ́wọ́ àwọn ẹni ayé, àwọn tí ò mọ Ọlọ́run, ǹjẹ́ a kì í rí lọ́wọ́ àwọn tí ó ń wá sí ilé ìsìn? Ìbàjẹ́ ilé ìsìn ni máa ń kọ́,
iba je ki omo kekere ti a omode ti a ran lo si ile iwe omo odun 14 omo odun 15 ki o ma gboyun wa lati ta ki o gbe wa sinu ile ibaje ti a ri ninu aye nje a ori ninu ijo ibaje pe ki a ma seyun ti o po ninu aye nje o ki ri ninu ijo ibaje wi pe ki a ma poro ibaje o le jija ibaje fayawo ibaje awon nkan aye wonyi ibaje isoso aye ibaje wi pe ki a ma rin irinkunrin ki a ma je eje kuje ki a ma mu imukumu ti o wa lowo awon ti o wa ninu aye nje ko si lowo awon ti won wa sinu ijo opolopo ijo leni ni ati baje ese ti ba won je ikobirin jo nko ti ba won je a ki a ma yan ale ni ita ki a ma se pasaga ki a ma se awon nkan wonyi ti ko dara nje bi a tin ri ninu aye nje a kirin nu opolopo ijo ki a fi ijo awon mi ijo miran sile laarin wa nko awa ti a wa ninu ijo nibi ti a tin wa so iwa mimo nibi ti a tin je ki o ye wa wi pe ani lati je mimo nje iru awon ibaje wonyi nje a ti bo lowo won nje iwo ti bo kuro ninu ibaje ti o wa ninu aye eni a so fun wa oni nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ku fe nitori be isise akoko fun wa ni we pe ani lati di atunbi ani lati je wo ise ke ako sile ke a ba le di ti olorun ke a ba le bo lowo ibaje ke a bo kuro ninu ibaje ti o wa ninu aye nipa ife ku fe ke a le so fun olorun we pe a fe bo lowo ise ke awon nkan ije ku je ti awon aye nje imukumu ti awon aye mu irinkunrin ti won rin iborisa ti won lo sinu re owo eyin owo riba ti won gba ati awon nkan miran ti won se ti o je bi ese ki o ma ba si ni aarin wa ki a bo kuro ki a yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ku fe nitori be eni kokan wa ni o ye ki a wo dingi oro olorun ki a ri we pe aje ti olorun nje gba ti olorun da eniyan bawo ni o se da ki se ninu aworan olorun ninu iwa mimo olorun ni o da eniyan ni ibere pepe ni akoko je ki a wo genesis ki a wo ife olorun ki a wo bi olorun se bere nkan wonyi genesis ori kini ese ikerin dilogbon olorun si wi pe je ki a da eniyan le aworan wa gege bi iri wa je ki a menu duro nbe ife olorun ni wo pe ki eniyan ki o ba le jo ohun ni iwa ni iro ni irin ni ise ni ohun gbogbo nitori be nigba ti olorun da adamu ati efa o ni je ki a da eniyan li aworan wa gege bi iri wa olorun ko da eniyan lati ri bi angeli o da koja eyi ni o da ni aworan olorun fun ara re olorun ko da eniyan gege bi eranko eni ti ma nfa eni keji ya amo we pe awon eranko won ma nje ara won ni awon eranko opolopo iwa obun lo wa lowo won sugbon awa ni olorun da lati jo ohun o fe je baba fun wa ni o ni e je ki a da eniyan le aworan wa gege bi iri wa wese iketa dinlogbon be li olorun da eniyan le aworan re le aworan olorun le o da ati ako ati abo le o da won o je mo awon elomiran won ma nro we pe awon okunrin nikan soso ni o ye ki o ni iwa mimo won ma nro we pe igbala ti okunrin o yato si igbala ti obirin won ma nro we pe iwa mimo ti okunrin ti o le ni o yato si iwa mimo ti obirin won ma so wi pe olorun o da wa dogba gba to da awon okunrin egungun mesan lo fun won gba to da awon obirin egungun meje lo fun mbolo ti rika ta lo so be fun o ori nihin to so wi pe ni ese iketa dinlogbon o ni be li olorun da eniyan le aworan re le aworan olorun le o da won o ati ako ati abo le o da won e je wi pe iwa mimo ti adamo okunrin akoko iwa mimo yi kan na le adamo obirin akoko
iwa ti o je wipe owo olorun ti o farajo olorun ti o je ki a je alabapin aworan ati iwa olorun eyi kan na ni ada fun okunrin ati obirin ni akoko wo efesu ori kerin ese ikerin le logun efesu ori kerin ese ikerin le logun ki ese gbe okunrin titun ni wo eyi ti a da nipa ti olorun fi ese daadara o eyi ti a da nipa ti olorun li ododo ati li iwa mimo otito eni an so nipa wepe adawa ni ada adamu ati efa ni aworan olorun ni iwa mimo ati li ododo eni ife olorun lati ibere eyi si ni ife olorun titi di isinsiyi olorun fe sibe wepe ki a ni iwa mimo ati ka fun wa ninu peteru kini ninu matthew ori karun ati ka fun ninu rome ori kejo je ki a tun wo ninu efesu ori karun ese iketa din logbon ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo lai ni abawon tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alai ni aboko eyi ni ife olorun we pe ki aba le je alai ni abawon eni ti ko si ese kan sosho ni igbese aye re ati pe ki o ma se alebo kan ki a le je alai laboko ki a le wa ni mimo bawo ni olorun se ma nse yi a mo we pe ko si ohun ti o soro fun olorun lati se ati pe bi a ba fe ri oju olorun nikehin iwa mimo yi o ni lati wa ninu wa bi a ba wo Johanu kini ori keta Johanu kini ori keta ese ikeji ati ese iketa olufe omo olorun le awa ise nisisiyi a ko si ti fi han bi awa o ti ri awa mo pe nigba ti a ba fi han a o dabi re nitori awa o ri ani bi ohun ti ri ni ese keta olukuluku eni ti o ba si ni ireti yi ninu re awe ara re mo ani bi ohun ti mo nitori be ki se fun adamu ati efa nikan ni ada pelu aworan olorun nisisiyi olorun tun fe tun wada ati so aworan olorun ati so nu ni akoko isubu eniyan ni eniyan di elese oni a se so fun ninu beli wo pe gbogbo eniyan ni o sa ti se ti o si kuna ogu olorun sugbon ko te olorun lorun we pe ki a wa ni ipo ese ipo egbin ipo aboko ipo ile ri sibe o nfe tun wada o nfe tun wa mo o nfe tun wa se o nfe fi eje Jesu Christi we wa ti ki yo fi si aboko eri kankan ni igbese aye wa ti ki yo fi si ese kan sosho ni igbese aye wa ki o ba le sese fun wa lati ni aworan olorun lati ni iwa olorun ye ki a tun pada si peteru kini peteru keji se gafara fun mi peteru keji ori kini ese ikerin peteru keji ori kini ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi popo ti o se se yebiye fun wa pe nipa ewon yi ki eyin ki o le di alabapin ninu iwa olorun ye ki a duro nibe ki a se alaye die si ki a ba le di alabapin ninu iwa olorun ye ki n bi o ni ibere kan ki o se je ki emi olorun pelu imo iwe mimo ki o ma dahun lati inu okan re nje bi a ba di alabapin iwa olorun nje yo se se fun agbere lati tun wa ni igbese aye wa ki a toka si enikan wi pe obirin kan ki duro ninu ile re ososu lo n paro obirin
ododun lo nse igbeyawo miran nje a le so wipe iru eni be oni oje alabapin iwa olorun rara tabi bi abari enikan ti abari wipe eka niru eni be tabi oje oloju kokoro tabi aran kan lo joba ni igbese aye re lo de ni igbekun nje a le so wipe iru eni be oje alabapin iwa olorun rara tabi ari eni ti o kun fun ilara eni ti ma jowu eni ti ki fe ki teni keji ki o dara eni ti o je wipe bi o ba ti ri wipe eni keji ni lowo inu a ma bi iru eni be a ma fe ki ti ise elomiran ile elomiran ki o daru a ma fe ki ohun ki o ni nkan ju awon elomiran lo owu eja ilara igberaga ko kuro ni igbese aye iru eni be se a le so wipe iru eni be o ti di alabapin iwa ati aworan olorun rara tabi so fun mi eni ti o je wipe bi o ba ti loyun lo lo nseyun apaniyan eni ti o ngba emi awon omo alaise tabi eni ti o je wipe ija itanje iwa buburu a fi oro kele ba ti eni keji je se a le so wipe iru awon be won je omo olorun won ti de alabapin iwa olorun aworan olorun tabi eni ti so eni leyin akorira olorun abi awon alafojudi ti a ka bibele fun a fe ka gbogbo bibele fun sibe sibe iwa ibaje okuro lowo e se a le so wipe iru eni be o ti de alabapin iwa olorun agberaga nko ahale nko alaroṣe on boboro nko asa egboran si obi ninu oluwa nko awa ti a je bi oluso agotan lori re mo je bi obi lori re awaasu ojo aje ni ojobo ni ojo aiku ni awaasu titi sibe sibe elese oko ese sile sibe sibe eni ti nja ko ko eja sile eni ti binu ko ko ibinu sile se ru eni be ti sa egboran si iwaasu obi re ninu oluwa se a le so wipe o ti di alabapin iwa ati aworan olorun odale nko alainiye ninu alainife onikupa ni eniyan alagidi alailanu nitori be o ye ki o ye wa o ti olorun be lowo wa o nfe ki a ni aworan olorun o nfe ki a ni iwa bi ti olorun ki a ba le ri wipe ati di eni bi ti inu olorun bawo ni nkan won ibawo lo se le sese o le sese bi a ba fara wa fun agbara olorun nitori wipe olorun lagbara lati tun wa se lati tun wa mo lati tun wa da lati yi wa pada lati we wa mo lati fo okan ero ati gbogbo nkan ti o wa ninu okan wa lati fo mo ki o funfun ju snow lo olorun ko le ikuna agbara re ko le ikuna eni a fi so fun a pe nipa agbara olorun ni o fi fun ani awon iliri won yi ti o tobi awon ileri ti o se yebiye nipa iye ti a le fi di alabapin iwa ati aworan olorun ye ki a wo orin dafidi ori keji le ni ogota orin dafidi ori keji le ni ogota ese ikokanla olorun ti soro leekan lerin keji ni mo gbo eyi pe ti olorun le agbara bi o ba nfe iwena mo bi o ba nfe iyipada tooto bi o ba nfe ki olorun ki o wa si igbese aye re ki o si ri wipe gbogbo ese patapata ni awenu ni amukuro o se so fun olorun o mo wipe agbara wa ninu olorun ko si ohun ti olorun o le se bi o ba nfe ki olorun ki o we okan re mo ki olorun ki o tun oda ki olorun ki o tun ose ki olorun ki o fo funfun ju snow lo o le se nkan won yi bi o ba wa si odo olorun bi o ba so fun wi pe o nfe ki o we omo se ori wi pe a ma nko lorin wi pe Christi Jesu lagbara agbara lati dariji agbara ti nso ni daaye agbara ti fi iye fun elese wi pe Jesu Christi lagbara a nfe ki olukuluku ki o mo wi pe ko si bi ese bi o se le po to bi o se le jinle to bi o se le ga to ni igbese aye enikookan wipe Jesu Christi o lagbara lati so ni dotun
o lagbara lati wo ese kuro ninu okan lati so ni di pipe o lagbara lati pa wa mo ninu iwenumo yi ninu pipe yi ninu isodotun ninu iwa mimo yi titi de opin wipe Jesu Christi lagbara kosi olorun kosi ohun ti olorun ohun ti olorun ko le se bi o ti le je wipe ese tin joba ese ti wa ni igbese aye re Jesu Christi lagbara lati pa ipa ati agbara eserun kuro ni igbese aye re kini ki o ye ki o se ohun ti o ye ki o se ni wo pe ki o wa si odo Jesu Christi ki o so fun yi pe o ngbe ngbe o ki o so fun yi pe o nfe wa lati le ni iyipada ti o se san iyipada ti o daju iyipada ti ba ni kale iyipada ti o wa ninu okan iyipada ti o wa ninu ero iyipada ti o wa ninu ese iyipada ti o wa ni gbogbo igbogbo igbese aye re o le se nitori pe olorun wa ki kuna ko si ohun ti olorun ko le se bi o ba wa o daju wi pe Jesu Christi pelu agbara re pelu agbara isodomo pelu agbara ewenumo yo we omo yo se je ki a gbogbo ese patapata ki o kuro ni igbese aye re wo Jeremiah ori keji le logbon Jeremiah ori keji le logbon ese iketa di logun ah Oluwa Olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re ko si ohunkohun ti o soro fun o ko si ohunkohun ti o soro fun o Olorun le je ki a gbe igbese aye ailese oran ti ina koni Olorun je ki o ba Olorun rin ki o ti o fidi wi pe ko si ese kankan ni igbese aye re owo igbese aye Joseph bi o ti le je wi pe ata si oko eru omokunrin yi ni ari wi pe o ni emi o sese nkan buburu yi ti emi o si da ese si Oluwa Olorun mi o gbe igbese aye ailese oran ti Samuel ti Olorun fun ni agbara ti Olorun fun ni ori ofe lati gbe igbese aye ailese oran ti Jeremiah ninu majemu lailai ti Olorun fun ni ori ofe lati kekere lati gbe igbese aye ododo igbese aye alaafia oran ti Daniel ti a fe wa esun si lese ti a so wi pe iba ase nipa ti ijoba iba ase nipa ewa ti ara re wi pe a ko le ri esun kankan ka si lese afi nipa esin nipa ti Olorun re bi o ti le je pe a so sinu iho kinun a ri pe o mu iduro re wi pe ohun ko ni fi ohun kohun ba ara ohun je oran si Shedraki Meshaki ati Abednego Olorun ti o fun awon ini agbara ni ipa ni ori ofe lati gbe igbese aye ailese Olorun le se fun o oran ti Jesu Christi apere wa oran ti Jesu Christi eni ti o wa lati ko ese ara aye lo ti o si so fun a wi pe ki a je pipe ki a je mimo gege bi baba wa tin be le orun bi o ti je pipe bi o ti je mimo wo Luke ori kini Luke ori kini ese iketa dini ogoji nitori ko si ohun ti Olorun ko le se o le gba olowo ese nitori ko si ohun ti Olorun ko le se o le we omo ki o fun Josno lo nitori ko si ohun ti Olorun ko le se o le mu eda Adamu ti o wa ninu re eda ese ti o wa ninu re o le yo kuro nitori ko si ohun ti Olorun ko le se o le so de alabapin iwa Olorun aworan Olorun nitori ko si ohun ti Olorun ko le se o le mu awon ese ti o wa ninu okan re ti o wa ninu eda re ti o wa ninu ero okan re o le mu awon ese won ikuro o le mu ki o gbe igbese aye ailese ni ojo meje ti o wa ninu ose ni ose merin ti o wa ninu osu ni osu mejila ti o wa ninu odun kookan o le mu ki o gbe igbese aye ailese nitori kini nitori ko si ohun ti Olorun ko le se o le mu awon nkan ti o tin joba lori re gege bi ese gege bi ailera gege bi ohun ti o nro wi pe oni le bo lowo re o le mu okuro o le so won di alailagbara o le je ki o je olubori alagbara lori ese nitori ko si ohun ti Olorun ko le se wo ese ikerin le ni adorin ati ese ikarun din ni ogorin Luke ori kini ese ikerin le ni adorin pe ohun o fi fun wa lati gba wa lowo awon ota wa ki a wa ki o le ma sin laifoya ni mimo iwa ati le ododo ni waju re le ojo aye wa gbogbo wi pe o se se fun Olorun ninu agbara re
se agbara ti o darun ati aye se ko le yi o pada ni agbara ti o mo eniyan lati inu erupa ile ebe se ko le yi o pada ni agbara ti o mu ki okun pupa ki o peya se ko le yi o pada ni agbara ti Jesu Christi ti o fi jidide kuro ninu oku se ko le yi o pada ni o le se bi o ba gbadura o le se bi o ba fi tokan tokan rodo olorun ki o si kepe olorun o nso fun wa o ni ke awa ki o ma sin le aipoya o ni ni mimo iwa ki o ma si ore binu kankan lenu re ki o ma si ija lowo re ki o ma si ero kero ninu re ki o ma si arankan ki o ma si inu nibi ki o ma si ohun kohun ti o le se ti a so wi pe eje ese tabi ton je ese o le mu ki o wa ni iwa mimo ati le ododo ni waju re le ojo aye wa gbogbo ki se ni osu kan ki se ni odun kan le ojo aye wa gbogbo o se se fun olorun ki a ba le bori awon idewo ati idanwo ti o wa lati odo esu ki a mo wi pe agbara wa lowo olorun agbara ti o wa ninu eje Jesu Christi ki kuna o se se fun olorun lati pawamo wo Juda ese ikerin lelogun nje ti eni ti o le payin mo kuro ninu ikose ki o si le mu yin wa si waju ogo re lai laboko pelu ayo nla sori agbara olorun we pe o le pawamo lai kose o le pawamo lai subu o le pawamo lai pada sinu aye o le pawamo lai pada sinu ese o le pawamo lai ni ese ninu ero ese ninu aninu ara ese nibi kibi o le pawamo kuro ninu ikose gbogbo ki o si mu wa wa si waju re lai laboko lai legbin lai lese pelu ayo nla bi abagbadura si olorun bi aba so fun olorun wi pe eyi ni edun okan wa eyi ni ilepa okan wa eyi ni ohun ti a nfe o sese olorun le se fun wa kini ipa ti re kini ohun ti o ye ki o se ki eyi ki o ba le je ti re ye ki a wo Jeremiah ori 23 ese iketa kepe mi emi o si da olohun emi o si fi ohun la ati alagbara han o ti iwo ko mo ohun ti o se nla nu ni pe nigba ti olorun po wa pe ki a kepe ohun ki ohun ki o ba le fi ohun la han wa ohun kekeke le a ma nbere o mo we pe ohun ti o ba le gbe ni dorun kekere ni o mo we pe ohun ti o dabi eni we pe bi ani ninu aye yi ko le se iwe irinna fun wa lati lo si orun rere lati wa pelu olorun titi ayeraye o mo we pe ohun kekere ni loju wa ni o se dabi eni we pe iwosan je ohun ti o tobi we pe mi o la alakala mo o dabi ohun ti o tobi loju wa we pe olorun ti fun mi lowo o pese ise fun mi o fun mi ni iyawo fun mi loko o fun mi lomo ohun kekere ni ohun ti o gbe ni dorun bi o ba je we pe omo lo ngbe ni lo sorun ni aba ma bi won le ni lai lonka bi o ba je we pe owo lo ngbe ni lo sorun aba ma le pa owo lai dekun bi o ba je we pe eni ti o ni ilera ara dida sasa ohun lo ngbe ni lo sorun aba ma ma ro nipa lasaru e ti o lo sorun iwosan gbe ni lo sorun awon kan aye won yo gbe ni lo sorun awon kan ti o si gbe ni lo sorun nkan kekere ni waju olowa nkan ti o se ti o se ti tobi ni waju olowa ohun ni ohun to mu ni kuro ninu aye yi ti o fun wa ni iwe irinna ti o mu wa lo si orun rere eyi ni a n pe ni iwa mimo so mo lai si iwa mimo ko si eni ti o ri olorun o ni ki a kepe ohun o ni ki a be lowo ohun wi pe ohun o da wa lohun ati wi pe ohun o fi ohun nla ohun alagbara ohun o fi han wa eyi ti a ko mo tele nipa be o ye ki a gbadura si olorun o ye ki a so fun olorun wi pe a n fe nkan yi a n fe iwa mimo a n fe aworan olorun ni igbese aye wa ninu Jeremiah ori 29 ese iketala eyin o si saferi mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi ohun ti ki je ki awon elomiran ki o ni iwa mimo isodimimo isodotun ohun ti ki je ki awon elomiran ki won ki o le bori ese ti inu ese ti ode ara nkan ti ki je ki awon elomiran ki won ki o le je asegun ki won ki o le wa ni enimimo
aláìlérí, aláìlábòkò, aláìlẹ́gbin kan ṣoṣo. Nǹkan tí kì í jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọn kí ó lè dàbí Jésù Kristì ní ọ̀rọ̀, ní ìwà, ní ìrò, ní ìṣe, ní ohun gbogbo, òun ni wípé wọn kì í fi tọkàntọkàn gbàdúrà. Bí ó bá jẹ́ wípé wọ́n ń wá owó ni, wọ́n fi tọkàntọkàn wá. Bí wọ́n bá ń wá ìwòsàn ni, wọ́n fi tọkàntọkàn wá. Bí wọ́n bá wá iṣẹ́ ni, wọ́n fi tọkàntọkàn wá. Bí ó bá di pé à ń wá ìgbàlà, à ń wá ìsọ̀dì mímọ́, à ń wá ìwà mímọ́, à ń wá agbára tí borí ẹ̀ṣẹ̀, tí borí ìwà òkùnkùn, tí borí gbogbo ẹ̀gbin ayé yìí, wọ́n kì í fi tọkàntọkàn wá. Wọ́n máa gbàdúrà bẹni tí ò lè gbàdúrà. Wọ́n máa gbàdúrà bẹni pé egbò wà lẹ́nu wọn, wọn ò lè lanu láti bá Ọlọ́run sọ̀rọ̀. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún wa wípé ó ní ẹ̀yin ó ṣàfẹ́rí mi, èjẹ́ pé ẹ ó wá mi, ẹ ó sì rí mi, nítorí ẹ ó fi gbogbo ọkàn yín wá mi. Ohun tí Ọlọ́run béè lọ́wọ́ ni pé nísinsìnyí kí a lọ sí orí eékún wa. Mi ò ní kí a jókòó, mi ò ní kí a dìde, kí a lọ sí orí eékún wa, kí a sọ fún Ọlọ́run pẹ̀lú ìkérora, kí a sọ fún Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́, kí a sọ fún Ọlọ́run pẹ̀lú ọkàn tí ṣàfẹ́rí Ọlọ́run, kí a sọ fún Ọlọ́run wípé Ọlọ́run ìwà mímọ́ tí a ń sọ nípa rẹ̀ yìí, ìwà mímọ́ tí a ń dárúkọ rẹ̀ yìí, ìwà mímọ́ tí a ń tẹnumọ́, mo fẹ́ ni, mo fẹ́ kí àwòrán Ọlọ́run, ìwà Ọlọ́run, mo fẹ́ kí ó wà nínú ọkàn mi, mo fẹ́ jẹ́ bí ẹni bí ti inú Ọlọ́run, lọ sórí eékún rẹ, sọ fún Ọlọ́run, o mọ bí Jésù Kristì ṣe gbàdúrà. Ní òkè Gẹ́tísímánì, o mọ bí ó ṣe fi ìkérora gbàdúrà, o mọ bí ó ṣe fi omijé gbàdúrà, o mọ bí ìwà ayá ẹ̀jẹ̀ àdúrà yìí tí ó jẹ́ kí ìró ẹ̀jẹ̀ kí ó máa kán láti ara rẹ̀, o lè sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. O mọ bí Jákọ́bù bí ó ti dúró ti áńgẹ́lì nì tó sọ pé èmi kì yóò jẹ́ kí o lọ, bí kì í bá ṣe pé ìwọ bùkún mi, o lè sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. O lè sọ wípé èyí ni ogún tí mo ń fẹ́, èyí ni ohun ìní tí mo ń fẹ́, èyí ni ohun tí ó wù mí jù ní ìgbésí ayé mi, wípé kí ìwà mi kí ó di mímọ́, kí ọ̀rọ̀ mi kí ó di mímọ́, kí ìrìn mi kí ó jẹ́ mímọ́, kí àwọn ayé yìí, ìbàjẹ́ ayé yìí, ìrìn ayé, ọ̀rọ̀ ayé, ẹ̀ṣẹ̀, kí wọn kí ó kúrò nínú ọkàn, nínú gbogbo tí mo ń ṣe. O lè sọ fún Ọlọ́run, ìwo ló ń dúró ṣe, o lè kúnlẹ̀, o lè gbàdúrà, o lè ké pe Ọlọ́run, o ṣàfẹ́rí Ọlọ́run, ó ní èyí ó ṣàfẹ́rí mi, ẹ ó sì rí mi. Nígbà tí ẹ bá fi gbogbo ọkàn yín wá mi, sọ fún Ọlọ́run, gbàdúrà sí Ọlọ́run. Jésù kó fún ọ lórí igi àgbélébùú, ó fẹ́ kí o bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá, ó fẹ́ kí o di ti Ọlọ́run, ó fẹ́ kí o ní ìwà mímọ́, ó fẹ́ kí o ní ìsọdi mímọ́. Bí o bá tí ní ìgbàlà, bèrè fún ìgbàlà, pè fún ìdáríjì ẹ̀ṣẹ̀, sọ fún Ọlọ́run wípé kí ó fún ọ ní oore ọ̀fẹ́ kí ó bá lè jẹ́ ènìyàn Ọlọ́run. Àti bí o bá sì ti ní ìgbàlà, kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìsọdi mímọ́ títí Ọlọ́run yóò fi rí àwòrán rẹ̀ nínú rẹ, yóò fi rí àwòrán rẹ̀ nínú rẹ, tí ohun gbogbo nínú rẹ, ní ìgbésí ayé rẹ, tí yóò fi yí padà pátápátá, tí ó jẹ́ ti Ọlọ́run. Kí gbé pé Ọlọ́run, sọ fún Ọlọ́run wípé ìwà mímọ́ yìí, òun ni ẹ̀dùn ọkàn rẹ, o sì fẹ́ jẹ́ tirẹ̀ títí, o sì fẹ́ jẹ́ tirẹ̀ nínú ìwà, nínú ìṣe, nínú èrò, nínú ìrìn, nínú gbogbo, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Kí pé Ọlọ́run, ó dájú wípé yóò ṣe fún ọ.

wa bi e ba je ti olorun eyi ni anfani wa bi e ba gba jesu kristi gbo eyi ni anfani wa bi e ba ri daju wi pe a ti gbe igbese igbagbo a si ti wo inu kristi lo nitori be bi o ba ti gba olorun gbo bi o ba ti wa ninu jesu kristi o ye ki o gbe igbese igbagbo loni nitori wi pe eni ti ko ba si ninu kristi o je asan o je opo ninu efesu ori keji ese ikejila pe li akoko na eyin wa lai ni kristi eje ajeji si anfani awon oloto israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni olorun le aye eni ti o ba wa lai ni kristi o je eni ti ko ni ireti o je eni ti ko lo olorun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi ṣugbọn bi a ba ti di ti olowa bi a ba ti di kristi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba jesu kristi olowa gbọ ti a si mo we pe oun ni aropo wa oun ni a fi se ebo fun wa oun ni o so wi pe ki olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi a ti di okan pelu kristi a si ti fi iye wa pamọ ninu kristi pelu kristi ninu olorun wo kolose ori keta kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yin pamọ pelu kristi ninu olorun a fi iye wa pamọ pelu kristi ninu olorun o je wi pe jesu ni olugbala wa jesu ni abo wa Jesu ni aṣaaju wa oni o si lo pese aye sile fun wa li orun ati fi wa pamọ pelu kristi ninu olorun je ki a wo kikun ti a ni ninu kristi kikun ti a ni ninu kristi mo tun ka kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re duro nibe a si ti se yin ni kikun ninu re mo fẹ́ kí o wo àpèjúwe yìí bí a bá rí kànga omi tí a sì ní korobá tí ó jẹ́ wípé ó ṣòfò bí a bá fẹ́ pọn omi tí a fẹ́ kí omi yìí kí ó kúnnu garawa tí a fẹ́ bu omi sí a ó ju korobá tàbí garawa yìí a ó ju sínú kànga ó ṣeéṣe kí korobá yìí kí ó wà lórí kànga nítòótọ́ ó ní ìdàpọ̀ pẹ̀lú kànga yìí ṣùgbọ́n kò ní ẹ̀kúnrẹ́rẹ́ omi ṣùgbọ́n nígbà tí a bá mi korobá yìí tí a jẹ́ kí ó wọ inú omi lọ tí ó wọ inú omi dé ìsàlẹ̀ bí a bá fẹ́ fà á sókè a rí wípé ohun tí a jù sínú kànga ó kún fún omi bákan náà ni kí a tó mọ kristi kí a tó wà nínú kristi kristi jẹ́ kristi dàbí kànga omi iyè bí o bá rántí nínú johanu orí kẹrin johanu orí kẹrin nígbà tí jesu kristi tí ó ń bá obìnrin kan ara samaria sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa kànga omi yẹ kí a kà á láti ẹsẹ̀ ìkẹfà johanu orí kẹrin kànga jacobu sì wà níbẹ̀ nítorí náà bí o ti rẹ jesu tán nítorí ìrìn rẹ bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́ obìnrin kan ara samaria sì wá láti fa omi jesu sì wí fún un pé fún mi mu nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ ti lọ sí ìlú lọ ra oúnjẹ nígbà náà lé obìnrin ara samaria náà wí fún un pé èyí ti rí tí ìwọ fi tí ṣe jù fi ń bèrè ohun mímu lọ́wọ́ mi èmi ẹni tí ṣe obìnrin ara samaria nítorí tí àwọn jù kì í bá àwọn ara samaria lò pọ̀ jesu dáhùn ó sì wí fún un pé ìbá ṣe pé ìwọ mọ ẹ̀bùn ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mu ìwọ ìbá sì ti béèrè lọ́wọ́ rẹ̀ ohun ìbá sì fi omi èyí fún ọ obìnrin náà wí fún un pé

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run bàbá wa, a dúpẹ́ wípé a wá sí àkókò tí ó ṣe pàtàkì báyìí. Bí a ti fẹ́ wo inú ìwé mímọ́, a ń bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ó ti máa ṣe àlàyé, gẹ́gẹ́ bí a ó ti máa ka ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí a ó ti máa kọ́ni wípé ẹ ó fún olúkúlùkù wa ní oore ọ̀fẹ́ láti fi ààyè sílẹ̀ fún ẹ̀mí mímọ́, láti ṣe ìtumọ̀ nǹkan wọ̀nyí fún wa, láti là wá lóye, láti là wá lójú, láti jẹ́ kí òkùnkùn ọkàn wa kí ó pòórá. À ń bẹ̀ yín wípé gẹ́gẹ́ bí ẹ ti ń tan ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín sínú ọkàn wa, wípé a ó dìde pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run, a ó rìn ní ọ̀nà tí ó yẹ, ọ̀nà tí ó lọ sí ilé ògo tààrà, wípé bí ẹ ó ti máa ṣe wá lójú, bí ẹ ó ti máa là wá lóye, wípé a ó tẹ̀lé ọ̀nà yìí gan tí ẹ là sílẹ̀ fún wa, wípé gbogbo ọkàn tí ń ṣáko, ọkàn tí ń ṣe àìgbọràn, ọkàn tí ń ṣe orí kunkun sí ọ̀rọ̀ Ọlọ́run, ẹ ó lé wọn jìnà sí wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ gbà pé a ti yìn wa, ẹ sì máa bá wa lọ nínú gbogbo ìta ó ṣe ní títí ìsìn yóò fi parí. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni Ọlọ́run ti ń fi ojú rere, oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ hàn fún wa, nítorí wípé ó ń fún wa ní ààyè láti wo àwọn nǹkan tí ó ṣe pàtàkì, tí ó ṣe kókó nínú ọ̀rọ̀ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Ọlọ́run ti fún wa ní àwọn àpẹẹrẹ àti àwọn oríṣiríṣi ẹ̀kọ́ nínú ìwé mímọ́ láti jẹ́ kí a mọ ipò tí àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n wà nípa ti ẹ̀mí, ó sì ti jẹ́ kí a mọ ìfẹ́ rẹ̀ àti ìlànà rẹ̀ nípa ìdáǹdè àti ìgbàlà ọkàn wa. Bí a ti ń kẹ́kọ̀ọ́ sí, tí a ti ń rí àwọn ohun ìjìnlẹ̀ nípa ẹ̀dá àbínibí ti ènìyàn àti nípa àwọn ẹ̀ṣẹ̀ àti ibi tí ó wà nínú ọkàn ọmọ ènìyàn, bẹ́ẹ̀ náà la tún ń rí ìfẹ́ Ọlọ́run ní fífi ààyè sílẹ̀ láti rán olùgbàlà sí ayé kí a bá lè gba àwa tí a ti ṣáko lọ, àwa tí a ti sọnù, àwa tí a ti jìnà réré sí Ọlọ́run kí a bá lè gbà wá là. Lónìí a ń wo ìtúnríran fún ìfọ́jú ọkàn. Ìtúnríran fún ìfọ́jú ọkàn. Ó yẹ kí a mọ̀ wípé àwa ènìyàn nípa ti ẹ̀dá, yálà ajẹ́ Júù ni tàbí ajẹ́ kèfèrí, yálà ajẹ́ aláwọ̀ funfun àbí ajẹ́ aláwọ̀ dúdú ní ilẹ̀ Áfríkà, ẹnikẹ́ni tí ìbá jẹ́ tí ó wà lórí ilẹ̀ ayé yìí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Ádámù, a rí wípé Bíbélì sọ fún wa wípé irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ aláìlágbára, irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ aláìní olùrànlọ́wọ́, irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí, ẹni tí kò ní ìrètí wípé yóò lè ṣeéṣe láti rí ìmọ́lẹ̀ ògo ìhìnrere ti Ọlọ́run bí kì í bá ṣe wípé ó bá Jésù Kristì pàdé. Nítorí àbí wa ní afọ́jú nípa ti ẹ̀mí, ẹni tí a bí ní afọ́jú tí kò mọ bàbá, ẹni tí a bí ní afọ́jú tí kò mọ olùgbàlà, ẹni tí a bí ní afọ́jú tí kò mọ olùfẹ́ ọkàn rẹ̀, ẹni tí a bí ní afọ́jú tí kò mọ ọ̀nà ìyè, ọ̀nà ìgbàlà ní ẹnì kọ̀ọ̀kan wa ni ó jẹ́. A sì mọ̀ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, kò ṣeé ṣe fún ẹ̀dá kan láti là wá lójú nípa ti ẹ̀mí bí kì í bá ṣe wípé a bá Jésù pàdé. Yẹ kí n ka èyí fún ọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú Jòhánù orí kẹsàn-án ẹsẹ̀ 22. Láti ìgbà tí ayé ti ṣẹ̀, a kò sì gbọ́ pé ẹnìkan la ojú ẹni tí a bí lè afọ́jú rí. Láti ìgbà tí ayé ti ṣẹ̀, ọkùnrin yìí ń sọ wípé a kò gbọ́ bí kì í bá ṣe wípé òun bá Jésù pàdé, a kò gbọ́ wípé ẹni tí a bí lè afọ́jú wípé ẹnìkan là á lójú. Ohun tí ó yẹ kí ó yé wa ni wípé àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, àwa tí a jáde láti inú ẹ̀ṣẹ̀, tí a ti mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun láti kékeré wá, ó yẹ kí a mọ̀ wípé a bí wa gẹ́gẹ́ bí afọ́jú. Kò sì ṣeéṣe fún ẹnikẹ́ni, kò ṣeéṣe fún ẹ̀sìn kan, kò ṣeéṣe fún ìrúbọ kan, kò ṣeéṣe fún agbára tiwa tabi oye ti wa tabi imo wa ki a fi la ara wa loju nipa ti emi nitori be igbala kuro ninu ese idande kuro ninu ifoju okan o wa lati odo Kristi nikan sosho sugbon kini awon aworan ti a fi han wa nipa ti emi nipa awon afoju kisi ni ohun ti o fa ifoju okan ati kini awotan tabi iwosan fun okan okunkun eni o mu ki a wo oro Olorun ni ipele meta ikini aworan ifoju nipa ti emi ikeji awon ohun ti o fa ifoju okan iketa iwosan fun okan okunkun wa ye ki a lo si ipele kini aworan ifoju nipa ti emi ohun ti a n so nihin ni wipe enikookan wa gege bi eni ti a bi lati inu obinrin enikookan wa gege bi eni ti o wa si aye yi nipase adamu ati efa enikookan wa gege bi eni ti o gbe ago ara erupe yi wo abiwa le afoju bi ati biwa ni afoju a ko mo rere yato si boburu afoju ni ini bi ati biwa ni afoju a ko mo ona igbala ona iye ona ti a orin ti a o le lo sodo Olorun taara a ko mo eyi ni a npe ni afoju nipa ti emi je ki a wa awon aworan ti bibeli ti o la sile fun wa ti o ya fun wa nipa ti awon afoju nipa ti emi ninu Isaiah iwe woli Isaiah ori ikokandinlogota lati ese ikewa anwa ogiri kiri bi afoju awa si nwa ona bi eni ti ko li oju awa nkose losan gangan bi eni pe loru ni ibi ahoro bi oku eyi ni a fi se apere ati apejuwe ifoju okan ti o ti deba eni kookan ninu aye bi o ba wo aworan ti a ya sile yi aworan nipa re aworan nipa elese kookan awon nipa eda kookan ti o wa ninu aye o so wipe awa nwa ogiri bi afoju o je wipe a ori ibi ti a nlo o si so wipe awa nwa ona bi eni ti ko li oju o tun wa so wipe awa nkose losan gangan bi a ba so wipe a nkose losan gangan osan gangan ti a nso nipa ti emi ni o so wipe Kristi ti wa si aye imole aye yi o ti so okunkun o ti so di osan gangan ati fun ani bibeli ati fun ani oro Olorun ati fun ani awon asaju nipa ti emi ati ri apere awon aposteli ninu majemu titun asi ti ri awon ti won ti mo ona igbala sugbon bi o ti le je wipe a wa le osan gangan sibe sibe awa nkose asi nwa ona kiri bi eni ti ko li oju elomiran a fi ijosile a fi ibi ti a ti nwa asu eko ti o ye koro eko oro Olorun a fi sile a tun ma ka kiri bi eni ti o nwa ona ala ona igbala sile fun o wa ninu awon iwe kekeke iwe ipolongo ihinrere o wa ninu iwe feregede ti a ma n pin fun awon eniyan o wa ninu iwe wa ninu iwe mimo o wa ninu bibeli o wa ninu kaseti ti a ti gba sile sugbon sibe sibe afoju nipa ti emi a pa nkan wonyi ti a tun ma wa ona kiri gege bi eni ti ko li oju eni apere ati apejuwe ati aworan awon ti ko lolorun awon ti ko ni igbala awon ti ko mo ona iye awon ti a pe ni afoju nipa ti emi e je ki a wo Ezekiel ori kejila lati ese ikeji Ezekiel ori kejila ese ikeji omo eniyan iwo n gbe aarin olote ile ti won ni oju lati ri ti won ko si ri won ni eti lati gbo won ko se gbo nitori olote ile ni won nihin ni a so fun Ezekiel to je woli laarin awon omo Israel awon omo Israel ni o ye ki a ro wepe o ye ki o mo ona igbala nitori awon ni a ti fi majemu lailai le afile lowo majemu lailai yi ni o so nipa odo agutan Olorun ti n bo wa si aye lati gba olukuluku wala ma je mu laila yi ni o so nipa eni na ti o te o bi lati nu wundia ti yo je ki agba wa kuro lowo ese ati lowo esu osogbon bi o ti le je wi pe agbe bibeli fun won afinu olorun han won ala won loye afun ni ilana ati ase ati ofin olorun sogbon sibe sibe won je olote won je alagidi won je asetinu eni won je ala igboran omo nitori be ni olorun fi so wi pe Ezekiel wa laarin awon olote ile Israeli awon ti o ni oju lati fi ri ona igbala sugbon ti ko si ri eni apere ati apejuwe fun wa lati mo wi pe eni kokan ti abi lati inu obirin wi pe afoju ni bi a ba nso yi nipa ti awon Israeli bi a ba nso yi nipa ti awon ti a ti fi ilana olorun han bi e ba nso yi nipa ti awon omo lati ran diran fun Abrahamu bawo ni ke a so nipa ti awon keferi awon ti ko lolorun awon to je wi pe igi ati ope ni won bo awon ti o je wi pe igbekele won wa ninu okuta igbekele won wa ninu ohun asan ti aye yi melo melo ni ke a so bi a ba pe awon Israeli ti o ni woli ti o ni awon adari ti o ni awon ti o nko won ni oro olorun bi a ba pe won ni afoju kini ke a pe awon keferi ti ko lolorun ti ko ni imo ti ko ni majemu olorun e je ki o ye wa wi pe ati Jew ati keferi ati afoju abiwa gege bi afoju e je ki a wo ekun Jeremiah ori kerin lati ese iketala Jeremiah ori kerin lati ese iketala nitori ese awon woli re ati ese dede awon alufa re ti won ti ta eje awon olododo sile le arin re won ti rin kiri bi afoju ni ita won si di alai mo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won nihi ni atun je ki o ye wa ni ese ikerin layi we pe ese gbile kan ni odo awon mo Israeli awon ti ati la ona igbala fun sugbon won ko ona igbala awon ti o je wi pe aran woli si won eyi ti woli ba fi se iyi pada ni ile Israeli awon woli papa won di elese won re ofin olorun koja aturan alufa si won awon alufa papa eti won iba fi mu aise dede kuro awon alufa papa won tun dakun aise dede ile Israeli eni olorun fe wa wi pe awon won yi rin kiri bi afoju ni ita sugbon ki se be nikan bi a ba wa arin wa awon ti o ye ko ma to wa sona gege bi adari ni orile ede awon ti o ye ko ma to wa sona ki o ma fi ona olorun han wa gege bi alufa gege bi awon ti o ti keko gboye ninu eko bibeli ti won ti di bishop ti won ti di opo ti won ti ni opolopo oye ati ipo ninu ijo ki ha se awon na ni won baye je ki a se awon na ni won ta eje sile ki se laarin won lati ri agbara okunkun ki se laarin won lati ri awon to lo mule pelu awon oso pelu awon aje ni bi a ba ri be laarin awon bishop laarin awon alufa laarin awon woli ki a se awon woli leti okun lo tun kobirin jo eni a fi so fun a wi pe gba ti woli ati alufa ti won tin dakun aise dede ile na wi pe awon eniyan papa won rin kiri bi afoju ni ita bi o ba wo igboro wa o ri awon ti o rin kiri be ni wi pe won ni bi re won ji laaro won ma rin kaakiri nbo ni won ti nbo nbo ni won wa nbo ni won lo kini de ti won wa se aye yi nigba wo ni aye yo pari fun won nigba wo ni a o fi ipepe won ti a o pe won lo si orun won ko mo won kan rin kaakiri be ni ti ko niye ninu won rin kaakiri be ni pe won o mo bi ti won lo won rin kaakiri be ni wi pe won o mo nkan ti won wa won rin kaakiri be ni wi pe ona igbala ona iye ona itesiwaju tabi ilosiwaju ko ye eni kokan wese ikerin lale kan si oni won rin kiri be afoju ni ita won si di alaimo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won on ti an so ni we pe awon eniyan ni igboro wa bi won ti rin kaakiri irin kunrin ti won rin kaakiri o nfa ife ko fe o nfa iwa ipa o nfa iwa odaran laarin igboro ti o je wipe a ko le sumo won nitori pe bi a ba sumo won won ba ti wa je bi a ba sumo won ibaje ti won ati iwa ipa ti won o le ko nkan miran ba wa e bi a ba sumo won o le je ki nkan ti a o mo ti a o mese re o le je ki won pe wa sile ejo lati ma da awon ejo nkan ti a ko mo nipa re e ni ifoju okan ti o ti de ba aye e ni ifoju okan ti o wa laarin wa ya se awon ti mo so lekan wipe boya awon ti ko mo bibeli wipe boya awon ti ko ti lo si ile eko giga awon ti ko mo bi ati wasu boya awon nikan ni an pe ni afoju wo maje mo ti tun ki owo Matthew orike dogun Matthew orike dogun ese ikerinla e jowo won si afoju tin fona afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo shubu sinu iho Jesu leni ti o soro yi ki se eni ti o le soro ti a le so wi pe ki lo nso eni to mo nkan to nso ni Jesu ki se a soro magbesi eni ti kan ma nso boto boto lai ni tumo ki Jesu to so oro kan ati yewo ati gbe yewo daradara ati mo we pe otito patapata ni ohun ti ohun so nihi ni Jesu nso nipa awon oniwaasu ati nipa awon omo ehin oniwaasu nihi ni Jesu nso nipa awon adari ileesin ti o tun so nipa awon omo ijo ninu ileesin o lo ede yi afoju o lo le merin je kin tun ka ki o wo daradara wi pe afoju yi o lo le merin e jowo won si afoju tin fona han afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo si shubu sinu iho o lo ede yi afoju le meji fun awon ti o nto awon elomiran nipa ti Olorun o si lo ede afoju yi fun awon tin tele eko ati ilana awon ilesin won yi o nso nipa awon alufa o nso nipa awon oniwaasu o nso nipa awon ti won fi ara won se evangelist o nso nipa awon ti won la ona fun awon elomiran we pe won la ona ijoba orun o ni afoju ni won eni ti o ro we pe a o ni igbala bi abarubo afoju ni eni ti o ro we pe nipa ise rere wa eni ti o ro we pe bi a ba fun alagbe lowo eni ti o ro we pe bi a ba se sahara eni ti o ro we pe bi a ba lo sori oke nipa be ni o fi ri oju olorun nipa be la o fi bo lowo ise afoju ni eni ti o ro we pe bi a ba wo aso funfun iwo na gbe yewo okan dudu iwa je buburu ise o je ibi ija okuro nbe ibinu okuro nbe arankan okuro nbe o le jija okuro nbe ke a wa ro wi pe gba ti o le wa ninu gba ti ija wa ninu gba ti oju kokoro ti o wa ninu wa ti o fi okan wa se bi ite ibi igun wa ṣugbọn ti a gbe aso gereje aso funfun wo ti a ro wi pe aso funfun yi ni o je ke a le gbadura agba yori ke a le ri oju olorun ifoju okan ni elomiran a ro wi pe bi a ba wa si ileesin ni ibere odun ti a wa ni asiko ajinde ti a si wa ni ipari odun wi pe o pari ati keseja ninu igbagbo o mo wi pe ifoju okan ni awon elomiran a ma so wi pe bi o ba ti dawo si apo alufa ti bo ti en gbele ejoko bo ti en nigbala sugbon bi o ba ti n fi owo si inu apo alufa wi pe o pari igbala ti de o pari orun rere yo je ti re ifoju okan ni on lo fun so wi pe awon farisi awon ti won ro wi pe won la ona ijoba run fun awon elomiran o ni e fi won sile e jowo won be wi pe amona tabi afoju ti o n fi ona ha afoju ni won wi pe awon mejeji yo subu sinu iho se omo iho ti a nso iho ki se sare nikan ni won so nipa orun apadi won so nipa orun arimabo won so nipa ibi ti eniyan ba de ti ki le pada mo ibi ti ko si atunse ti ko si ronupo adamo wi pe orun apadi bi won ba ti jin si koto yi o pari lai lai nje oni gbe yewo nje oni gbaro lati wo awon wo lo fona ho se eni ti o ni gbala lo ma fona ho bo se ni gbala se eni ti o bo lowo ese akobirin jo se ohun lo ma so fun e bi a se nbori idanwo idanwo ti ara se eni to nka akiri nigba ti o ba kuro ni ori aga e wasu ti o tun lo mu ti se ohun lo ma wa so fun o lo ma wa la oloye bi o se le bori awon ese igbesi aye re ranti o we pe oro Jesu a ko le ko danu bi abaye sile nisisin yi ti adagun la ti a ko gbo ohun ti Jesu nso a o tun ba Jesu pade ni ojo idajo yo si ran wa leti pe se o ka ninu bibeli ohun ti o nso wi pe bi afoju ba nfi ona han afoju wi pe awon mejeji yo jo subu si inu iho inu ikoto orun apadi ye ke a wo korinti keji ohun ti mo n sọ ni aworan ti a fi han wa ninu bibeli wi pe awon ti ko lọlọrun awon ti ko ni igbala wi pe won je afoju ye ke a wo korinti keji ori keta lati ese ikerinla sugbon oju inu won fo mo ro wi pe o yi o daradara nisinsin yi ninu korinti keji yi ori keta ese ikerinla sugbon oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa laika soke iboju ti amukuro ti ati mukuro ninu Kristi nihi ni a fi ni a nso nipa oju inu oju ti okan e ni a fi nso nipa ituriran fun okan fun ifoju okan sugbon so wi pe awon Jew ati awon kefiri pelu wi pe titi di oni oloni bi won ti le nka bibeli wi pe oju inu won ti fo won ko le ri wi pe Jesu Kristi ni odo agutan Olorun ti o ko ese araye lo won ko le ri wi pe nipa eje Jesu Kristi ni a fi nwe lese mo ti o nfunfun ju snow lo won ko le ri wi pe nipa ododo Jesu eyi ni a nka si ododo fun okan elese ti o ran ma agbelebo ki o ba le je ni tewogba ni waju Oluwa won ko le ri wi pe Jesu Kristi nikan soso ni olugbala wi pe ko si oruko miran yala ti angeli yala ti igi yala ti oludasile ejo yala ti okuta yala ti orisa kan ti o le gba eni kenila oruko yi kan soso ni afun wa wi pe bi a ba fe ni igbala bi a ba fe ri oju Olorun wi pe ke a wa sodo Olorun nipasẹ Jesu Kristi wi pe nipa be nikan ni a fi le ri igbala kuro ninu ese ati idande kuro ninu okan okunkun wa sugbon fun opolopo oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa laika soke iboju ti ati mu kuro ninu Kristi Jesu Kristi nikan ohun ni o le fun wa ni igbala idande kuro ninu ese bi a ba nso nipa ti afoju o seese ki o ma toka si awon elomiran o seese ki o ma ti apejuwe wi pe ahan lagbaja ni won soro e pe lagbaja ko ye afoju ni ko mo ona igbala sugbon bo se ti wa ni awa ti mo ona igbala awa ti bo sinu ona igbala ati la wa loju je ki nka ese bibeli kan fun o ki o tun ma se e ki o tun ma mu ki oro yi ki o wa si ara elomiran ki o gbe yewo boya a nso nipa re abi a nso nipa awon elomiran ni ninu Johanu kini ori keji ese ikokanla Johanu kini ori keji ese ikokanla sugbon eni ti o ba korira arakunrin re o n gbe inu okunkun o si rin ninu okunkun ko si mo ibi ti ohun re nitori ti okunkun ti fo le oju eni ti o korira arakunrin re o je afoju nipa ti emi je ki a fi suru se alaye ni kikun fun wa bí ẹ bá ń sọ nípa arákùnrin ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ alábàgbé wa bí o bá jẹ́ ẹni tí ó ti gbéyàwó sí ilé tàbí ẹni tí ó lọ́kọ ṣùgbọ́n tí ọkọ ti ṣe ọ́ tí o wá sọ wípé láéláé àfọ̀rùn alákejì ni a ti lè parí ìjà yìí o kórira arákùnrin rẹ o kórira ọkọ rẹ tàbí o kórira arábìnrin rẹ ìyàwó rẹ o sì ń sọ wípé kò sí ohun tó lè ṣe kò sí ẹ̀bẹ̀ tó lè bẹ̀ o lè máa kúnlẹ̀ lójoojúmọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ò ní gbẹ̀bẹ̀ bíbélì sọ wípé òkùnkùn ti fọ́ lé ojú tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn aládùúgbò àwọn ojúlùmọ̀ àwọn tí a ń bá pàdé lóde ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn ni ó ṣẹ̀ wá tàbí nǹkan kan ló ṣẹlẹ̀ bóyá wọ́n ṣe ìwọ̀sí sí ọmọ wa bóyá wọ́n rẹwà jẹ lọ́nà kan tàbí òmíràn o sì ní ìkórira nínú ọkàn rẹ o sì ń sọ wípé ó ń dúró de àkókò tí ó gbẹ̀san ó ń dúró de àkókò tí ó jẹ́ pé àwọn ti ju òkúta àwọn ti ju iyẹ̀pẹ̀ wọ́n júlù ọ́ ṣùgbọ́n òkúta gidi ló jùlù wọn tí ó fọ orí wọn yanyan irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ wípé òun dúró de àkókò láti gbẹ̀san ó jẹ́ ẹni tí ó kórira arákùnrin rẹ̀ ó ń gbé nínú òkùnkùn ó sì ń rìn nínú òkùnkùn kò sí mọ ibi tí òun rè ó ń kọrin wípé òun lọ síjọba ọ̀run ó ń kọrin wípé jésù kristi ń padà bọ̀ láti mú mi lọ sílé ó ń kọrin wípé gbangba lájọ máa dé ìjọba ọ̀run kò mọ ibi tí òun rè kò mọ̀ wípé òun roko ọ̀run àpáàdì sílẹ̀ ó ní nítorí tí òkùnkùn ti fọ́ ọ lé ojú níbo ló wà èwo ló ń ṣe èwo ni ìpín rẹ ṣé o jẹ́ ẹni tí jésù kristi ti là lójú ni o ti rí ọ̀nà ìgbàlà o ti rí ọ̀nà ìyè ànípẹ̀kun tàbí o ṣe wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀ àwọn àwòrán tí a fi hàn wá yìí kì í ṣe àwọn nǹkan tí a lè fọwọ́ rọ́tì sẹ́yìn kì í ṣe àwọn nǹkan tí a lè gbàgbé tí a lè rò wípé kò jámọ́ nǹkan kan ọlọ́run jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn tí ó gbé ara yìí wọ̀ wípé afọ́jú nípa ti ẹ̀mí ni nítòótọ́ ó jẹ́ afọ́jú nítorí irú ẹni bẹ́ẹ̀ kò mọ ohun tí ó wà ní ọ̀nà jíjìn réré ohun tí ó lè rí ni àwọn nǹkan ti ayé àwọn nǹkan tí ó wà ní àrọ́wọ́tó rẹ̀ bí a bá ń sọ nípa àwọn nǹkan ti ayérayé àwọn nǹkan ti ìjọba ọ̀run bí a bá ń sọ nípa ọ̀run rere bí a bá ń sọ nípa wúrà rẹ̀ ilẹ̀ dídán rẹ̀ bí a bá ń sọ nípa àwọn èrè tí ó ń dúró de àwọn aṣẹ́gun irú afọ́jú bẹ́ẹ̀ kò mọ nǹkan tí a ń sọ nípa rẹ̀ kò tí ì rí ọlọ́run kò sì lè rí ọlọ́run kò tí ì rí ẹwà ọ̀run àti ẹwà ẹ̀wà mímọ́ irú ẹni bẹ́ẹ̀ bí ó tilẹ̀ ní àwọn ọ̀rọ̀ díẹ̀ tàbí ìmọ̀ díẹ̀ nípa ọ̀run rere ṣùgbọ́n àwọn nǹkan tí ó mọ̀ wọ̀nyí kò mú kí ó jí gìrì láti dìde láti sátọ ọlọ́run lọ láti wọ ọ̀nà ìyè ọ̀nà ìgbàlà bí ó tilẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ kò lè rí ọ̀nà tí yóò gbà nítorí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la là sílẹ̀ fún àwọn abọ̀rìṣà wọ́n la ọ̀nà sílẹ̀ fún àwọn wòlíì èké wọ́n la ọ̀nà sílẹ̀ fún àwọn agbódegbà alágbàgbà yíyí ti ìgbàgbọ́ àwọn tí ó rò wípé àwọn gbé ìgbàgbọ́ rù ṣùgbọ́n tí òye ọ̀nà ìgbàlà kò tí ì yé wọn àwọn náà la ọ̀nà mìíràn sílẹ̀ àwọn tí wọ́n ń tọjú ilé káàkiri tí wọ́n ń ta ilé ìṣọ́nà tí wọ́n ń ta ìwé pẹlẹbẹ pẹlẹbẹ kan tán nígbà ilé yìí o bó bá san báyìí bó bá kà á yóò pèsè rẹ sílẹ̀ fún ogun àjàkáyé tí ń bọ̀ ogun ni wọ́n ń sọ nípa rẹ̀ wọn ò sọ nípa ti ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ àwọn náà wọ́n la ọ̀nà tí wọ́n sílẹ̀ nítorí bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ a máa sá káàkiri láti inú ibì kan dé ibòmíràn ó ń wá ọ̀nà nítorí wípé ó jẹ́ afọ́jú kò mọ ọ̀nà ìjọba ọlọ́run bóyá ń rò wípé àwọn bẹ́ẹ̀ bóyá wọn ò lè ka bíbélì ló ń dà wọ́n láàmú bóyá wọn ò kẹ́kọ̀ọ́ láti ní ìmọ̀ láti lè ka ọ̀rọ̀ ọlọ́run ló ń dà wọ́n láàmú rárá kì í ṣe bẹ́ẹ̀ bí a tilẹ̀ lè ka bíbélì bí ẹ̀mí ọlọ́run bí kò bá wá láti tan ìmọ́lẹ̀ sí ohun tí a ń kà a kò lè mọ bí ọ̀rọ̀ ọlọ́run ṣe rí a kò lè mọ ọ̀nà sí ìyè ẹnípẹ̀kun jẹ́ kí n kà á fún ọ láti inú Aesaiah orí 29 Aesaiah orí 29 láti ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 12 ìran gbogbo sì dàbí ọ̀rọ̀ ìwé kan fún yín tí a dì tí a fi fún ẹnìkan tí ó mọ̀ ọ́ kà wípé èmi bẹ̀ ọ́ ka èyí ti o si wi pe emi ko le se nitori ti adi iran orun iran bibeli iran igbala o dabi e ti agbe fun eni ti o le ka iwe sugbon bibeli o je iwe ti adi iwe ti a fi edididi ti ko se eni ti o le si bi ki ba se pelu iran lowo emi olorun nigba ti a si gbe fun eni ti o mo iwe ka ti a so pe emi be oka eyi o wi pe emi ko le ka nitori ti adi wese ikejila a si fi iwe na fun enikan ti ko mo iwe wi pe emi be o ka eyi o si wi pe emi ko mo iwe se ori ati to mo iwe ka ati e ti ko mo iwe ka ni a ri wi pe ona ijoba orun o dabi e ti a fi edididi ninu agbara ti wa ninu ise ti wa ilakaka ti wa ko sese lati ri olorun awon ti o je adari ninu esin won je afoju awon ti o ntele won paapa won je afoju okan ati emi won o sokunkun afi ori ofe olorun nikan nipa iranwo emi olorun ni o le mu ki afoju ki o wa sodo olorun ki a si la loju nipa ti emi je kin bi o le re kan ki tile ni awon nkan ti o nfa ifoju okan kini awon ohun ti o nfa ifoju okan won po ikini ari wi pe ese abinibi gbogbo ese e ti a ti jogun lati odo adamu nkan wonyi o nfa ifoju okan nitori be eni kokan ti a bi ninu ara eni kokan ti a ti pasa obirin bi eni kokan ti o wa sinu aye yi o wa pelu ese abinibi o wa pelu gbogbo ese o wa pelu eda adamu ninu okan re nitori be o wa gege bi afoju nipa ti emi ki se be eni kan soso awon ese ti a wa paapa ti a nda lati igba ti a ti wa si aye awon nkan ti a nse ti ko ba oro olorun mu lati igba ti a ti wa si aye awon nkan won yi paapa won po wa loju ye ki a wo johanu ori kesan johanu ori kesan lati ese ikokandinlogoji jesu si wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun pe awa pelu foju bi Jesu si we fun won pe iba se pe eyin foju eyin ki ba ti le ese on ti Jesu so ni wi pe iba se pe eyin gba wi pe e je afoju iba se pe e mo eni iriri wi pe e je afoju nipa ti emi eni ifoju okan e ko mo ona ye e si mo wi pe Jesu Kristi ni olugbala olufuni ni iye o ni eyin ki ba ti le ese abati wo ese yin nu abati mo ese yin kuro o ni sugbon nisin

gbọ́ràn sí i lẹ́nu ju gbogbo ènìyàn lọ. Ìfẹ́ àtọkàn wá sí Ọlọ́run ló ń wí pé àwọn kò gbọdọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Bí o bá rí àwọn kan tí wọ́n ń lo èdè yìí ní àkókò tí àwọn ẹbí tí wọ́n kọjú sí wọn, ní àkókò tí àwọn aládùúgbò tí wọ́n dojú ìjà kọ wọ́n, ní àkókò tí àwọn tí wọ́n jọ ń ṣe iṣẹ́ kan náà níbi ìsọ wọn, tí wọ́n ń sọ fún wọn wípé ó ti ò rárá o, o ní láti ṣohun tá a fẹ́ ni, tí ó rí irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ wípé àwa kò gbọ́dọ̀ ṣàìgbọ́ràn sí Ọlọ́run ju ènìyàn lọ, ó yẹ kí o mọ̀ wípé ìfẹ́ Kristi nínú irú ẹni bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀. Bí a ti rí nínú àwọn apostẹ́lì, iṣẹ́ àwọn apostẹ́lì orí karùn-ún, nígbà tí a kì wọ́n nílọ̀ wípé wọn kò gbọdọ̀ dárúkọ Jésù, wọn kò gbọdọ̀ fi orúkọ rẹ̀ kọ́ni mọ́, nígbà tí a sọ fún wọn wípé wọ́n ní láti pẹ̀yìndà sí Jésù kí wọ́n kọ iṣẹ́ tí Jésù tí ó gbélé wọn lọ́wọ́ kí wọn kí ó kọ sílẹ̀, a rí àwọn wọ̀nyí tí wọ́n ń sọ fún àwọn aninilára, àwọn tí ń ṣenú ní bíni sí wọn wípé nínú ẹsẹ̀ 21, ṣùgbọ́n Pétérù àti àwọn apostẹ́lì dáhùn, wọ́n sì wí pé àwa kò gbọdọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ìfẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ nínú wọn, kì í ṣe àwọn ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ Kristi, tí wọ́n mọ̀ wípé Jésù ó ti ṣe nǹkan wọ̀nyí fún wọn láti fún wọn ní ìgbàlà. Èyí ni àwọn pàápàá pẹ̀lú ìfẹ́ Ọlọ́run nínú ọkàn wọn ni wọ́n fi ń sọ wípé ìgbọ́ràn wọn wọ́n ti fi fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ àwọn ò jẹ́ ṣàìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, Ọlọ́run sì jẹ́ kí ó yé wa wípé àwa náà bí a bá lè gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀, bí a bá ní irú ìfẹ́ bẹ́ẹ̀, òun yóò pa wá mọ́. Ibi a bá fẹ́ràn Ọlọ́run ní tòótọ́ gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti máa ń sọ, a ó di ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ tó ń bójútó, a ó sì di àgbàdo inú ìgò. Èyí jẹ́ wípé ọwọ́ ọ̀tá ò ní lè ká wa, ọwọ́ oṣó ò ní lè ká wa, nítorí pé ṣó mọ̀ pé bí àgbàdo bí ó bá wà nínú ìgò, bí adìyẹ bí ó bá ń rí àgbàdo yìí ó kàn rí i lásán ni, kò sóhun tí adìyẹ lè ṣe. Èyí ni a fi ń sọ wípé bí o bá fẹ́ràn Ọlọ́run, tí Ọlọ́run sì fẹ́ràn rẹ, tí ó ń gbé inú rẹ, tí òun sì ń gbé inú rẹ, ó jẹ́ bí àgbàdo inú ìgò. Ayé kò ní rí ọfi, kò ní lè ṣe nǹkan kan fún ọ, ẹ̀ṣẹ̀ tàbí èṣù tàbí àjẹ́ tàbí oṣó, wọn ò ní lè fọwọ́ kàn, nítorí wípé èyí jẹ́ ogún àwọn tí wọ́n fẹ́ràn Ọlọ́run. Kí a tó gbàdúrà, ẹ jẹ́ kí a wo ìpèsè Ọlọ́run, ẹ jẹ́ kí a wo àwọn nǹkan tí Ọlọ́run pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́ ní Kọ́ríntì 1:2 ẹsẹ̀ 9. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé ohun tí ojú kò tí ì rí àti tí etí kò tí ì gbọ́ àti tí kò tí ì wọ ọkàn ènìyàn lọ, àwọn ohun wọ̀nyí tí Ọlọ́run pèsè sílẹ̀ fún àwọn tí ó ṣe kíni, mo ní àwọn tí ó ṣe kíni, àwọn tí ó fẹ́ bí o bá jẹ́ ẹni tí ó ti ní ìgbàlà, bí o bá jẹ́ ẹni tí ó fẹ́ Ọlọ́run, mo kí ọ kú oríire, nítorí wípé àwọn nǹkan tí Ọlọ́run pèsè sílẹ̀ fún ọ kò sí ohun tó lè gbà lọ́wọ́ rẹ, ohun tí ojú ò tí ì rí, ohun tí etí ò tí ì gbọ́, ohun tí ò tí ì wọ ọkàn ènìyàn lọ, ni àwọn nǹkan tí Ọlọ́run pèsè sílẹ̀ fún ọ. Nítorí bẹ́ẹ̀ bí o bá tí ì ní ìgbàlà, bí o bá tí ì gba ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ Kristi fún ọ, ó yẹ kí o gba ìfẹ́ Kristi lọ́sàn yìí. Bí o bá sì jẹ́ ẹni tí ó ti gba ìfẹ́ Kristi ṣùgbọ́n tí o tún ń wo ìta, tí ó ń rò wípé nǹkan kan wà lóde lọ́hùn tó fẹ́ lọ mú lọ́hùn, kò sí nǹkan kan bẹ́ẹ̀, gbogbo nǹkan tó ń fẹ́ ó wà nínú ìjọba Ọlọ́run. Èyí tó ní nísinsìnyí bó tilẹ̀ ti ní ìbùkún ń sọ fún ọ wípé ìbùkún tó tóbi jù bẹ́ẹ̀ lọ, nítorí ìfẹ́ tó jinlẹ̀, nítorí ìfẹ́ tó ga, Ọlọ́run ti pèsè àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, ìbùkún ayérayé àti ìbùkún ti ìsinsìnyí, ohun tí ojú kò tí ì rí, tí etí kò tí ì gbọ́ àti tí kò tí ì wọ ọkàn ènìyàn lọ, àwọn wọ̀nyí ni nǹkan tí Ọlọ́run pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́ jó fẹ́ràn Ọlọ́run pẹ̀lú ọkàn rẹ, pẹ̀lú agbára rẹ, pẹ̀lú inú rẹ, pẹ̀lú ohun ìní rẹ, pẹ̀lú gbogbo ayé rẹ, jó fẹ́ Ọlọ́run, jó sì ń fẹ́ láti pinnu fún Ọlọ́run wípé òjò ìbá máa rọ̀, iná ìbá máa jó, ìbájẹ́ ọ̀sán gangan, ìbájẹ́ òru ọ̀gànjọ́, ìbájẹ́ nígbàkigbà, ìbájẹ́ ìdájí, àwọn ọ̀tá ìbá máa yí mi ká, àwọn ẹbí ìbá máa kó wọ́n bá máa kó tì mí, mo ní láti fẹ́ Ọlọ́run, mo fi gbogbo ayé mi, gbogbo ẹ̀mí mi, gbogbo ọkàn mi, gbogbo ara mi, gbogbo nǹkan iwájú, mo fún Ọlọ́run pátápátá, mo fẹ́ fẹ́ Ọlọ́run, mo fẹ́ fẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo èrò, pẹ̀lú gbogbo ayé, pẹ̀lú gbogbo ipá mi, mo fẹ́ fẹ́ Ọlọ́run. Gbàdúrà kí o sọ fún Ọlọ́run, bí o bá sì jẹ́ ẹni tí ò tí ní ìgbàlà, ó yẹ kí o ké pe Ọlọ́run, ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o ti gbọ́ nípa ìfẹ́ rẹ̀, nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́, kí ó lè ní iyè àìnípẹkun,
so fun olorun wi pe losan yi o gba jesu christi gbo je wo ese re ki o kan won sile ki o fi aye re ki o fi gbogbo re fun olorun patapata wi pe o je ti olorun o je ti olorun o ni pada sinu ese o ni pada sinu aye christi yo ma gbe nu re ife christi yo wa ninu re agbara christi yo mu oduro o le je omo olorun ni toto bi o ba ti di omo olorun bi o ba ti di eni ti o ni igbala so fun olorun wi pe pelu gbogbo okan pelu gbogbo aye pelu gbogbo ife re o fe olorun o fe olorun ju ohun ni lo o fe olorun ju aye lo o fe olorun ju ebi lo o fe olorun ju eni keni ju ohun kohun lo oni bi o ba ri be o di eni ti owo ta o le ka o di eni ti yo ni yo je ajogun olorun ati ajumo jogun pelu christi awon ohun ti ko ti iwonu omo okan eniyan ohun ti oju o ti ri ohun ti eti o ti gbo olorun yo pese won fun e nitori be wa sodo olorun ki o si fi ife re ife ti isaju ki o fi fe olorun olorun reti re o reti ki o gbadura o reti ki o kepe ohun ki o ba le je ti olorun ni toto ki ife re ki o si ma joba ninu okan re

0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún oore yín, fún àánú yín lórí wa. A dúpẹ́ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A dúpẹ́ wípé nígbà tí a ti rí ọ̀nà ìgbàlà yìí, tí a sì ti wọ inú rẹ̀, wípé lójoojúmọ́ lẹ ń tọ́ wa. Lójoojúmọ́ la ń gbàdúrà sí tẹ̀sìn gbàdúrà wa. Lójoojúmọ́ la ń ké pè yín tí ẹ̀sìn dá wa lóhùn. Àdúpẹ́ ẹ gba pé àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ bí a ti wá síwájú yín lónìí, a ń béèrè wípé kí ọ̀rọ̀ tí a ó gbọ́ kí ó mú kí ayọ̀ ìgbàlà kí ó tún sọjí lọ́kàn wa lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù. Kí ayọ̀ olúwa kí ó lè jẹ́ okun àti agbára wa. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì olúwa wa. Nehemiah orí kẹjọ, ìwé Nehemiah orí kẹjọ ẹsẹ ìkẹwàá. Nígbà náà ni ó wí fún wọn pé ẹ lọ ẹ jẹ ọ̀rá, kí ẹ sì mu ohun dídùn, kí ẹ sì fi apá kan ìpín ránṣẹ́ àwọn tí a kò pèsè fún, nítorí mímọ́ ni ọjọ́ yìí fún Olúwa. Ẹ má ṣe bànújẹ́, nítorí ayọ̀ Olúwa òun li agbára yín. Níhìn-ín ni a rí tí Nehemiah ènìyàn Ọlọ́run tí ó ń bá àwọn ọmọ Israẹli sọ̀rọ̀, gbà tí wọ́n wo àwọn tí ó yí wọn ká àti àwọn àjálù tí ó ti dé bá wọn láti ẹ̀yìn wá, àti bí Ọlọ́run ti ṣàánú fún wọn nísinsìnyí, gbà tí wọ́n wo àìjólóòótọ́ wọn tí wọ́n sì fi díwọ̀n ìjólóòótọ́ ti Ọlọ́run, gbà tí wọ́n wo àìṣedédé ti wọn tí wọ́n fi díwọ̀n oore ọ̀fẹ́ látòkè wá, wọ́n rí wípé ọkàn wọn bàjẹ́. Inú bíbàjẹ́ yìí ni Nehemiah rí tí ó wá sọ fún wọn wípé ó yẹ kí òní jẹ́ ọjọ́ ayọ̀, nítorí a ti mú ìbìnújẹ́ wọn àti ìfọ́jú ọkàn wọn, a sì ti mú àròdùn tí ó wà nínú ọkàn wọn àti mú u kúrò, àti àwọn ohun ẹ̀gàn tí àwọn kèfèrí fi ń pẹ̀ gan wọn, wípé a ti mú nǹkan wọ̀nyí kúrò lórí wọn. Nítorí bẹ́ẹ̀ kò tún yẹ kí wọn kí ó máa banújẹ́, ó yẹ kí wọn kí ó máa yọ̀ níwájú Olúwa. Nehemiah wa ń sọ fún wọn ìdí tí ó yẹ kí àwa onígbàgbọ́ kí ó máa yọ̀, ó ní nítorí ayọ̀ Olúwa òun ni agbára yín. Lónìí a ń sọ̀rọ̀ lórí ayọ̀ Olúwa. Ayọ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì, ó sì jẹ́ ohun tí ó máa mú nǹkan púpọ̀ bá ẹni tí ó ní ayọ̀ tàbí ìdùnnú nínú Olúwa. A rí wípé nínú ìwé òwe ni a ti kà á, ìwé òwe orí 17 ẹsẹ 22. Ìwé òwe orí 17 ẹsẹ 22. Inú dídùn mú ìmúláradá rere wá, ṣùgbọ́n ìbànújẹ́ ọkàn mú egungun gbẹ. Ó sọ fún wa wípé bí a bá ní ayọ̀ nínú wa, bí a bá ní ayọ̀ Olúwa tàbí inú dídùn, wípé ó máa ń fúnni ní okun, ó máa ń fúnni ní agbára, ó máa ń ṣiṣẹ́ bí oògùn ìwòsàn nínú ìgbé ayé ẹnìkọ̀ọ̀kan wa. Ó máa mú ìmúláradá wá, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Bí a bá ní ayọ̀ tàbí inú dídùn, èyí tún máa ń ran àwọn tí ó wà nítòsí wa, àwọn tí ó yí wa ká. Ó máa ń jẹ́ kí ìmọ́lẹ̀ là fún wọn, ó máa ń jẹ́ kí ìgbàgbọ́ wọn kí ó rúyọ sókè, ó máa ń jẹ́ kí ìbànújẹ́ kí ó kúrò ní àrọ́wọ́tó, ó sì máa mú kí ìlera, ó máa mú kí ìmúláradá, ó máa mú kí ọkàn tí ó ti rẹ̀wẹ̀sì kí ó lè fò sókè pẹ̀lú ayọ̀, ó sì máa mú ìrètí wá fún ẹnì kọ̀ọ̀kan wa. Èyí ni ó fi yẹ kí a mọ̀ wípé ó dára láti ní ayọ̀ nínú Ọlọ́run. o dara lati ni ayo oluwa ni igbese aye wa ayo ti an so yi ki se ayo ti awon elese ma ni fun igba die ki se ayo ti awon eniyan buburu tabi awon agabagebe eniyan ti won ma ni fun igba die ayo ti an so nipa re o je ayo ti awon omo olorun je ki awo ti bibeli so nipa ayo tabi inu didun ti awon alaigbagbo ninu jobu ori ogun jobu ori ogun lati ese ikarun pe orin ayo eniyan boboru igba kokoro ni ati pe ni iseju kan ni ayo agabagebe o sese ki ohun kan sele ni igbese aye elese ni igbese aye awon odaran ni igbese aye awon ti ko lọlọrun awon ti ko ni fọlọrun se ni igbese aye won ki ohun ti o sele yi boya won bimo boya won gbeyawo boya won rise boya ohun kan tabi omiran o dabi ipese ni igbese aye won tabi o dabi igbega ni igbese aye won o sese ki won ki o ni ayo fun igba kukuru tabi fun iseju kan o sese ki ari eni ti o joko si di emu abi si di oti nigbati oti yi to ba wa agbari ti o si yi gbogbo ara pada ari wo pe eni yi agbagbe awon osi tabi awon isoro re e ko so wi pe isoro si nibe ṣugbọn oti mimu amupara yi adi loju apo loju adi lokan a si di leti to je wi pe ko ni mo wi pe isoro tabi aini tabi awon egun ti o wa ni iha re tele tele wi pe won si wa nibe ni iru igba be o sese ki iru eniyan boboro be o sese ki agabagebe be o sese ki omo ti para be ki o ma ni ayo ṣugbọn ayo igba die ni oni orin ayo eniyan boboru fun igba kokoro ni ati pe ni iseju kan ni ayo alagabagebe nitori be ayo ti an so nipa re o je ayo ti o poju owo o je ayo ti o dabi eni we pe a mo we po wa lati odo olorun yala arije tabi a orije ni yala arimu tabi a orimu yala anisoro abi ani wahala ni ayo yi a wa nibe sibe ayo yi ma bere nigba ti a ba mo Jesu Christi gege bi oluwa ati olugbala wa nigba ti a ba ni idariji ese lati odo olorun wa nigba ti a ba ka awon aisedede wa ti a ka won kuro ti a mu won jina rere si wa gege bi ila orun ti jina si iwo orun ohun ti a ri ni we pe olorun ma fun wa ni ayo igbala re ye ki a wo orin dafidi ori kokanlelaadota orin dafidi ori kokanlelaadota ese ikejila mu ayo igbala re pada tomi wa ki o si fi emi omnira re gbe mi duro mu ayo igbala re pada tomi wa dafidi o je eni ti o mo olorun o je eni bi ti inu olorun o je eni ti o ti ni iyi pada okan je ki o yi o bi a ba so wi pe enikan je eni rere bi a ba so wi pe enikan je eni bi ti inu olorun dafidi fun ara re o mo wi pe ki se pe a bi ohun ni eniyan rere ko si eni ti a bi gege bi eniyan rere eni keni ti a bi lati inu adamu o lati bi iran adamu o je eniyan boboro o je elese dafidi papa o mo o ni oye nipa eyi ko so fun a wi pe ohun ti je eni bi ti inu olorun lati inu iya ohun wa ko so wi pe ohun ti je eniyan rere lati inu iya ohun wa ohun papa lo se agbenuso fun olorun lati je ki a mo wi pe olorun je eni ti o jare nigba ti o ba n dajo o so ni ese ikarun ni ori kan na o ni kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi nitori be nigba ti a mo pe olorun so fun samueli nipa dafidi ti o so wi pe emi ti ri enikan eniyan kan eni bi ti inu mi wi pe ohun ni o se aropo fun Saulu eni ti o peyinda eni ti o pada lo sinu ese gba ti olorun pe dafidi ni eni bi ti inu re o je wi pe dafidi ti o ti mo pe ninu asededede agbe bi ohun ati ninu ese ni iya ohun ni o loyin ohun o je eni ti o ti ba olorun laja eni ti o ti ba olorun dore o je enikan ti o ti mo wi pe ohun je elese o ti lo siwaju olorun o ti toro idariji o ti bebe we pe o nfe ore ofe ati gbala ati yi pada ati fun ni emi titun okan titun ati fun ni irin otun iwa otun ise otun ni igbesi aye re sugbon se ni laanu we pe igba kan de ni igbesi aye dafidi ti o wo ohun ti ko ye ki o wo ti o se ohun ti o ye ki o se ke a so ni ona kukuru osubo sinu ese ese ti o buru julo ese ti o je wi pe a ko gbodo gburo re fun eni ti a ti pe ni eniyan olorun eni o mu ki dafidi ki o kuro lori ite eni o je ki o wole ni waju olorun eni o je ki o be si ni gbadura wi pe olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro ko se bi eni wi pe ohun o se ohun ti ko dara ko se bi eni wo pe ah gba ti mo ti ni igbala tele tele eni ti o ba ti je omo olorun titi lai lai ni o ma je omo olorun ko so be o so wi pe nisisin yi ohun ti di elese ohun ti di elebi ohun ti di eni ti atanu lati ni waju oluwa o wa nbebe wi pe ki olorun ki o fun ni idariji ninu ese ikeje o ni ki olorun ki o fi ewe hisopu fo ohun o so gege bi apere wi pe se iwo na mo bi o ba fe fo awo kan ti o dabi eni wo pe gari tabi eba tabi amala o ti gbe mo awo yi ki se be ni kan awon nkan dududu miran o ti fe ba awo yi je a ma nja awon ewe kan bi awa ti adagba lati abule ewe yi o je ewe ti a le fi fo awo mo a fi erusi a we nkan won ni awe mo eyi ni apere ti dafidi nlo ti o fi so wi pe fi ewe hisopu for me ki se wi pe olorun ma nlo ewe hisopu ewe lati fo inu okan mo ohun ti o so gege bi apere wi pe gege bi awa eniyan bi ati ma nja ewe lati le fo awo lati le fo isasun wa ki o mo laulau pe be gege ki olorun ki o we ohun ni awe mo o si ni ki o fo ohun ju egbon owu lo ni ese ikejo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo nisisin ni ari we pe dafidi o nso we pe ah bi o ba le dariji mi bi o ba le fun mi ni ayo igbala bi o ba le mu oju re kuro ninu ese ati ase dede mi wi pe eyi yo fun mi ni ayo se o mo we pe bi abani dariji toto bi abani igbala toto eyi ma fun ni ni ayo je ki se apere kan fo ki awo ọdaran kan ti a mu lọ si ile ẹjọ bi ati mu lọ si ile ẹjọ ni a si iwe ofin ni a si niwaju rẹ ni adajọ wa ka ọran ti ẹni yi da o si ka ofin orilẹede o wa sọ fun pe ẹwọn lailai ẹwọn gbere ni o tọ si iru eniyan bayi ẹni ri pe isise kan soso lo wa laarin ohun ati ẹwọn gbere ẹwọn lailai ẹwọn arimabo o mo wi pe bi ko ba si anu wi pe a o so se won ti ohun ki o fi ri iyawo ohun tabi omo ohun tabi awon ara ile ohun mo wi pe bi ohun ba si de ewon yi ki se ewon faaji ki se ewon gbefe wi pe ewon ijiya ti o po jojo ni iru eni be o se se ki a si wi pe anu de lati odo onidajo yi ki o so fun wi pe a da o sile ki se pe o sanwo ki se pe o sanwo abetele ki se pe o se ohunkohun ti a le fi dariji kini o ro wi pe yo wa ninu iru okan eni be yo ni ayo be gege ni awa ti a ti je elese awa ti o je wi pe odaran ni wa ni waju olorun awon angeli mo wa si elese olorun mo wa si elese jesu christi papa o mo wa si elese kini ke a so nipa ti emi mimo ti o tin toka si awon ese ti a ti nda eri okan wa papa mo wi pe elese ni wa ati awon aladugbo wa awon alabagbe wa won mo wi pe elese ni wa a si mo wi pe ese ti a da yi yo mu wa lo si orun apadi sugbon kini a ti ri si ife olorun inu didun olorun ni lati dariji wa o si dariji wa o ni ko si ijiya mo wi pe ko si ebi mo fun wa nitori pe agba jesu christi oluwa gbo eyi ni o mu ki ayo ki o so lati inu okan wa eyi ni olorin dafidi nso wi pe mu ayo igbala re pada tomi wa ki o si fi emi omnira re gbe mi duro sugbon o ye ki o ye wa wi pe gege bi ati ni ayo igbala bi avante si waju ti a wa lodo olorun be ni ayo yi yo ma gboru ju be lo ayo yi yo ma ga ju be lo ayo yi yo ma jinle ju be lo ayọ̀ yìí yóò máa gùn jù bẹ́ẹ̀ lọ ní ìgbésí ayé wa, yóò máa dàbí àgbọn ìgbẹ́ omi láti inú kànga, tàbí àgbọn ìgbẹ́ omi láti inú odò tó ń ṣàn. Nítorí ìgbà tí ayọ̀ yìí ti bẹ̀rẹ̀, nígbà tí a ti ní ìgbàlà, báyìí ni ayọ̀ yìí yóò máa lọ síwájú àti síwájú àti síwájú, bí a ti ń wà nínú Ọlọ́run, nínú Isaiah orí 29, ẹsẹ 21. Ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò bí sí i nínú Olúwa, àti inú àwọn tálákà nínú àwọn ènìyàn yóò sì dùn nínú ẹni mímọ́ Ísírẹ́lì. Ó ní ayọ̀ àwọn onírẹ̀lẹ̀. Ṣé a mọ̀ wípé ẹni tí ó bá ní ìgbàlà, òun ni a lè pè ní onírẹ̀lẹ̀? Nítorí wípé kò sí ẹni tí a bí nínú obìnrin, ẹni tí kò tí ì bá Jésù Kristì pàdé, ẹni tí kò tí ì tọ́ ìgbàlà Ọlọ́run wò, tí a lè pè ní onírẹ̀lẹ̀. Ó ṣeéṣe kí a rí ẹni jẹ́jẹ́ ní òde ara. Ó ṣeéṣe kí a rí ẹnìkan tí ó dàbí ẹni wípé ó ní ìwà tútù bí a bá wò ó lójú, ṣùgbọ́n ó jẹ́ oníjàgídíjàgan ènìyàn nínú. Ṣùgbọ́n ẹni tí a pè ní onírẹ̀lẹ̀ ni ẹni tí ó ti bá Jésù pàdé, ẹni tí ó ti rí oore ọ̀fẹ́ láti ọwọ́ Ọlọ́run, ẹni tí ó ti ní ìdáríjì ọkàn, ẹni tí ó ti ní ìyípadà àyà. Èyí ni ẹni tí a pè ní onírẹ̀lẹ̀ tòótọ́. Ó ní ayọ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ayọ̀ àwọn àjògún ìgbàlà, ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò máa bí sí i nínú Olúwa. Èyí ni wípé bí a bá bá Olúwa pàdé, bí a bá ní ìgbàlà, bí a bá ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, bí a bá kọrúkọ wa ní ìwé òye Ọlọ́run, wípé ayọ̀ ìgbàlà yóò bẹ̀rẹ̀. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí a ti ń rìn síwájú, bí a ti ń tọ Jésù Kristì lẹ́yìn, ni a rí wípé ayọ̀ wa yóò máa jù bẹ́ẹ̀ lọ, yóò máa bí sí, yóò máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ. Ayọ̀ wa á jẹ́ ohun tí kò ní ní ìpẹ̀kun. Nínú Jeremiah ni a tún rí i. Jeremiah orí 15, ẹsẹ 16. Nígbà tí a rí ọ̀rọ̀ rẹ, èmi sì jẹ wọ́n, ọ̀rọ̀ rẹ sì jẹ́ inú dídùn mi. Nítorí orúkọ rẹ lè a fi pè mí, ìwọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Níhìn-ín ni Jeremiah ń sọ fún wa wípé ọ̀rọ̀ Ọlọ́run ó dàbí oúnjẹ. Ó ní nígbà tí èmi rí ọ̀rọ̀ rẹ, èmi sì jẹ wọ́n. Nínú ọ̀rọ̀ Ọlọ́run ni a tún fi ọ̀rọ̀ Ọlọ́run wé, a fi ọ̀rọ̀ yìí a fi wé omi. Ó dàbí ẹni tí ó ní ara dídọ̀tí, tàbí ẹni tí ò ń gbẹ́ngbẹ́, tí ó wá sí etí ipa odò, tí a rí wípé ó mu nínú rẹ̀, ó wẹ̀ nínú rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run bákan náà, ó jẹ́ bí ohun tí ó ń fúnni lágbára, ohun tó ń fúnni lókun. Nítorí ọ̀rọ̀ Ọlọ́run pàápàá àfiwé ìmọ́lẹ̀ wípé bóyá ọkàn rẹ̀ pòrúurù, bóyá o wà ní ìkóríta, o kò mọ ọ̀nà tí ó yẹ kí o yà sí. Bí o ti rí ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ló rí wípé ọ̀rọ̀ Ọlọ́run yóò tọ́ka sí ọ̀nà tí ó yẹ kí o gbà. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ọ̀rọ̀ Ọlọ́run ni a tún fi wé iná. Iná ti máa ń jó àwọn ìtàkùn, àwọn gbòǹgbò, àwọn ewé, àwọn nǹkan tí kò ní lárí tó máa ń jó wọn run. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe ní ìgbésí ayé wa. Bóyá a ti ní àwọn nǹkan kan ní ìgbésí ayé wa, tí a rí wípé àwọn nǹkan wọ̀nyí kò ní fún wa ní ìtẹ̀síwájú dáradára. Bí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run bí iná, bẹ́ẹ̀ ló ń jó wọn run. A tún fi ọ̀rọ̀ Ọlọ́run wé òòlù. Bóyá ó ṣeéṣe kí ó jẹ́ wípé apá kan ní ìgbésí ayé wa, apá kan nínú ìṣe wa, ni ó fi dàbí ẹni wípé a ń dàgúnlá sí ọ̀rọ̀ Ọlọ́run. Ó dàbí wípé a ní ọkàn òkúta ní irú apá ìgbésí ayé wa bẹ́ẹ̀. Bí ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti ń ṣiṣẹ́ bí òòlù, bẹ́ẹ̀ ni ó ń fún àwọn òkúta wọ̀nyí tútú. Ọ̀rọ̀ Ọlọ́run yìí ni a tún sọ wípé ó dàbí oògùn ìmúniláradá. Wípé bí a bá fi ọ̀rọ̀ Ọlọ́run sí ìgbésí ayé wa àti sínú ọkàn wa, bí a bá gbẹ́kẹ̀lé, bí a bá simele, bí a bá dúró tì í, bí a bá fi sínú ọkàn àyà wa, tí a kò jẹ́ kí ohunkóhun kí ó pààlà àwa àti Ọlọ́run, àwa àti ọ̀rọ̀ Ọlọ́run, a ó rí wípé ọ̀rọ̀ yìí yóò máa ṣiṣẹ́ bí oògùn ìmúniláradá. Nítorí bẹ́ẹ̀, èyí ni Jeremiah ni ó fi sọ wípé nígbà tí òun rí ọ̀rọ̀ Ọlọ́run, tí òun sì jẹ wọ́n, tí òun gbé wọn mì, tí òun fi sínú ọkàn àyà òun, wípé ọ̀rọ̀ Ọlọ́run yìí ó jẹ́ inú dídùn fún òun. Nítorí wípé a ń pè òun ní pẹ̀lú orúkọ Olúwa, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Àwa náà pàápàá lẹ́yìn ìgbà tí a bá ti rí ìgbàlà, tí a ti di àtúnbí, tí a ti di ènìyàn Ọlọ́run, mo sọ wípé ayọ̀ tí a ní nínú Olúwa yóò máa tẹ̀síwájú àti síwájú nítorí wípé ọ̀rọ̀ ọlọ́run yóò máa wọnú ìgbésí ayé wa àti ìfẹ́ ọlọ́run àti ìdàpọ̀ pẹ̀lú ọlọ́run yóò máa mú kí ayọ̀ wa kí ó máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ nínú Jòhánù orí 15 ẹsẹ̀ 11 Jòhánù orí 15 ẹsẹ̀ 11 nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín èyí náà ni ọ̀rọ̀ ọlọ́run Jésù Kristì sọ wípé òun ti sọ ọ̀rọ̀ ọlọ́run fún àwọn ọmọ ẹ̀yìn nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín kí ayọ̀ mi kí ó lè wà nínú yín àti kí ayọ̀ yín kí ó lè kún nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ayọ̀ tòótọ́ ayọ̀ tí ó ṣe é fẹ̀yìntì ayọ̀ tí a lè gbẹ́kẹ̀lé ayọ̀ tí a mọ̀ wípé ó ti ọ̀dọ̀ ọlọ́run wá ó máa ń bẹ̀rẹ̀ nígbà tí a bá ní ìgbàlà ọkàn wa nígbà tí a bá ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa nígbà tí a bá bá Jésù Kristì lú apàdé tí a kó ẹ̀ṣẹ̀ wa lọ tí a kọ́rọ́kọ́ wa sí ìwé ìyè lọ́run ayọ̀ yìí sì máa ń gbòòrò jù bẹ́ẹ̀ lọ ó máa ń kún jù bẹ́ẹ̀ lọ ó máa ń fẹ̀ jù bẹ́ẹ̀ lọ nígbà tí a bá ń bá ọlọ́run rìn nígbà tí a bá ń bá ọlọ́run lọ nígbà tí a bá ń tọ ọ̀nà tí ọlọ́run là sílẹ̀ fún wa láti tọ̀ àti nígbà tí a bá ń kà tí a bá ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo kí ni a lè rí wípé ó ń fa ayọ̀ fún ẹni tí ó jẹ́ ọmọ ọlọ́run tòótọ́ kí ni a rí wípé ó ń fa ayọ̀ ìdùnnú fún ọmọ ọlọ́run tòótọ́ jẹ́ kí a wo orin dáfídì lẹ́ẹ̀kan sí kí a rí wípé ìṣísẹ̀ àkọ́kọ́ bí a bá fẹ́ ní ayọ̀ ọlọ́run ní ìgbésí ayé wa ìṣísẹ̀ àkọ́kọ́ ni wípé kí a ní ìdáríjì kí a sì ní ìgbàlà ọkàn wa orin dáfídì orí 51 ẹsẹ̀ 12 mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró ó ń sọ fún wa wípé nígbà tí ẹnìkan bí ó bá bá Jésù pàdé bí ó bá rí ìdáríjì ọlọ́run nígbà tí ẹnìkan bá rí oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ ọlọ́run nígbà tí ẹnìkan bá rí wípé òun ti bọ́ ọlọ́run dọ́rẹ̀ ẹni tó jẹ́ ọ̀tá ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ó ti bá ọlọ́run làjà nípa ikú àti ẹ̀jẹ̀ àti ètùtù Jésù Kristì lórí igi àgbélébò lákọ̀ọ́kọ́ èyí máa ń fa ayọ̀ wá sínú ẹnì kọ̀ọ̀kan wa ìkejì nígbà tí a bá rí wípé kì í ṣe àwa nìkan ṣùgbọ́n àwọn ẹlòmíràn pẹ̀lú bóyá àwọn ènìyàn wa bóyá àwọn ẹbí wa bóyá àwọn tí a mọ̀ bóyá àwọn tí a ń gbòòrò látòkèrè wípé wọ́n fi ayé wọn fún Jésù Kristì wọ́n ní ìgbàlà wọ́n di ọ̀rẹ́ ọlọ́run wípé a ń kọ orúkọ wọn sí ìwé ìyè gbà tí a bá rí wípé ìjọba ọlọ́run di gbígbòòrò tí a rí wípé àwọn tí ó ń di ẹni ìgbàlà wípé wọ́n pọ̀ ju bẹ́ẹ̀ lọ lójoojúmọ́ èyí máa ń fọ ayọ̀ àti inú dídùn fún àwọn ènìyàn ọlọ́run jẹ́ kí a wo ìṣe àwọn àpọ́sítélì orí 15 ìṣe àwọn àpọ́sítélì orí 15 ẹsẹ̀ 3 nítorí náà nígbà tí ìjọ sì sìn wọ́n dé ọ̀nà wọ́n la Fẹ́níkè òun Samaria kọjá wọ́n ń ròyìn ìyípadà àwọn kèfèrí wọ́n sì fi ayọ̀ ńlá fún gbogbo àwọn arákùnrin ayọ̀ ńlá nítorí wọ́n gbòòrò ìyípadà ọkàn ìgbàlà tí àwọn kèfèrí tí àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn tí kò lọ́lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà tí wọ́n gbọ́ wípé àwọn wọ̀nyí ń yípadà sọ́dọ̀ ọlọ́run wípé àwọn wọ̀nyí ń gba Jésù Kristì gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wọn wípé à ń kọrúkọ wọn nínú ìwé ìyè lọ́run à ń wẹ̀ wọ́n nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn èyí mú kí ayọ̀ kí ó wá sí àárín àwọn arákùnrin ìkíní ni wípé ìwọ pàápàá ò ní ìgbàlà ọlọ́run èyí máa ń fa ayọ̀ ìkejì ni wípé ó ń gbòòrò àwọn ẹlòmíràn tí wọ́n fi ayé wọn fún Jésù Kristì ó ń gbòòrò àwọn ẹlòmíràn tí wọ́n di ọmọ ọlọ́run èyí máa ń fa ìgbàlà ó máa ń fa ayọ̀ ńláńlá wá sí ọkàn àwọn onígbàgbọ́ tòótọ́ ìkẹta ni wípé ó ní ìdàpọ̀ ìrẹ́pọ̀ pẹ̀lú ọlọ́run nínú orin dáfídì orí 16 ẹsẹ̀ 11 orin dáfídì orí 16 ẹsẹ̀ 11 ìwọ ó sì fi ipa ọ̀nà ìyè hàn mí ní iwájú rẹ ni ẹ̀kún ayọ̀ wà ní iwájú rẹ ni ẹ̀kún ayọ̀ wà lé ọwọ́ ọ̀tún rẹ ni dídùn inú wà láéláé nígbà tí a bá ní ìdàpọ̀ àti ìrẹ́pọ̀ pẹ̀lú ọlọ́run tí a wà ní iwájú ọlọ́run ní ìgbà gbogbo tí a rí wípé ó ń ṣẹ̀ṣọ́ lórí wa àwa pàápàá à ń rìn níwájú rẹ̀ gẹ́gẹ́ bí ẹni yíyẹ gẹ́gẹ́ bí ẹni mímọ́ à ń jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó máa wẹ̀ wá ní ìgbà gbogbo ó ní níwájú ọlọ́run ni idapo pelu olorun ni irepo pelu olorun nibe ni ayo nla nibe lo wa ikerin nigba ti ariwo pe awon elomiran bi won ti bi a tin gbadura won ni to sile won ni dande won ni iwosan ariwo pe iru eyi na o ma nfa ayo fun awa omo olorun ise awon aposteli orikejo ise awon aposteli orikejo lati ese ikarun Philippi si sokale lo si ilu Samaria o nwa so Christi fun won awon ijo eniyan si fi okan kan fi ye si ohun ti Philippi so nigba ti won gbo ti won si ri ise ami ti o nse ese ikeje nitori opo ninu awon ti o ni emi aimo ti nkigbe lohun rara jade wa ati opo awon ti egba nbaja ati awon amokun a se se dida ara won kini abayori sin kan won yi kini o fa ni Samaria nigba ti won ri o pe opolopo ni igbala won gba Jesu gbo an wo won san a sin tun won sile kuro ninu ijiya idaniloro awon emi esu ese ikejo ayo pepo si wa ni ilu na ayo pepo si wa ni ilu na ki se bayi nikan nigba ti a ba ri wo pe ise olorun o fese mule lati owo wa ise olorun o fese mule pelu ijo wa o ma nje ayo ati inu didun awon eniyan olorun ninu Ezra ori keta ese ikejila sugbon popo ninu awon alufa ati awon omo lefi pelu awon olori awon baba ti se alagba ti won ti ri ile atete ko se won fi ohun rara sokun nigba ti a fi ipele leyi lele le oju won sugbon awon popo si ho iho nla fun ayo awon popo si ho iho nla fun ayo to be ti awon eniyan ko le mo iyato ariwo ayo kuro ninu ariwo ekun awon eniyan nitori awon eniyan ho iho nla a si gbo ariwo won le okere rere awon wonyi won je eni ti a ti ko lo si oko eru tele tele sugbon bi won ti n pada sile be ni won ko odi Jerusalem ti o ti wolule ti o ti faya gba ti a si fi ipile ile olorun lele ti won ri wi pe yo je anfani fun oni sinsin yi lati ma josin ti won ri wi pe awon ti kuro ni ile ajeji awon tun wa si ile baba won ibi ti a se ileri fun Abraham fun Isaki ati fun Jacob wi pe awon ni ominira nisinsin lati sin olorun lemi ati lotito awon agbagba ti o wa nibe pe ayo ti won ni o je ki won ki o bo si ekun awon omode papa won ko iho nla fun ayo e ni a ri larowo to wa pelu bi awa na bi a ti ri tele tele se amo wi pe ninu kilasi awon elede Yoruba ni a ma n wa a ri wi pe bi a ba tin wa sun ni geesi iwonba ti agbenuso ati eni to n se itumo ti o ba le so fun wa iwonba yi lo ma ta si wa leti sugbon kilari a ri wi pe ninu anu olorun ninu ipese olorun ni olorun fun awa elede Yoruba ni o fun wa ni anfani ti o fun wa yi enu omo ade ekun kookan eyi ni a pe ri pe kilari ni esin Yoruba lo n bere die die kilari wahala ti a ti n se tele tele ki a ma teko leti lati lo si gbagada lati wa si gbagada ona jinjin re ni a ri pe a mu nkan wonyi kuro ni a ri pe awa paapaa a le joko ni esin ti Yoruba ka korin ni Yoruba ka gbadura ni Yoruba ka se bele wa ni Yoruba ka ka bibeli ni Yoruba ka gbo iwaasu ni Yoruba atun ri ki se be nikan wi pe concert tun wa fun wa bi oloyinbo awon onigeesi bi won tin lo ti won lo si ile itaja wa wi pe awon fe ra concert be la wa paapa la tun yan fanda fanda la so wi pe o elede Yoruba ni mi o mo fe concert Yoruba se eni ti bi se eni tohun ayo nla to de ba awa eni olorun nitori wi pe a ri pe ise olorun o nfese mule mo ki awa elede Yoruba ku orire o da mi lohun mo ni mo ki e ku orire wi pe awa papa a je alayo nísinsìnyí àwọn nǹkan tí a ti pàdánù rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ iṣẹ́ Ọlọ́run ti ń fẹsẹ̀ múlẹ̀. Àwa pàápàá àti jẹ́ ẹni tí ó ní ayọ̀ Ọlọ́run. Àdúrà mi ni wípé ayọ̀ tí a ní yìí wípé ohunkóhun kò ní gbà á lọ́wọ́ wa. Mo ti sọ nípa nǹkan márùn-ún tí ó ń fún àwọn ọmọ Ọlọ́run ní ayọ̀. Ìkíní wípé a ní ìgbàlà, a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. Ìkejì wípé à ń gbọ́ ìròyìn wípé àwọn ẹlòmíràn wọ́n fi ayé wọn fún Jésù. À ń gba ọkàn wọn là, wọ́n wá sí ìjọba Ọlọ́run. Ìkẹta wípé a ní ìdàpọ̀, a ní ìrẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run wípé a ti bá Ọlọ́run làjà. A sì ń rìn ní ọ̀nà tóóró tí ó lọ sí ìyá nípẹ̀kún pẹ̀lú Jésù Kristì Olúwa àti Olùgbàlà wa. Ìkẹrin wípé àwọn ènìyàn wọ́n ní ìdáǹde, wọ́n ní ìwòsàn, wọ́n ní ìtúsílẹ̀. Ẹ̀mí èṣù tí ó ti ń dá wọn lóró tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àìsàn tí ó ti ń jẹ gàba lórí wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé a mú wọn láadá, a ń tú wọn sílẹ̀. Ìkarùn-ún wípé ọ̀rọ̀ Ọlọ́run, iṣẹ́ Ọlọ́run wípé ó ń fẹsẹ̀ múlẹ̀ láàrin wa. Ìkẹfà ó yẹ kí a mọ̀ wípé ayọ̀ máa ń wá sí ìgbésí ayé wa. Wípé bí a bá ní ìdáhùn sí àdúrà ṣe mọ̀, àwa tá a ti gbàdúrà títí tí, tá a ti yíra ńlẹ̀, tá a ti sutura rí, tá a ti tan àbẹ́là, tá a ti lọ sórí òkè, tá a ti lọ sétí òkun, tá a ti gba ààwẹ̀ funfun, tá a ti gba ààwẹ̀ bíríbí, a ti gba gbogbo ààwẹ̀ tó wà láyé téèyàn lè gbà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí ìdáhùn àdúrà. Gbàtà wa bá Jésù pàdé wẹ́rẹ́ ló ṣe fún wa. Bàbá ti ń kúnlẹ̀, bàbá ti ran Ọlọ́run létí àwọn ìlérí rẹ̀, bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe fún wa. Bóyá a wá sí ìpéjọpọ̀ ni, bí a ti ń dárúkọ Jésù, bẹ́ẹ̀ ló ń wò wá sàn, bẹ́ẹ̀ ló ń wo ọmọ wa sàn. Bí àlákàlà bá ti ẹ̀wà, bí nǹkan kan bá ti ẹ̀wà, bàbá ti jí, tàbá ti ké pe orúkọ Jésù, bẹ́ẹ̀ ni àlàáfíà Ọlọ́run, bẹ́ẹ̀ ni ìyè Ọlọ́run, bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run, bẹ́ẹ̀ ló ń wọ ìgbésí ayé wa. Èyí máa ń fúnni ní ayọ̀ nígbà tí a bá rí wípé nísinsìnyí láì lo oògùn, nísinsìnyí láì rú ẹbọ, nísinsìnyí láì gbé ẹbọ káàkiri sí ìkóríta, nísinsìnyí láì lọ bá àwọn yẹ̀mí wò, àwọn wòlíì yẹ̀mí wò, yẹ̀tìnú wò, yẹ̀tẹ̀yìn wò, láì tún lọ bá ẹnìkan màmá arúgbó kan kó máa fọwọ́ tẹ̀ wá nú, kó máa fọwọ́ síbi tí ó yẹ kó fọwọ́ sí, láì ṣe irú ohunkóhun bẹ́ẹ̀. Bàbá ti ń kúnlẹ̀, tá ń gbàdúrà, tá ń ké pe orúkọ Jésù. Lórúkọ Jésù gbogbo àwọn ẹ̀mí èṣù, gbogbo àwọn ìnira, gbogbo àwọn ìra wọn pòórá ní ìgbésí ayé wa. Èyí tó ayọ̀ lọ́tọ̀. Jẹ́ kí a wo Jòhánù. Jòhánù orí ìkẹrìndínlógún, ẹsẹ̀ ìkẹrìnlélógún. Jòhánù orí ìkẹrìndínlógún, ẹsẹ̀ ìkẹrìnlélógún. Àti ní ìjọ náà, ẹ̀yin kì yóò bí mi léèrè ohunkóhun. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, olúkúlùkù ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ Bàbá lé orúkọ mi, òun ó fi fún yín. Ẹsẹ̀ kẹtàlélógún ni mo kà yìí, wá lọ sí ẹsẹ̀ ìkẹrìnlélógún báyìí. Títí di ìsinsìnyí, ẹ kò béèrè, ẹ kò tí ì béèrè ohunkóhun lé orúkọ mi. Ẹ béèrè, ẹ ó sì rí igbà kí ayọ̀ yín kí ó lè kún. Nígbà tí a bá ń gbàdúrà, kí a rí wípé Ọlọ́run dá wa lóhùn. Èyí máa ń fa ayọ̀ púpọ̀ wá sínú ìgbésí ayé wa. Ìkeje, nígbà tí iṣẹ́ ìyanu tó bá ń farahàn ní ìgbésí ayé wa, àwọn mérìrí, àwọn tó jẹ́ wípé a kò gbúròó rẹ̀ níbikíbi rí. Nígbà tí a bá ń gbàdúrà tí Ọlọ́run ṣe àwọn nǹkan ńlá, àwọn nǹkan bàǹtàbàǹtà, àwọn nǹkan tó kàmàmà níwájú àwọn aláìgbàgbọ́ tí wọ́n ń ṣe kàyéfì wípé báwo ni irú iṣẹ́ ìyanu báyìí, báwo ló ṣe ń ṣe nínú ayé tá a wà yìí. Pé àwọn ènìyàn wọn ò gbára wọn jọ, wọn ò gbára yílẹ̀, wọn ò fò sókè, wọn ò lọ sórí òkè, wọn ò tan àbẹ́là. Bí wọ́n ti ń pe orúkọ Jésù, àdì tí ń gbọ́ran, ojú ńlá, ojú afọ́jú ńlá. Àwọn amọ́kùn wọn di alára ṣíṣá, ara dídá ṣáṣá, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu mìíràn. Èyí máa ń fa ayọ̀ àti inú dídùn fún àwọn ènìyàn Ọlọ́run. Wo orin Dáfídì, orin Dáfídì orí ìkẹrìndínníàádóje. Orin Dáfídì 1:6. Orí ìkẹrìndínníàádóje láti ẹsẹ̀ ìkejì sí ẹsẹ̀ ìkẹta. Nígbà náà lẹnu wa kún fún ẹ̀rín, àti ahọ́n wa kọ orin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe ohun ńlá fún wọn. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Nígbà tí a bá ń gbọ́ ìròyìn àwọn ohun tó ń ṣẹlẹ̀, nígbà tí a bá ń gbọ́ ìròyìn bí Ọlọ́run ti ń dáhùn àdúrà,
1: nígbà tí a bá ń gbọ́ ìròyìn àwọn nǹkan tí Ọlọ́run ṣe láàrin wa yìí máa ń jẹ́ kí a yọ̀. Nígbà tí àwọn kèfèrí, àwọn tí kò lọ́lọ́run, nígbà tí àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n bá ń sọ wípé mo ti gbọ́ nípa ilé ìsìn yẹn, mo ti gbọ́ nípa bí Ọlọ́run ṣe dáàdúrà láàrin wọn, mo ti gbọ́ nípa àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe, èyí máa ń jẹ́ kí ayọ̀ àti inú dídùn kí ó máa wá sí ìgbésí ayé wa. Ṣùgbọ́n jẹ́ kí n bi ọ́ léèrè ìbéèrè kan. Ṣé nígbà tí a bá rí jẹ nìkan ṣoṣo? Ṣé nígbà tí a ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà nìkan ṣoṣo? Ṣé nígbà tí a bá ti dáhùn àdúrà wa nìkan ni ó yẹ kí ọmọ Ọlọ́run kí ó máa yọ̀? Rárá. Yẹ kí a wo Filipi orí kẹrin ẹsẹ̀ ìkẹrin, ẹ máa yọ̀ nínú Olúwa ní ìgbà gbogbo. Mo sì tún wí, ẹ máa yọ̀. Ó ní ẹ máa yọ̀ nínú Olúwa. Níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a wà nínú Olúwa, níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a kò sí lọ́dọ̀ èṣù mọ́, a kì í ṣe ẹrú èṣù, ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú ayé tàbí ẹrú ẹran ara mọ́, tí a ti mọ̀ wípé a ti dáríjì wá, a ti dá wa sílẹ̀, a ń gbé inú Jésù, Jésù ń gbé inú wa. A wà nínú orí ọ̀fẹ́ Ọlọ́run, ìgbàlà Ọlọ́run ó wà nínú wa. A ń yọ ayọ̀ ọ̀run láti inú ayé nísinsìnyí nígbò ó ṣe, a ó lọ sí ọ̀run níbi tí ayọ̀ kìí dẹ́kun. Ó ní nígbà tí a mọ̀ wípé a ti wà nínú Olúwa, ó ní kí a máa yọ̀ ní ìgbà gbogbo, ó ní kí a máa gbàgbé o, ó ní mo tún wí fún yín, ẹ máa yọ̀. Nígbà wo ni a rí wípé ó yẹ kí ọmọ Ọlọ́run kí ó máa yọ̀? Nígbà gbogbo ni ó yẹ kí a máa yọ̀. Bí a rí jẹ, ó yẹ kí a yọ̀. Bí ó dàbí ẹni pé ó kù díẹ̀ fún wa, ó yẹ kí a yọ̀. Bí a ti gbàdúrà tí Ọlọ́run ti dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀, ó yẹ kí a máa yọ̀. Ṣùgbọ́n bí a tún gbàdúrà tí Ọlọ́run tí ó fẹ́ dán ìgbàgbọ́ wa wò, tí Ọlọ́run tí ó fẹ́ mọ̀ bóyá a fẹ́ràn òun ju àwọn nǹkan tí a ń bèrè lọ́wọ́ òun lọ, tàbí a ń sin òun nítorí àwọn nǹkan tí a ń rí gbà lọ́wọ́ òun, tí ó dẹsẹ̀ dúró díẹ̀, tí ó fẹ́ mọ kí ni ìhà tí a kọ sí òun, kí ni ìfẹ́ tí a ní sí òun, kí ni a ó ṣe, kí ni a ó sọ. Bí òun kò bá dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀, irú ìgbà bẹ́ẹ̀ tí a mọ̀ wípé Ọlọ́run yire wa wò ni o, Ọlọ́run dán wa wò ni o, Ọlọ́run fẹ́ wo ohun tí ìgbẹ́kẹ̀lé wa, ohun tí ayọ̀ wa tó dúró lé lórí, irú ìgbà bẹ́ẹ̀ ni ó yẹ kí a máa yọ̀. Bí ó dàbí ẹni wípé kò sí ohun tí ó yẹ kí a jẹ, a ò tíì ní wọn tó, àbí a ní inú níbí ni, tàbí ó dàbí ẹni wípé a ń sọ àwọn ènìyàn nínú níbí ni yìí, wọ́n sọ wọ́n sínú ẹ̀wọ̀n, tàbí ó dàbí ẹni pé ìbànújẹ́ wà, àbí a pàdánù àwọn nǹkan kan nítorí pé a mú ìdúró wa gẹ́gẹ́ bí onígbàgbọ́, tàbí a ní àwọn ìṣòro tí ó le pọ́nrán, tàbí ó dàbí ẹni wípé a wà ní ìwàyà ogun, ìjà ogun nínú ayé yìí. Ó yẹ kí a máa yọ̀ ní ìgbà gbogbo. Tẹ̀lé mi ká lọ sí Bíbélì nínú Habakuku orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Bí igi ọ̀pọ̀tọ́ kì yóò tilẹ̀ taná, tí èso kò sí nínú àjàrà, iṣẹ́ igi ólífì yóò sì jẹ́ aṣẹ́dànù, àwọn oko kì yóò sì mú oúnjẹ wá, a ó ké agbo ẹran kúrò nínú agbo, ọ̀wọ́ ẹran kì yóò sì sí ibùsọ̀ mọ́, kì yóò sì ní ibùsọ̀ mọ́. Ṣùgbọ́n nínú nǹkan wọ̀nyí, ó ní síbẹ̀síbẹ̀, èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Ó ń sọ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀dá wà, bí ó tilẹ̀ jẹ́ wípé ìyàn ń jà, bí ó tilẹ̀ jẹ́ wípé a ò rí jẹ tó, bí ó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ ẹran ọ̀sìn wípé wọn ò lérè tó bọ́ ṣe rí tẹ́lẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ oko tàbí iṣẹ́ àwọn àgbẹ̀ wípé kò gbèrú kò lọ síwájú bí ó ti yẹ kí ó rí, ó ní síbẹ̀síbẹ̀, ó ní èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Kí ni ayọ̀ bẹ́ẹ̀? Kí ló máa ń fà ní ìgbésí ayé wa? Wẹ́sẹ̀ 19. Olúwa Ọlọ́run sì ni agbára mi, òun ni òun ó sì ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín, lórí ibi gíga ni mi ni yóò mú mi rìn. Ó ń sọ fún wa wípé bí a bá yọ̀ nínú Olúwa ní àkókò wàhálà, bí a bá ń yọ̀ nínú Olúwa ní àkókò inúnibí ni, bí a bá ń yọ̀ nínú Olúwa ní ìgbà gbogbo wípé ó dájú wípé ìyípadà rere yóò dé, yóò mú wa gòkè, yóò gbé wa ga, yóò mú wa ní ìtẹ̀síwájú, yóò mú wa lọ sí ibi gíga. Mo sọ lẹ́ẹ̀kan wípé lákòókò inúnibí ni pẹ̀lú, ó yẹ ká máa yọ̀ nínú Olúwa. Bí a bá ń ṣe fìtínà wa, bí a bá kọjú ìjà sí wa, bí ó bá dàbí ẹni wípé a ń sọ̀rọ̀ wa g gege bi ati bi an pe gan wa nitori wipe agbagbo ninu Jesu Christi o ye ki ayo orun ayo igbala olorun ki o wa ni igbese aye wa ise awon aposteli ese ori karun ese ogoji ati ese ogoji lekan ise awon aposteli ori karun ese ogoji ati ese ogoji lekan won si te siti re nigbati won si pe awon aposteli wole won lu won won si kilo fun won pe ki won ki o ma se soro le oruko Jesu mo won si jowo won lowo lo ki won ni won se nigbati won ti lu won nigbati won ti se won ni ise nigbati won ti fitini won bayi ti won si ti kilo fun won ti won so fun pe iya popo ni o de ba won bi won ba tese waju lati ma wa so oruko Jesu we se ikokanlelogoji nitori na won si lo kuro ni waju ijo ajo igbimo won yo won banu je o won yo won so kun o won yo won o kerora we pe ah ewo lo de ba won yi kini le ti won gba Jesu Kristi gbo o ni won yo nitori ti aka won ye si iya ije nitori oruko re nitori be o ye ki awa papa ki a ma yo ninu Oluwa bi atile ni wahala die bi atile ni inu ni bini o ye ki a ma yo ninu Oluwa awon aposteli ti an kan nipa won yi igba kan wa igba kan de ni igbesi aye won ti a ri wo pe won ti le so won sinu tubu sugbon sibe ninu ni ogonjo oru ninu tubu yi ni won be si ni yo ye ki a wo ise awon aposteli ori 16 ese 25 sugbon laarin ogonjo Paul on Sila n gbadura won si n korin yin si Olorun awon ara tubu si teti si won lojiji isele nla sise to be ti ipile ile tubu mititi ogan gbogbo ilekun si si ide won si tu sile o se se ki a ri enikeni ninu wa ki o ma so pe ah ohun ti ka iri o ka ri se o nse nigba ti o ba bo sinu wahala se o nse bayi se o n gbadura se o n korin se o n yo niwaju Oluwa eni ari wipe awon wonyi se bi won ti n yo niwaju Oluwa ti won so fun Olorun wipe ah Olorun adupe lowo re o je olooto o je eni giga o je eni to ju ogba awon eniyan lo o je eni to wa lati ayeraye titi de ayeraye bi won ti n yin Oluwa logo bi won ti n ko niyin si Oluwa bi won ti n yo niwaju Oluwa ninu wahala won ninu ile tubu ti won wa ni ari wipe isele nla sele logan ni ari pe gbogbo ide awon ni tubu yi awon ti o wa ninu tubu igbogbo ide won ja atu won sile awon ilekun ti a ti tipa tele na re pe won se won sile pelu agbara Olorun bi awa paapa ninu bi ni ninu wahala wa ninu iyan ninu airije bi abale korin si Olorun bi abale gbadura ni waju Olorun bi abale ma dupe fun awon nkan ti Olorun ti se fun wa tele a ri wo pe ide wa yo ja awon wahala wa a o mu won kuro wo bi aba wa ninu ibanuje paapa o ye ki a ma korin si Olorun o ye ki a ma gbadura si Olorun o ye ki a ma yo niwaju Oluwa ni igba gbogbo ni o ye ki a ma yo ninu Korinti keji ori kefa ese ikewa Korinti keji ori kefa ese ikewa bi eni ti o kun fun ibinu je sugbon awa n yo ni igba gbogbo eni eyi ni itara ati ilepa awon omo Olorun eni ari eyi ari iwa bi Olorun ti awon eniyan wonyi ni o ni bi eni ti o kun fun ibinu je eje pe ki se ibanuje die ni Paul aposteli ni o ni o da bi eni pe awon nkan wonyi won wa si oju kan latotun latosi lati waju lati eyin o ni bi eni ti o kun fun ibinu je o ni sugbon sibe awa n yo ni igba gbogbo nitori be o ye ki a ma yo ni waju Oluwa bi o ti le je we pe a padanu awon nkan kan ti mo ti so tele nitori pe a mu iduro onigbagbo nibi ise nitori pe a mu iduro onigbagbo ninu ebi wa nitori pe a ko gbojege fun awon eletan fun awon ti o wa ninu aye awon molebi wa ti won fe ki a koju si won ki a si ko eyin si Jesu Kristi a ko gbojege a ko peyida nitori be o sese ki a padanu awon anfani die die lati odo won sugbon sibe o ye ki a ma yo ninu Oluwa ninu Heberu orikewa ese 24 nitori eyin ba awon ti o wa ninu ide kedun e si fi ayo gba ikolo eroyin e si fi ayo gba ikolo eroyin nitori eyin mo ninu ara yin pe eni oro ti o wa titi ti o si dara ju be lo li orun eni ari ti awon onigbagbo ti isaju ti won se wepe nigbati a ko

èyí tí ó dé sí yín láti dán yín wò bẹni pé ohun àjèjì lè ó dé bá yín. Ó ṣe é ṣe kí ìdánwò tí ń jóni bí iná, ìdánwò tí ń da ọkàn rú gẹ́gẹ́ bí iná tí ń da gbogbo nǹkan rú, ìdánwò tí ó le púpọ̀ ó ní olùfẹ́ ẹ̀yin ènìyàn Ọlọ́run. Ẹ má ṣe ka ìdánwò iná, ìdánwò tí ó le là ń pè bẹ́ẹ̀, ìdánwò tí ń jóni lára là ń pè bẹ́ẹ̀, ìdánwò tí ó dàbí ẹni pé a kò ríro ìrírí là ń pè bẹ́ẹ̀. Ó ní tí ń bẹ láàrin yín, èyí tí ó dé sí yín láti dán yín wò, láti dán ìgbàgbọ́ yín wò, láti dán ìfẹ́ yín sí Ọlọ́run wò, láti dán ìjólóòtọ́ yín wò, láti dán ìfara ẹni rúbọ ìjọ̀wọ́ ayin lọ́wọ́ fún Ọlọ́run, láti dán wò, láti dán gbogbo àwọn ìlérí tá a ti ń ṣe fún Ọlọ́run, má jẹ̀mú tí a ti ń bá Ọlọ́run dá, láti dán wọn wò. Ó ní àwọn ìdánwò wọ̀nyí tí ó dé sáàrin wa láti dán ìgbàgbọ́ wa wò, láti dán ìfẹ́ wa wò, láti dán ìjọ̀wọ́ ẹni lọ́wọ́ tí a ní láti dán wò. Ó ní bí ohun àjèjì tí ó dé bá yín, ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábápín ìyá Kristi, ẹ máa yọ̀ kí ẹ sì lè yọ ayọ̀ púpọ̀ nígbà tí a bá fi ògo rẹ̀ hàn. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a máa yọ̀ ní ìgbà gbogbo. Ní ìparí, jẹ́ kí a wo ohun tó máa ń ṣẹlẹ̀ bí a bá ní ayọ̀ Ọlọ́run yìí ní ìgbésí ayé wa. Bí a bá fi ayọ̀ gba ohun gbogbo, inú ni bí ni dé ni, ìyànlódé tàbí àríjẹ tàbí àríṣẹ́ṣe tàbí inú túbú lè a tilẹ̀ fi wá sí nítorí ìgbàgbọ́ wa nínú Kristi, tàbí ìbànújẹ́ ni, tàbí ó pé a ní ìkólọ ẹrù àbí dúkìá ayé yìí, tàbí a ní àwọn ìdánwò bí iná tó ń jóni, tàbí a ní àwọn ogun tó ń jà yí wa ká. Kí ni ó yẹ kí a ṣe? Bí o ti rí nínú Bẹ́ẹ̀lì, ó yẹ kí a máa yọ̀. Bí a bá ń yọ̀ bẹ́ẹ̀, kí ni àwọn nǹkan tí yóò ṣẹlẹ̀? Jẹ́ kí a wò ó àpẹẹrẹ kan ní ìgbésí ayé ọba kan nínú Bíbélì, nínú Chronicle 2:20. Láti ẹsẹ̀ ìkíní, ó sì ṣe lẹ́yìn èyí tí àwọn ọmọ Moabu àti àwọn ọmọ Ammoni àti nínú àwọn ọmọ Edomu pẹ̀lú wọn gbé ogun tọ Jehoshaphati wá. Ẹsẹ̀ ìkẹta, Jehoshaphati sì bẹ̀rù, ó sì fi ara rẹ̀ sí àti wá Olúwa, ó sì kéde ààwẹ̀ já gbogbo Júdà wo. Ẹsẹ̀ ìkọkànlélógún, ó sì bá àwọn ènìyàn náà gbèrò, ó bi wọn pé kí ló yẹ ká ṣe, nítorí wàhálà ti délẹ̀, ogun ti dé, kí ló yẹ ká ṣe? Kí ni àmọ̀ràn tí wọ́n fẹ́ fún òun gẹ́gẹ́ bí ọba? Kí ni ìgbésẹ̀ tí ó yẹ kí a gbé kí ogun yìí kí ó lè parí? Nítorí àwọn ènìyàn wọ̀nyí, bí wọ́n bá jẹ́ kí ogun yìí kí ó máa tẹ̀síwájú, ó dájú wípé ohun tí ó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn ogun ni pé wàhálà ìyàn àìríjẹ yóò dé. Inú ni bí ni yóò sì dé bí àwọn wọ̀nyí bá ṣẹ́gun wọn, wọ́n máa fìtí wọn na wọn, wọ́n máa ṣe wọ́n ní wàhálà. Ó ṣeéṣe kí wọ́n kó àwọn mìíràn nínú àwọn jagunjagun wọn, kí wọ́n kó wọn lọ sí ilé àjèjì, kí wọ́n sọ wọ́n di ẹrú. Ìbànújẹ́ púpọ̀ ni ó sì máa ń tẹ̀lé irú nǹkan bẹ́ẹ̀, nítorí pé a ó ya ẹbí nípa, a ó mọ bàbá kúrò, yóò kó ìyá àti àwọn ọmọ láì sí olùpèsè àti olùtọ́jú fún wọn. Ó ṣeéṣe kí a rí wípé a ó ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá, ọ̀pọ̀lọpọ̀ ilé, ọ̀pọ̀lọpọ̀ ohun ìní wọn jẹ́ nítorí ogun yìí. Ó ṣeéṣe kí ó mú ìdánwò ńlá bá wọn. Ogun yìí ó jẹ́ ohun tí ó bà wọ́n lẹ́rù. Ṣùgbọ́n nígbà tí Jehoshaphati tí ó rí ogun ńláńlá tí ó dé bá wọn yìí, àwọn ọba kẹfẹ̀rí tí wọ́n parapọ̀ tí wọ́n ń fẹ́ láti ṣẹ́gun wọn, ó gbìmọ̀ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ wípé kí ni kí ó yẹ kí a ṣe, kí ni ìmọ̀ràn tí wọ́n fún. Ẹsẹ̀ ìkọkànlélógún lẹ́ẹ̀kan sí, ó sì bá àwọn ènìyàn náà gbèrò, ó sì yan àwọn akọrin sí Olúwa tí yóò máa yin ẹwà ìwà mímọ́ bí wọ́n ti ń jáde lọ níwájú ogun náà, àti láti máa wípé ẹ̀yin Olúwa, nítorí tí àánú rẹ̀ dúró láéláé, àwọn wọ̀nyí yọ̀ níwájú Olúwa. Wọn kò tí ì ṣẹ́gun, ṣùgbọ́n wọ́n ń yọ̀. Wọn kò tí ì rí ìparí ogun yìí, ṣùgbọ́n wọ́n ń yọ̀. Àwọn ọ̀tá wọn sì ń lépa wọn, ṣùgbọ́n wọ́n ń yọ̀. Ǹjẹ́ ẹ̀wọ̀n ń ṣe bẹ́ẹ̀? Nígbà tí àwọn ọ̀tá wà nítòsí, nígbà tí ó dàbí ẹni wípé wàhálà wà fún, ǹjẹ́ ń yọ̀ nínú Olúwa? Wẹ́sẹ̀ 22, nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kọrin, tí wọ́n sì ń yin Olúwa, Olúwa yan ogun ẹ̀hìn sí àwọn ọmọ Ammoni àti Moabu àti àwọn ará òkè Seiri tí ó wá sí Júdà, ó sì kọlù wọn. Báyìí ni a rí pé ìṣẹ́gun lè dé fún àwa náà, bí a bá ń yọ̀ nínú Olúwa, bí a bá ń kígbe sí Olúwa, bí a bá ń kọrin ní iwájú Olúwa. Ó yẹ kí a dìde dúró, ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé àwa ń yọ̀ níwájú rẹ̀. Ó yẹ kí

Thank you.

I'm

0: Ìwé Wòlíì Àìsáyà, orí ìkejìlélọ́gọ́ta, 62. Nítorí ti Sioni, èmi kì yóò dákẹ́, àti nítorí ti Jerusalemu, èmi kì yóò sinmi, títí òdodo rẹ̀ yóò fi jáde bí títàn ìmọ́lẹ̀, àti ìgbàlà rẹ̀ bí fìtílà tí ń jó, àti àwọn kèfèrí yóò rí òdodo rẹ̀, àti gbogbo ọba ayé yóò rí ògo rẹ̀, a ó sì fi orúkọ tuntun pè ọ́, èyí tí ẹnu Olúwa yóò dárúkọ. Èwo jẹ́ adé ògo pẹ̀lú lé ọwọ́ Olúwa, àti adé oyè ọba lé ọwọ́ Ọlọ́run rẹ. A kì yóò pè ọ́ ní ìkọ̀sílẹ̀ mọ́, bẹ́ẹ̀ ni a kì yóò pe ilẹ̀ rẹ ní àkóró mọ́, ṣùgbọ́n a ó pè ọ́ ní Efsiba, àti ilẹ̀ rẹ ní Beulah, nítorí inú Olúwa dùn sí ọ, a ó sì gbé ilẹ̀ rẹ ní ìyàwó, gẹ́gẹ́ bí ọ̀dọ́mọkùnrin ti gbé wúndíá ní ìyàwó, bẹ́ẹ̀ ni àwọn ọmọ rẹ ọkùnrin yóò gbé ọ ní ìyàwó, àti bí ọkọ ìyàwó ti yọ̀ sí ìyàwó, bẹ́ẹ̀ ni Ọlọ́run rẹ yóò yọ̀ sí ọ. Èmi ti fi àwọn alóore sórí odi rẹ, ìwọ Jerusalemu, tí kì yóò pa ẹnu wọn mọ́, lọ́sàn àti lóru títí láé. Ẹ̀yin tí ń ṣe ìrántí Olúwa, ẹ má ṣe dákẹ́, ẹ má ṣe fún ní ìsinmi títí yóò fi fi ìdí Jerusalemu múlẹ̀, tí yóò ṣe é ní ẹ̀yìn ilé ayé. Olúwa ti fi apá ọ̀tún rẹ̀ àti apá agbára rẹ̀ búra. Lóòótọ́, èmi kì yóò fi ọkà rẹ ṣe oúnjẹ fún àwọn ọ̀tá rẹ mọ́, bẹ́ẹ̀ ni àwọn ọmọ àjèjì kì yóò mu ọtí wáìnì rẹ, èyí tí ìwọ ti ṣiṣẹ́ fún. Ṣùgbọ́n àwọn tí ó ṣàájọ yóò jẹ́, wọn ó sì yin Olúwa, àti àwọn tí ń kó o jọ yóò mú nínú ààfin mímọ́ mi. Ẹ kọjá lọ, ẹ kọjá ní ẹnubodè, tún ọ̀nà àwọn ènìyàn ṣe, kọ́ bèbè òpópó, ṣá òkúta wọn nì kúrò, gbé ọ̀págunró fún àwọn ènìyàn. Kíyèsí, Olúwa ti kéde títí dé òpin ayé, ẹ wí fún ọmọbìnrin Sioni pé, wò ó, ìgbàlà rẹ dé, wò ó, èrè rẹ wà pẹ̀lú rẹ̀, àti ẹ̀san rẹ̀ níwájú rẹ̀. A ó sì máa pè wọ́n ní ènìyàn mímọ́, ẹni ìràpadà Olúwa, a ó sì máa pè ọ́ ní ìwárí ìlú àìkọ̀sílẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé Wòlíì Àìsáyà, orí ìkẹtàlélọ́gọ́ta, 63. Ta ni eléyìí tí ó ti Édómù wá, tí ohun ti aṣọ ààrẹ pọ́n láti Bósra wá, èyí tí ó lé ògo nínú aṣọ rẹ̀, tí ó yan nínú títóbi agbára rẹ̀, èmi ni ẹni tí ń sọ̀rọ̀ ní òdodo, tí ó ní ipá.

0: àti ìrunú mi ò ní ó gbé mi ró. Èmi sì tẹ àwọn ènìyàn mọ́lẹ̀ nínú ìbínú mi, mo sì mú wọn mu yó nínú ìrunú mi, mo sì mú ipá wọn sọ̀kalẹ̀ sí ilẹ̀. Èmi ò sọ ti ìṣeun ìfẹ́ Olúwa, ìyìn Olúwa gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa ti fi fún wa, àti ti orin ńlá sí ilé Ísírẹ́lì tí ó ti fi fún wọn gẹ́gẹ́ bí àánú rẹ̀ àti gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ìṣeun ìfẹ́ rẹ̀. Òun sì wí pé, lóòótọ́ ènìyàn mi ni wọ́n, àwọn ọmọ tí kì í ṣèké, òun sì di olùgbàlà wọn. Nínú gbogbo ìpọ́njú wọn, ojú apọ́n, áńgẹ́lì iwájú rẹ̀ sì gbà wọ́n, nínú ìfẹ́ rẹ̀ àti sùúrù rẹ̀ ni ó rà wọ́n padà. Ó sì gbé wọn, ó sì rù wọ́n ní gbogbo ọjọ́ ìgbàanì. Ṣùgbọ́n wọ́n ṣọ̀tẹ̀, wọ́n sì bí ẹ̀mí mímọ́ rẹ̀ nínú, nítorí náà ni ó ṣe padà di ọ̀tá wọn. Òun tìkálà rẹ̀ sì bá wọn jà, nígbà náà ni ó rántí ọjọ́ àtijọ́. Mósè, àwọn ènìyàn rẹ̀ wí pé, níbo ni ẹni tí ó mú wọn ti inú òkun jáde gbé wá, tí ohun tí olùṣọ́àgùntàn wọ ẹran rẹ̀? Níbo ni ẹni tí ó fi ẹ̀mí mímọ́ rẹ̀ sínú rẹ̀ gbé wá, tí ó fi ọwọ́ ọ̀tún Mósè dà wọ́n pẹ̀lú apá rẹ̀ tí ó lógo, tí ó pín omi méjì níwájú wọn láti ṣorúkọ ayérayé fún ara rẹ̀, tí ó mú wọn la ẹbújá bí ẹṣin ní aginjù, kí wọn kí ó má baà pọ̀sẹ̀, gẹ́gẹ́ bí ẹran tí sọ̀kalẹ̀ lọ sí àfonífojì? Bẹ́ẹ̀ ni ẹ̀mí Olúwa mú un sinmi, bẹ́ẹ̀ ni ìwọ tọ́ àwọn ènìyàn rẹ láti ṣorúkọ tí ó lé ògo fún ara rẹ̀. Wo ilẹ̀ láti ọ̀run wá, kí o sì kíyèsí láti ibùgbé ìwà mímọ́ rẹ àti ògo rẹ wá. Níbo ni ìtara rẹ àti agbára rẹ, ọ̀pọ̀lọpọ̀ ìyanu rẹ àti àánú rẹ sọ́dọ̀ mi gbé wá? Aha dá wọn dúró bí láì ṣiyèméjì, ìwọ ni bàbá wa. Bí Ábráhámù tilẹ̀ ṣe aláìmọ̀ wá, tí Ísírẹ́lì kò sì jẹ́wọ́ wa, ìwọ Olúwa ni bàbá wa, olùràpadà wa láti ayérayé ní orúkọ rẹ. Olúwa, nítorí kí ni o ṣe mú wa ṣìnà kúrò ní ọ̀nà rẹ, tí o sì sọ ọkàn wa di líle kúrò nínú ẹ̀rù rẹ? Yí padà nítorí àwọn ìránṣẹ́ rẹ, àwọn ẹ̀yà ilẹ̀ ìní rẹ, àwọn ènìyàn mímọ́ rẹ ti ní ìgbà díẹ̀, àwọn ọ̀tá wa ti tẹ ibi mímọ́ rẹ mọ́lẹ̀. Tìrẹ ni àwa, láti láéláé, ìwọ kò jọba lórí wọn, a kò pe orúkọ rẹ mọ́ wọn.
1: A dúpẹ́ pé o rán Jésù Kristì ọmọ bíbí rẹ kan ṣoṣo, ẹni tí kò lé ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí ó wá kú fún ẹ̀ṣẹ̀ wa. A sì dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ gbòòrò tó bẹ́ẹ̀, ó sì jinlẹ̀ jọjọ tí ó kọjá òye wa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Kálfárì láti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ. Ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí Jésù ti ṣe tán láti kó lọ, ẹ má jẹ́ kí wọn kó tún kù sí ìgbésí ayé wa. Ẹ má ṣe jẹ́ kí a fi ohunkóhun pamọ́ fún yín. A bẹ̀ yín wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín lónìí, ìgbọràn pípé wa fi fún wa. Ohun tí ó ń bá ẹlẹ́dà rẹ̀ jà yọ kúrò ní ọkàn wa. Ní ìgbẹ̀yìn kí a lè fi ìjọba ọ̀run ṣe èrè jẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń fẹ́ yẹ ìwé mímọ́ wò lórí ìgbọràn pípé. Bí a bá ń sọ nípa gbígbọ́ràn, ohun tí ó yẹ kí ó yé gbogbo wa ni, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ní ọmọ nínú ilé, ó sì máa ń jẹ́ ohun tí ó máa ń dùn wá bí ọmọ nínú ilé bí ó bá ya aláìgbọràn. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé a ti ní ìrírí ní ibi iṣẹ́, tí ó sì máa ń jẹ́ ohun ẹ̀dùn ọkàn wa bí ó tilẹ̀ wù kí ọmọ iṣẹ́ kí ó já fáfá tó, tàbí bí ó ti wùn kí orí rẹ̀ kí ó yá sí àtìmọ̀ nǹkan ṣe tó. Bí ó bá ní àbùkù yìí wípé ó jẹ́ ẹni tí kì í gbọ́ràn, ẹni tí a máa ń sọ títí kí ó tó gbà fún wa, ó máa ń jẹ́ ohun ìbànújẹ́ púpọ̀. Bí a bá sì wo ìjọba, ohun tí ìjọba máa ń fajúro sí tó àìgbọràn kò sí. Gbogbo àwọn tí a máa ń pè ní

born

wà nínú májẹ̀mú titun. Nínú ìjọ tí a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí májẹ̀mú titun ni a jẹ́ wòlíì. Yẹ kí a wo Kọ́rìntì kínní orí ìkejìlá ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Gbogbo wọn ní ṣe àpọ́sẹ̀lì bí, gbogbo wọn ní ṣe wòlíì bí, gbogbo wọn ní ṣe olùkọ́ni bí, gbogbo wọn ní ṣe ní ṣiṣẹ́ ìyanu bí. Ìdáhùn tí ó yọ jáde fún àwọn ìbéèrè wọ̀nyí ni pé rárá ń dá o. Kìí ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní àpọ́sẹ̀lì. Kìí ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní wòlíì. Kìí ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní olùkọ́ni tàbí ẹni tí ń ṣe iṣẹ́ ìyanu. Kíni ṣe tí a ò lè pe gbogbo àwọn onígbàgbọ́ ní wòlíì tàbí àpọ́sẹ̀lì? Wo ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ọlọ́run sì gbé àwọn mìíràn kalẹ̀ nínú ìjọ. Ìkíní, àwọn àpọ́sẹ̀lì. Ìkejì, àwọn wòlíì. Ẹ̀kẹta, àwọn olùkọ́ni. Lẹ́yìn náà iṣẹ́ ìyanu. Lẹ́yìn náà ẹ̀bùn ìmúláradá, ìrànlọ́wọ́, ẹ̀bùn àkóso onírúurú èdè. Níhìn ni ó ti jẹ́ kí ó yé wa wípé Ọlọ́run gbé àwọn kan kalẹ̀, kìí ṣe gbogbo ènìyàn, ni ó fún ní ẹ̀bùn àpọ́sẹ̀lì tàbí ẹ̀bùn wòlíì tàbí ẹ̀bùn ìmúniláradá tàbí ẹ̀bùn olùkọ́ni. Kìí sì ṣe gbogbo ènìyàn ni a lè pè ní olùṣọ́ àgùntàn. Nínú Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá. Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá. Ó sì ti fi àwọn kan fúnni bí àpọ́sẹ̀lì àti àwọn mìíràn bí wòlíì àti àwọn mìíràn bí evangelist àwọn ajíhìn rere àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Níhìn ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé kìí ṣe gbogbo àwa onígbàgbọ́ ni a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àpọ́sẹ̀lì. Kìí sì ṣe gbogbo àwa onígbàgbọ́ ni a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí wòlíì, gẹ́gẹ́ bí evangelist ajíhìn rere, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí gẹ́gẹ́ bí olùkọ́ni. Ṣùgbọ́n mo fẹ́ kí ó yé wa ohun kan tí a rí ní ìgbésí ayé àwọn wòlíì, ìbáṣe májẹ̀mú láéláé tàbí májẹ̀mú titun. Ohun kan tí a rí tí ó jẹ́ kí a dá wọn mọ̀, tí ó sì jẹ́ kí ìgbésí ayé wọn kí ó yàtọ̀ sí àwọn ọmọ Ísíráẹ̀lì tó kù, òun ni ìwà àti àmì ìgbàgbọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ wọn. Mo fẹ́ kí o fi iyè sí èyí. Ohun tí ó ṣe pàtàkì ní iṣẹ́ ìránṣẹ́ wòlíì nínú májẹ̀mú láéláé tàbí nínú májẹ̀mú titun kìí ṣe aṣọ tí wọ́n wọ̀, kìí ṣe wípé kò sí bàtà lẹ́sẹ̀ wọn, kìí ṣe pé wọ́n gbé ọ̀pá lọ́wọ́, kìí ṣe wípé irun wọn gùn púpọ̀ tí a ò gẹ́, kìí ṣe wípé wọ́n wà lórí òkè tàbí wọ́n wà létí òkun. Ohun tí ó ṣe pàtàkì jù ni wípé wọ́n máa ń sọ ọ̀rọ̀ Ọlọ́run àti wípé wọ́n ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń sọ, àti pé bí wọ́n bá ti ń sọ, wọ́n ń sọ inú Ọlọ́run. Bí wọ́n sì ti ń sọ inú Ọlọ́run, wọ́n dúró ti ọ̀rọ̀ yìí, wọ́n rí wípé ọ̀rọ̀ tí a sọ jáde láti ẹnu wòlíì ó jẹ́ ohun tí a múṣẹ. Ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ láti ẹnu wọn jáde, èyí tí a lè lò gẹ́gẹ́ bí èdè tí wa wípé àṣẹ àti agbára wà nínú ọ̀rọ̀ wọn. Òun ni a rí wípé ó wà ní ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ lónìí. Bí a bá ń pe nǹkan ní àsọtẹ́lẹ̀, tí ò bá ti yí ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, jẹ́ kí ó yí ọ lónìí wípé àsọtẹ́lẹ̀ ni ọ̀rọ̀ tí a sọ ṣáájú àkókò kí ó tó ṣẹlẹ̀. Àsọ ṣáájú ìgbà, àsọ tẹ́lẹ̀, àsọ ṣáájú àkókò kò tí ì ṣẹlẹ̀ ṣùgbọ́n àsọ. Bí a sì ti sọ ọ̀rọ̀ yìí, a ní ìgbàgbọ́ wípé àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ ni wípé nígbòóyá nígbòóṣe ọ̀rọ̀ yìí ó ń bọ̀ wá ṣe. Èyí ni a fi ń pè ní àsọtẹ́lẹ̀. Ó yẹ kí onígbàgbọ́ kí ó mọ̀ wípé òun pàápàá òun ní agbára ìsọtẹ́lẹ̀ yìí. Òun ní agbára àṣẹ tí ó lè fi agbára fún ọ̀rọ̀ tí òun sọ láti ẹnu òun jáde, kí ọ̀rọ̀ tí òun sọ yìí kí ó lè di mímúṣẹ. Bí onígbàgbọ́ kọ̀ọ̀kan nínú wa lónìí, bí a bá kíyè sí ìgbésí ayé àwọn wòlíì nínú májẹ̀mú láéláé, kí a sì rí bí Ọlọ́run ti bá wọn lò, kí a sì jẹ́

0: ki Olorun ki o ba wa paapa lo be ti a si je ki oro ti a nso lati enu wa jade ki o dabi oro ti awon woli ti won so lati enu won jade o daju wi pe agbara ti o ba won sise agbara ti o nti oro won leyin agbara ti o mo oro won wa si ise ni igba aye ti won agbara kan na yo ma ti oro ti wa leyin agbara kan na yo ma mu oro wa wa si ise agbara kan na yo fi ase ati ipa fun awon oro ti a nso lati enu wa jade ki eyi ki o to le ri be awon mefa kan wa ti a se akiyesi ninu oro olorun ti a ti se akiyesi ninu oro awon woli ti igbani ti o se se ki a wa paapa ki a le fi si igbe aye wa loni ki oro wa ki o ba le ni agbara ti oro awon woli ti igbani ti o ni je ki a wo nkan wonyi ni ikookan ikini ki woli awon ti igbani ki won ki o to so oro kankan jade lenu a ri wi pe won gba oro lati enu oluwa e se pataki popo wi pe awon woli ti igbani won gba oro lo oro olorun lati enu oluwa o se se ki olorun ki o ba won so loju ko oju o se se ki olorun ki o ba won so lona miran ohun ti a ri ni wi pe oro ti won so ni awon woli ti igbani won so oro yi gege bi a ti fi fun won lati odo oluwa wa bi awa paapa bi a ba se be bi a ba ri wi pe a ko je ki oro kan ki o jade lenu wa bi ki ba se oro ti a gba lati enu oluwa a o ri wi pe oro wa yo ni agbara nitori pe ki se oro ti wa oro ti olorun ni je ki a wo Jeremiah ori kini lati ese ikerin nigba naa ni oro oluwa to mi wa fiye si gidigidi nigba naa li oro oluwa to mi wa o se se ki o ma so wi pe aye ti yi pada oro oluwa ki to wa wa nisinsinyi rara ko ri be awa ni a o fiye si daradara sori nigba miran boya o ro nkan kan boya oni wahala nkan kan so si olokan a so fun o wi pe ma binu je oluwa wa lori ise oro oluwa niyan o se se ki igba miran boya o fe jade ni ile ki nkan kan ki o so si olokan ki o so wi pe gbeje joko ma jade o dabi eni wi pe iwo wa niwaju oro oluwa niyan tabi o se se o le je awako bi o ti fe gba ona kan o se se ki o je ona apa otun ki onkan kan ki o so si olokan wo pe bi o ba gba ona ti o fe gba yi o ni tete debi ti o nlo o dabi eni wo pe ese kan ti sele ni waju lohun yen ki lo nba o soro be oro oluwa ni a si so fun wo pe ki o gba ona miran o se se ki o je wo pe ni ibi ti o wa ni enikan ni o fe ba odo re lo nrerin lo so yaya pelu re ki ikilo kan ki o si so jade lati enu okan re wo pe sora o ki se gbogbo ohun ti n dan ni wora ki se gbogbo awon ti n rerin ni ore wa ta lo n ba o soro o boju weyin owo otun owo osi o ri enikankan bi eni si ti n fe ba o sore bi o si ti n fe gba mora gege bi ore gege be eni nkankan lago ninu okan re ti nkan yi n so fun e pe sora o ewu wa loju ona sora o ki se gbogbo eni ti n rerin ni ore re o oro olorun ni nihin ni a ri ti Jeremiah so wi pe nigba naa le oro olorun to mi wa wi pe ki emi ki o to da o ni inu emi ti mo o ki iwo ki o to ti inu jade wa le emi ti so o di mimo e je wi pe mo ya o si oto emi si ya o soto se woli fun awon orile ede emi si wi pe oluwa olorun sa wo emi ko mo oro iso nitori omode li emi sugbon oluwa wi fun mi pe ma we pe omode li emi sugbon iwo o lo sodo eni ti emi o ran o si ati ohunkohun ti emi o pase fun o ni iwo o so ma beru níwájú wọn. Nítorí èmi wà pẹ̀lú rẹ láti gbà ọ́ ni Olúwa wí. Olúwa sì na ọwọ́ rẹ̀, ó fi ba ẹnu mi. Olúwa sì wí fún mi pé, sáà wo, èmi fi ọ̀rọ̀ mi sí ọ lé ẹnu. Ohun tí a rí tí ó ṣe pàtàkì ní iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì, yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun, ni wípé Olúwa fi ọ̀rọ̀ rẹ̀ sí wọn lé ẹnu. Ní ìgbàkúùgbà ni a máa ń rí wípé àwọn wòlíì yìí, àwọn tí a kà nípa rẹ̀ ní Bíbélì, kí wọn kí ó tún sọ ohunkóhun, wọ́n máa ń gba ọ̀rọ̀ láti ẹnu Olúwa wá. Bí àwa pàápàá bí a bá ṣe báyìí, bí a bá rí wípé kí a tó sọ ohunkóhun, àwọ̀ inú Bíbélì, àwọ̀ inú ọ̀rọ̀ Ọlọ́run, a rí wípé ohun tí a ń sọ kì í ṣe wípé a ń sọ nípa ti àìgbàgbọ́, a ń sọ nípa ti ìnira tí a ní, a ń sọ nípa ti àìlera tí ó wà ní àgọ́ ara wa, ṣùgbọ́n a ń sọ nípa èyí tí a gbà láti ẹnu Olúwa. Bí a bá ṣe bẹ́ẹ̀, èyí jẹ́ wípé ọ̀rọ̀ tí a sọ yìí, nítorí pé ó jẹ́ ọ̀rọ̀ Olúwa, ó jẹ́ ọ̀rọ̀ tí ó ti ti ẹnu Olúwa jáde, kí a tó sọ ọ́ jáde lé ẹnu tiwa, a ó rí wípé agbára àṣẹ yóò wà nínú ọ̀rọ̀ náà. Wo ìwé Jóòbù 22.
1: Ìwé Jóòbù 22, ẹsẹ̀ 22. Èmi bẹ̀ ọ́ gba òfin láti ẹnu rẹ̀ wá, kí o sì to ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ. Èmi bẹ̀ ọ́ gba òfin láti ẹnu rẹ̀ wá, kí o sì to ọ̀rọ̀ rẹ̀, èyí ni ọ̀rọ̀ Ọlọ́run, sí àyà rẹ. Bí a bá ní à ń to ọ̀rọ̀ Ọlọ́run sí àyà wa, èyí jẹ́ wípé kí ìdánwò kí ó tó dé, to ọ̀rọ̀ Ọlọ́run sí àyà rẹ. Kí wàhálà kí ó tó dé bá ọ, to ọ̀rọ̀ Ọlọ́run sí àyà rẹ. Kí ọjọ́ àìsàn kí ó tó dé, to ọ̀rọ̀ Ọlọ́run sí àyà rẹ. Kí wàhálà kí ó tó dé, to ọ̀rọ̀ Ọlọ́run sí àyà rẹ. Jẹ́ kí a ṣe àpẹẹrẹ. Gẹ́gẹ́ bí àwọn ọmọ wa ní ilé ìwé, bí ó bá jẹ́ wípé àkókò tí wọ́n ń lọ sí ilé ìwé kí ìdánwò kí ó tó dé, wọn ò to àwọn ẹ̀kọ́ tí a ń kọ́ wọn. Yálà ẹ̀kọ́ nípa ti èdè òyìnbó, ẹ̀kọ́ nípa ìtàn ti orílẹ̀-èdè wa, ẹ̀kọ́ nípa ti ìṣirò, tàbí ẹ̀kọ́ nípa ti ìmọ̀ sáyẹ́ǹsì, tàbí ẹ̀kọ́ nípa àwọn nǹkan mìíràn tí wọ́n kọ́ wọn ní ilé ìwé, wọn ò to àwọn ẹ̀kọ́ wọ̀nyí lẹ́sẹ̀ sí ọkàn àyà wọn. Ọjọ́ tí ìdánwò bá dé, bí wọ́n bá lọ sí ibi ìdánwò, wọn ò ní rí ohunkóhun mú jáde, nítorí wípé ní àkókò tí ó yẹ kí wọn kí ó máa to ọ̀rọ̀ yìí sí ọkàn àyà wọn, wọn ò ṣe bẹ́ẹ̀. Kì í ṣe ọjọ́ ìdánwò ni a ń to ọ̀rọ̀ Ọlọ́run sí àyà wa. Kí àìsàn tó dé, ni a ní láti kẹ́kọ̀ọ́ kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa ìwòsàn. Kí wàhálà kí ó tó dé, ni a ní láti kẹ́kọ̀ọ́ kí ni àwọn ìlérí Ọlọ́run. Kí a ti to àwọn ọ̀rọ̀ wọn jọ sínú ọkàn àyà wa. Tí àìsàn bá wá dé, ọ̀rọ̀ tí yóò máa jáde lẹ́nu wa yóò jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Yóò jẹ́ ọ̀rọ̀ tí a ti tò sínú ọkàn wa. Ọ̀rọ̀ wo ni yóò máa jáde lẹ́nu wa ní ọjọ́ tí àìsàn dé? Ọ̀rọ̀ tí yóò máa jáde ni wípé èmi ni Olúwa Ọlọ́run tí ó mú yín lára dá. Bí ọ̀rọ̀ yìí bá ti ń jáde láti ẹnu wa, a ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ yìí, nítorí wípé ọ̀rọ̀ yìí gan ọ̀rọ̀ Ọlọ́run ni, kì í ṣe ọ̀rọ̀ tiwa. Nígbà tí àìsàn bá dé, ọ̀rọ̀ wo ni ó yẹ kí ó máa jáde lẹ́nu wa? Ọ̀rọ̀ Ọlọ́run ni wípé èmi kì yóò kú ikú kíkú kan, ṣùgbọ́n èmi ó wà láàyè. Èyí jẹ́ wípé a ń retí ìmúláradá láti ọ̀dọ̀ Ọlọ́run. Nígbà tí àìsàn bá dé, ọ̀rọ̀ wo ni yóò jáde lẹ́nu wa bí a bá ti ń to ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn wa? Ọ̀rọ̀ tí yóò jáde ni wípé bí a bá gbàdúrà fún aláìsàn wípé yóò rí ìwòsàn, àdúrà ìgbàgbọ́ yóò sì wo aláìsàn náà sàn. Èyí ni a fi ń sọ fún wa wípé bí ọ̀rọ̀ Ọlọ́run bá wà ní ọkàn wa, kí a ti tò ó sí ọkàn wa, kí a tò ó sí àyà wa, kí ọjọ́ ibi, ọjọ́ wàhálà, ọjọ́ àjálù, ìpọ́njú kí ó tó dé, ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbà sí ọkàn wa ni yóò máa jáde. Èyí ni a rí nípa àwọn wòlíì, wípé ọ̀rọ̀ tí ó ń jáde láti ẹnu wọn kì í ṣe àròsọ, kì í ṣe ọ̀rọ̀ ti ara wọn, kì í ṣe ọ̀rọ̀ ti ẹnìkan tí ó gbélé wọn lọ́wọ́, ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí àwa pàápàá bá fẹ́ ní agbára, a sì fẹ́ ní àṣẹ, gẹ́gẹ́ bí àwọn wòlíì ohun akoko ti ani lati mu se ni wo pe ki a gba oro Olorun ki a tun won jo si okan wa ikeji awon woli ti a ko nipa won ninu majemu lai lai ari wo pe won gba oro Olorun gbo tokan tokan bi o ti le je wi pe ko ye won bi a o ti mu oro yi bi a o ti mu ose won gba oro Olorun gbo tokan tokan bi o ti le je wi pe ko ye won bi a ti le mu awon oro won ise je kin ka die fun ninu bibeli gege bi apere ninu awon oba kini ni a ti nwo ori ketadinlogun ese kini awon oba kini ori ketadinlogun ese kini Elijah ara Tishbi lati inu awon olugbe Gilead wi fun Ahabu pe bi Oluwa Olorun ti wa ni waju eni ti emi duro ki yo si iri tabi ojo li odun won yi gege bi oro mi ki yo si iri tabi ojo ninu awon odun won yi sugbon gege bi oro mi nihi ni ari ewe pe Elijah o gba oro Oluwa gbo ati fun le oro Olorun o si wa siwaju Ahabu lati so oro Olorun yi o si so wi pe gege bi oro mi je kin se apere kan fun o mo be Olorun emi ki o tumo yi fun o ki o le ye o dara dara ohun ti an salaye nipa re loni o je ohun ti o se pataki popo popo oro ti Elijah so o je oro Olorun sugbon nigba ti o gbe oro yi kale fun Ahabu o so wi pe bi Oluwa ti wa ni waju eni ti emi duro ki yo si iri tabi ojo nigba ti o so pe bi Oluwa ti wa ni waju eni ti emi duro e je wi pe mo ti duro ni waju Oluwa Olorun ti ba mi soro oro ti o so fun mi o je oro ti re o je oro ti Olorun ohun ti Olorun si so ni pe ki yo si iri tabi ojo sugbon nigba ti o ma pari re o ni gege bi oro mi eyi je wi pe oro Olorun o ti di oro Elijah oro Olorun ni o je ohun ti Olorun so o je ohun ti o jade lati inu Olorun sugbon ohun ti Elijah wa so ni wo pe gege bi oro mi bakan na ni a ri ninu oro ti Paulu apostoli ti o so igba miran a ma pe ihinrere ni ihinrere mi gbogbo wa ni asimo we pe ihinrere ti a ngbo o je ihinrere ti Jesu Kristi sugbon nigba miran Paulu a so we pe ihinrere mi wo Romu ori keji ese ikerindinlogun Romu ori keji ese ikerindinlogun li ojo na nigba ti Olorun yo ti ipa Jesu Kristi se idajo asiri eniyan gege bi ihinrere mi eyi ti an so ni wepe oro ti an so yi oro Olorun ni sugbon iba se Elijah iba se Paul won ti gbin oro Olorun yi si okan o ti dapo mo igbagbo ninu won o ti ba won lara mu o ti wo inu ero won o ti wo inu oro ti won ti o fi wa dabi eni wi pe oro yi o je oro ti won paapa ninu ede Yoruba won ma so wi pe bi ewe ba pe ninu ose ewe yi paapa a di ose e je wi pe ati ose ati ewe a o ni da won mo yato nitori be ohun ti a so ni pe oro Olorun yi o ti wa sinu Elijah o ti sasaro lori re o ti gba gbo o ti gbekele nigba ti o wa nso jade o nso jade gege bi oro ti ara re sugbon oro Olorun ni ohun ti a nso ni wo pe awon iliri Olorun nigba ti o ba ka won nigba ti o ba sasa lori won nigba ti o ba gbekele won nigba ti o ba gba won gbo ti o wa je wi pe iliri Olorun yi o ti dapo mo igbagbo ninu re o wa da bi oro ti re oro ti o nso bi o ba fe ba iyawo re so oro igbagbo ni oro bibeli ni o sugbon o ti di ajemonu fun o bi o ba fe ba awon omo re soro oro Olorun ti di ajemonu o nso jade gege bi oro ti ara re gege bi onigbagbo o tun je so wi pe ah mo gbe ah igbe ni fun mi ah ori mi buru ah e isele ti sele si mi ah mbo ni kin gbegba o iru oro be ti ko lenu re oro to njade lenu re ni wo pe ojo la yo dara bi enikeni kankan bi won so pe ah kilode o e omo yin ni won gbe lo sita o lo sita sugbon o ba ijamba oko pade ah oni ko sewo oro olorun o ti dapo mo igbagbo ninu re to je wi pe oro ti o nso ni igbagbogbo o je oro igbagbo oro ti wuni lori oro ti ki je ki enikeni ki o ka ba mo o si gba oro yi gbo tokan tokan bi o ti le je wi pe o mo bi a o se se oro yi ni pipe abi bi a o ti mu ise e ni a mo ni ti awon woli wi pe lakoko won gba oro olorun olorun ti won gba won gbekele won gba agbo won fokan tan won si je ki oro olorun ki o da po mo igbagbo ninu won ti o ba fi je wi pe oro yi wa je oro ti won so jade lenu ni akoko aisan won ki soro ti bani lero won ki soro nipa iku won ma soro nipa imu ilarada ni akoko wahala won ki soro nipa bi eni wi pe ko si ona ti won o gbegba sugbon won ma soro igbagbo jade lenu ni igbagbogbo ni o ye ki oro re ki o je oro igbagbo oro ti o je pe bi elomiran ba gbo a mo we pe o je eni bi ti inu olorun iketa awon woli ti arika ninu majemo laile ati ninu majemo titun won ma nso oro olorun jade won si ma nreti imuse oro ti won so won ma nso oro olorun jade won si ma nreti oro imuse oro ti won so kini se ti awon woli wonyi ti won ma nse be ti won reti imuse nkan ti won so wo Isaiah ori ogota din marun ori ogota din marun Isaiah ki a wo lati ese ikokanla be ni oro mi ti o ti enu mi jade yori ki yo pada sodo mi lofo sugbon yo se eyi ti o wu mi yo si ma se rere ninu ohun ti mo ran eyi ni oro olorun gba ti o mo we pe oro ti o njade lati enu re ti o njade lati enu onigbagbo we pe oro igbagbo ni o si je oro ti olorun ti koko so si olokan lati owo emi mimo eyi ti o ti ka ninu bibeli ti emi mimo ti o ran leti re bi o si ti so jade igbagbo wa ninu okan re we pe daju daju olorun ki seke we pe daju daju oro yi yo ni imuse nitori be ni oro ti o ti enu olorun jade ki yo pada sodo olorun lofo sugbon yo se eyi ti o wu olorun yo si ma se rere ninu ohun ti olorun ran eyi ni a fi ri we pe nigbati elijah ti o wa si odo arabirin opo ni e ti a so fun a we pe o ni omokunrin kan ati we pe iyefun ti won ni ati ororo ti won ni yo gbe won lati le je ounje kan soso leyin eyi won reti iku sugbon woli de nihi ti woli wa so wi pe ki won kun ni ounje won so wi pe awon oni ohun kohun ni woli wa so oro igbagbo je ki iru oro be ki o wa lenu re ni igbagbogbo oro be ki o wa lati odo emi olorun ki o wa sinu okan re ki o si so jade pelu igbagbo ninu awon oba kini ori keta din logun ese iketa la ati ese ikerin la Elijah si wi fun pe ma beru eyi ni a ma nri lenu woli ma beru eyi lo e ki a ri lenu onigbagbo ma beru iyawo n se aisan ni ma beru omo lo n se aisan ni ma beru omo lo dabi eni wi pe o fe ya omo ita o fe ba awon amugbo o fe ma ba won rin awon aso fun e pe omo wa owo oka mo ma beru o fe dabi eni pe ise fe bo lowo re ni o si n so fun arakunrin tabi arakunrin lo n so fun wipe o ma dabi eni wipe mo n gboro wipe ise fe bo lowo awon ko si bi ko seru fomo olorun ma beru eyi ni oro onigbagbo sugbon eni ti a pe ni onigbagbo ti o ni ajalu die tabi ti o ni wahala die tabi ti o ni idojuko nibi ise tabi ti o ni aisan die ranpe ni ago ara re ti o ti n sa kaakiri enbo ni ki n gbegba o dabi eni pe aisan lo pa lagbaja ikọ ofe oun lo pa temedun eje riru oun lo pa lakasogbe awa ti a je onigbagbo e se ti a fi n soro iku kini eti a osoro wipe nitori pe Jesu Kristi wa laye emi o wa laye bakona Elijah so fun wipe maberu lo ki o si se gege bi o ti wi sugbon ki o tete ko se akara kekere kan fun mi ninu re na ki o si mu fun mi wa leyin na ki o se tire ati ti omo re nitori bayi le Oluwa Olorun Israel wi ikoko iyefun na ki yo sofo be ni kolobo ororo na ki yo gbe titi ojo ti Oluwa yo fi ro ojo sori ile nihi ni Elijah ni o so oro fun opo yi o je oro igbagbo bi o ti le je wi pe o sese ki Elijah tabi obirin yi ki o ma mo bi a se le mu oro yi se sugbon o so pelu igbagbo o ye ki awa na ki a ma soro igbagbo be ikerin ki a ri wi pe aduro lori oro ti o ti enu wa jade bi o ti le je wi pe awon alatako won yi wa ka bi o ti le je wi pe ijinja nitosi wa ki a ri wi pe oro ti a so yi aduro lori re bi o ba je oro igbagbo ni olorun yo kin oro igbagbo yi leyin ki o je ki oro yi lo lai se ini a ri pelu awon woli ninu majemu lailai ati ninu majemu titun ini o si ye ki o je akomona fun enikokan wa we pe bi aisan ba de bi abati so nipa ileri olorun ileri olorun ti a so nipa re yi ni ki a duro ti ni ki a joko ti ki a ri wi pe oro olorun ti a ti so kokuna ki a ri wi pe ani igbagbo a se fokan tan oro olorun ti a ti so yi eyi ni yo je ki agbara ati ase ki o wa ninu oro ti a n so jade lenu ikarun ki a ri wi pe a o si ye meji oro olorun a o jiyan oro olorun bi o ti le je wi pe o fale die wi pe a o muse lese kese ki a ri wi pe a so oro igbagbo ye ki a se apere boya ara re o dani a si gbadura fun o tabi iwo fun are lo gbadura o si be si niyan olorun logo wi pe o dupe lowo olorun wi pe iwosan ti de bi o se so wi pe iwosan ti de yi o dabe ni pe enu re koro sibe o le jeun o dabe ni pe o lokun lara sibe sibe bi o ti gbadura tan ti o fi so wi pe mo gbagbo mo gba olorun gbo wi pe iwosan ti de sibe sibe o dabe ni pe are mu ago ara re sibe o je yi ohun pada o je so wi pe ah boya olorun o ti gbadura boya ki se ife olorun ki ara mi ki o da boya ojo iku ti sumo to si boya awon to nse mi na ti ku leyin mi boya aisan yi ohun lo ma je aisan ikeyin ti won se ti won fi foju ba iku oni igbagbo o je so ru e lenu oni igbagbo a ma gbekele olorun oni igbagbo ki se iye meji nitori wi pe bi abati gbadura bi abati duro lori ileri olorun a o ni je ki iye meji ki o wa si okan wa tabi oro miran ti ki se oro igbagbo ki se be nikan ikefa o se se ki awon elomiran ki won ki o wa nitosi wa ki awon ki o ma soro igbagbo a ko ni je ki oro tawon oro ti won so yi ki o ba igbagbo wa je wo awon oba keji ori keje lati ese ikini awon oba keji ori keje lati ese ikini nigba na ni Elisha wi pe egbo oro Oluwa bayi le Oluwa wi ni iwon ni iwoye ola le aota osuwon iye fun kikuna kan ni shekeli kan ni enu bode Samaria ese ikeji nigba na ni ijoye kan le owo eni ti oba nfi ara ti da eni olorun lohun wi pe o si wi pe kiyesi bi Oluwa ti le se ferese li orun nkan yi a le ri be o si wi pe kiyesi iwo o fi oju re ri kiyesi iwo o fi oju re ri sugbon iwo ki o je ninu re nihin ni a ri ewe pe bi eni ti le nsoro aigbagbo sugbon sibe sibe eyi ko bomirin eyi ko bomilo igbagbo ati ina ti Elisha o ye ki awon na ki o mo we pe bi awon ti o wa ni tosi wa bi won ti le nsoro aigbagbo kò yẹ kí èyí kí ó mú àìgbàgbọ́ wọ inú ọkàn wa yẹ kí n ràn ọ́ létí ohun mẹ́fà tí a ti mẹ́nu kan ìkíní ni wí pé a ní láti kọ́kọ́ gba ọ̀rọ̀ ọlọ́run ìlérí ọlọ́run ìkejì ni pé a ní láti gba ọ̀rọ̀ ọlọ́run kí a gbà á gbọ́ kí a ṣàṣò lórí rẹ̀ kí ọ̀rọ̀ ọlọ́run yìí kí ó di ọ̀rọ̀ tiwa kí ó jẹ́ wípé nígbà wàhálà nígbà ìpọ́njú nígbà ìní nígbà ẹ̀sàn ọ̀rọ̀ ọlọ́run tí a ti tòjọ́ sínú ọkàn wa ni yóò máa jáde lẹ́nu wa yóò sì jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ ìkẹta kí a rí wípé bí a ti ń sọ̀rọ̀ yìí jáde kí a máa rí wípé a ń retí ìmúṣẹ ọ̀rọ̀ náà nítorí ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde kì yóò lọ láì ṣe ìkẹrin kí a dúró lórí ọ̀rọ̀ náà bí àwọn mìíràn bí wọ́n tilẹ̀ ń já wa ní koro bí wọ́n tilẹ̀ ń ṣe iyèméjì ọ̀rọ̀ náà bí wọ́n tilẹ̀ ń sọ wípé rárá kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ kí a dúró lórí ọ̀rọ̀ ọlọ́run ìkarùn-ún kí a má ṣe ṣiyèméjì bí ó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan náà falẹ̀ díẹ̀ bí ó tilẹ̀ dàbí ẹni wípé ọ̀rọ̀ yìí a kò tètè mú u ṣe kí a rí wípé a mọ̀ wípé ọlọ́run kì í ṣèké yóò mú ọ̀rọ̀ rẹ̀ ṣe ìkẹfà kí a rí wípé bí àwọn tí ó tilẹ̀ wà nítòsí wa bí wọ́n tilẹ̀ ń jiyàn ọ̀rọ̀ náà tí wọ́n sì ń sọ̀rọ̀ àìgbàgbọ́ kí a má jẹ́ kí ìyàn jíjà tiwọn àti àìgbàgbọ́ tiwọn kí ó bomi pa ìgbàgbọ́ tiwa kí a rí wípé a gbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run bí a bá ṣe bẹ́ẹ̀ ó dájú wípé agbára yóò wà nínú ọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí agbára ti wà nínú ọ̀rọ̀ àwọn wòlíì nígbàánì jẹ́ kí a wò ó nínú máàkù orí ìkọkànlá máàkù orí ìkọkànlá láti ẹsẹ̀ ìkejìlélógún jésù sì dáhùn ó sì wí fún un pé ẹní ìgbàgbọ́ sí ọlọ́run ẹní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé àwọn ojúṣe rẹ nínú ẹbí ni ó dàbí ẹrù wúwo tí ó ń wọ ọlọ́run ni ẹní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé àìsàn ni ó ń fi ara rẹ ṣe ibùgbé tí ó dàbí ẹni wípé ìrora pọ̀ jù fún ọ ẹní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé ó dàbí ẹni wípé àìní àti ìpọ́njú ni ó ń bá ọjà ẹní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé níbi iṣẹ́ ni wọ́n ti kó tì ọ́ tí wọ́n sọ wípé iṣẹ́ yóò bọ́ lọ́wọ́ rẹ ẹní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé wọ́n rìn ọ́ mọ́lẹ̀ lójú oorun ni àbí wọ́n ń pọ́n ọ lójú lójú oorun àbí àwọn ẹ̀mí kẹ́mi ni wọn ò jẹ́ kó o gbádùn ni ó ń rò wípé báwo ni ó ṣe bọ́ lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyìí ó ní ohun kan ni kí o ṣe ní ìgbàgbọ́ sí ọlọ́run ìbàjẹ́ láàárọ̀ ìbàjẹ́ lọ́sàn-án ìbàjẹ́ ní àṣálẹ́ ní ìgbàgbọ́ sí ọlọ́run ìbàjẹ́ ní ìlú tàbí ní ìletò ní ìgbàgbọ́ sí ọlọ́run ìbàjẹ́ láàrin àwọn ọ̀rẹ́ tàbí láàrin àwọn ọ̀tá ó dàbí ẹni pé àwọn ọ̀tá ló sowọ́ papọ̀ tí wọ́n ń sọ wípé wọn ò ní jẹ́ kí o lọ sí iwájú wọn ò ní jẹ́ kí o ní ìtẹ̀síwájú ní ìgbàgbọ́ sí ọlọ́run àyíkáyè ipòkípò tí o bá bá ara rẹ nínú ẹbí ni láàrin àwọn ọ̀rẹ́ ni níbi iṣẹ́ ni níbikíbi tí o bá wà àyíkáyè tí o bá bá ara rẹ ohun kan ló lè ṣe kí o lè ní kí o lè borí àwọn ọ̀tá kí o lè borí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ ní àyíká rẹ ohun kan náà nìyí pé ní ìgbàgbọ́ sí ọlọ́run wo ẹsẹ̀ ìkẹtàlélógún lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí ṣídìí kí o sì bọ́ sínú òkun kí tí kò bá sì ṣiyèméjì lé ọkàn rẹ̀ ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe yóò rí bẹ́ẹ̀ fún un níhìn-ín ni Jésù Kristì sọ wípé àṣẹ kan náà tí ó wà lẹ́nu àwọn wòlíì nígbàánì àṣẹ yìí lè wà ní lẹ́nu ẹnì kọ̀ọ̀kan wa ṣé o mọ̀ wípé àṣẹ wòlíì ni à ń kà níhìn-ín tí ó ń sọ wípé ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídìí kí o sì bọ́ sínú òkun tí kò bá sì ṣiyèméjì nínú ọkàn rẹ̀ tí ó sì gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe ó ní yóò rí bẹ́ẹ̀ fún un bí o bá wo ìgbésí ayé mose èyí la rí ní ìgbésí ayé mose bí o bá wo ìgbésí ayé joshua èyí la rí ní ìgbésí ayé joshua bí o bá wo ìgbésí ayé elijah tàbí elisha tàbí danieli tàbí ezekieli isaiah jeremiah ohun kan yìí ni a rí ní ìgbésí ayé wọn wípé bí wọ́n bá ti sọ ọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọlọ́run fi sí wọn lẹ́nu wípé wọn kì í ṣiyèméjì wọn á gbàgbọ́ wípé nǹkan yìí yóò rí bẹ́ẹ̀ jésù ń sọ fún wa wípé ẹnì kọ̀ọ̀kan wa a lè ní àṣẹ àti agbára ìsọtẹ́lẹ̀ tí àwọn wòlíì gbà ní wípé bí àìsàn bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àìní bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àwọn ọ̀tá bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àṣe ìrí bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àgbàna bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí ohunkóhun gẹ́gẹ́ bí ìṣòro bí ó bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa wípé a lè sọ fún òkè yìí pé ṣídìí kí a sì gbàgbọ́ kí a má ṣe iyèméjì wípé yóò sì rí bẹ́ẹ̀ wẹ́sẹ̀ 24 nítorí náà mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà náà yóò sì rí bẹ́ẹ̀ fún yín èyí ni ìlérí ọlọ́run fún wa ó ní nítorí bẹ́ẹ̀ ohunkóhun tí ẹ̀yin bá ń bèrè nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà ẹ gbàgbọ́ wípé ẹ ti rí wọn gbà náà yóò sì rí bẹ́ẹ̀ fún yín ṣé ìgbàlà ló ń bè ni o fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gbàgbọ́ bí o bá ti gbàdúrà tán ìsọdimọ́ ló ń bè ní gbàgbọ́ bí o bá ti sọ fún ọlọ́run àbí agbára ẹ̀mí mọ́ látòkè wá ló ń bè lọ́wọ́ ọlọ́run gbàgbọ́ bí o bá ti sọ fún ọlọ́run àbí àìsàn ló wà lágọ̀ọ́ ara rẹ tí o ń fẹ́ kí ọlọ́run kí ó mú kúrò gbàgbọ́ ó sàti wípé èmi ni olúwa tí mú yín láradá ó ní àdúrà ìgbàgbọ́ yóò sì wo aláìsàn náà sàn ó ní bí o bá ti dẹ́ṣẹ̀ a ó sì dáríjì ó ní àdúrà olódodo ó lágbára púpọ̀ gbàgbọ́ bí o bá ti gbàdúrà ó ní àmì wọn yóò máa bá àwọn tó gbàgbọ́ lọ lórúkọ mi wọn ó máa lé ẹ̀mí èṣù jáde lórúkọ mi ó ní wọn bá mu ohun olóró kan kì yóò pa wọn lára wọn ó gbọ́ wọlé aláìsàn ara wọn yóò sì dá bí o bá ti gbàdúrà ó yẹ kí o gbàgbọ́ ó ní o sọ fún wa jẹ́ kí n tún kà á sí ọ létí lẹ́ẹ̀kan sí i nítorí náà mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ gbàgbọ́ pé ẹ̀yin ti rí wa gbà náà ẹ̀yin ti rí wọn gbà náà ó ní yóò sì rí bẹ́ẹ̀ fún yín nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a dìde dúró ó yẹ kí a sọ fún ọlọ́run wípé à ń fẹ́ nǹkan báyìí tàbí nǹkan báyìí ni bóyá ìgbàlà ló ń fẹ́ ni ìsọ̀rímọ́ ló ń fẹ́ ni agbára ẹ̀mí ọlọ́run ló ń fẹ́ ni ìpèsè ló ń fẹ́ ni àbí òun fẹ́ gbéyàwó ni o sì mọ ẹni tó ó fẹ́ ó ń bèèrè lọ́wọ́ ọlọ́run ó ń fẹ́ lọ́kọ ni tàbí o ti ní ẹbí o sì tí ì bímọ ó yẹ kí o sọ fún ọlọ́run wípé òun fẹ́ nǹkan wọ̀nyí ó ní ohunkóhun tẹ̀yìn bá bèèrè bí ẹ bá gbàgbọ́ ẹ ó rí ògo olúwa bí ẹ bá gbàgbọ́ ẹ ó rí ògo olúwa rántí wípé jẹ́ kí ìlérí ọlọ́run kí ó wà nínú ọkàn rẹ jẹ́ kí ìlérí ọlọ́run kí ó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn rẹ gba ọ̀rọ̀ yìí gbọ́ tọkàntọkàn bí kò tilẹ̀ yí ọ bí ó tilẹ̀ bí yóò ti ṣeé ṣe gba ọ̀rọ̀ yìí gbọ́ tọkàntọkàn kí o sì máa retí ìmúṣẹ rẹ̀ nítorí pé ọlọ́run tí ó ṣèlérí kì í ṣèké gba ọ̀rọ̀ yìí gbọ́ bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn òdiyàn àwọn òpòrọ́ àwọn tí ń ṣe méjì wọ́n wà ní àyíká rẹ wọ́n sì ń sọ fún ọ pé bóyá kò lè ṣeé ṣe gbàgbọ́ ó rí ògo olúwa ní ìgbésí ayé rẹ bí o bá ti ń bèèrè ohun yìí lọ́wọ́ olúwa kí o gbàgbọ́ kí o sì máa yin olúwa lógo ó rí wípé ìṣẹ́gun yóò jẹ́ tìrẹ. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé a wá sí iwájú yín nísinsìnyí kí a ba lè jẹ oúnjẹ ẹ̀mí èyí tí mú ni dàgbà èyí tí fúnni lágbára kí a ba lè ní agbára àti okun láti dojú ìjà kọ ẹ̀ṣẹ̀ èṣù àti ayé àti wípé kí a ba lè ja àjàṣẹ́gun ní ìrìn àjò wa sí ìlú ọ̀run rere bí a ti wá lónìí à ń gbàdúrà wípé ẹ ó kọ́ wa láti inú ọ̀rọ̀ yín ẹ ó sì fún wa ní okun àti agbára oore ọ̀fẹ́ àti iyè nítòótọ́ ki a ba le gbe igbesi aye e ti o je itewogba ni waju yin adupe opo ti gbo ni oruko Jesu Christ Oluwa wa loni eko wa wa ninu Kolose ori keta ese ikerin dilogun ati ese iketa dini ogun Kolose ori keta lati ese ikerin dilogun eje ki oro Kristi ma gbe inu yin le opolopo ninu ogbon gbogbo ki e ma ko ke si ma gba ara yin ni iyanju ninu Samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin le okan yin si Oluwa onkohun ti eyin ba se se le oro tabi ni ise e ma se gbogbo won le oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipase re gbogbo iwe epistle ti Paulu ati ti awon apostoli iyoku ni won kun fun eko ati itoni lori bi a se le gbe igbesi aye onigbagbo awon apostoli ati iranse Olorun ninu ijo ti majemu titun ni won mo we pe a gbe won dide fun ase pe awon eniyan mimo fun ifesemule ati idagbasoke eya ara Kristi awon episteli ti a se ko won yi ni won kun fun eko fun awon omo Olorun eko fun awon eniyan mimo nigbati eniyan ba ti di omo Olorun o nfe eko opolopo ni ko mo we pe bi a ba di omo Olorun we pe ani lati ma ko eko bibeli oni a se ri we pe opolopo ni ko wa ni ki wa si eko ojo aje o ye ki a mo we pe bi a ba ti di omo Olorun a se de ajogun pelu awon eniyan mimo eko se pataki fun wa eyi ni awon episteli yi ni won so fun wa we pe awon eniyan mimo won nilo eko ki se be nikan awon episteli ti a ni ti a ti fi fun wa ninu majemu titun won fi itoni fun awon ope won se atunse awon eko ti awon eniyan ti ni sugbon ti o je eko ti o lodi won si mu idaniloju wa fun awon ti okan won pororo won mu idayafo kuro won je ki a di eni ti o le mu okan le nitori be ni o sese pataki we pe ki a ma ko eko pataki awon eko ti a si nko ninu awon episteli won yi won o je ki awa ti a je onigbagbo awa ti a ti tele Kristi ki a ni aworan Kristi gege bi ati ko wa ni ana nipa nini tabi sise alabapin aworan Olorun ti o ba wo awon episteli won yi daradara o ri wipe won ko fi aye sile fun awon ero ogbon ti aye tabi itan aye baye yala ti awon Jew tabi ti awon keferi ohun ti awon nkan wonyi nko wa awon episteli wonyi won nko wa nipa iwa onigbagbo nipa bi a se le gbe igbesi aye Christiani tooto ti iwa mimo yo wa ni igbesi aye wa ti a gbe igbesi aye ti o te Olorun Lorun eyi ni ati ka loni ninu ese ikerin dilogun ati iketa dilogun a ma wo ohun meta pataki ikini oro Olorun ninu okan oro Olorun ninu okan awon elomiran won ni oro Olorun ninu ile sugbon won ko ni ninu okan won elomiran ti le sese ki o ka ni akasori sugbon won ko ni ninu okan won sugbon afẹ wo oro Olorun ninu okan ikeji fifi ogbon ti emi si ise fifi ogbon ti emi si ise iketa ipinu ti o wa lehin awon ise wa eyi ni awon ipinu ti a ma ni ki a re we pe won ti awon ise wa lehin ikini je ki a wo oro Olorun ninu okan wa ki a tun ka Kolose ori keta ese ikerindinlogun e je ki oro Kristi ki o ma gbe inu yin li opolopo ki a duro nibe na e je ki oro Kristi ki o ma gbe inu yin li opolopo o ti an so fun anihin a fi okan wa a fi se bi ile ti o ni ilekun a si so wipe ki a gba oro Olorun ni ki se gege bi alejo ni kan soso sugbon ki a gba oro Olorun si ile gege bi alabagbe pelu wa wipe ki a silekun fun oro Olorun ki o ba le wole wipe ki a fi aye fun oro Olorun ki o ba le ma ba wa gbe wipe awon ohun miran ti won ti joko si ori ijoko ni arin okan wa ki a je ki won ki o dide nitori pe oro Olorun ti o ga ju won lo oro Olorun ti o lagbara ju won lo oro Olorun ti o gbon ju won lo oro Olorun ti o ni itoni ju won lo o fe wole nitori be awon ohun miran awon ero miran awon oro miran awon ise miran ti won ti fi okan wa se bugbe tele tele we pe ki a je ki won ki o jade ki a wa gba oro Olorun laye lati joko ninu okan wa e je ki oro Kristi ma gbe inu yin eyi ti a so fun aye o nje ki o ye wa wi pe ipele ati okuta igun ile ti ojulowo ni igbesi aye Christiani igbesi aye onigbagbo bi a ba si fe gbe igbesi aye onigbagbo bi a ba fe se rere ti a fe se daradara ani lati mo oro Olorun e ti o ti odo Kristi wa nitori pe Kristi ni otito iye ati ona o si ye ki a mo wipe bi a o ba fe ma subu ki a ma kose ninu okunkun ani lati gba imole ninu okan wa laaye ninu okan wa eyi ni ni imole aye ti se Jesu Kristi lati je eni ti o lagbara eni ti o lokun eni ti o rin gege bi rin ihin rere ti o si rin gege bi ododo ani lati ma je oro Olorun nigba gbogbo nitori wipe oro Olorun ohun ni o nje iye e ni a fi so fun wipe e je ki oro Olorun ki o ma gbe inu yin li opolopo oni lati fi aye gba oro Olorun ki oro Olorun ki o to le ma gbe inu re nitori pe oro Olorun ki se bi abere ti a ma ngun fun omode ti a o pe awon agbalagba wipe ki won ki o di omode yi mu ki a si fi agbara ati ipa mu won lati gba abere yi oro Olorun ki fi be wole nitori be bi a o ba gba oro Olorun laaye ki a pe wole ki a ka ki a je ki a fun laaye ninu okan wa oro Olorun ki yo le raye ninu okan wa nitori be o nbe wa o si nro wa wipe awa ni ani lati silekun awa ni ani lati le awon kan ti o wa ninu okan jade ki a si gba oro Olorun lati wole ki o ba le ma ba wa gbe ninu aye ti a wa yi opolopo oro yato si oro Kristi ni a ma ngbo awon oro ti mu ki okan pororo oro ti toni je yato si eyi opolopo awon eke woli ni won wa ni arowo to wa ti won ma nso oro ti ko mu ere wa oro ti ki se ni lanfani oro ti ma mu ni sina yi ni a fi ni lati gba oro Olorun laaye ninu okan wa satani pelu eyi ni esu fun ara re o ma nje eni ti ma nso kelekele sinu okan wa awon oro ti o le gbe ni sobo awon oro ti o le koni lese awon oro ti o le mu ki awon omo Olorun ki o sina tabi ti o le mu ki awon ti won je won sese ni igbala ti won o ti duro daradara ti o le je ki won ki o sina nitori be ni ani lati gba oro Olorun laaye lati ma ba wa gbe be a ba fe ni okun be a ba fe ni abo oro Olorun yi ni ani lati gba laaye ninu okan wa yi ni a fi so wi pe e je ki oro Kristi ki o ma gbe inu yin li opolopo a so wi pe ki o ma gbe inu wa eyi ni bibeli je ki o ye wa wipe inu okan wa ni ani lati gba oro Olorun si inu okan wa ni oro Olorun ni lati ma gbe je ki a wo Deuteronomy orí kẹfà ẹsẹ ìkẹfà àti ọrọ wọnyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyè ààrẹ èyí nìní lé ọkàn rẹ. Àwọn ọmọ Ísíráẹlì wọ́n ń lọ sí ilẹ̀ àwọn òmìràn ilẹ̀ tí ó jẹ́ wípé àwọn dàbí ẹlẹ́ngà lójú àwọn tí wọ́n ń lọ bá lójú àwọn ọba Jericho àti àwọn ọba mìíràn. Àwọn wọ̀nyí wọ́n ń lọ sí ilẹ̀ wọn. Àwọn ọba wọ̀nyí tí ó wà ní ilẹ̀ Kenani ó ṣeéṣe kí wọn kí ó máa sọ̀rọ̀ tí ó lè dáyà foni ọ̀rọ̀ tí ó lè banilẹ́rù ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí ó dàbí ẹni wípé kí á padà síbi tí a ti ń bọ̀. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún ọ wípé àti ọ̀rọ̀ wọ̀nyí tí èmi pa láṣẹ fún yín lé òní kí ó máa wà lé àyà yín kí ó máa wà lé àyà rẹ. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé bí Filistini tilẹ̀ ń sọ̀rọ̀ bí Goliati bí ó tilẹ̀ ń sọ̀rọ̀ bí àwọn olùgbé Kenani bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀ bí àwọn ara Hiti tàbí àwọn ara Jebusi tàbí àwọn kèfèrí bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀ ohun kan láì gbọ́dọ̀ má ṣe fún wa. Kí a má fi etí sí ohun tí àwọn kèfèrí ń sọ. Kí a má fi etí sí ohun tí àwọn ẹlẹ́ṣẹ̀ ń sọ. Kí a má fi etí sí ohun tí àwọn ọ̀tá ń sọ. Kí a má fi etí sí ohun tí àwọn àjòjì sí ìhìn rere ohun tí wọ́n ń sọ. Kí a má fi etí sí ohun tí àwọn apẹ̀yìndà tí wọ́n ń sọ. Kí a má fi etí sí ohun tí àwọn ọmọ onínàkúnà tí wọ́n ti rìn jìnà rere sí ìjọba ọ̀run. Kí a má fi etí sí ohun tí wọ́n ń sọ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ tí a ń gbọ́ ọ̀rọ̀ inú Bíbélì ọ̀rọ̀ tí ó ní ìyè ọ̀rọ̀ tí ó ní agbára ọ̀rọ̀ tí ó ní ìmísí ọ̀rọ̀ tí ó ní ìrètí ọ̀rọ̀ tí ó ní àlàáfíà ọ̀rọ̀ tí ó ní àwọn ìlérí láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ọ̀rọ̀ yìí ni kí ó yẹ kí a fi etí sí àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ. Bí a bá ṣe èyí a ó rí wípé a ó ní ìṣẹ́gun. Bí a bá ṣe èyí a ó rí wípé agbára yóò wà nínú wa. Bí a bá ṣe èyí a ó rí wípé a ó lè máa rin ìrìn òdodo a ó lè wà ní ìwà mímọ́. Ṣùgbọ́n bí a bá ń ro àwọn ọ̀rọ̀ mìíràn bí ó bá jẹ́ àwọn ọ̀rọ̀ mìíràn ni ó wà ní òkan àyà wa àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó dájú wọn ó gbé wa ṣubú. Jẹ́ kí n fún ọ ní àpẹẹrẹ bóyá o ti ní ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí obìnrin ọmọkùnrin yìí ó sì jẹ́ ẹni tí ẹ jọ ń rin ìrìnkurìn tí ẹ jọ ń ṣe ìfẹ́kùfẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n o ti di onígbàgbọ́ nísinsìnyí. Bí o ti di onígbàgbọ́ nísinsìnyí ọmọkùnrin yìí ó tún kọ ìwé ránṣẹ́ sí ọ ó tún sọ àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ wípé kí ẹ tún jọ máa rìn ìrìn tí kò bójúmu kí ẹ tún jọ máa rìn papọ̀. Bí o bá ronú sí àwọn ìlérí tí ó ń ṣe fún ọ àwọn ohun tí ó ń sọ fún ọ àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ tí ó ń sọ ó dájú wípé ó ṣubú. Ṣùgbọ́n bí o bá fetí sí bí o bá jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó máa gbé inú ọkàn rẹ ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú ọkàn rẹ ó jẹ́ aṣẹ́gun ó lè borí èṣù ó lè borí ìdánwò ó ṣeéṣe ìwọ tí ó jẹ́ ọkùnrin kí ó jẹ́ wípé ẹnìkan ti wà tí ẹ jọ ń rin ìrìnkurìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n o ti jù ú sílẹ̀ nítorí wípé o ti di ọmọ Ọlọ́run. Bí o irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wá bá ọ ó ṣeéṣe kí o máa sọ ọ̀rọ̀ ìdẹ̀wò tàbí ọ̀rọ̀ ìdánwò. Bí o bá fetí sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n lágbára láti gbé ọ ṣubú. Ṣùgbọ́n bí o bá kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀ tí o fetí sí ọ̀rọ̀ Ọlọ́run tí o ń ronú lórí ọ̀rọ̀ Ọlọ́run tí o ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run tí o ń ronú sí yìí yóò fún ọ ní agbára yóò fún ọ ní okun yóò sì jẹ́ kí o jẹ́ akọni nínú ìgbàgbọ́. Wo orin Dáfídì orí 90:1 orin Dáfídì orí 90:1 1:1 ẹ̀sán ẹsẹ̀ 11 ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Bí o bá jẹ́ ọlọ́pàá tí o sì jẹ́ ẹni tí ó wà ní ìhìn rere o ti ní ìgbàlà o sì mọ ọ̀rọ̀ Ọlọ́run o fẹ́ máa gba owó ẹ̀yìn tàbí owó àbẹ̀tẹ́lẹ̀. Bí o bá fetí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá mìíràn tí wọn ò tí ì di àtúnbí ó ṣeéṣe kí o padà sẹ́yìn ó ṣeéṣe kí o bẹ̀ sí ní kó àwọn èébì tí o ti pọ̀ sílẹ̀ k
2: ki o be si ni ko won je owo eyin ti o ti ko sile ki o be si ni gba sugbon oro re li mo pa mo le aya mi ki emi ki o ma ba se si o o se se ki o je iyawo ninu ile bi o ba feti si ohun ti awon obirin mi ran so nigba ti a ba wa ni ile idana o se si oko re o se si olorun o se si ijo sugbon bi o ba ko e ti won so sile bi o ba pa oro olorun mo le aya re oro olorun yi ni o pa o mo kuro ninu ese oro re ni mo pa mo le aya mi ki emi ki o ma ba se si o o se se ki o je wi pe laarin oko ati aya ati ni ede ayede die iyawo so oro si oko oko si so oro si aya se o mo wi pe ni akoko ede ayede bi a o ba sora oro a ma jade lati enu wa lai si wi pe a n se abojuto ohun ti a n so sugbon bi onikaluku ikini si eni keji bi o ba ti bebe wi pe ki a pari awon oro yi bi o ba n ronu si awon nkan ti iyawo re so tele tele abi o n ronu si nkan ti oko so tele tele oro yi o ni pari o ma da ese ju be lo ni ibinu yo de aran kan yo de ki a ma nodi ki a ma fe ki ara wa yo de tabi ki a ma rin laarin ile gege bi eku si ologbo yo je iwa iru awon eniyan be sugbon bi o ba le awon oro won jade kuro ninu okan re bi o ba gba awon oro ede ayede ninu okan re bi o ba gba oro olorun laaye ninu okan re oro olorun ti o ni ki a dariji ara wa ki a feran ara wa ki a teri ba fun oko ki a toju iyawo wa ki a teri ba fun awon ti o ju wa lo ki a ni irele enikan si enikeji bi o ba je oro yi ni a n gbe yewo ni igba gbogbo oro re ni mo pa mo le aya mi ki emi ki o ma ba se si o bi o ba je oro yi ni a n ronu le a o ri we pe oro yi yo fun alagbara lati rin irin ododo ati lati ri wi pe ko si ikorira ko si ese ni igbese aye wa ye ki a wo romu ori kewa ese ikejo sugbon ki le o wi oro na wa leti odo re le enu re ati le okan re eyi ni ni oro igbagbo ti a wa n wa si o oni o ye ki oro ki o wa le okan wa ki o si wa le enu wa oro igbagbo ti a wa n wa si gege bi a ba tin gbo iwaasu ko ye ki a je ki o gba eti otun wole ki o gba ti o si jade o ye ki a to jo si okan wa oro igbagbo ti a n wa si oro igbala ti a n wa so oro iye ani pekun ti a n wa so oro iwa mimo ti a n wa so o ye ki o wa ninu okan wa o ye ki o wa le enu wa oro ti a n gbo ni ojojo aje oro ti a n gbo ni ojobo oro ti a n gbo ni ojo aiku oro ti a ti gba sinu cassette ti a n gbo ni igba gbogbo o ye ki a to won jo si okan wa eyi ni o je ki a gbe igbesi aye ododo ki a si ma rin deede niwaju oluwa niwaju olorun ninu deuteronomy ori kejo deuteronomy ori kejo ese iketa o si re o sile o si fi ebi pa o o si fi mana bo ti iwo ko mo be li awon baba re ko mo ki o le mu omo pe eniyan ko ti pa ounje nikan wa laaye bi ko se nipa gbogbo oro ti o ti enu olowa jade le eniyan wa laaye bi ese oro ti a ka yi bi o ba ye wa a o din akoko ti a n lo ni ibise ni ile itaja a o din ku die ki a le wa si eko ijo eko bibeli ni ojo aje bi ohun ti a ka yi bi o ba ye wa bi a ba je ki olorun ki o ko sinu okan wa a o din irinkerindo ti a n rin ninu aye a o din iko mo fe lo si abule mo fe lo si yin mo fe lo si ohun eyi ti o n je ki a pa eko ojo aje ti o n je ki a pa won je a o din won ko a o wa lati gbo oro olorun bi ohun ti a ka yi bi o ba ye wa daradara a o palẹ mo ọjà ti a n ta ni akoko ti o ye a o wa lati gbo oro olorun je ki n tun ka si o leti bi mo ti n laaye o o si re o sile o si fi ebi pa o ohun ti a n so fun wa nihin ni wepe Olorun din ounje ti ara ku. Ebi pa wa die. Ke a ba le fi aye sile fun oro Olorun nitori oun ni ounje emi

láti mọ̀ kí ni ìfẹ́ ọlọ́run, láti mọ̀ kí ni ìṣípayá tí wọ́n ní láti òkè wá. Nítorí bẹ́ẹ̀ Isaiah tàbí Ezekiel tàbí Jeremiah tàbí Danieli tàbí Hosea tàbí Joeli ni àwọn máa ń kà ní tiwọn. Ṣùgbọ́n à ń sọ fún wa wípé gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde, èyí ni ó mú kí a wà láàyè. Àwọn ẹlòmíràn ò jẹ́ mọ̀ wípé wọn kì í ka májẹ̀mú láéláé. Májẹ̀mú tuntun ni wọ́n máa ń kà ní tiwọn. Wọ́n máa ń fẹ́ wo ìgbésí ayé Jésù, ọ̀rọ̀ tí Jésù Kristo sọ, iṣẹ́ ìyanu tí ó ṣe. Wọ́n á tẹ̀lé lọ sí Galilee níbi tí a ti ń kà á, wọ́n á tẹ̀lé lọ sí Jericho níbi tí a ti ń kà á, wọ́n á tẹ̀lé lọ sí Jerusalemu níbi tí a ti ń kà á. Wọ́n kì í ka gbogbo ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n á sọ wípé àwọn fẹ́ mọ̀ nípa Jésù sí. O mọ̀ wípé àti èyí tí a ń kà láti má jẹ̀mú láéláé, gbogbo wọn ni ó sọ nípa Jésù Kristi. Àwọn ẹlòmíràn á sọ wípé Jésù pàápàá ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni mo ní láti sọ tí n kò tíì sọ fún yín, nítorí ẹ kò tí ì lè gbà wọ́n nísinsìnyí. Ṣùgbọ́n nígbà tí ẹ̀mí mímọ́ bá dé, yóò fi òye ohun gbogbo yé eyín. Nítorí bẹ́ẹ̀ wọ́n mọ̀ wípé èpísítélì wọ̀nyí tí a kọ nípa ìmísí ẹ̀mí Ọlọ́run. Nípa bẹ́ẹ̀ èpísítélì nìkan ni àwọn ń kà, àwọn kì í ka nǹkan mìíràn. Àwọn ẹlòmíràn ìwé ìfihàn nìkan ni wọ́n jókòó tí wọ́n ń kà, tí wọ́n ń yẹ̀wò. Wọ́n ní Jésù pàápàá ti sọ nípasẹ̀ áńgẹ́lì ni fún Jòhánù wípé àwọn nǹkan wọ̀nyí ni ohun tí kò lè ṣaláìṣẹlẹ̀ ní lọ́ọ́lọ́. Nítorí bẹ́ẹ̀ èyí nìkan ni àwọn ń kà. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa ni wípé kì í ṣe apá kan Bíbélì ni ó yẹ kí a máa kà ní ìgbà gbogbo. Ó yẹ kí a máa ka gbogbo Bíbélì. Ohun sọ fún wa wípé bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀, kì í ṣe májẹ̀mú láéláé nìkan, kì í ṣe májẹ̀mú tuntun nìkan, gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde nípasẹ̀ báyìí ni a ó wà láàyè. Bí o bá wo bí a ṣe ń ṣe níhìn nínú ìjọ wa, o rí wípé bí a bá ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè, bí a ṣe ń ṣe lé òní, bí a ti ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè orí kẹta ẹsẹ̀ 16 àti ẹsẹ̀ 17, bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú tuntun, bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú láéláé, bẹ́ẹ̀ ni a ń lọ káàkiri sí àwọn ọ̀rọ̀ tí a ti pèsè sílẹ̀ fún wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Báyìí ni Ọlọ́run fẹ́ kí a ṣe. Bí a bá ti ń kọ́ ẹ̀kọ́ ní apá kan, a ó tún máa fi àwọn apá mìíràn nínú Bíbélì, a ó fi máa díwọ̀n wọn, a ó fi máa ṣe àlàyé wọn, a ó fi máa ṣe ìtumọ̀ wọn, kí ohun gbogbo tí ó ti ẹnu Ọlọ́run wá kí ó ba lè jẹ́ àǹfààní fún ẹnì kọ̀ọ̀kan wa. Yẹ kí a wo Jóòbù orí 17 ẹsẹ 12. Jóòbù orí 17 ẹsẹ 12. Bẹ́ẹ̀ni èmi kò padà sẹ́yìn kúrò nínú òfin ẹnu rẹ̀, èmi pa ọ̀rọ̀ ẹnu rẹ̀ mọ́ ju òfin inú mi lọ. Bí a bá ń sọ nípa òfin ti inú, ìwọ tí o bá jẹ́ ẹni tí ó gbọ́ Yorùbá dáradára, o mọ̀ wípé a ń sọ nípa ohun jíjẹ. Bí o bá ń fẹ́ bẹ ẹnìkan níṣẹ́, bí o bá sọ wípé jọ̀ọ́ jẹ́ kí n lọ tọ́jú òfin ti inú mi ná, bí o bá sọ wípé kí ló ń sọ fún mi, a sọ wípé o kì í ṣe ọmọ káàárọ̀ òjíire ni. Ohun tí mo ń sọ ni wípé mo fẹ́ lọ jẹun, wípé òfin inú ń fà mí. Òfin inú ń sọ wípé nísinsìnyí mo láti dáwọ́ gbogbo dúró kí n lọ mú òfin ti inú ṣẹ. Èyí ni wípé kí o lọ jẹun. Bí o bá ka èyí, ohun tí ó ń sọ ni wípé èmi pa ọ̀rọ̀ ẹnu rẹ mọ́ ju oúnjẹ tí ó ṣe pàtàkì fún mi, mo pa òfin Ọlọ́run mọ́ ju oúnjẹ lọ. Ohun tí a sọ yìí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì púpọ̀. Ó yẹ kí a mọ̀ wípé oúnjẹ ti ara ìkan, ọ̀rọ̀ Ọlọ́run ti ẹ̀mí ìkan. Àwọn ẹlòmíràn tí ọ̀rọ̀ yìí ti yé dáradára, wọ́n máa ń sọ fún wa wípé láì sí ọ̀rọ̀ Ọlọ́run kò sí oúnjẹ àárọ̀. Èyí ni wípé kí wọn kí ó tó jẹun láàárọ̀, ohun tí wọn ó kọ́kọ́ ṣe ni wípé wọn ó ní àkókò ìdákẹ́jẹ́, àkókò tí wọn ó ka ọ̀rọ̀ Ọlọ́run, àkókò tí wọn ó gbàdúrà. Nítorí pé wọ́n ń fẹ́ láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó wà ní àkọ́kọ́. Àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe ju báyìí lọ. Àwọn ẹlòmíràn tí wọ́n máa ń ṣe ni wípé àwọn kásẹ́ẹ̀tì tí a ti ní sílẹ̀, tí a ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀, bí wọ́n bá ń jẹun yálà lóòrọ̀ tàbí lọ́sàn-án tàbí lálẹ́, wọ́n á fi kásẹ́ẹ̀tì yìí wọ́n á fi síbẹ̀.
bi won tin jeun ti won bo ara be ni won tun bo emi pelu onje ye pelu oro olorun awon elomiran o sese ki o je pe bibeli ti atika ni ede yoruba ni won wa si odo awon ti won ba wa toju cassette ni won wa ra awon cassette won yi ki o ba le je wepe boya won we ni ni ile iwe tabi won jeun won fi awon cassette yi sinu ibi ti kini yo ti ma jade ki won ki o ba le ma gboro olorun ni igba gbogbo awon arakunrin wa awon arabirin wa ti o tin se be ti o je wepe laaro won ni akoko idakeje won ka bibeli won agbadura bi won jeun won fi cassette oro olorun won fi si ibi ti won ti le ma gbo cassette yi bi won we lowo won se be iru awon eni ni ari pe won di alagbara awon ni won di akoni ninu igbagbo awon ni won di ajagun segun ni irin ajo wa bi a tin lo si orun sugbon awon ti ko le se be awon ti won je ole awon ti won ki ka bibeli awon ti won o ti e mo majemu ti tin yato si majemu lai lai gbogbo idanwo ti nwa lati owo esu ni on bi won sobo nitori be e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo bawo ni eyi yo sesese o marun ni ikini ki a ka oro olorun ikeji ki a gbo oro olorun iketa ki a ri wipe a nlakaka lati ni oye ohun ti a nka ninu oro olorun ikerin ki a ri wipe a nsasaro ninu oro olorun ikarun ki a ri wipe ohun ti a nka ohun ti a ngbo ohun ti a ni oye re ohun ti a nsasaro ninu re a mu si se bi a ba nse be a o ri wipe a o je alagbara ninu olorun je ki a pada lo si kolose ori keta ese ikerindinlogun ki a ri wepe oro olorun ti a n so nipa re yi o n so ni di ologbon o n fun wa ni ogbon ogbon ti emi wo kolose ori keta ese ikerindinlogun e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo ninu ogbon gbogbo ninu ogbon gbogbo oro olorun ni ma fun ni le ogbon je ki a wo bi oro olorun se ma fun ni le ogbon ninu Timothy keji ori keta ese kedogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala ologbon si igbala nipase igbagbo ninu Kristi Jesu oro olorun ni je ki a mo ona igbala oro olorun ni o je ki o ye wa wi pe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogun olorun oro olorun ni o je ki a mo wi pe gbogbo eni ti a bi lati inu obirin elese ni oro olorun ni o je ki a mo wi pe a bi wa ninu ese a mu ese gege bi eni momi a n je ese gege bi eni jeun tele tele oro olorun ni o je ki a mo wi pe awon irawo paapa won ko mo won ko pe niwoju olorun ki a ma to so nipa okunrin nipa enikeni ti a bi ninu obirin nipa be ni a fi mo wi pe oro olorun je ki a mo wi pe elese ni eni kokan wa ni a ti je lati akoko ibi wa ki se be nikan olorun ni o je ki a mo ni o fun wa ni ogbon lati ri we pe aba ati gbogbo wa fun talaka eyi ko fun wa ni igbala we pe ko si ohunkohun ti a le se nipa ise ododo ara wa wi pe a o le ni igbala olorun ni o je ki a mo we pe wo odo agutan olorun eni ti o ko ese ara aye lo ati pe a o pe oruko re ni Jesu nitori ohun ni o gba awon eniyan re la kuro ninu ese won olorun ni o je ki a mo we pe bi a ba wo odo agutan olorun bi a ba ko ese wa sile bi a ba jewo ese wa bi a ba si kan won sile bi a ba ro mo Jesu Kristi ti a si gba ise ori igi agbelebo gbo fun eni kokan wa wi pe a o ni igbala oro olorun ni o so wa di ologbon si igbala nipase igbagbo ninu Jesu ki se be nikan oro olorun ni o je ki a mo we pe ogbon ti a n so nipa re ti a le ni ninu olorun wi pe ogbon yi yo je ki a bori esu yo je ki a bori ese yo je ki a bori awon ti o n se inu ni bi ni si wa se mo we pe lakoko Jesu Kristi nigba ti awon ota ti won wa ti won fe ka oro mo lenu ti won fe fi won idekun ti won fe fi mu oro ti o n so ni won fi so wi pe a ko ri ologbon enikeni ko soro bi eyi ri ohun papa si ti fun wa ni ileri wi pe bi a ba tele ohun ti a si n je ki oro ohun
ki o wa ninu okan wa wi pe owo fun wa ni ogbon ki awon ota wa awon tin se lodi si wa ati awon tin se nu ni bini si wa ti won ki yo le fi bori e wa wo luko ori kokan le logun ese ike dogun luko ori kokan le logun ese ike dogun nitori ti emi o fun yin li enu ati ogbon ti gbogbo awon ota yin ki yo le soro odi si ti won ki yo si le ko loju bi oro Jesu Kristi bi o ba wa ninu okan wa bi o ba wa ninu emi wa ti a to won jo ti o kan aya wa a ri we pe ni akoko inu ni bini bi awon ota ti le dide si wa oro yi ni yo fun ani ogbon ogbon olorun yo si je ki a le bori awon eniyan won yi worin Dafidi ori ogofa dinkan orin Dafidi ori ogofa dinkan ese ogorun din meji ati ese ogorun dinkan nipa ase re iwo mu mi gbon ju awon ota mi lo nitori ti o wa nitori ti o wa pelu mi lai lai ni ese ogorun dinkan emi ni iye ju ninu ju gbogbo awon oluko mi lo nitori pe eri re ni isaro mi nitori be oro olorun ni o fun ani ogbon o je ki a gbon ju awon ota wa lo o je ki a gbon ju awon tin se nu ni bini si wa o je ki a gbon ju awon ki o ti le n gbiyanju lati ma fun wa ni imo ti won tabi aba ti won nitori be o ye ki oro olorun ki o kun inu okan wa ki a to won jo si o kan aya wa ki o ba le fun wa ni ogbon sugbon ogbon ti a n so nipa re ki se ogbon ti aye ki se ogbon ti awon eleran ara tun won ni emi olorun a n so nipa ogbon ti emi e ti o tun iwa wa se e ti o je ki a mo bi a ti rin bi a ti soro ati iwa ti a hu gege bi onigbagbo je ki a wo Deuteronomy ori kerin ese ikarun ati ikefa Deuteronomy ori kerin ese ikarun ati ikefa wo emi ti ko yin ni ilana ati idajo bi Oluwa Olorun mi ti pase fun mi pe ki eyin ki o le ma se be ni ile na nibi ti eyin lo lati gba nitori na e pa won mo ke si ma se won nitori pe eyi le ogbon yin oro olorun ni ogbon wa ki se itan aroso ki se itan lati odo awon keferi ki se awon owe ibile sugbon oro olorun ni ogbon wa oro olorun ni yo fun wa ni ogbon ati oye lati mo bi a ti rin bi a ti se bi a ti jeun bi a ti gbe ebi duro ati bi a ti toju ebi oro olorun ni o ma da wa loye irun iwa ti o ye ki onigbagbo hu irin ti o ye ki onigbagbo ki o rin oro olorun ni fun ni le ogbon ninu Jacobo ori keta Jacobo ori keta ese iketa din logun ati ese ikeji din logun sugbon ogbon ti o ti oke wa akomo asi ni alaafia ani ipamora ki si soro lati be akun fun aanu ati fun eso rere le aisi egbe ati le aisi agabagebe eso dodo le angbin le alaafia fun awon ti sise alaafia bi abari enikeni ti o so wipe ohun gbon sugbon ti ko si ni iwa mimo e ti ise ogbon olorun nitori ogbon ti o ti oke wa akoko mo ohun akoko ti a mo nipa ogbon ti o ti oke wa ni wipe a je ki a ni iwa mimo iwa ododo a je ki a ma rin dede eni ti o ba ni ogbon atoke wa kini ki se ogbon onikopa ni ogbon alagidi
ọgbọ́n ajínilẹ́sẹ̀, ọgbọ́n ẹni tí ó lè jalè, ṣùgbọ́n tí ohun gbogbo tí ó mú láti inú ọjà wa ó ṣeéṣe kí a má rí. Ọgbọ́n tí ó ti òkè wá ó jẹ́ ọgbọ́n tí jẹ́ kí a wà ní ìwà mímọ́ àkọ́kọ́ mọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a sì ní àlàáfíà. Ẹni tí ó bá sọ wípé òun jẹ́ ọlọ́gbọ́n, ṣùgbọ́n tí kò lè pa àlàáfíà inú ẹbí mọ́, tí kò lè pa àlàáfíà mọ́ nínú ìjọ, tí kò lè pa àlàáfíà mọ́ nínú láàrin àwọn ọ̀rẹ́, èyí kì í ṣe ọgbọ́n Ọlọ́run. Ẹni tí ó bá sọ wípé òun ní ọgbọ́n, ṣùgbọ́n tí ó ń kọ ẹ̀yìn ọ̀rẹ́ sí ọ̀rẹ́, tí ó ń da ilé onílé, tí ó ń dàárú, ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n, ṣùgbọ́n tí ó ń bí ìyàwó rẹ̀ nínú ní ìgbà gbogbo, èyí kì í ṣe ọgbọ́n àtòkè wá. Ọgbọ́n tí ó ti òkè wá a máa fúnni ní àlàáfíà, a ní ìpamọ́ra. Ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí kò ní ìfaradà, tí kò ní ìpamọ́ra, èyí kì í ṣe ọgbọ́n tí ó ti òkè wá. Kì í ṣòro láti bẹ̀. Ẹlòmíràn a sọ wípé òun ní ọgbọ́n, bí a bá ṣẹ̀ ẹ́ kì í jẹ́ kì í gbẹ̀bẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí ó ní ọgbọ́n Ọlọ́run. Àkún fún àánú àti fún èso rere, láìsí ègbè, láìsí àgàbàgebè, ohun tí a pè ní ègbè níhìn ni wípé kì í gbé ẹlẹ́ṣẹ̀ sí aláìṣẹ̀. Kì í ṣe ẹni tí ó jẹ́ ojúsàájú ènìyàn, ṣùgbọ́n láìsí ègbè àti láìsí àgàbàgebè, irú ẹni bẹ́ẹ̀ a ní èso òdodo, a ní àlàáfíà. Èyí ni ọgbọ́n Ọlọ́run. Èyí ni a fi ń sọ wípé ọgbọ́n Ọlọ́run á jẹ́ kí a mọ ìwà hù, á jẹ́ kí a mọ bí onígbàgbọ́ bí a ṣe ń rìn àti ohun tí ó yẹ kí onígbàgbọ́ kí ó máa ṣe. Wo Éfésù orí karùn-ún, kí a wo iṣẹ́ tí ọgbọ́n Ọlọ́run ṣe ní ìgbésí ayé wa. Éfésù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí náà ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé, kì í ṣe bí aláìlọ́gbọ́n, ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n. Bí a bá jẹ́ ọlọ́gbọ́n, a ó wà ní ìwà pípé, a ó rìn ìrìn òdodo, a ó ní àmúyẹ tí múni lọ sí ọ̀run. Àmúyẹ tí sì múni lọ sí ọ̀run ni ìwà mímọ́. Láìsí ìwà mímọ́, kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrìndínlógún, ẹ máa ra ìgbà padà. Nítorí gbogbo olè àwọn ọjọ́, ohun tí a ń sọ ni wípé ẹni tí ó bá ní ọgbọ́n Ọlọ́run, tí ó ní ọ̀rọ̀ Ọlọ́run, kì yóò máa fi àkókò ṣòfò. A ń fi àkókò ṣòfò bí a bá ń lọ sí ilé ijó, bí a bá ń lọ sí ilé sinimá, bí a bá ń lọ sí ilé tẹ́tẹ́, a ń fi àkókò ṣòfò ni. Àkókò tí ó yẹ kí a fi ka Bíbélì, àkókò tí ó yẹ kí a fi tọ́jú ẹbí, àkókò tí ó yẹ kí a wà lé ẹnu iṣẹ́, àkókò tí ó yẹ kí a máa ṣe ìjèrè ọkàn, a fi ń ta tẹ́tẹ́. Irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n. Ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n a máa ra ìgbà padà. Nítorí búburú lè àwọn ọjọ́. Nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye aláìlọ́gbọ́n, ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ Olúwa já sí. Ẹni tí ó bá jẹ́ ọlọ́gbọ́n yóò máa mòye ohun tí ó jẹ́ ìfẹ́ Ọlọ́run, ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ẹsẹ̀ ìkejìdínlógún, ẹ má sì ṣe mu wáìnì lé àmupara, èyí nínú èyí tí rúdurùdu wà, ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí. Rántí wípé àwọn nǹkan wọ̀nyí ni a ń sọ nípa ọgbọ́n Ọlọ́run. Ẹni tí ó bá jẹ́ ọ̀mùtí tí ó ń kún fún ọtí wáìnì nígbà gbogbo, ó jẹ́ aláìlọ́gbọ́n. Ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù, nínú orin ìyìn àti orin ẹ̀mí, ẹ máa kọrin. Kí ẹ sì máa kọrin dídùn lé ọkàn yín sí Olúwa. Ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún gbogbo nínú Ọlọ́run, lọ́wọ́ Ọlọ́run àní Bàbá, lé orúkọ Jésù Kristì Olúwa wá. Ẹ máa tẹríba fún ara yín nínú ìbẹ̀rù Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ìṣe àwọn ọlọ́gbọ́n. Ọlọ́gbọ́n nípa ti ẹ̀mí. Wò ó nínú Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Kristì máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo. Kí ni ọgbọ́n yìí, kí ni yóò ṣe ní ìgbésí ayé wa? Kí ẹ máa kọ́, kí ẹ sì máa gbára yín níyànjú. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ́ àwọn ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó wa. Ṣé o ti mọ̀ nípa àtúnṣe? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa ìgbàlà? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa bí a ti wọṣọ gẹ́gẹ́ bí onígbàgbọ́, bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́?
ṣé o mọ̀ nípa bí a ti gbé ilé dúró lórí ọ̀rọ̀ ọlọ́run àwa obìnrin tí a ti lóye bí a ti ń tọ́jú ọkọ bí a ti ń tọ́jú ọmọ bí a bá ní ọgbọ́n ọlọ́run a ó kọ́ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó kí àwọn pàápàá kí ó ba lè mọ bí ilé ti tòrò àwa tí a jẹ́ ọkùnrin bí a bá ní ọgbọ́n ọlọ́run tí a sì ti gbéyàwó fún ọjọ́ pípẹ́ díẹ̀ a ó kọ́ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó a ó máa gbà wọ́n ní ìyànjú èyí ni ọgbọ́n ọlọ́run ó ní a ó máa kọ́ ara wa a ó sì máa gba ara wa ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí olúwa a rí àwọn ẹlòmíràn bí a bá wà nínú ilé ìsìn wọn ó káwọ gbéra bí a bá ń kọrin bí a bá ní ọgbọ́n ọlọ́run a ó máa kọ orin láti inú ọkàn wa jáde sí olúwa orin ìyìn orin ẹ̀mí orin tí ó ní ìtumọ̀ orin tí gbéni dúró orin tí múni tẹ̀síwájú nínú ọ̀nà ìhìn rere yìí ni a ó máa kọ bí a bá rí ẹnikẹ́ni tí ń kọ orin ayé orin tí kìí ṣe orin ẹ̀mí orin tí kìí gbéni dúró orin tí ń tún fa ọkàn wa padà sínú ayé àti ijó tí ń fa ọkàn padà sínú ayé èyí kìí ṣe pẹ̀lú ọgbọ́n ọlọ́run ṣùgbọ́n kí ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ lé ọgbọ́n gbogbo kí a máa kọ́ kí ẹ sì máa gbara yín ní ìyànjú nínú sáàmù èyí ni orin dáfídì tàbí nínú orin ìyìn àti orin ẹ̀mí àti kí ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí olúwa ìkẹta ó wà nínú ẹsẹ ìkẹtàdínlógún ìpinnu tí ó wà lẹ́yìn àwọn ìṣe wa ohun tí ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ fún àwọn gbogbo tí à ń ṣe ó ní ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ jésù olúwa ẹ máa fi ọpẹ́ fún ọlọ́run bàbá nípasẹ̀ rẹ̀ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ilé tàbí ilé òde láàrin ẹbí tàbí láàrin àwọn ọ̀rẹ́ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe láàrin àwọn onígbàgbọ́ tàbí láàrin àwọn aláìgbàgbọ́ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ibi iṣẹ́ tàbí ní inú ìjọ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe nígbà tí a wà láàrin àwọn aláìgbàgbọ́ tàbí nígbà tí a wà láàrin àwọn onígbàgbọ́ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ìbàjẹ́ láàrin ọ̀sẹ̀ tàbí ní ọjọ́ ìsinmi ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ẹ máa ṣe é gẹ́gẹ́ bí fún ògo ọlọ́run àti kí a máa ṣe ní orúkọ jésù olúwa wa èyí ni ìpinnu tí ó yẹ kí ó wà nínú ẹnì kọ̀ọ̀kan wa ìgbésí ayé tí kò ní irú ìpinnu báyìí ó dàbí ènìyàn tí kò ní ọpọlọ bí a bá rí ènìyàn kan tí kò ní ọpọlọ kò mọ àkókò àti jókòó àkókò àti dìde àkókò àti jẹun àkókò bí a ti wọṣọ bí a ti rìn bí a ṣe ṣe nǹkan pẹ bí ọmọlúwàbí kò mọ irú nǹkan bẹẹ irú ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ láì ní ìpinnu tí a kà nínú ẹsẹ ìkẹtàdínlógún yìí ó dàbí ọkọ ojú omi tí kò ní ìtọ́kọ̀ tàbí ó dàbí mọ́tò ayọ́kẹ́lẹ́ ṣùgbọ́n tí kò ní atukọ̀ ó dàbí ilé tí kò ní ìpìlẹ̀ ó dàbí àwọn akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tí kò sí olùkọ́ ó dàbí àwọn ọmọ ogun ṣùgbọ́n tí kò ní balógun ó yẹ kí a mọ̀ wípé ìgbésí ayé wa bí a bá fẹ́ dé ìbúté rere ó yẹ kí a mọ̀ wípé ìgbésí ayé wa ní láti ní ìpinnu ìpinnu kan yìí ni ó sì ṣe pàtàkì wípé ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe kí a máa ṣe gbogbo wọn ní orúkọ jésù kristi olúwa wẹ́sẹ̀ ìkẹtàlélógún ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún olúwa kì í ṣe fún ènìyàn nínú kọ́rìntì kínní orí kẹwàá kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n nítorí náà bí ẹ̀yìn bá ń jẹ tàbí bí ẹ̀yìn bá ń mu tàbí ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe ẹ máa ṣe gbogbo wọn fún ògo ọlọ́run èyí ni ó yẹ kí ó jẹ́ ìpinnu ẹnì kọ̀ọ̀kan wa wípé ohun gbogbo tí à ń ṣe ní ọ̀rọ̀ ní ìṣe ní ìrìn níbikíbi ní àkókò kákòókò yálà ní ìbẹ̀rẹ̀ ọdún tàbí ní òpin ọdún tàbí ní àárín ọdún nínú ìjọ tàbí níbikíbi tí a bá ti bá ara wa ògo ọlọ́run ni ó yẹ kí ó máa jẹ́ ìlépa wa kì í ṣe wípé kí a máa fẹ̀ tàbí kí a máa gbéraga tàbí kí a máa gbé ara wa sókè bí ó bá jẹ́ wípé ohun tí a ń ṣe láti fẹ̀ a ń ṣe láti gbé ara wa sókè èyí kì í ṣe ìfẹ́ ọlọ́run irú nǹkan bẹ́ẹ̀ yóò mú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ níwájú olúwa ṣùgbọ́n ohunkóhun tí a ń ṣe
ni ibikibi ni akoko kakoko ni igbakigba o ye ki a mo wi pe ohun gbogbo ti a nse won yi won wa fun ogun olorun ni kan soso e je ki a dide duro ki a ba olorun soro ati gbo oro olorun loni ipinu wo lo mu se o fe ma to oro olorun jo sinu okan re o fe ma ka ni igba gbogbo o fe ma je gege be ni jeun o fe ma ri wi pe oro olorun wa ninu okan re o si fun oni ogbon ti o je ki o ma rin ki o ma se gege bi eko oro olorun o si fun ni igbala o bo lowo ese o rin dede o rin ni iwa mimo ki o ba le ni ohun amoye ki mo ni lo si orun o si re pe ipinu yi lati ma wa lati ma gbe fun ogun olorun ni kan soso ni o wa ni igbese aye re gbadura so fun olorun ki o ba le fun o ni ogbon ti o ye ore ofe ti o ye ki oro olorun ki o ba le je aje monu fun o ki oro olorun ki o ba le ma so ni igba gbogbo so fun olorun bi o ti re pe o ti je alapara tele tele o ti je apara ati ma ka oro olorun ni igba gbogbo ati ma gbo oro olorun ni igba gbogbo mu ipinu loni wi pe gbogbo awon ijapara won yi o mo ko ni igbese aye re ati lati sinsin lo o ri we pe o rin o se fun ogo olorun gege bi ikoni oro olorun ni kan soso

0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Iwe wo ye Isaiah. Ori ikerin le logota, 64. Iwo ibaje fa awon orun ya. Ki iwo si sokale. Ki awon oke nla ki o le yo ni waju re. Gege bi igba ti ina ileru ti njo. Bi ina ti imu omi ho. Lati soruko re di mimo fun awon ota re. Ki awon orilede ti o le wariri ni waju re. Nigba ti iwo se nkan won ni ti o leru. Ti awa ko fi oju sona fun. Iwo sokale wa. Awon oke nla yo ni waju re. Nitori lati ipelese aye wa. A ko ti igbo. Bẹ́ẹ̀ ni etí kò tíì gbọ́, bẹ́ẹ̀ ni ojú kò tíì rí Ọlọ́run kan lẹ́yìn rẹ tí ó ti pèsè fún ẹni tí ó dúró dé. Ìwọ́ pàdé ẹni tí ń yọ̀ tí ó ń ṣiṣẹ́ òdodo tí ó rántí rẹ ní ọ̀nà rẹ̀, kíyèsí ìwọ́ bínú nítorí àwa ti dẹ́ṣẹ̀, a sì pẹ́ nínú wọn. A ó a sì là, gbogbo wá sì dàbí ohun àìmọ́, gbogbo òdodo wá sì dàbí àkísà ẹlẹ́gbin, gbogbo wá sì rẹ̀ bí ewé, àìṣedédé wá sì mú wa kúrò bí afẹ́fẹ́. Kò sí ẹni tí ń pe orúkọ rẹ. Tí ó sì ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú, nítorí ìwọ ti pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedédé wa. Ṣùgbọ́n ní ìsinsìnyí, Olúwa, ìwọ ni bàbá wa, àwa ni a mọ̀, ìwọ sì ni ọmọ, gbogbo wa sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Má ṣe bínú kọjá àlà, Olúwa, kí o má sì rántí àìṣedédé wa títí láé. Kíyèsí, wo, àwa bẹ̀ ọ́, ènìyàn rẹ ni gbogbo wa ṣe, àwọn ìlú mímọ́ rẹ di aginjù, Sioni di aginjù. Jerusalemu di àporo, ilé wa mímọ́ àti ológo, níbi tí àwọn bàbá wa ti ń yìn ọ́, lè a fi iná kun, gbogbo ohun ààyò wa sì ti run. Ìwọ́ àdá ara rẹ̀ dúró nítorí nǹkan wọ̀nyí, Olúwa, ìwọ́ àdákẹ́ kí o sì pọ́n wa lójú kọjá àlà. Ìwé wòlíì Isaiah, orí ìkarùn-ún-dín ní 65. A wá mi lọ́dọ̀ àwọn tí kò béèrè mi, a rí mi lọ́dọ̀ àwọn tí kò wá mi. Mo wí fún orílẹ̀-èdè tí a kò pè ní orúkọ mi pé, "Wòmí, wòmí." Ní gbogbo ọjọ́ ni mo ti nawọ́ mi sí àwọn ọlọ̀tẹ̀ ènìyàn tí ń rìn ní ọ̀nà tí kò dára nípa èrò ara wọn. Àwọn ènìyàn ti ń ṣọ́ mi ní inú nígbà gbogbo kàn mí lójú, tí ń rúbọ nínú àgbàlá, tí wọ́n sì ń fi tùràrí jóná lórí pẹpẹ bíríkì, àwọn tí ń gbé inú ibojì, tí wọ́n sì ń wọ̀ ní ilé àwọn òrìṣà tí ń jẹ ẹran ẹlẹ́dẹ̀. Omi ẹran kan, ìríra sì ń bẹ nínú ohun èlò wọn. Ẹni tí ó wí pé, "Dúró fún ara rẹ, má ṣe súnmọ́ mi, nítorí tí mo ṣe mímọ́ jù ọ lọ, wọ̀nyí ni ẹ̀fín ní imú mi, iná ti ń jò ní gbogbo ọjọ́ ni. Kíyèsí, a ti kọ̀wé rẹ̀ níwájú mi, èmi kì ó dákẹ́, ṣùgbọ́n èmi ó gbẹ̀san, àní ẹ̀san sí àyà wọn." Àìṣedédé yín àti àìṣedédé àwọn bàbá yín ṣọ̀kan pọ̀ ni Olúwa wí. Àwọn ẹni tí ó fi tùràrí jóná lórí òkè ńlá, tí wọ́n ń bu ọlá mi pò lórí àwọn òkè kéékèèké. Nítorí náà ni èmi ó wọn iṣẹ́ wọn ìṣáájú sínú àyà wọn. Báyìí ni Olúwa wí, gẹ́gẹ́ bí a ti rí ọtí wáìnì tuntun nínú ìdí èso àjàrà, tí a sì ń wí pé, "Má ṣe bà á jẹ́," nítorí ìbùkún bẹ nínú rẹ̀. Bẹ́ẹ̀ ni èmi ó ṣe nítorí àwọn ìránṣẹ́ mi. Èmi ó sì mú irú kan jáde ní Jakobu, àti àjogún òkè ńlá mi láti inú Júdà. Àyànfẹ́ mi yóò sì jogún rẹ̀, àwọn ìránṣẹ́ mi yóò sì gbé ibẹ̀. Ṣáróní yóò di agbo ẹran. Àti àfonífojì akórì ibìkan fún àwọn ọ̀wọ́ ẹran láti dùbúlẹ̀ nínú rẹ̀, nítorí àwọn ènìyàn mi tí ó ti wá mi kiri. Ṣùgbọ́n ẹ̀yin tí ó kọ Olúwa sílẹ̀, tí ó gbàgbé òkè ńlá mímọ́ mi, tí ó pèsè tábìlì fún Gádì, tí ó sì fi ọrẹ mímu fún Méènì, nítorí náà ni èmi ó ṣe kàyín fún ìdà, gbogbo yín yóò wúlẹ̀ fún pípa, nítorí nígbà tí mo pè, ẹ̀yin kò dáhùn, nígbà tí mo sọ̀rọ̀, ẹ̀yin kò gbọ́, ṣùgbọ́n ẹ̀yin ṣe ibi lójú mi. Ẹ̀yin sì yan èyí tí inú mi kò dùn sí. Nítorí náà, báyìí ni Olúwa Jehovah wí. Kíyèsí, àwọn ìránṣẹ́ mi ó jẹun, ṣùgbọ́n ebi yóò pa ẹ̀yin. Kíyèsí, àwọn ìránṣẹ́ mi ó mu, ṣùgbọ́n òǹgbẹ ó gbẹ ẹ̀yin. Kíyèsí, àwọn ìránṣẹ́ mi ó yọ̀, ṣùgbọ́n ojú ó ti ẹ̀yin. Kíyèsí, àwọn ìránṣẹ́ mi yóò kọrin fún inú dídùn, ṣùgbọ́n ẹ̀yin ó ké fún ìbànújẹ́ ọkàn. Ẹ̀yin ó sì ku fún ìròbìnújẹ́ ọkàn. Ẹ̀yin ó sì fi orúkọ yín sílẹ̀ fún ègún fún àwọn àyànfẹ́ mi. Nítorí Olúwa Jehovah yóò pa ọ́, yóò sì pe àwọn ìránṣẹ́ rẹ̀ ní orúkọ mìíràn. Kí ẹni tí ó fi ìbùkún fún ara rẹ̀ ní ayé, tí ó fi ìbùkún fún ara rẹ̀ nínú Ọlọ́run òtítọ́, ẹni tí ó sì ń búra ní ayé, tí ó fi Ọlọ́run òtítọ́ búra, nítorí tí a gbàgbé wàhálà ìṣáájú, àti nítorí tí a fi wọ́n pamọ́ kúrò lójú mi. Ṣáwó, èmi ó dá ọ̀run tuntun àti ayé tuntun, a kì yóò sì rántí àwọn ti ìṣáájú, bẹ́ẹ̀ ni wọn kì yóò wá sí àyà, ṣùgbọ́n kí ẹ̀yin kí ó yọ̀. Inú yín kí ó sì dùn títí láé nínú èyí tí èmi ó dá, nítorí kíyèsí Èmi ó da Jerusalemu ní inú dídùn àti àwọn ènìyàn rẹ̀ ní ayọ̀. Èmi ó sì ṣe àríyá ní Jerusalemu, èmi ó sì yọ̀ nínú àwọn ènìyàn mi. A kì yóò sì tún gbọ́ ohun ẹkún mọ́ nínú rẹ̀ tàbí ohun igbe. Kì yóò sí ọmọ ọwọ́ níbẹ̀ tí ọjọ́ rẹ̀ kì yóò pẹ́, tàbí àgbà kan tí ọjọ́ rẹ̀ kò kún, nítorí ọmọdé yóò kú ní ọgọ́rùn-ún ọdún. Ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ọlọ́gọ́rùn-ún ọdún yóò di ẹni ìfibú. Wọ́n sì kọ́ ilé, wọ́n sì gbé inú wọn, wọ́n sì gbin ọgbà àjàrà, wọ́n sì jẹ èso wọn. Wọn kì yóò kọ́ ilé fún ẹlòmíràn láti gbé, wọn kì yóò gbìn fún ẹlòmíràn láti jẹ. Nítorí gẹ́gẹ́ bí ọjọ́ igi ni ọjọ́ àwọn ènìyàn mi rí, àwọn àyànfẹ́ mi yóò sì jìfà iṣẹ́ ọwọ́ wọn. Wọn kì yóò ṣiṣẹ́ lásán, wọn kì yóò bímọ fún wàhálà, nítorí àwọn ni irú alábùkún Olúwa àti irú ọmọ wọn pẹ̀lú wọn. Yóò sì ṣe pé kí wọn kí ó tó pè, èmi ó dáhùn, àti bí wọ́n bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́, èmi ó gbọ́. Ikú oko àti ọ̀dọ́ àgùntàn yóò jùmọ̀ jẹ pọ̀, kìnìún yóò sì jẹ koríko bí akọ màálù. Erùpẹ̀ ni yóò jẹ oúnjẹ ejò, wọn kì yóò pani lára, tàbí kí wọ́n pani run ní gbogbo òkè mímọ́ mi, ni Olúwa wí.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín, pé ohùn yín nínú àánú yín láti fà wá mọ́ ọ̀dọ̀ ara yín. A dúpẹ́ pé lójoojúmọ́ nígbà tí a bá wá sí yín, ni ẹ máa ń bọ́ wa pẹ̀lú oúnjẹ ẹ̀yẹ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lónìí wípé kí ẹ tún fi oúnjẹ ẹ̀yẹ̀ yìí bọ́ wa lórúkọ Jésù. Abẹ̀yìn wípé gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín yóò ti wọ inú ọkàn wa, wípé kí òkùnkùn kí ó sá jáde lórúkọ Jésù. Abẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ti jẹ aláìlágbára, wípé bí a ti wá sí ọ̀dọ̀ yín tí a ó gbọ́rọ̀ yín tí a ó sì gbàdúrà, wípé agbára àtọ̀run wá yóò jẹ́ tiwa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ ṣe wa lójú, ẹ kọ́ wa. Ẹ jẹ́ kí èyí tí a kọ́ nínú ọ̀rọ̀ yín kí ó mú wa dàgbàsókè nípa ti ìgbàgbọ́. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún ìgbà díẹ̀ ni a ti ń kẹ́kọ̀ọ́ láti inú Kólósè. A ti ka orí kìíní, a sì ti kẹ́kọ̀ọ́ lẹ́sẹẹsẹ nínú gbogbo àwọn ẹsẹ̀ tí ó wà nínú orí kìíní. Nísinsìnyí a ti bọ́ sí orí kejì. Lónìí a ń wo ẹsẹ̀ kẹjọ títí dé ẹsẹ̀ ìkẹwàá. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí Kólósè orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ dé ẹsẹ̀ ìkẹwàá. Máa fi ojú kà á bí a ti ń kà á fún ọ. Ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn. Gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bí ti Kristi, nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run ń gbé lí ara ìyára. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Àwọn ẹsẹ̀ mẹ́ta wọ̀nyí ni a ó wò. Àdúrà wa ni wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó túmọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú ọkàn wa. Kí àwa tí ó ti dàbí ẹni wípé a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá káàkiri, kí a lè dúró ṣinṣin, kí a lè fẹsẹ̀ múlẹ̀, kí a sì lè dúró nínú ẹ̀kọ́ Kristi, kí a ba lè ṣe wá pé kí a sì pèsè wa sílẹ̀ fún bíbọ Jésù Kristì Olúwa wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ti kọ́ tẹ́lẹ̀, a rí i pé àwọn ẹlẹ́kọ́ èké àti aládámọ̀ ti ń yọ àwọn ènìyàn mímọ́ tí wọ́n wà ní Kólósè lẹ́nu pẹ̀lú àwọn ọ̀rọ̀ asán tí kò lẹ́sẹ̀ nílẹ̀. Wọ́n ti dìde, wọ́n sì ti ń da ọkàn àwọn onígbàgbọ́ tí ó wà ní Kólósè rú. Níhìn ni Pọ́ọ̀lù gbógun ti àwọn àdámọ̀ ẹ̀kọ́ èké wọ̀nyí, ó sì ń kígbe tantan láti kìlọ̀ fún àwọn onígbàgbọ́ tòótọ́ wípé kí a má ṣe tàn wọ́n jẹ, wípé kí a má ṣe pa wọ́n lọ́kàn padà, ki won ma ba sobo kuro ninu ore ofe o fi han gbangba pe awon woli eke won yi won je eletan ati apanirun o si nkilo fun won o ngba awon onigbagbo to to niyanju we pe ki won ma sora lati ma fi aye sile fun eko keko lati ri aye wole eyi ni ikilo kan na ti olorun fun wa lati inu awon ese ti a ka won yi awon ese meta won yi ese ikejo ikesan ati ikewa won je ki o meta ki o ye wa dara dara ikini ikilo lodi si eko awon alai lolorun ikilo lodi si eko awon alai lolorun ikeji ewu awon eko ike bi abagba eko ike laye ni idile wa o sese lati odo omo tabi lati odo aya wa tabi lati odo oko tabi alabagbe o ye ki a mo we pe ewu popo ni o wa ninu ki a gba eko ike laye ni idile wa iketa idakoro fun okan ye ki a wo lati ikori kini ikilo lodi si eko awon alai lolorun ninu kolose ori keji ese ikejo paul nso we pe e ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan diyin ni igbekun gege bi etan eniyan gege bi ipilese eko aye ki se ti ki se bi ti kristi igbagbogbo ni awon eko buburu ati asa buburu ma nlakaka lati yi awon eniyan olorun pada kuro ninu otito be ni olorun paapa fun ara re o ma ran awon iranse re lati je ki o di imo fun wa we pe ki asora o ma nkilo fun awon eniyan re ni gbogbo igba ati lati iran de iran awon iranse olorun ma nko ni otito li ona ti o han gbangba ti o si han kedere lati pa awon omo ehin kristi mo kuro lowo isina ati eke o daju we pe bi aba wa ninu imole okunkun ki o le raye joba ni igbese aye wa bi aba ntele olorun ni ese ogbeji o daju we pe satani ki o le ri aye lati pa wa kuro lati odo olorun ati we pe bi abaja papa ninu imo otito gbogbo eko isina ati asa isina ki o le raye ni igbese aye wa gbogbo patapata ni won wo lule ni waju wa eyi ni a fi so fun awon eniyan wonyi we pe ki won ki o ma kiye sara ki a ma kiye sara je we pe ki a ma sora o ye ki a mo we pe ikilo ti paul apostoli ti o fun awon ara kolose ikilo yi kan na ni olorun fun wa ti o si tin fun gbogbo awon ti won gba olorun gbo lati isedale tabi lati ibere ninu deuteronomy ori ketala deuteronomy ori ketala lati ese ikini bi woli kan bahu laarin re tabi alala kan ti o si fi ami tabi ise iyanu kan han o ki ese dara dara oni bi woli kan tabi alala kan bi o ba jade bi o ba dide ti o si fi ami ati ise iyanu kan han o ti ami na tabi ise iyanu na ti o so fun oba se we pe e je ki a tele olorun miran olorun ajeji leyin ti iwo ko ti mo ri ki a si ma sin won iwo ko gbodo peti si oro woli na tabi alala na nitori pe olowa olorun yin ndan yin wo ni lati mo bi eyin ba fi gbogbo aya yin ati gbogbo okan yin fe olowa olorun yin leyin olowa olorun yin ni ki eyin ki o ma rin oun ni ki e si ma beru ki e si ma pa ofin re mo ki e si ma gba ohun re gbo ki e si ma sin ki e si ma fara mo eyi ni ohun ti mose eni olorun ti o so fun awon omo israeli o je ki o ye won we pe ohun ti se wahala popo lati ko won ni ilana olorun ofin olorun ni kikun ni o ti gbele won lowo ilana ati ase ti olorun po ohun ohun ti fun awon omo israeli o wa so fun o ki o to pe aye sile ki o si to fi won sile we pe ki won ki o sora o sese ki woli kan ki o dide ki o so we pe mose ko mo so dara dara to o sese ki alala kan ki o dide ki o so wi pe eyi ti mose gbele won lowo wi pe ko kun to fun omo israeli mose so fun wi pe ki won ki o sora ki won ki o kiyesara ki won ki o ma je ki awon woli eke tabi awon alasodun alala ki won ki o si won lona eyi ni ikilo kan na ti olorun fun wa wi pe awa ti a je ti olorun awa ti an tele olorun ke asora ke ma ba fi eko keko eko isina tabi eko eke gba wa lo kuro lodo olorun awon elomiran ma nro wi pe bi aban kilo fun wa lati enu oni wasu wi pe ke asora lodo awon woli eke won ma fi esun kan wa wi pe awa ti an kilo fun awon eniyan a ko ni ife nitori won ro wi pe bi aba ni ife ko ye ki a da enikeni lejo ko ye ki a so wi pe enikan lo n wasu eko odi eko eke tabi elomiran lo n wasu ihin rere tooto kini a le fi pe oro aro awon eniyan wonyi kini a ti ri oro won si se otito ni won so wi pe bi aba ni ife ni tooto a ko gbodo so fun awon eniyan ki a si kilo fun won nipa awon eko eke ati awon woli eke e je ki a wo Matthew ori keje ese kedogun Matthew ori keje ese kedogun e ma kiyesi awon woli eke ti o nto yin wa le awo agutan sugbon apanije ikoko ni won ninu eyi ni Jesu Kristi omo Olorun ti o kun fun ife ife si Olorun ife si ijo Olorun ti o nkilo fun awon eniyan we pe ki a sora ki a kiyesi awon eke woli ti o nto wa wa ni awo agutan sugbon won je apanije ikoko e je ki a be lowo wa bi a ba ri awon omode ti won sere ni ita ti a si ri wi pe apanije ikoko o be si gboro se bi a ba ni ife ni tooto se a o ma rerin a o fi awon omode wonyi sile lai kilo fun won rara bi o ba je wi pe ni tooto le a ni ife awon omode wonyi bi a ti ri wi pe apanije ikoko ti be si gboro o si ti n se ose fun awon eniyan o n pa won ni ipakopa a si ri awon omode ti won ko mo otun yato si osi ti won ko mo iyato laarin aja tabi ikoko a o kilo fun won a o pe won wonu ile eyi ni ife bi o ba je wipe ni tooto ni a ni ife ti a ri wipe awon omoleyin Jesu Kristi awon ti o sese di atunbi awon ti won ko mo otun yato si osi nipa eko ihin rere ti a si ri wipe awon apanije ikoko awon eke woli awon alailolorun ti won koni ni eko isina won be si gboro won kun aye won si n da awon eniyan laamu won si n fi won lakalaka won si ran won lo si orun ni airotele o ye ki a le so fun awon eniyan o ye ki a le kilo fun awon eniyan we pe ki won ki o kiyesara bi o ba je pe ni tooto ni a ni ife ife ti a ni yio je ki a kilo fun awon omo olorun we pe ki a sora ki a si ma gba eko odi eko eke laye laarin wa ati ni inu ijo ati ni idile wa wo Matthew ori kerindinlogun ese ikepa nigba naa ni Jesu we fun won pe e kiyesara ki ẹ̀sìn máa ṣọ́ra ní ti ìwúkàrà àwọn parisí àti ti àwọn sadusí. Kí ni Jésù ń sọ níyìí nígbà tí ó ń sọ wípé kí àwọn ọmọ ẹ̀yìn, àwọn onígbàgbọ́ tòótọ́, àwọn tí wọ́n ń lọ sí ọ̀run rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó máa kíyèsára ní ti ìwúkàrà àwọn parisí àti àwọn sadusí. Wo ìtumọ̀ ohun tó ń sọ ní ẹsẹ̀ ìkejìlá? Nígbà náà lè ó tó yé wọn pé kì í ṣe ìwúkàrà ti àkàrà lè ó wípé kí wọn kíyèsára rẹ̀, ṣùgbọ́n ẹ̀kọ́ ti àwọn parisí àti ti àwọn sadusí. Jésù kò fi di àwọn ọmọ ìhìn rẹ̀ létí wípé ẹ̀kọ́ òtítọ́ wà, ẹ̀kọ́ èké sì wà. Jésù la àwọn ènìyàn lóye wípé ní tòótọ́ ni àwọn ajíhìn rere tí wọ́n ń sọ ọ̀rọ̀ ìjọba Ọlọ́run ní tòótọ́ ni wọ́n wà. Lẹ́ẹ̀kejì, ọ̀ní ìdàkejì, ó yẹ kí a mọ̀ wípé ní tòótọ́ ni àwọn ẹlòmíràn wà tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà. Àwọn wọ̀nyí jẹ́ bíi farisí àti sadusí. Jésù sì ń kí àwọn ọmọ ènìyàn nílọ̀ wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó kíyèsára, kí wọn kí ó má ṣe gba ẹ̀kọ́ àjèjì, ẹ̀kọ́ èké láàyè láàrin wọn. Nínú ìṣe àwọn apostoli orí ogun láti ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n, nítorí tí èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi, ìkokò búburú yóò wọ àárín yín lé àìdá agbo sí, àti láàrin ẹ̀yin tìkára yín lé àwọn ènìyàn yóò dìde tí wọn ó máa sọ̀rọ̀ òdì láti fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn wọn. Nítorí náà ẹ máa ṣọ́ra, nítorí àwọn ìkokò wọ̀nyí ẹ máa ṣọ́ra, nítorí àwọn ènìyàn tí wọn ó dìde láti máa sọ̀rọ̀ òdì ẹ máa ṣọ́ra, nítorí àwọn tí wọn ó dìde láti fàyín kúrò lọ́dọ̀ Kristi, láti fàyín sí ọ̀dọ̀ ara wọn, ẹ máa ṣọ́ra. Kí ẹ sì máa rántí pé fún ọdún mẹ́ta èmi kò dẹ́kun àti máa fi omijé kìlọ̀ fún olúkúlùkù lé ọ̀sán àti lé òru. Ó yẹ kí a mọ̀ wípé ohun yìí kan náà ní àwa tí a jẹ́ ajíhìn rere, àwa tí a jẹ́ oníwàásù ìhìn rere ni a ti ń sọ. Bí o bá jẹ́ ẹni tí ó ti wà nínú ìjọ yìí fún ìgbà díẹ̀, ó rí wípé yálà lọ́sàn-án ni ọjọ́ ìsinmi, tàbí ní àṣálẹ́ ní òru ni ọjọ́ ajé, tàbí ní ọjọ́bọ̀ ni a ń kìlọ̀, ni a ń wàásù, ni a ń kọ́ni. Yálà láti ojúlé dé ojú ilé nínú ìpàdé ilé, tàbí ní àpéjọpọ̀ wa nígbà tí a bá péjọpọ̀, ni a ń kìlọ̀ fún wa nípa ọ̀rọ̀ Ọlọ́run. Yálà nínú ilé ìsìn wa ni, tàbí ní ìpàgọ́ ní ìparí ọdún, tàbí ní ìgbà mìíràn, ni a máa ń jẹ́ kí ó yé wa yékéyéké bí ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti rí. Èyí ni Paul ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé ó yẹ kí wọn kí ó kíyèsára, kí wọn kí ó mọ̀ wípé a ti kọ́ wọn ní ẹ̀kọ́ ìrere, bí a ti ní ìgbàlà, bí a ti ní ìsọ̀dí mímọ́, bí a ti ní agbára ẹ̀mí Ọlọ́run, bí a ti ní ìwòsàn, bí a ti ń gbẹ́kẹ̀lé Ọlọ́run, bí a ti ń gbàdúrà, tí àdúrà wa ń gbà. Ó ní òun ti kọ́ wọn ní ohun gbogbo, ó sì yẹ kí wọn kí ó kíyèsára, nítorí wípé pẹ̀lú omijé, pẹ̀lú ẹ̀dùn ọkàn, pẹ̀lú ìtara, pẹ̀lú àdúrà, pẹ̀lú ìfaraẹnirúbọ, pẹ̀lú láti ná ohun gbogbo tí ó wà tí òun ní, ni òun fi ń kọ́ wọn ní ẹ̀kọ́ ìhìn rere. Ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ ẹni tí ń gba ìkìlọ̀. Ó yẹ kí a máa sá fún ẹ̀kọ́ èké, kí a má jẹ́ kí ẹ̀kọ́ tí múniṣìnà kí ó wá sí àárín wa. Ẹ jẹ́ kí a wo Pétérù kejì, orí kejì láti ẹsẹ̀ ìkíní. Ṣùgbọ́n àwọn wòlíì èké wà láàrin àwọn ènìyàn náà pẹ̀lú, gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni èké yóò ti wà láàrin yín. Àwọn eni ti yo yo mu adamo igbe wo inu yin wa ani ti yo se oluwa ti o ra won won o si mu iparun ti o yara kankan wa sori ara won opolopo ni yo si ma tele iwa wo bi awon nipa awon eni ti a o fi ma so oro odi si ona otito ati ninu oju kokoro ni won o ma fi yin se ereje nipa oro etan idajo eni ti ko pale lati ojo iwa iparun won ko si to gbe nihi ni atun tin je ki o ye wa we pe o ye ki asora nitori eko eke gbode kan nitori awon woli eke won po le aye o si ye ki aduro ninu otito

kí a mọ ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí ó yé wa wípé ó yẹ kí a máa sá fún àwọn nǹkan wọ̀nyí. Kí tilẹ̀ ni ewu tí ó wà nínú ẹ̀kọ́ èké àti àwọn ẹ̀kọ́ ìṣìràn tí a ń sọ nípa rẹ̀ yìí, bí a bá jẹ́ ẹni tí ó jáfara, bí a bá jẹ́ ẹni tí kò ṣọ́ra, bí a bá jẹ́ ẹni tí ń gba dùlúmọ̀, bí a bá jẹ́ ẹni tí ń gbọ̀jẹ̀gẹ́, tí ń gba àwọn ẹ̀kọ́ èké wọ̀nyí, kí ni àwọn ewu tí ó wà nínú gbígba ẹ̀kọ́ èké láàyè nínú ìdílé wa, nínú ọkàn wa, tàbí nínú ìdàpọ̀ wa, tàbí nínú ìjọ. Ẹ jẹ́ kí a padà sí Kolose orí kejì. Kolose orí kejì ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí i. Ẹ máa kíyè sára, kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn. Gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kì í ṣe bí ti Kristi, a ń sọ fún wa, ó sì yé wa wípé bí a bá gba ẹ̀kọ́ èké láàyè, wípé ẹ̀kọ́ èké yìí yóò dì wá ní ìgbèkùn. Bí a bá ń sọ nípa wípé kí a di ẹni ní ìgbèkùn, ohun tí a ń sọ, ó yé Pọ́ọ̀lù apọ́stẹ́lì dáradára, nítorí wípé ẹni tí ó jáfáfá nínú ìmọ̀ èdè Gíríkì tí a fi kọ májẹ̀mú titun ni. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ẹni tí ó jáfáfá nínú ìtàn májẹ̀mú láéláé ni. Nítorí bẹ́ẹ̀, nígbà tí ó ń sọ wípé kí a di ẹni ní ìgbèkùn, ó yẹ kí ó yé wa ohun tí ó ń sọ. Èyí jẹ́ wípé kí a dini ní ìgbèkùn tàbí kí a kó wa lọ sí oko ẹrú. Ó ń sọ wípé ìmọ̀ ti ayé, ẹ̀kọ́ èké tàbí ẹ̀kọ́ òdì tàbí ẹ̀kọ́ tí àwọn wòlíì èké máa ń kọ́ ni, ó máa ń dini ní ìgbèkùn ni, ó máa ń mú wa lọ sóko ẹrú ni, àti wípé ó máa ń mú kí ènìyàn kí ó wà lábẹ́ ìsìnrú, ó máa ń jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kí ó di ẹni ìparun. Kò ṣeé ṣe fún mi láti ka gbogbo àwọn ẹsẹ ọ̀rọ̀ Ọlọ́run nínú májẹ̀mú láéláé àti nínú titun tí a lè kà láti fi ṣe àpèjúwe ohun tí ó jẹ́ wípé kí a dini ní ìgbèkùn. Ṣùgbọ́n jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ. Nínú májẹ̀mú láéláé ni a ti rí wípé ó ṣeé ṣe kí orílẹ̀-èdè kan kí ó máa bá orílẹ̀-èdè mìíràn jà. Ṣùgbọ́n bí wọ́n bá ti ń bá wọn jà, wọ́n á rí wípé ẹnìkan nínú orílẹ̀-èdè yìí, ó jẹ́ alákínkanjú, ó jẹ́ alágbára. Wọ́n á rí wípé bí wọ́n bá lè di irú ẹni bẹ́ẹ̀ nígbèkùn, bí wọ́n bá lè mú un lọ sí oko ẹrú, àwọn yòókù wọ́n á di ìjẹ fún wọn. Nítorí bẹ́ẹ̀, gbogbo ọgbọ́n tí wọ́n ní, gbogbo agbára tí wọ́n ní wọ́n máa sà láti rí wípé akínkanjú jagunjagun láàrin àwọn ènìyàn wọ̀nyí á dì í ní ìgbèkùn. Wípé bí a bá sì ti ṣe bẹ́ẹ̀, àwọn yòókù wọn ó di ìjẹ. Ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ni wọ́n lè lò. Bí o bá ka àwọn ìwé onídàájọ́, ó rí wípé a rí ọba kan lórí àwọn ènìyàn rẹ̀. Gbà tí ẹnìkan tí ó wọlé wá, ó sọ wípé òun ní ìhìn rere, òun ní ẹ̀kọ́ kan tó mú wá fún wọn. Nítorí bẹ́ẹ̀, kí àwọn ènìyàn kí ó jáde, nítorí pé ohun tí òun fẹ́ sọ fún ọba yìí, ó jẹ́ ohun ìjìnlẹ̀, ó jẹ́ ohun àṣírí, ó jẹ́ ohun kan tó wà láàrin òun àti ọba. Ọba kò mọ̀ wípé a fẹ́ pa òun, a fẹ́ di òun ní ìgbèkùn. Ọba kò mọ̀ wípé ẹni tí ó wá yìí, ó ti rí wípé bí a bá lè mú òun kúrò, àwọn ènìyàn ìlú rẹ̀ wọ́n ó di ìjẹ. Nítorí bẹ́ẹ̀, ó ní kí àwọn ènìyàn kí ó jáde, nítorí pé ẹni yìí ní ọ̀rọ̀ àṣírí tí ó fẹ́ bá òun sọ. Bí wọ́n ti jáde, bẹ́ẹ̀ ni ó mú idà jáde láti inú aṣọ rẹ̀ tí ó gún ọba yìí, ni ó kú. Bí ó ti kú ni ó ti rẹkùn, tí ó sá jáde, bí ó ti sá jáde ni ó pe ìpè ogun. Bí wọ́n ṣe ṣẹ́gun àwọn ènìyàn wọ̀nyí nìyí, ó mọ̀ wípé èṣù rí ọ gẹ́gẹ́ bí ẹni tí ń gbàdúrà, ẹni tí ó jẹ́ akínkanjú, ó fẹ́ bá ọ jagun, ó fẹ́ bá ẹbí rẹ jagun. Ó rí wípé bí òun bá lè yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wá láti fún ọ ní ẹ̀kọ́ èké, bí òun bá lè pa ọrun, bí òun bá lè yí ọ lọ́kàn padà, wípé àdúrà rẹ kò ní gbà mọ́, wípé ò ní mọ Ọlọ́run mọ́, wípé Jésù Kristì pàápàá kò ní jẹ́ olùgbàlà fún ọ mọ́. Èyí ni a fi ń sọ wípé kí a kíyè sára. Nítorí wípé àwọn alálàá ti máa ń wá, àwọn èké wòlíì ti máa ń wá, àwọn alákatakítí ti máa ń wá, àwọn tí ó máa ń sọ pé wọ́n ní ohun kan, ìmọ̀ ìjìnlẹ̀,

0: ti ma wa awon ton ma so fun a wi pe won ni ogbon kan ti o tayo ti bibeli nitori pe iwe kan ti o je o ye ko je ara bibeli sugbon ti o ti sonu awon ti ri iwe na he nitori be wa si bi kokokan ki won ki o le ko leko oni ki o sora o wi pe won fe di o ni igbekun won fe ko lo si oko eru won fe mu lo si inu isiro won fe so di eni ti a o parun nihi ni Paul apostoli ni o tin je ki o ye awon eniyan won yi pe eko eke o man dini ni igbekun ni eko eke o man so ni di alailagbara eko eke o man pa ina emi wa o man parun eko eke o man ra wa niye eko eke o man je ki a koju wa si orun ale eko eke o man yi wa lokan pada kuro lati ma tele Jesu a man di eni ti ara niye ti an tele esu laimo ki se ninu kolose nikan le ati kilo fun wa ninu bibeli lati n kilo fun wa wi pe ewu popo lo wa ninu ki a ma tele awon woli eke iwo ti o je wi pe bi o ti le n wa si eko bibeli ti o n wa si ile ise wa sibe sibe awon woli eke ni korikosun re awon woli eke ni won ko leko o tun ma gba awon iwe miran lati ibo miran o fe ki a di oni igbekun lo si oko eru sora ewo wa nibe o ye ki a wo Jeremiah ori kokandinlogbon Jeremiah ori kokandinlogbon ese ikejo nitori bayi li oluwa awon mogun ni oluwa awon mogun wi nitori bayi li oluwa awon mogun olorun israeli wi pe e ma se je ki awon woli yin ti o wa laarin yin ati awon alaposhe yin ton yi je ki e ma se feti si ala yin ti eyin la nitori ese ikesan won so asotele ike fun yin li oruko mi emi ko ran won li olowa wi awon jeun jeun woli won po kaakiri won fe gba owo ti oni won fe gba aso ti o wa ninu apoti re won fe gba iwon ba die ti olorun ti fi bukun o nitori be nitori jeun jeun won wa won ni olorun ni o ran won si o won ma lu ago tabi won ma so wi pe awon gba awe ni awon o ti eronu ti e ṣùgbọ́n bí wọ́n ti ń gbà àwẹ̀ tí wọ́n dúró níwájú olúwa ni ọlọ́run rán àwọn sí ọ wípé bóyá òjò fẹ́ rọ̀ ni o bóyá iná ń jó ni bóyá nkankan ló fẹ́ ṣẹlẹ̀ ni wọ́n wá kìlọ̀ fún ọ bí wọ́n bá sì ti ń kìlọ̀ tán ni wọ́n máa sọ pé ṣùgbọ́n o tó bá lè ṣe ètùtù tó bá lè mú owó díẹ̀ wá tó bá lè ṣe báyìí tá a bá ṣe ètò fún ọ kò sí ètò mìíràn gbogbo ètò gbogbo ìrúbọ ni Jésù Kristì ti parí lórí igi àgbélébó èyí ni ọlọ́run sọ fún wa wípé èmi kò rán wọn o àwọn alála àwọn alásọtẹ́lẹ̀ àwọn alápọ̀ṣẹ́ àwọn wòlíì èké oní nítorí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi èmi kò rán wọn li olówa wí nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú àsọtẹ́lẹ̀ pẹ̀lú ìran bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú ìṣípayá tàbí ohunkóhun tí ì bá jẹ́ wípé ọlọ́run kọ́ ló ran wọn nítorí jẹun jẹun wọ́n ń wówó káàkiri ni wọ́n fi ń tọ̀ yín wá nínú Róòmù orí kẹrìndínlógún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún ara èmi sì bẹ̀yìn ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yìn kọ́ ẹ sì kúrò ní ìsọ wọn o mọ tí ó jẹ́ wípé kí a kúrò ní ìsọ ènìyàn bí a bá wà lọ́jà tí a rí wípé ẹnìkan wà nínú ìsọ pẹ̀lú wa wípé bí a ṣe ń tajà papọ̀ bí a ti ń sọ̀rọ̀ tí a fẹ́ tajà ni ẹni yìí ni ó ń lé àwọn oníbàárà wa sá bí a bá jẹ ẹni tí ó gbọ́n a ó ṣe ìsọ tiwa lọ́tọ̀ èyí ni Paul apostoli sọ fún wa wípé ó mọ̀ wípé ó ń gbìyànjú láti dé ìjọba ọ̀run ó sì ń rí ẹni tó fẹ́ kọ ní ẹ̀kọ́ èké ti o fe gba ire re, ti o fe gba sonu, ti o fe gba alaafia ti Olorun ti fun o, ti o fe gba sonu igbala ayebaye, igbala kuro ninu ase e ti oni nigba ti a we onu kuro ninu eje Jesu. Eni yi o fe gba igbala sonu lowo re, e si jo wa ninu isokan na, e je eni ti ma soro gege bi ore ti ma fi kulukun tele tele, oni sora ki e kuro ni iso won. Ye ki a ka le kan si mu gbadura we pe ki Olorun emi ki o ko awon nkan wonyi si tabili o kan aya wa, ki a le sa fun eko eke, ki a le sa fun awon woli eke, ki eni keni ki o ma se gba ire ayeraye lowo wa. Oni ara emi si beyin, e ma so awon tin se iyapa ati awon tin mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko. O ye ki a be lowo wa, eko wo ni atiko? Atiko eko igbala ninu Jesu Kristi ni kan soso wo odo agutan Olorun, eni ti o ko ese aye lo. Bi enikeni ba wa nigba na ti o so fun wa we pe oruko Jesu, eje Jesu, irobo Jesu, tabi iku Jesu Kristi lori igi agbelebo ko to fun igbala wa, o ni ke a ma sa fun won. Eko wo la tun ti ko? Ati ko wi pe bi a ba wa ninu Kristi a di eda titun, wi pe ohun atijo ipe ti a ma nse ki a to di onigbagbo, ibura ti a ma n bu ki a to di onigbagbo, ikunsinu ati odi ti a ma yan ki a to di onigbagbo, ati ole ti a ma n ja ki a to di onigbagbo, ife okunrin ba ara eni je ti a ma n se ki a to di onigbagbo. O ni bi enikeni ba wa ninu Kristi o di eda titun. Awon ohun atijo iwa irin atijo wonyi won ti koja lo, kiyesi won di titun. Oni ka sora o, bi enikeni ba mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko, a ko ha ti ko wa nipa ti so di mimo, a ko ha ti ko wa nipa agbara emi mimo fun awon ti a so di mimo, tabi kini ke a to ma so nipa eko wipe ko dara ki onigbagbo ki o je eni ti ko obirin jo, tabi ki obirin ki o je okunrin kan ko kunu kobodu, ki a ma si lati ile de ile. A ko ati ko a wipe okunrin kan aya kan, a si ti ko nipa eko atunse, oni ki a sora. Ki a ma je eni ti n kaakiri, ki a ma je eni ti a n fi afefe eko keko gbakiri, oni ki a kuro ni iso awon eniyan bee. Mo gbadura we pe gege bi Olorun ti n kilo fun wa we pe a o je eni ti n gboran, bi a si ti n gboran ibukun ti o wa ninu igboran yo je ti wa ni oruko Jesu. E je ki a wo Heberu ori ketala ese ikesan, Heberu ori ketala ese ikesan. E ma se je ki a fi oniruru ati eko ajeji gba yin kiri, nitori o dara ki a mu yin li okan le nipa ore ofe, ki e se nipa ounje. Ninu eyi ti awon ti o ti rin ninu won ko li ere, oro die to fun eni ti o fe gboran. Awon bibeli, ese bibeli ti a ka won yi, o je ohun ti o ye eni ti o ni emi Olorun, o je eni ti o ye eni ti o ni igbala. Awon ojiyan won pa ara won run ni, awon to ma n jiyan oro Olorun wipe se o je wipe deeper life nikan ni a ti le ko eko oro Olorun, se o je pe awon elomiran ti o n ka bibeli, se o je wipe awon na o ni imo bibeli ni, awa ki jiyan eko oro Olorun ni a ma n ko awon eniyan, a si n fe se o loore, o ni a fi n soro Olorun fun o. O si ri wipe inu bibeli ni a ti n ka wipe bi a ba je eni ti o feran Olorun, bi a ba je eni ti o fe tele Olorun, bi a ba je eni ti o fe gboran, eni ti o fe fi orun sere je leyin aye buburu yi, wipe ki a sora, ki a ma kiyesara, ki enikeni ki o ma se fi imo ati etan asan di wa ni igbekun gege bi itan eniyan, gege bi ipilese eko ti aye, eko aye wa ti ki se bi ti Kristi. E je ki a pada si Kolose ori keji ese ikesan ati ese ikewa. kẹ wo ìdákọ̀rọ̀ tí a ní fún ọkàn wa. Nínú Kolose orí kejì ẹsẹ̀ ìkẹsàn àti ẹsẹ̀ ìkẹwàá, nítorí pé nínú rẹ̀, èyí nínú Kristi, ní gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára. Nínú Kristi, olúwa wa, olùgbàlà wa, olùṣọ́ àgùntàn wa, nínú rẹ̀ ní gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára. Ẹsẹ̀ ìkẹwàá, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Pípé àti ẹ̀kún Kristi ni ó dúró gẹ́gẹ́ bí ìdákọ̀rọ̀ fún ọkàn wa. Dípò kí a máa fi ìkọlù kọ́gba èrò àwọn tí ọkàn wọn ti pòrúurù gbá wọn sókè sódò, ó yẹ kí àwọn onígbàgbọ́ sinmi, kí wọn kí ó sì gbẹ́kẹ̀lé Jésù Kristi pátápátá. Nínú Kristi ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára. Yẹ kí ó yé ọ wípé nígbà tí ènìyàn ṣubú, nígbà tí Ádámù àti Éfà ṣubú ní ọgbà Ídẹ́nì, ènìyàn ṣubú kúrò nínú ipò pípé tí Ọlọ́run dá a sí, ó sì ṣubú sí ipò àìpé, èyí tí ó bani nínú jẹ́ gidigidi. Ènìyàn jẹ́ aláìpé nípa ti ẹ̀mí, nípa ti ìwà bí Ọlọ́run, àti nípa ti ọgbọ́n àti òye. Gẹ́gẹ́ bí ènìyàn ti ṣubú ní ọgbà Ídẹ́nì, lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ádámù àti Éfà di aláìpé, àti àwọn ọmọ tí a ń bí nípasẹ̀ wọn ni wọ́n di aláìpé, àti àwa pàápàá kí a tó mọ Kristi lè a di aláìpé. Aláìpé nípa ti ẹ̀mí, aláìpé nípa ìwà bí Ọlọ́run, aláìpé nípa ọgbọ́n àti òye. Ṣùgbọ́n nínú Kristi àti nípasẹ̀ Kristi ni a ti ní ìgbàlà kíkún. Òun ló sọ wá di pépé, ó fún wa ní ìdáríjì pépé, ó fún wa ní àlàáfíà pépé, ó fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ oore ọ̀fẹ́ rẹ̀, ó fún wa ní ìfẹ́ pípé àti agbára kíkún àti ọgbọ́n àti ohun gbogbo láti lè jẹ́ kí ayé ti ìsinsìnyí àti ayérayé kí ó ní èrè fún wa. Jẹ́ kí a wò ó nínú Kolose orí kejì ẹsẹ̀ ìkẹta. Inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí, ó níbi àbáfẹ́ ní ọgbọ́n, a sì fẹ́ ní ìmọ̀, ìmọ̀ tó lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. Nínú Kristi ni a ti lè rí. Kí a má ṣe fetí sí àwọn tí ó ń sọ wípé ọgbọ́n kan wà tí ó tún tayọ tó wà nínú Bíbélì. Kí a má ṣe fetí sí àwọn atanijẹ akóniṣìnà tó máa ń sọ wípé ó ṣeéṣe ní ibi ipò òkú, tàbí ní ibi tí wọ́n ń sìnkú sí, ibẹ̀ ni wọ́n tún ń lọ lóru láti lè ní ọgbọ́n kan tí ó farasin tàbí tí ó farapamọ́. Òní rárá, nínú Kristi ni gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ ni a fi pamọ́ sí. Ó ní kí a má tún rí ẹni tí ó ń lọ sí òkè òkun, tàbí ẹni tí ó ń lọ sí aginjù, tàbí ẹni tí ó ń lọ sí ìdí igi, tàbí sí ìdí òrìṣà, tí ó ń wá ọgbọ́n láti lè gbé ìgbésí ayé kan tí ó rò pé ó dára. Ó ní rárá, nínú Kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí, wípé bí a bá ti ní Kristi, a ti ní ohun gbogbo. Nínú Kolose orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún. Kolose orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún. Nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Dídùn inú bàbá wa tí ń bẹ lé ọ̀run ni wípé ẹ̀kún ohun gbogbo ní ti ìdáríjì, ní ti àlàáfíà, ní ti ìgbàlà, ní ti ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, ní ti ìfẹ́, ní ti oore ọ̀fẹ́, ní ti agbára tàbí ọgbọ́n, tàbí ohunkóhun tí a nílò láti lè gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn. Ó ní dídùn inú bàbá ni wípé kí ẹ̀kún ohun dáradára gbogbo kí ó lè máa gbé inú rẹ̀. Kí a tó lọ sí orí ẹ̀kún wa láti gbàdúrà, ẹ jẹ́ kí a wo Pétérù kejì orí kìíní. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re o nso fun awe pe gbogbo ohun ti o je mo iye ati ti o je mo iwa bi Olorun iwa mimo iwa ododo iwa otito iwa fun omo leyin Kristi we pe gbogbo re patapata le ati fun wa ninu Olorun ninu Kristi ninu ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi popo ti o si se yebiye fun wa pe nipa iwon yi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ko fe ohun ti oro Olorun yi nso fun ani we pe gbogbo ohun ti o ye fun wa lati ni idariji ese lati ni agbara lori ese lati gbe igbese aye iwa mimo lati gbe igbese aye ti o te Olorun ti o wo Olorun we pe a fun wa ninu Kristi nitori be o ye ki a to Olorun lo bi abati je eni ti amushina nipa eko ike eko odi nipa asha aye ati nipa awon omiran ti ko ni lari o ye ki a to Olorun lo ki a so fun pe ki o dariji wa ki a si se ipinu ki a so fun Olorun we pe a ko ni sina mo we pe a ko ni tele ona okunkun mo bi o ba je eni ti o tin tele woli eke ati eko ike ki o wa sodo Olorun nitori awon nkan wonyi yo so di eni igbekun a o ko leru lo bi o ba joko sinu eko ike nitori be je ki ada oni ide je ki agba okan re la je ki Olorun fun ara re ki o fa kuro ninu awon nkan wonyi ki o je ti Olorun lekun rere ki o si mo wi pe igbala lo nfe ni isodimo lo nfe ni agbara emi Olorun lo nfe ni iwosan lo nfe ni tabi idasile itunisile lo nfe ni tabi omo lo nfe lati je ki o je ebukun fun ebi re tabi o nfe ki Olorun ki o bukun lona kan bi lona miran gbogbo nkan wonyi le a o ni bi a ba gbekele Jesu Kristi nikan soso nitori ninu re ni ekun iwa Olorun gbe li ara iyara e je ki a dide duro ki a ba Olorun soro ki a so fun Olorun we pe ati ko eko ati mo wi pe o je ohun ti o se pataki lati kiyesa bi ati nkilo fun wa e je ki a gbadura ki a so fun Olorun we pe a fe je tire e je ki a gbadura ki a so fun Olorun we pe a fe ma tele imo ati otito ti o wa ninu ihirere e je ki a gbadura ki a so fun Olorun wi pe gbogbo eko eke gbogbo eko ti mo ni sina gbogbo awon woli eke olukoni eke awon iwe eke akon sile afi won sile ajo won nina a si nfe tele oro Olorun gbogbo nkan to ba yato si eko ihirere ti a ti ko wa a fe ju won sile a fe tele Olorun timotimo gbadura so fun Olorun bi o ba je alailera bi o ba je eni ti a le tete yi lokan pada so fun Olorun we pe o n fe duro sese o n fe duro ninu eko o n fe duro ninu eko ti o le se o pe se o ye fun ijoba Olorun bi o ba gbadura ti o gbekele Olorun ti o simi le Olorun bi o tile je alailagbara yo fi agbara fun o yo fi okun fun o yo le je ki o le duro sese ninu eko ti o ye koro. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára jùlọ, a wá síwájú yín nísinsìnyí láti tẹ́tí sí ẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó bá wa sọ̀rọ̀ àti wípé ohun gbogbo tí ó jẹ́ ìdíwọ́ tàbí ìdènà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti ní òye ọ̀rọ̀ Ọlọ́run àti láti jẹ́ kí ẹ kọ̀ọ̀kan wọ̀nyí sí ọkàn wa, ẹ bá wa mú àwọn ìdíwọ́ wọ̀nyí kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé gbogbo ọkàn ti ń rìn kiri, gbogbo ọkàn tí kìí lè dúró, tí kìí lè farabalẹ̀ láti ní òye ọ̀rọ̀ yín, ẹ bá wọn wí, ẹ mú wọn kúrò nínú wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa bí a ó ti máa ṣí ìwé mímọ́. Ẹ là wá lójú, ẹ ṣe wá ní iyè kí òye kí ó lè yé wa, kí a lè mọ bí a ti gbàdúrà, kí a lè mọ bí a ti wá ojú Ọlọ́run, kí a sì lè ní àwọn ohun àmúyẹ láti lè wà ní ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ pẹ̀lú yín ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. Adúpẹ́pẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé òwe orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlélógún. Ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ ni orísun iyì. Ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, ìkànnà níbi a bá sọ wípé pa ọkàn rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀, láti inú àyà tàbí láti inú ọkàn ni orísun iyì. Lónìí a ń sọ̀rọ̀ lórí iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn. Iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn. Ìwé òwe orí kẹtàlélógún. Ìwé òwe orí kẹtàlélógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ọmọ mi, fi àyà rẹ fún mi, kí o sì jẹ́ kí ojú rẹ kí ó ní inú dídùn sí ọ̀nà mi. Àwọn ẹsẹ̀ méjì tí mo kà fún ọ yìí, wọ́n sọ̀rọ̀ nípa àyà tàbí nípa ọkàn ènìyàn tàbí nípa inú ènìyàn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò mọ̀ wípé ọkàn wa ó ṣe iyebíye níwájú Ọlọ́run. Wọn kò mọ̀ wípé àwọn nǹkan tí a ń rò láti inú, àwọn ìṣe wa gbogbo ó ń wá láti inú. Àwọn ẹlòmíràn wọn kì í rò wípé a nílò iṣẹ́ ìyanu nínú ọkàn, nínú àyà ẹ̀dá. Wọ́n máa ń rò wípé bí a bá ti tọ́jú ìwà òde ara, ọ̀rọ̀ sísọ lẹ́nu, tàbí aṣọ wíwọ̀, tàbí ìrìn, bí a bá lè ṣe àkọ̀wé àwọn ohun tí àwọn ẹlòmíràn ń ṣe, bí a bá sì ti fi àwọn ìgbé ayé wa tí a ń rí lójúkojú, bí a bá ti fi wọ́n ṣètò, wọ́n rò wípé èyí ti tó. Àwọn oníwàásù pàápàá ọ̀pọ̀lọpọ̀ wọn, ó ṣeéṣe oníwàásù ní àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà káàkiri, ni wọ́n máa ń ṣe àṣìṣe yìí tí wọ́n máa ń rò wípé bí ẹnìkan bá ti ní ìwà ọmọlúàbí, wípé irú ìwà bẹ́ẹ̀ ó ti tó láì ní ìyípadà ọkàn, ìyípadà àyà. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run jẹ́ kó ní mọ̀ fún wa ni wípé ohun tí ó ṣe pàtàkì níwájú òun, òun ni bí ọkàn wa ti rí, òun ni bí àyà wa ti rí, àti wípé a ti ní iṣẹ́ ìyanu ti ìyípadà ọkàn, ti ìyípadà àyà. Bí kìí bá ṣe bẹ́ẹ̀, a ó rí wípé gbogbo ohun tí a ń ṣe kò ní lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Nínú òwe tí mo kà fún ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlélógún ni ó fi ohun sọ wípé ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, pa ọkàn rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ wá ni orísun iyì. Èyí jẹ́ wípé gbogbo ohun tí a ń ṣe nínú wa, gbogbo ohun tí a ń ṣe ní ìgbésí ayé wa, wọ́n ń wá láti inú ọkàn. Èyí ni Jésù Kristì ń sọ nínú Matthew orí kejìlá. Matthew orí kejìlá láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n. Ẹ̀yin ọmọ paramọ́lẹ̀, ẹ̀yin tí ṣe ènìyàn búburú yóò ti ṣe lè sọ̀rọ̀ rere, nítorí nínú ọ̀pọ̀lọpọ̀ ohun inú li ẹnu sọ. Nínú ọ̀pọ̀lọpọ̀ tí ó ń jáde láti inú ọkàn, láti inú àyà wa, ni ẹnu ni ó ń sọ. Ìwà tí a ń rí lóde, ó jẹ́ ohun tí ó ń jẹyọ láti inú èyí tí a ní láti inú ọkàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi ṣe pàtàkì wípé kí a mọ̀ pé bí a bá fẹ́ sin Ọlọ́run, bí a bá fẹ́ ṣe ohun ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run, a ní láti ní ìkọlà àyà, a ní láti ní iṣẹ́ ìyanu lè kan àyà wa, a ní láti ní ìyípadà tí Ọlọ́run nìkan lè ṣe, a ní láti ní ni ó kan àyà wa. Ohun méjì ni a ó mẹnuba, ìkókó méjì nínú ọ̀rọ̀ yìí. Ìkíní, ipò tí ọkàn ènìyàn wà. Ìkejì,
1: ìyípadà ọkàn ọmọ ènìyàn. Ìyípadà ọkàn ọmọ ènìyàn. Lákọ̀ọ́kọ́, kí a wo ipò tí ọkàn ọmọ ènìyàn wà. Gbà tí a sọ wípé ọmọ ènìyàn, èyí jẹ́ ọkàn tí kò tí dàtún bí, ọkàn tí a kò tí ìyípadà, ọkàn tí kò tí ní ìfọwọ́tọ́ ìyípadà látòkè wá. Irú ipò wo ni irú ọkàn bẹ́ẹ̀ wà? Yẹ kí a wo Genesis orí kẹfà ẹsẹ̀ ìkarùn-ún. Genesis orí kẹfà ẹsẹ̀ ìkarùn-ún. Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé, àti pé gbogbo ìrò ọkàn rẹ̀ kìkì ibi ni lójoojúmọ́. Lẹ́yìn tí Ádámù àti Éfà ti ṣubú ní ọgbà Ídẹ́nì, láti ìgbà yí gan ni a rí wípé ọkàn ènìyàn ó jẹ́ ọkàn búburú níwájú Olúwa. Nítorí gbogbo ìṣe, gbogbo ìwà, gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde láti inú ọkàn yìí, ó jẹ́ ohun tó burú jáì. Ó ṣeéṣe kí ẹnìkan kí ó jẹ́ ẹlẹ́sìn. Àwọn ẹlòmíràn máa ń rò wípé ẹlẹ́sìn ó ti tó, ó ti yege níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ẹnikẹ́ni lè jẹ́ ẹlẹ́sìn. Ìwà tí irú ẹni bẹ́ẹ̀ ń hù kìí ṣe nípa ti ẹ̀sìn, ó jẹ́ nítorí èrò ọkàn búburú ibi tí ó wà nínú rẹ̀. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó jẹ́ ẹni tí ó mọ̀wé. Ṣùgbọ́n ìwé mímọ̀ tàbí ìwé kíkà, èyí kò yí ọkàn padà, a ó rí wípé ìwà búburú ní àárín àwọn ọ̀mọ̀wé ló peléke sí. Ó ṣeéṣe kí a rí ẹnìkan tí ó jẹ́ wípé ó ti rìn lọ sí òkè òkun, ó ti lọ sí ìlú ọba fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tàbí ó ṣeéṣe kí a rí ẹni tí ó jẹ́ wípé ó tilẹ̀ ti mọ òtítọ́ ìhìnrere díẹ̀, ṣùgbọ́n tí kò gbàdúrà àgbáyọrí kí ó ba lè ní ìyípadà ọkàn. A ó rí wípé irú ẹni bẹ́ẹ̀, ìwà irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ ohun tí kò bá ìfẹ́ Ọlọ́run mu. Ẹsẹ̀ ìkarùn-ún yìí, èyí ni ó fi ń sọ fún wa wípé nítorí Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé. Èrèdí ìwà búburú tí ó di púpọ̀ yìí, ṣé nítorí pé wọn ò jẹ́ ọ̀làjú ni, àtàbí nítorí wípé wọn ò kàwé, tàbí nítorí wípé wọn ò tí rìn jìnà sí àwọn orílẹ̀-èdè mìíràn? Rárá, èrèdí ìwà búburú yìí ni wípé ìrò ọkàn wọn, ìrò ọkàn rẹ̀ kìkì ibi ni lójoojúmọ́. Bí a bá sọ wípé nǹkan kan ó jẹ́ ibi, ó jẹ́ kìkì ibi, èyí jẹ́ wípé kò sí àlàfo nínú irú ọkàn bẹ́ẹ̀ láti ṣe rere, kò sí àlàfo fún irú ọkàn bẹ́ẹ̀ láti ṣe rere díẹ̀, ṣe búburú díẹ̀, ṣùgbọ́n ó jẹ́ kìkì ibi. Kìí sì ṣe ní ìgbà kan, ó jẹ́ lójoojúmọ́. Èyí ni a fi máa ń sọ fún àwọn ìpẹ́ẹ̀rẹ̀, fún àwọn ọmọdé. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọ́n fẹ́ ṣe ìgbéyàwó. A máa ń sọ fún wọn wípé kí wọn kí ó gbàdúrà dáradára. Àdúrà àgbáyọrí, àdúrà tí a ó ní ìdáhùn láti ọ̀dọ̀ Ọlọ́run bí a bá fẹ́ ṣe ìgbéyàwó. Nítorí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ kéékèèké, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tí ó jẹ́ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbéyàwó, wọ́n fẹ́ lọ́kọ, wọ́n a máa wo bí ẹnìkan ṣe jẹ́ ẹlẹ́sìn tó, wọ́n a máa wo bí ẹnìkan ṣe já fáfá nínú iṣẹ́ ìsìn Ọlọ́run. Ó ṣeéṣe bí a ti wá sínú ilé ìsìn kí a rí ẹnìkan, ó lè jẹ́ ọkùnrin, ó lè jẹ́ obìnrin. Ó ṣeéṣe kí ó jẹ́ òun ni ó máa kọ́kọ́ tètè dé sí ilé ìsìn. Bí a bá ti ń kó àwọn àga ìjókòó, a máa bá wa kó. Bí a bá ti ń kó ìwé orin, a ń kó nǹkan mìíràn, a máa bá wa kó. Kí ẹni tí ó fẹ́ gbéyàwó kí ó máa rò wípé bí òun bá lè gbé irú ẹni bẹ́ẹ̀ báyìí níyàwó, ẹni tí ó jẹ́ ẹlẹ́sìn báyìí, ẹni tí ó já fáfá nínú ìsìn Ọlọ́run báyìí, wípé òun á ní ayọ̀ púpọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, kò mọ̀ wípé ẹni yìí ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó já fáfá, ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó tẹra mọ́ ìsìn Ọlọ́run láì gba àdúrà àgbáyọrí sí ìgbàlà sí ìyípadà ọkàn. Tàbí ẹlòmíràn, bí wọ́n bá fẹ́ gbéyàwó, wọ́n máa wo irú aṣọ tí àwọn ẹlòmíràn wọ̀, wípé ọkùnrin yìí ojoojúmọ́ ló wà ní ìmọ́tótó, ojoojúmọ́ ló dàbí ẹni, ó dàbí ẹni pé ẹni yìí ó rí nǹkan jẹ, ó sì ṣẹ́kù. Nítorí bẹ́ẹ̀, wọ́n a máa rò wípé irú ẹni bẹ́ẹ̀ ni àwọn fẹ́ ní lọ́kọ, tàbí kí wọ́n rò wípé ó jẹ́ ẹni tó ń ṣòwò, ẹni tó ń rìn káàkiri bó bá ti ń lọ sí ìlú àwọn haúsá tó lọ ń kó bóyá ẹpà tàbí epo ló ń kó wá sí ìsàlẹ̀ níhìn-ín bẹ́ẹ̀ náà ló ń lọ sí ìlú àwọn ibo bóyá iṣu ló fẹ́ lọ rà ni bóyá nǹkan míì bó ti ń lọ ló ń dé aṣọ tó sì ń wọ̀ bó ṣe náwó irú mọ́tò tó ń lò àwọn ẹlòmíràn máa rò wípé bí a bá ní irú ẹni báyìí lọ́kọ bí a bá lè gbé irú ẹni báyìí sílé ó dàbí ẹni pé nǹkan yóò dẹ̀ wá lọ́rùn ohun tí ò yé wọn ni wípé ìwà rere kò tí inú owó wá ìwà rere kò tí inú ti gbajúmọ̀ wá ìwà rere kò tí inú ẹ̀sìn wá ìwà rere ó máa ń tinú ìyípadà ọkàn wá èyí ni a fi máa ń tẹ̀mọ́ ni létí níhìn wípé bí a bá dé inú ìjọ ohun tí a kọ́kọ́ ní láti ṣe ni wípé kí a gbàdúrà sí ọlọ́run kí a ní ìyípadà ọkàn tàbí bí a bá fẹ́ gbéyàwó ohun tí a ní láti ṣe ni wípé kí a gbàdúrà sí ọlọ́run ọlọ́run nìkan ṣoṣo ló mọ ọkàn ènìyàn ìwọ fúnra rẹ gẹ́gẹ́ bí ènìyàn o kò lè mọ kí ló wà nínú ọkàn ẹnikẹ́ni yẹ kí a wo Samueli kìíní orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkeje Samueli kìíní orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkeje ṣùgbọ́n Olúwa wí fún Samueli pé má ṣe wo ojú rẹ̀ má ṣe wo ìrísí rẹ̀ ni ohun tí a ń sọ níhìn-ín tàbí gíga rẹ̀ nítorí pé èmi kọ́ nítorí tí Olúwa kì í wò bí ènìyàn ti wò ènìyàn a máa wo ojú ènìyàn a máa wo ìrísí tàbí gíga tàbí bí ènìyàn ṣe wọṣọ tàbí bí ènìyàn ṣe lókìkí tó ṣùgbọ́n Olúwa a máa wo ọkàn ọkàn yìí gan la ń sọ nípa rẹ̀ wípé àwọn tí kò mọ Ọlọ́run wọn kò ní ìyípadà ọkàn àti wípé ìrò inú wọn kìkì ibi ni lójoojúmọ́ nínú ìwé oníwàásù orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹta oníwàásù orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹta èyí ni ibi nínú ohun gbogbo tí a ń ṣe lábẹ́ òòrùn pé iṣẹ́ kan náà ni sí gbogbo wọn àti pẹ̀lú àyà ọmọ ènìyàn kún fún ibi ìsinwi ń bẹ nínú wọn nígbà tí wọ́n wà láyé àtìlẹ́yìn èyí ni wọ́n á lọ sọ́dọ̀ àwọn òkú ó yẹ kí òye yé wa níhìn-ín ohun kan náà ni ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń tẹnumọ́ fún wa wípé àyà ọmọ ènìyàn kún fún ibi bí a bá sọ wípé ìgò kún fún omi ó jẹ́ wípé o ti kún tó bẹ́ẹ̀ tí a kò lè fi ohun mìíràn sínú ìgò yìí bí a bá sọ wípé abọ́ ó kún fún omi tàbí ó kún fún epo èyí jẹ́ wípé a kò lè fi nǹkan mìíràn sínú rẹ̀ ó ní àyà ọmọ ènìyàn ó kún fún ibi a fi ṣe àpèjúwe gẹ́gẹ́ bí abọ́ tàbí gẹ́gẹ́ bí garawa wípé ibi nìkan ṣoṣo ni ó wà nínú garawa yìí bákan náà àyà ọmọ ènìyàn bákan náà ọkàn ọmọ ènìyàn ó kún fún ibi ó wá ń sọ fún wa wípé ìsinwi ìwà ibi ni ó wà nínú wọn nígbà tí wọ́n wà lé ayé onílẹ́yìn náà wọ́n á kó wọn lọ sí ipò òkú nínú ẹ̀ṣẹ̀ wọn nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé bí Ọlọ́run kò bá tí ì yí ọkàn wa padà ó jẹ́ wípé nínú ọkàn wa lọ́hùn-ún ibi nìkan ni ó wà nínú rẹ̀ èyí ni a fi máa ń jẹ́ kí ó yé ni wípé bí a bá pe ènìyàn wá sínú ìjọ kì í ṣe wípé kí a sọ wípé mo ti kúrò ní ìjọ ṣẹlẹ̀ mo ti wá ń wá sí dípà èyí ni kò tí ì fún ọ ní ìyípadà èyí ni jẹ́ wípé o kúrò láti inú ìjọ kan o bọ́ sínú ìjọ mìíràn bí o bá ti dé ìhín bí o bá fẹ́ jẹ́ ẹni ìtẹ́ọ́gbà níwájú Olúwa kì í ṣe wípé o fi aṣọ funfun nìkan sílẹ̀ tàbí o fi àìwọ bàtà nìkan sílẹ̀ o fi tàbẹ́là àti túràrí sísun nìkan o fi sílẹ̀ èyí ni ṣe pàtàkì ṣùgbọ́n kò tó a ní láti wá síwájú Olúwa kí a sọ fún Ọlọ́run wípé ọkàn ibi ni a gbé káàkiri a sì ń fẹ́ kí Ọlọ́run kí ó ṣe ìyípadà àyà ìyípadà ọkàn fún wa kí a ba lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ èyí ni ó ṣe pàtàkì èyí ni a ní láti bójútó tabi o sese ki o je wepe ati je eni ti o nka bibeli tele tele asi ti je eni ti o mo bibeli ki se wepe o kan je ki a mo bibeli si akasori bi a ba ti de yin be ni ana ti ma gbadura fun iyipada okan iyipada aya nitori eyi ni olorun reti ki a ba le je eni itewogba ni waju re bi ati le nwa si ilesi bi ati le nka bibeli bi ati le je eni ti o ja fafa ninu ise esin bi ati le nlo si idapo oju ile bi ati le nka akiri lati se ijere okan bi ki ba se wepe ati gbadura ti o dani loju ti emi olorun si nba emi wa jere wepe ati di omo olorun wepe ati ni iyipada okan bi ki ba se pe ati se be gbogbo ohun ti an se yo je ofo ati ohun ti ko lere ni waju oluwa olorun ni lati yi okan wa pada nitori wepe okan eniyan o je ohun ti o buru jaye ninu Marko ori keje lati ese ikokanlelogun Marko ori keje ese ikokanlelogun nitori lati inu eni lati okan lati inu okan eniyan ni iro buburu ti jade wa panshaga agbere ipaniyan ole oju kokoro iwa buburu itanje wobia oju buburu esoro odi igberaga iwere lati inu wa ni gbogbo nkan buburu wonyi ti jade won se so eniyan di alaimo nitori be o ye ki a mo we pe awon ti an se bi we pe an fun awon alagbe lowo tabi an se awon kan miran bi iwa omo luabi eyi ko yi ipo ti okan eda ti o wa eyi ko yi pada o ti ani lati se ni we pe ki a ke pe olorun o ti ani lati se ni we pe ki a je ki agbara olorun ore ofe latoke wa ki a je ki iwenu mo eje Jesu Christi ki o wonu okan wa ki o yi wa pada ki o mu ki ipo ti okan wa wa ki o wa si iyipada ni igba miran ni a ma ro we pe bi eniyan ba ni iwa omo luabi ti iwa re ti o dabi eni pe o dara loju eniyan a ma ro we pe iru eni be o ti je eni igbala lai ni eri tabi iriri iyipada okan e je asise pupo o ye ki o ye wa we pe bi ki ba se wo pe olorun fun ara re ni o yi wa pada sibe sibe a o je eni ti ko mo eleri ni waju oluwa awon ero inu okan wa awon ipinu wa ati awon nkan ti a nlepa yo je ibi ni waju olorun eyi ni olorun fi so fun a wi pe okan omo eniyan o je okan ti o buru jaye ko si eni ti o le mo ninu Jeremiah ori ketadinlogun Jeremiah ori ketadinlogun ese ikesan okan eniyan kun fun etan ju ohun gbogbo lo o si buru jaye tani o le mo emi oluwa ni wa awari okan eniyan emi ni dan inu wo ani lati fi fun olukuluku gege bi ona re ati gege bi eso ise re nitori be eyi ni apere tabi apejowe ti olorun fun wa gege bi okan eniyan ti ri ohun ti o si se pataki ni wepe ani lati ni iyipada okan bi ki ba se pe iyipada okan yi wa a ko ni le ni oju rere ni waju oluwa a ko ni le ba olorun rin nitori pe awon apejuwe ti bibeli se nipa okan ni wepe okan eniyan o je bi okan ti o le gege bi okuta o ni okan won le bi okuta adamanti o si je okan igberaga o je okan iwa buburu o je okan alaroshe ohun buburu o je eni ti o je wipe won je alagidi e je wipe o dabi eni wipe tinu mi ni won se o po fun won elomiran bi a ba ka oro olorun bi a ba wewe nipa oro olorun bi a ba se apejuwe ti a ka ti a se itumo re sugbon a so wipe looto lo ye ohun ati ko lorin ati wa ni wasu ati gba aladura sugbon sibe sibe yo ma so wipe ohun ti ohun yo se ohun ni ohun yo se sibe sibe okan won kun fun okunkun ọkàn wọn kún fún agídí, ọkàn wọn kún fún ìtànjẹ, ó sì kún fún ojú kòkòrò. Èyí ni Ọlọ́run fi ń sọ fún wa pé ó ṣeéṣe kí a máa wá sínú ìjọ, ó sì ṣeéṣe kí a máa lọ sínú ìjọ mìíràn, ó ṣeéṣe kí a wà ní ẹ̀sìn ti àwọn onígbàgbọ́ ti Bíbélì, tàbí kí a wà nínú àwọn ẹ̀sìn mìíràn. Ṣùgbọ́n bí a kò bá ní ìyípadà ọkàn, a kò ní lè gbé pẹ̀lú Olúwa, a kò ní lè ní ìrẹ́pọ̀ tàbí ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run, nítorí ọkàn wa ni Ọlọ́run máa ń wò. Ó sì mọ gbogbo ohun tí ó wà nínú ọkàn wa, ó mọ ipò tí ọkàn wa wà, ó mọ ète àti àbá tí ó ń wá láti inú ọkàn wa, ó mọ àwọn ìpinnu àti àwọn ìlànà tí ó ń wá láti inú ọkàn wa níwájú Olúwa. Ẹni tí a kò bá tí yí padà, ọkàn rẹ̀ ó dàbí ipò òkú, ọkàn rẹ̀ ó kún fún gẹ̀dẹ̀gẹ̀dẹ̀, ọkàn rẹ̀ ó dàbí orísun àwọn omi tí ó jẹ́ wípé ó ní oró nínú, ọkàn rẹ̀ ó dàbí ọ̀gbun àwọn egungun àwọn òkú, tàbí kí a sọ wípé ó dàbí ìyàngbẹ́ ilẹ̀, níbi tí àwọn èrò búburú tí ó ti ń jáde wá. Ṣe gáfrà fún mi láti lo èdè yìí kí ó lè yí ọ dáradára. Irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ilé ìdọ̀tí tí a máa ń yí àgbẹ́ sí, irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ibi tí ó kún fún èérí púpọ̀, ó sì dàbí ibi orí ààtàn tí a máa ń dalẹ̀nù sí, irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ihò àwọn ẹranko búburú, àwọn èrò búburú, àwọn ìpinnu búburú. Ro àwọn nǹkan wọ̀nyí kí o gbé wọn yẹ̀wò dáradára, wípé ọkàn rẹ ó jẹ́ ipò òkú tí a ṣí sílẹ̀ níwájú Olúwa, ó jẹ́ orísun omi búburú tí pani tàbí tí gbin nǹkan mìíràn májèlé sínú ọkàn ènìyàn tàbí sínú ara ènìyàn, ó jẹ́ ọ̀gbun fún àwọn egungun òkú, ó sì jẹ́ aṣálẹ̀ níbi tí àwọn èrò búburú tí wọ́n ti ń jẹ jáde wá, ó jẹ́ ilé ìdọ̀tí, ó jẹ́ orí ààtàn, ó sì jẹ́ ibi tí àwọn ìpinnu, àwọn ìlànà, àwọn èrò búburú tí wọ́n ti ń jáde. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, kí ó má jẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ̀, ṣùgbọ́n gbogbo rẹ̀ pátápátá ni ó ṣípayá níwájú Olúwa. Nínú Matthew 23, níbẹ̀ ni Ọlọ́run ti ń sọ, tí ó ti ń ṣe àlàyé láti ẹnu Jésù Kristì ní kíkún nípa ìwà ènìyàn. Matthew 23, láti ẹsẹ 25. Ìgbéni fún yín, ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè, nítorí tí ẹ̀yin ń fọ òde ago àti àwopọ̀ kọ́ mọ́, ṣùgbọ́n inú wọn kún fún ìrẹ́jẹ àti wọ̀bìà. Níhìn ni a ti rí ìtànjẹ àwọn ẹlẹ́sìn, ìtànjẹ àwọn ẹlòmíràn tí wọ́n ń fi ìjọ dípà, tí wọ́n ń fi bojú. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó rìn bí ọmọ Ọlọ́run nígboro, ẹlòmíràn ó ṣeéṣe kí ó sọ̀rọ̀ bí ọmọ Ọlọ́run nígboro, ẹlòmíràn ó ṣeéṣe kí ó wọṣọ bí ọmọ Ọlọ́run nígboro. Ṣùgbọ́n Jésù Kristì ń sọ fún wa níhìn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ̀nyí wọ́n kún fún àgàbàgebè, nítorí wípé wọ́n ń fọ òde ago mọ́. Ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni bíi ti inú Ọlọ́run, ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni tí ń rìn déédé, ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ dáradára. Ṣùgbọ́n ní inú wọn, nínú ọkàn wọn, wọ́n kún fún ìrẹ́jẹ, wọ́n kún fún wọ̀bìà. Wẹsẹ̀ 27, ìgbéni fún yín, ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè, nítorí tí ẹ̀yin dàbí ibojì funfun tí ó dára lé òde, ṣùgbọ́n nínú wọ́n kún fún egungun òkú àti fún ẹ̀gbin gbogbo. Èyí ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé a ní láti wo inú wa, kí a gba ìmọ́lẹ̀ ìhìnrere láàyè láti tàn sínú ọkàn wa, kí a sì gba ẹ̀mí Ọlọ́run láàyè láti wá ọkàn wa rí, kí a mọ̀ wípé bí a tilẹ̀ jẹ́ ẹni tí ó dára lóde ara, bí a tilẹ̀ jẹ́ ẹni tí ó máa ń sọ wípé fi ọlá fún Ọlọ́run, fi ògo fún Ọlọ́run lóde, a jẹ́ ẹni tí ó máa ń wọṣọ bí onígbàgbọ́ lóde, a jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ bí onígbàgbọ́ lóde, a jẹ́ ẹni tí ó máa ń lọ sí ìdàpọ̀ ojú ilé, ẹni tí kì í pa ẹ̀kọ́ Bíbélì jẹ. Ṣùgbọ́n ó sọ wípé ní inú wọ́n kún fún ẹ̀gbin gbogbo. Ní ẹsẹ̀ 28, ni o ti so wi pe gege be le eyin pelu farahan li ode bi olododo fun eniyan sugbon ninu ekun fun agabagebe ati ese eyin ni a fi ma nso wi pe bi aba de inu ijo ke ma fi ise isin pa wa lori ke ma fi ise isin di wa lowo awon elomiran ti won je alakoso tabi adari oye ko ye won bi abari enikan ti o ti de inu ijo lai gbo oro olorun yanju lai mo boya awon won yi ni igbala tabi won ko ni igbala won ma so wipe ah e se da po pelu awon osise an fe awon osise an fe awon ajire okan an fe awon ti o ma dari dapo oju ile je ki a fi won sile na je ki won ki o gbo oro olorun je ki emi olorun je ki o se awari okan won ki won ki o ba le ni igbala toto ki se be nikan awon elomiran ti won je bi adari o se ni laanu wepe awa ti a sese so di adari ni ijo awon elede yoruba tetin sile dara dara a ki fun awon eniyan laaye lati gbadura dara dara eyi ko si dara be bi abati parisin o sese ki won ma so wepe a fe ri adari wa awon elede yoruba nisinsin ti a sese ni adari o ye ki a gbadun adari wa bi aba feri oluso agutan bi aba feri tibi bi aba feri ton ki o le lana fun wa o ye ki a gbadura o ye ki a gbadura bi aba tin parisin eyi ki se pe ki a jade ki a lo ma ba ara wa soro nita ki a ma sefe nita bi aba je eni ti o mura sile lati lo sorun bi aba je eni ti o mura sile fun bibo Jesu Christi oro olorun yi ti a gbo o ye ki a mu lo si ori ekun wa o ye ki a gbadura agbayanju agbayori ki a mo wi pe ati ba olorun soro a si ti ni iyipada okan ni toto ye ki o ye o adari se gafra fun mi kin ba o soro se o mo wi pe tele tele opolopo wa ti aje adari ni elede yoruba nisinsin yi aje eni ti o n dari idapo oju ile tele tele ki se wi pe ati toto ni a fi so wa di adari ki se wi pe ati je nkankan ni a fi so wa di adari ki se wi pe ati ni gbogbo awon ebun orun ni igbese aye wa ni a fi so wa di adari o je anfani fun wa wipe ki awa na ki a le se die bi awon nige si tin se die ki awa na ki a le se die sugbon awon miran won je ki nkan won yi won je ki o di won lowo bi a ba ti pari usin adari ki gbadura mo fun ara re adari ki gbadura mo lati le ni igbala toto lati le ni isodimo bi o ba ti ni isodimo abi o ro wipe tori ati so di adari e je wipe isodimo ti fomo bi a fomo abi oro wipe tori pe ati so di adari agbara ifikun ni emi mo olorun o ti fomo gege bi afomo rara o ye ki a mo wipe ani lati gbadura ki se be nikan elomiran bi aba ti setan mo fe lo wo awon ara idapo oju ile mi mo fe lo be wo mo fe lo wo lagbaja mo fe lo wo temedu o ni gbadura o ni wo oju olorun o ni gbadura agbayori titi o fi mo wipe o ti ni iyipada okan bi awon elomiran bi won se nwa bi won se nlo niyi lai ni ifowokan olowa iyipada atokewa ninu okan won o ma nro we pe igba ti a tin wa si lesin igba ti a tin ka aka sori bibeli igba ti a tin ka bibeli lararo igba ti a ti je eni to nwa si ijo deeper life we pe o ti pari niyen nitori be bi Jesu ba de a nba lo si orun ni kori be ani lati ni iyipada iwo na ti ri ohun ti a ti se apejuwe gege bi okan omo eniyan gege bi o ti ri okan ti re gege bi o ti ri bi o ba gba emi olorun laaye lati tan imole ire sinu okan re o ri wipe awon nkan wonyi o je otito wo eko ti a ko loni ninu wa inu iwe mimo wo awon ti o ti tele Jesu wo Jacobo wo Johanu wo bi won ti wa wo nkan to njade lati inu okan won wo oro ti won so lati enu jade wo ju kokoro wo iwa ipo ninu won wo bi won se so pe ki awon ki o wa niyin ki awon ki o wa lohun te Jesu so fun o pe ah eyin omo ehin bawo ni ru nkan won to se wa le okan yin gba ti awon mewa to ku gba ti won gbo won ni irunu e ti an so niyi a le ma so pe an tele Jesu a le so wi pe aje omo ehin wo awon ero ti o wa ninu okan wa wo ilepa ti o wa ninu okan wa wo igberaga ti o wa ninu okan wa wo awon nkan miran ti a ko gbodo ma daruko ti o wa ninu okan omo eniyan ti ani lati gbadura le lori ti ani lati so fun olorun wi pe olorun yemi wo Olorun wa mi ri, Olorun wa di mi, Olorun wo inu okan mi, awon nkan bi egbin, awon nkan bi iwa buburu, awon nkan ti ko ni le ba ogbe, awon nkan ti ko ye ni waju re, awon nkan mi, awon nkan ti o so mi di alaito, alaiye ni waju re, ba mi mu won kuro, e ni adura ti ani lati gba. Ke ri wipe ati ni iyipada ni toto elomiran a ma so wipe o nfe lo ri eni tebi o nfe lo ri eni ton gbadura so fun olorun ba olorun soro awon elomiran sin yi bi abati ngbadura boye han awon o fe gbadura ni a o ri wipe elomiran a ma fe koja a ma to wa wipe adura yin na ti poju mo fe koja o ninu ile isin a ki se be tabi o sese ki o je pe asona adena ni enikan ma wa lati ita mo fe ri mama bisi mo fe ri arakunrin bayi bayi ibi ti eni ti ngbadura ti o tin ba olorun soro pelu omije pelu edun okan wo pe ohun fe yi pada okan ohun fe ki olorun ki o wa ko okan ni ila ohun fe ki olorun ki o wa yi ohun pada ibe ni eni ti o je asona adena ni o ma ti wa lu eni ti ohun gbadura ato anu won bere o eyan ba oba orun soro eyan ba oluwa olugbala soro eyan mura sile lati le je eni pipe eni yiye ni waju olorun awa ti a tun je adena ninu ijo awa ni an di won lowo ti a ko je ki won ki o gbadura o sese ki o je wipe adari ti o mo olorun adari ti o mo bi o se se pataki to lati ba olorun soro bi a ba ti waasu bayi tan ti o ti duro niwaju wa nigbati a n ba wa soro be gbati a ba ti pari waasu ohun papa akunle abe si ni gbadura abe si o se se pelu omije o se se ki o ma gbadura soke o se se ki o ma so fun olorun olorun sa se ise iyipada patapata olorun sa saanu fun mi olorun gbogbo nkan to wa ninu okan mi ni isale okan mi ati eti mo mo ati eti mi o mo je ki emi olorun je ki o hu won jade ki n ba le ni ki n ba le je eni ti o je ete o gba niwaju re bi eni yi ti n gbadura be ni asona kan yo wa to pepe lo wa so ni o so pe won bere yin o won bere yin o a o ni je ki won ki o mura sile fun orun a o ni je ki won ki o gbadura ni odun ti o koja ni mo salaye daradara ni mo si filele wepe a ko gbodo di enikeni lowo ninu adura ati pe bi ba ti pari isin a ki tun se ipade miran ipade idakankankan yala leyin ijo tabi ni ita a ki se ipade kankan bi o ba ti gbadura tan pelu ori ofe ti olorun fun pelu ise iyanu to se ninu okan re pelu iyipada ti o fun ki o ma lo sile jeje ki o ma se je ki enikeni abi ohunkohun ki o di o lowo e je ki a wo iyipada okan omo eniyan ye ki a wo lati inu samueli kini ki a wo wepe olorun nikan soso ni o le se ise iyipada ninu okan omo eniyan ninu samueli kini ori kewa ese ikesan o si ri bee pe nigbati o yi ehin re pada lati lo kuro lodo samueli olorun si fun li okan miran gbogbo ami won ni si se le ojo na an so nipa saulu o je eni ti o ga to singbonle o je eni ti o dabi eni pe ni gbogbo israeli o tayo gbogbo won sugbon ko ni iyipada okan ni toto o je omo israeli papa o mo ofin gege bi omo israeli eni ti akoni eni ti atile le so wipe o nse igboran si awon obi re sugbon pelu ohun rere ti a le so nipa ti saulu o si nfe iyipada okan nigba ti o ba samueli pade samueli papa ti o je eni ti o mo olorun samueli papa ti o je eni ti o ti n ba olorun rin fun igba pipe nigba yi gan ni a ri pe bi eni ti yi pada gba ti won ti soro tan be ni olorun fun li okan miran eyi ni a n so o sese nibi ti o ti n bo tele ki o ti je omoluabi o sese nibi ti o ti n bo tele ki o ti je eni ti o ni eko die die o sese ki o nibi ti o ti n bo tele o ti n ka bibeli iwo paapaa o ti n ba awon elomiran soro ninu bibeli sugbon nisinsinyi o wa sihin imole ihinrere o tun mole ju bee lo si oju re ori wipe iwa re ilepa re ero inu re àwọn ìpinnu rẹ, àwọn nǹkan tí ó ń jẹ ọ láti inú ọkàn rẹ, àwọn ọ̀rọ̀ tí ó ń sọ láti ẹnu, ó rí pé àwọn nǹkan wọ̀nyí wọ́n wá láti inú ọkàn tí kò tí ní ìyípadà pátápátá. Nítorí bẹ́ẹ̀ ó wá síwájú Ọlọ́run wípé ọkàn mìíràn, irú èyí tí ó fún ọ̀gbẹ́ni yìí, ọkàn mìíràn, irú èyí tí ó fún àwọn tí ó wà nínú Bíbélì, ọkàn mìíràn, irú èyí tí ó fún máa ń ta àwọn ẹlòmíràn lọ́rẹ. Ní ayé ìsinsìnyìí, wá fi fún mi àdúrà àti aní láti gbà nìyí. Jẹ́ kí a wo orin Dáfídì. Orin Dáfídì, orí kọkànléláàádọ́ta. Orin Dáfídì, orí kọkànléláàádọ́ta. Láti ẹsẹ̀ ìkeje, fi ewé hísọ́pù fọ̀ mí.

àwọn ẹlòmíràn lónìí, a ó rí wípé wọn a máa bo ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀ nítorí àwọn gbajúmọ̀ kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba. Nítorí àwọn ọ̀mọ̀wé, wọn kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba. Nítorí àwọn olówó, àwọn ọba, àwọn bọ̀rọ̀kìní, wọn kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba. Nítorí àwọn tí ó dàbí ẹni pé wọ́n jẹ́ ìgbà ojúmọ̀, wọn kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba. Ṣùgbọ́n níhìn-ín ni ẹ̀mí Ọlọ́run ni ó lu Dáfídì ni ó kan àyà. Jẹ́ kí a rántí wípé ẹ̀ṣẹ̀ yìí pàápàá ó pẹ́ díẹ̀ tí ó ti dá. Ó jẹ́ ẹ̀ṣẹ̀ àgbèrè bí ó bá jẹ́ ẹni tó ń ka Bíbélì dáradára. Ó sì ti dá ẹ̀ṣẹ̀ yìí, ó ti bò ó mọ́lẹ̀ nítorí ó ti pa ọkọ obìnrin yìí ní ogun. Àwọn ènìyàn kò sì mọ̀ pé nǹkan kan ti ṣe tàbí nǹkan kan lọ. Bí ọkùnrin bí Dáfídì bí ó ti ṣe nǹkan tí ó bò ó mọ́lẹ̀ gbà tí ó ju bí oṣù mẹ́sàn-án ni Nátánì ni ó wá bá Dáfídì. Gẹ́gẹ́ bí ọba, ó sọ̀rọ̀ fún Dáfídì, kò lo wákàtí kan tàbí wákàtí méjì, ó pa òwe kékeré kan, ó pa á fún Dáfídì. Dáfídì gẹ́gẹ́ bí ọba, gẹ́gẹ́ bí onídàájọ́, ó ṣe ìdájọ́ wípé ẹni tí ó ṣerú nǹkan bẹ́ẹ̀ báyìí ni nǹkan tó ní láti ṣẹlẹ̀ sí i. Ni Nátánì wá sọ wípé ìwọ náà gan ni ọba, kò sì gbà á ní ìṣẹ́jú púpọ̀. Ó sọ wípé nítòótọ́ mo ti dẹ́ṣẹ̀, ni ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ẹlòmíràn a ní láti wàásù oṣù mẹ́ta kí ó tó yí padà. Ẹlòmíràn a ní láti wàásù ọdún kan gbáko kí ó tó ronúpìwàdà. Ṣùgbọ́n ọba yìí gẹ́gẹ́ bí Nátánì ti wá, tí ó sọ fún yín pé ọba ìwọ ni ẹlẹ́ṣẹ̀ náà, ìwọ ni apẹ̀yìndà náà, ìwọ ni ẹni tí ó ṣe àṣemáṣe náà tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀. Bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ gẹ́rẹ́ tí ó ti gbọ́ ìwàásù yìí tán. Kò sọ wípé mo ti jẹ́wọ́ fún Nátánì. Nátánì pàápàá ti jẹ́ kí ó yé mi, ó ti jẹ́ kí ó dá mi lójú wípé ìdáríjì wà lọ́dọ̀ Ọlọ́run, kí ó sì bẹ̀rẹ̀ ní ṣe bí ìṣe ọba kí ó máa ṣe é lọ. Bí Nátánì bí ó ti lọ tán, bẹ́ẹ̀ ni Dáfídì ló kúrò lórí oyè, bẹ́ẹ̀ ló kúrò lórí àga. Ẹlòmíràn bí ó bá dẹ́ ṣe àgbèrè, a máa dúró kí àlùfáà kí ó wá yọ òun kúrò lórí oyè. A máa dúró kí àlùfáà kí ó wá sọ wípé lọ gbàdúrà díẹ̀ náà, o lọ sọ fún Ọlọ́run ìgbàlà tó ti sọnù, lọ wá àwárí ìgbàlà náà. A máa dúró kí a sọ bẹ́ẹ̀. Nátánì ò sọ fún Dáfídì wípé kú lórí oyè o. Àwọn tó ń tò tí wọ́n fẹ́ ìdájọ́ má ṣe nǹkan kan, lọ gbàdúrà ní sọun fún ara rẹ̀, ló mọ̀ wípé irú ipò tí òun wà kì í ṣe ipò onídàájọ́ mọ́, ó jẹ́ ipò ẹlẹ́ṣẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, wo láti ẹsẹ̀ kínní, ó ní Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nu ìré kọjá mi nù kúrò. Ó mọ̀ wípé òun ti jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ẹlòmíràn a máa sọ wípé bàbá ti ní ìgbàlà, a ti ní ìgbàlà títí láéláé nìyẹn, bí mo ṣe sọ fún ọ tẹ́lẹ̀. Ẹlòmíràn a máa rò pé bí a bá ti jẹ ọmọ Ọlọ́run, a ti jẹ ọmọ Ọlọ́run títí láéláé nìyẹn, wípé ìgbàlà tá a ti ní, orúkọ wa tí ó ti wà nínú ìwé yìí, wípé bí a tilẹ̀ dẹ́ṣẹ̀ ìbáṣe àgbèrè ìbáṣe olè, wípé ohun tá a lè pàdánù ni pé ó ṣe é ṣe kí a pàdánù èrè wa níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ọmọ tí a ti jẹ́, a ó máa jẹ́ ọmọ títí láéláé. Dáfídì òrò bẹ́ẹ̀. Dáfídì sọ pé Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nu ìré kọjá mi nù kúrò. Rántí pé ọba ni Dáfídì, ọba tí a ń sọ nípa rẹ̀ ó kọjá adarí ẹkùn, ó kọjá adarí agbègbè. Ọba tí a ń sọ nípa rẹ̀ ó kọjá àwọn àlùfáà kéékèèké tí a ń rí lónìí. Àwọn àlùfáà mìíràn wọn kò ní lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ìgbà tán bá ti rí pé wọ́n ṣubú sínú ẹ̀ṣẹ̀. Adarí mìíràn kò ní lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ níwájú Ọlọ́run kí ó gbàdúrà pẹ̀lú omijé kíkorò, kí ó sọ fún Ọlọ́run wípé òun fẹ́ ní ìyípadà ọkàn tòótọ́. Ṣùgbọ́n wo Dáfídì, ó bẹ̀rẹ̀ sí ní képe Olúwa, ó ní Ọlọ́run ṣàánú fún mi, ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nu ìré kọjá mi nù kúrò. Ó mọ̀ wípé òun ti rí òfin Ọlọ́run kọjá, ó mọ̀ wípé òun ti ṣe àṣemáṣe, ó mọ̀ wípé òun ti dẹ́ṣẹ̀. Ó ní wẹ̀mí lé àwẹ̀ mọ́ kúrò nínú àìṣe déédéé mi, kí o sì wẹ̀mí nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi. Kò máa ṣe féfé nínú ẹ̀ṣẹ̀, kó máa sọ wípé obìnrin yẹn náà ni òwẹ̀ níbi tó dà, obìnrin náà ni ó fi ara ẹ̀ sílẹ̀, obìnrin náà lòun ló kọ mí lẹ́sẹ̀, kì í ṣe ẹjọ́ mi, ẹni yìí ló jẹ̀bi. Kò sọ bẹ́ẹ̀, kò tilẹ̀ dárúkọ obìnrin yìí wípé òun ló kọ òun lẹ́sẹ̀. Ó sàn sọ wípé òun lẹ́lẹ́ṣẹ̀, òun lẹ́lẹ́bi, òun ni òun ní àìṣe déédé. Ó ní kí Olúwa kí ó wẹ òun lé àwẹ̀ mọ́ kúrò nínú àìṣe déédé òun, kí ó wẹ òun kúrò nínú ẹ̀ṣẹ̀ òun. Nítorí tí mo jẹ́wọ́ ìré kọjá mi ní ìgbà gbogbo, lé ẹ̀ṣẹ̀ mi sì ń bẹ léwájú rẹ. Ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí, tí mo sì ṣe búburú yìí níwájú rẹ.

0: le da o lari nigba ti iwo ba nsoro ki ara re ki o le mo nigba ti iwo ba nse idajo kiyesi ninu aise dede le agbe bi mi je kin bere lowo re tani oba ti o le rele to bayi loni tani ijoye ti o le rele to bayi loni tani omowe awon ti o ti lo si university awon akeko ati awon oluko ni university ti o le rele to bayi we pe ninu aise dede le agbe bi mi tani awon olaju loni awon gbajumo loni ti o le rele ni waju oluwa bi ke ba se we pe ani rele bayi lati jewo ni waju oluwa a ki yo le ni igbala to to ati yi pada okan kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi kiyesi iwo fe otito ni inu ati ni ha ikoko ni iwo mu mi mo ogbon fi ewe soap for me emi o si mo oni nisinsin mo je ile ri ninu okan ninu aya ni inu mi oni we mi emi o si funju egbon owu lo mu mi gbo ayo ati inu didun ke awon egungun ti iwo ti run ki o le ma yo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o sinu gbogbo aise dede mi nu kuro da aya titun sinu mi olorun o so fun olorun we pe ise olorun ni yi we pe oba ko le ni iyipada fun ara re la je pe olorun fun ni iyipada we pe ijoye omowe tabi eni to ti lo si ile iwe giga tabi eni keni tabi olowo tabi olaju kan tabi gbajumo kan ko le ni iyipada okan fun rara re bi ki ba se wi pe olorun fun ni iyipada aya wi pe iba se elesin elesin ni bi kibi o le ni iyipada fun ara re bi ki ba se wi pe olorun fun ara re o fun ni iyipada aya o ni da aya titun sinu mi olorun ki o si tun okan diduro sese sinu mi o ye ki a lo ba olorun soro o ye ki a lo gbadura o ye ki a wo oju olorun loni ki a ma se je ki ohunkohun ki o di wa lowo elomiran bi a ba ti pari isin a ma kanju lole e mo fe lo wa nje a ma kanju lole mo fe lo se ti mo fe lo se tohun gbadura so fun olorun wi pe iyipada okan yi o nfe ni toto dede duro tabi ki o kunle ki o so fun olorun ki o so fun olorun pelu edun okan pelu omije pelu okan ti a faya oni ki se aso yin ni ki e faya sugbon ki e fa okan yin ya ki e wo ju oluwa e gbogbo awon ese ti o ti fara pamo ni ikoko okan re ki o so fun olorun wi pe o fe di atunbi o fe ni iyipada atunbi ti o fun ni ni iyipada ki se atunbi ti o je etegba ni waju oluwa atunbi ti a ri wipe oro buburu o si je lati inu okan wa erobu lati inu okan wa ise bubu lati inu okan wa irin bubu lati inu okan wa ija aso arankan odi ninu okan lati inu okan wa eyi ki se iyipada tooto o ye ki a so fun olorun wipe a n fe iyipada to gbogbo wa ni a lati gbadura gbogbo ani a lati gbadura ati omode ati agba ati eni ti o sese wa sinu ijo ati awa ti a ti n wa tele tele ma se je ki enikeni ki o di olowo gbogbo wa ni a lati gbadura ni a lati ba olorun soro wipe iyipada yi a n fe ninu okan wa iyipada okan iyipada aya eyi ni a n pe ni igbala tooto ki olorun ki o so wa di omo ki o yi ise wa pada ki o yi ohun gbogbo ti a n se pada so fun olorun wipe o n fe iyipada o n fe aya titun o n fe okan tuntun bi o ba gbadura olorun pelu emi re yio ba o jeri ninu okan re wipe o ti di omo olorun kunle lati gbadura tabi ki o di duro lati gbadura so fun olorun ki o si gbadura titi a o fi jeri ninu okan re wipe iyipada yi tooto opo ti de
1: DCLM Radio. Your spiritual welfare is our concern.
2: Iwe woye Isaiah. Ori ikerin din la adorin. 66. Bayi ni oluwa wi. Pe orun ni ite mi. Aye si ni apoti itise mi. Nibo ni ile ti eko fun mi gbe wa. Ati nibo ni isimi mi gbe wa. Nitori gbogbo nkan won ni owo mi sa ti se. Gbogbo nkan won ni si ti wa ni oluwa wi. Sugbon eleyi ni emi o wo. Ani otoshi ati onirobinu je okan. Yo si nware ri si oro mi. Eni ti o pa po malu. O da bi eni pe o pa eniyan. Eni ti o fi odo aguntan rubo. O da bi eni pe o be aja lorun. Eni ti o rubo ore. Bi eni pe o fi eje elede rubo. Eni ti o fi turari jona. bí ẹni tí ó súre fún òrìṣà ní tòótọ́ wọ́n ti yan ọ̀nà ara wọn inú wọn sì dùn sí ohun ìríra wọn èmi pẹ̀lú yóò yan ìtànjẹ wọn èmi ó sì mú èyí tí wọ́n bẹ̀rù wá sára wọn nítorí nígbà tí mo pè kò sí ẹnìkan tí ó dáhùn nígbà tí mo sọ̀rọ̀ wọn kò gbọ́ ṣùgbọ́n wọ́n ṣe búburú níwájú mi wọ́n sì yan èyí tí inú mi kò dùn sí ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa ẹ̀yin tí ó ń wárìrì sí ọ̀rọ̀ rẹ̀ àwọn arákùnrin yín tí wọ́n kórìíra yín tí wọ́n ta yín nù nítorí orúkọ mi wípé jẹ́ kí a fi ògo fún olúwa ṣùgbọ́n òun ó fi ara hàn fún ayọ̀ yín ojú yóò sì ti àwọn náà ohun ariwo láti inú ìlú wá ohun láti inú tẹ́ḿpìlì wá ohun olúwa ti ń sin ẹ̀san fún àwọn ọ̀tá rẹ̀ kí ó tó rọbí ó bímọ kí ìrora rẹ̀ kí ó tó dé ó bí ọmọkùnrin kan ta ni ó ti gbọ́ irú èyí rí ta ni ó ti rí irú èyí rí ilẹ̀ lè hu nǹkan jáde ní ọjọ́ kan bí tàbí a lè bí orílẹ̀-èdè ní ọjọ́ kan náà nítorí bí sioni ti ń rọbí gẹ́ bẹ́ẹ̀ ni ó bí àwọn ọmọ rẹ̀ èmi ò amú wá sí ìrọbí kí n má sì mú kí ó bí ni olúwa wí èmi ò amú ni bí kí n sì ṣe inú ni ọlọ́run rẹ̀ wí ẹ bá jerusalemu yọ kí inú yín sì dùn pẹ̀lú rẹ̀ gbogbo ẹ̀yin tí ó fẹ́ ẹ bá ayọ̀ fún ayọ̀ gbogbo ẹ̀yin tí ń gbàwẹ̀ fún un kí ẹ̀yin kí ó lè mú ọmú kí a sì fi ọmú ìtùnú rẹ̀ tẹ yín lọ́rùn kí ẹ̀yin kí ó ba lè fún wàrà kí inú yín bá sì lè dùn sí ọ̀pọ̀lọpọ̀ ògo rẹ̀ nítorí báyìí ni olúwa wí kíyèsí èmi ò na àlàáfíà sí ibi odò àti ògo àwọn kèfèrí bí odò ṣíṣàn nígbà náà ni ẹ̀yin ó mú ọmú a ó dà yín sí ẹ̀gbẹ́ rẹ̀ a ó sì máa gbé yín jó lórí eékún rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ìyá rẹ̀ ń tù nínú bẹ́ẹ̀ ni èmi ó tù yín nínú a ó sì tù yín nínú ní Jerusalemu nígbà tí ẹ̀yin bá rí èyí ọkàn yín yóò yọ̀ egungun yín yóò sì tutù yọ̀yọ̀ bí ewébẹ̀ a ó sì mọ owó olúwa lára àwọn ìránṣẹ́ rẹ̀ àti ìbínú rẹ̀ sí àwọn ọ̀tá rẹ̀ nítorí kíyèsí olúwa ń bọ̀ wá ti ohun ti iná àti àwọn kẹ̀kẹ́ rẹ̀ bí àjà láti fi ìrunú sẹ̀san ìbínú rẹ̀ àti ìbáwí rẹ̀ nípa ọwọ́ iná nítorí olúwa yóò fi iná àti idà rẹ̀ ṣe ìdájọ́ gbogbo ẹran ara àwọn òkú olúwa yóò sì pọ̀ àwọn tí ó ya ara wọn sí mímọ́ tí wọ́n sì sọ ara wọn di mímọ́ nínú àgbàlá wọn ni tí ọ̀kan tẹ̀lé èkejì ní àárín wọ́n ń jẹ ẹran ẹlẹ́dẹ̀ àti ohun ìríra àti eku àwọn ni ó parun pọ̀ ni olúwa wí nítorí èmi mọ iṣẹ́ àti èrò wọn ìgbà náà yóò dé láti ṣa gbogbo àwọn orílẹ̀-èdè àti àpọ́njọ wọn ó sì wá wọn ó sì rí ògo mi èmi ó sì fi àmì kan sí àárín wọn èmi ó sì rán àwọn tí ó sálà nínú wọn sí àwọn orílẹ̀-èdè sí tashishi wúlì àti lúdì àwọn tí ń fa ọrun sí túbálì òun jápánì sí àwọn erékùsù tí ó jìnà réré tí wọn kò tí ì gbọ́ òkìkí mi tí wọn kò sì tí ì rí ògo mi wọn ó sì ròyìn ògo mi láàrin àwọn kèfèrí wọn ó sì mú gbogbo àwọn arákùnrin yín láti orílẹ̀-èdè gbogbo wá ẹbọ kan sí olúwa lórí ẹṣin àti nínú kẹ̀kẹ́ àti nínú páfà àti lórí ìbáka àti lórí ràkúnmí sí Jerusalemu òkè ńlá mímọ́ mi ni olúwa wí gẹ́gẹ́ bí àwọn ọmọ Israẹli ti mú ọrẹ wá nínú ohun èlò mímọ́ sínú ilé olúwa nínú wọn pẹ̀lú ni èmi ó sì mú ṣe àlùfáà àti léèfì ni olúwa wí nítorí gẹ́gẹ́ bí àwọn ọ̀run tuntun àti ayé tuntun tí èmi ó ṣe yóò máa dúró níwájú mi bẹ́ẹ̀ ni irú ọmọ rẹ àti orúkọ rẹ yóò dúró ni olúwa wí yóò sì ṣe gbogbo ẹran ara yóò sì wá tẹríba níwájú mi láti oṣù tuntun dé oṣù tuntun àti láti ọjọ́ ìsinmi dé ọjọ́ ìsinmi ni olúwa wí wọn ó sì jáde lọ wọn ó sì wo òkú àwọn tí ó ti ṣọ̀tẹ̀ sí mi nítorí kòkòrò wọn kì yóò kú bẹ́ẹ̀ ni iná wọn kì yóò sì kú wọn sì jẹ́ ohun ìríra sí gbogbo ẹran ara èyí ni òpin ìwé Àìsáyà. Ìwé wòlíì Jeremiah orí ìkíní ọ̀rọ̀ Jeremiah ọmọ Ilkaya ọ̀kan nínú àwọn àlùfáà tí ó wà ní Anatoti ní ilẹ̀ Benjamini ẹni tí ọ̀rọ̀ olúwa tọ̀ wá ní ìgbà ọjọ́ Josiah ọmọ Amoni ọba Juda ní ọdún kẹtàlá ìjọba rẹ̀ ó sì tọ̀ wá pẹ̀lú ní ìgbà ọjọ́ Jehoakimu ọmọ Josiah ọba Juda títí dé òpin ọdún kọkànlá Sedekiah ọmọ Josiah ọba Juda ànídégbà tí a kó Jerusalemu lọ ní ìgbèkùn ní oṣù karùn-ún nígbà náà ni ọ̀rọ̀ olúwa tọ̀ mí wá wípé kí èmi kí ó tó dá ọ ní inú èmi ti mọ̀ ọ́ kí wọ kí ó sì tó ti inú jáde wá ni èmi ti sọ ọ́ di mímọ́ èmi sì yà ọ sọ́tọ̀ láti jẹ́ wòlíì fún àwọn orílẹ̀-èdè èmi sì wípé olúwa ọlọ́run ṣáàwó èmi kò mọ ọ̀rọ̀ sọ nítorí ọmọdé ni èmi ṣùgbọ́n olúwa wí fún mi pé má wípé ọmọdé ni èmi ṣùgbọ́n ìwọ ó lọ sọ́dọ̀ ẹnikẹ́ni tí èmi ó rán ọ sí àti ohunkóhun tí èmi ó pàṣẹ fún ọ ni ìwọ ó sọ má bẹ̀rù níwájú wọn nítorí èmi wà pẹ̀lú rẹ láti gbà ọ́ lé olúwa wí olúwa sì na ọwọ́ rẹ̀ ó fi bẹnu mi olúwa sì wí fún mi pé ṣáàwó èmi fi ọ̀rọ̀ mi sí ọ lé ẹnu wo li oni yi ni mo fi o se olori awon orilede ati olori ijoba won ni lati fatu ati lati falule lati parun ati lati wolule lati ko ati lati gbin oro oluwa si to mi wa wipe Jeremiah kini iwori emi si wipe mo ri opa igi almodi oluwa si wi fun mi pe iwori ran rere nitori ti emi o kiyesi oro mi lati mu ise oro oluwa si to mi wa lekeji pe kini iwori emi si wipe mo ri kokori ina oju re si ni lati ariwa wa nigba na ni oluwa so fun mi pe ibi yo tu jade lati ariwa wa sori gbogbo awon tin gbe inu ile sawo
3: emi o pe gbogbo idile awon ijoba ariwa
2: ni oluwa we won si wa olukuluku won si te itere li enu bode Jerusalem ati lori igi gbogbo di re yi kaakiri ati lori gbogbo ilu Juda emi o si soro idajo mi si won nitori gbogbo buburu won ti won ti ko mi sile ti won ti sun turari fun olorun miran ti won si teriba fun ise owo won ṣugbọn iwo di egbe re ni amure ki o si dide ki o si wi fun won gbogbo nti emi o pa lase fun o ma foya ni waju won ki emi ki o ma ba mu odamu ni waju won sawo loni ni mo fi o se ilu odi ati ohun irin ati odi ide fun gbogbo ile fun awon oba Juda awon ijoye re awon alufa ati eniyan ile na ṣugbọn won ba oja won ki o si le bori re nitori emi o wa pelu re ni oluwa wi lati gba o
1: This CLM Radio, the spiritual warfare is our concern.
4: Eje ki agbadura.
5: Baba, Olorun wa. Adupe wo pe awa si yin ki a ba le gbo oro yin. O sese ki awon ile isin miran ki o ti ma pe wa. Ki a si ni won larowo to wa. Sugbon ohun ti o mu wa wa si yin ni we pe a mo we pe a o gbo oro yin lai fi boko boyo ati wipe bi a tin gbo oro yin oro yi ni o le se wa pe lati mura wa sile fun ipada bo Jesu Christi nje bi a tin ni ipinu ti a se wa si yin a nbebe wipe ohun ti a wa lati gbo ti a wa lati se nje gege bi e tin ba wa soro ore ofe lati se e o fi fun wa loruko Jesu abeyin we pe olorun emi fun ara re yo se itumo awon oro won yi fun wa ke ba le je ajumo jogun pelu Jesu Christi ni toto ki ere kikun ati ere pipe ki o le wa fun awon ise wa ninu oluwa adupe we pe ti gbo loruko Jesu Christi oluwa wa loni anwo oro olorun lori eso ati ere ise wa eso ati ere ise wa ye ke awo korinti kini ori kedogun lati ese ikeji dini ogota ese ti o gbeyin nitori na eyin ara mi olufe e ma duro shishin lai yese ki esi ma po si ni ise oluwa ni igba gbogbo ni won bi eyin ti mo pe ise eyin ki se asan ninu oluwa nihi ni ari paulo aposteli eni ti o kun fun ise ise esin si olorun eni ti o ti fi aye re jin ti o ti fi ara re rubo ki o ba le se ohun gbogbo ti olorun fe ki o se ninu ise olorun eni ti o ti rin irin ajo popo loju ona loju omi ni gbogbo igba ti o ti lo si odo awon keferi odo awon ologbon odo awon alaigbon odo awon heleni ati odo awon heberu ti o ti n so fun won nipa ohun ti Jesu Christi ti o se lori igi agbelebo nihin ni a ri okunrin yi eni ti o ti jiya popo fun ise esin olorun ti o n gba awon ara Korinti ni iyanjo wipe bi won ti je ara ninu oluwa ati olufe ayanfe pelu wipe ki won ki o ri pe won duro sinsin lai yese ki won ki o ma po si ninu ise oluwa ni igba gbogbo ni won bi won ti mo wi pe ise won ki se asan ninu oluwa bi abari enikan ti o ye ki a peti si bi o ba nsoro nipa ise oluwa o ni paulu apostoli nitori wo pe omi odo jiji popo ni paulu ni o la koja nitori pe ninu ise olorun a le so wi pe paulu ni igba gbogbo ni o rin ni afonifoji ojiji eku igba popo ni aso lokota igba popo ni ana igba popo ni agbe so si inu tubu bi abari enikeni ti o ye ki adayapo enikeni ti o ye ki okan re poruru enikeni ti o ye ki o so wi pe oun ko ni se ise kankan fun olorun mo iru eniyan be ibaje paulu apostoli sugbon rara titi o fifi ida re lele ni ese agbelebo ida ti emi oro olorun to nwaasu titi o fifi emi re lele titi di oju iku ni ariwo pe okunrin yi o je olooto si ipe ti a pe o wa nso fun wa wi pe awa ti a ti di ara ninu olowa awa ti a je omo olorun awa ti a ti di ebi olorun wi pe gege bi olorun ti yan wa fe gege bi olorun ti fi ife re han wa nitori wi pe o ran jesu kristi omo bibi re kan soso ki o ba le ku fun ese wa a se ti je ki o ye wa a se ti ronupo ada ati di omo olorun o ni o ye ki a duro sinsin nitori opolopo iji ni o se ki o ni o se se ki o ja opolopo ariso ariwisi ni o se se ki a ri lati odo esu ati odo awon emewa re o ni sugbon ki a ri wi pe bi iji ti le nja bi afefe ti le nfe bi o ti le dabi eni wi pe esu ati awon emewa re won pariwo o ni ki a duro sinsin ki a ri wi pe a o ye ese ki a ri wi pe ni ipejopo awon omo olorun ese wa oye ki a ri wi pe ninu ise olorun a o ye ese wi pe ki se pe ki a duro si oju kan wi pe ki a ma po si ni ise oluwa ni igba gbogbo iba je ni akoko ajinde tabi ni akoko keresimesi ibere odun ni tabi arin odun ni osan ni tabi ni asale ni igba ti a kun fun ojuse ninu ebi ni tabi ni igba ti owo dile o ni ni igba gbogbo ki a ma po si ni ise oluwa ni won bi ati mo we pe ise ti a nse fun olorun ki se lasan ninu oluwa opolopo ninu aye wa isinsin yi ni won kun fun ise won kun fun ojuse o si je ohun ti o wu ni lori wi pe awon eniyan ti won je aladugbo wa yala won sise ni oja yala won sise pelu ijoba tabi won sise ni ibi ile idase sile ari wi pe ohun kan ti o ma n wa lokan won ni wi pe won fe ki aye ti awon wa yi nipa ti ara ki o dara ju be lo nipa ise owo won awon ti won se oju titi awon ti won se afara ti moto ngba awon ti won ko ile awon ti won se opolopo ise miran erongba okan won ilepa won ni wi pe ki awon ki o fi aye sile dara ju bi awon ti ba lo nipa ise ti won se sugbon ye ki a mo wi pe ise ti a ba se ninu kristi ti a si se fun ogo olorun nikan soso ni yo ni ere ni orun ati ni ayeraye awon opolopo kristiani onigbagbo ni ari wi pe won ma ngba ohun popo lati owo olorun nigba ti won ti wo ijoba olorun won ti gba igbala o sese ki won ti ri iwosan ni opolopo igba nipa adura ati ebe won ti gba ohun popo lowo olorun sugbon o se ni laanu bi a ba wo igbesi aye won won o ti se ohun popo ti o se pataki ti won yo fi so wi pe won ti sise ti o lere ni ijoba olorun opolopo ti won ro wi pe won je ni mimo won je olododo ninu ijo ni o je wi pe ni ikehin won o farahan ni waju olorun lowo opo won o si je aboshi eni ti ko lere kankan ni waju olorun titi ayeraye ki eyi ki o ma ba je ipin wa oni a fi nso loni we pe o ye ki a sise fun olorun ati ko lorin we pe ki a foriti ki a foriti ki a ma sona ki a ma sora ki a si ma sise titi Jesu Christi oluwa wa yo fi de ati ko lorin we pe a nse ipinu we pe a o sise omo olorun sani wa ati wi pe a o tele ona ti oluwa wa to se omo ona ti oluwa wa to o sise fun olorun o se ife olorun oni o so wi pe o nje ohun ni ati se ife olorun ki ohun ki o se pari ise re ati wi pe nigba ti ohun wa le aye ohun je imole aye ohun si ni lati sise ni akoko isinsin nitori pe oru nbo nigba ti enikan ki yo le sise ati joko lorin papo we pe a o sise ki a ba le fi onje mi bo awon ti ebi npa ati ki a ba le ko awon alaare wa si orisun iye oni ninu ise wa ninu agbelebo Kristi la ma sogo oni nigba ti a ba nkede wi pe ofe ni igbala ori ti a ko yi o so fun wa wi pe ise ti a nso nipa re o je ise igbala okan tabi ise ijere okan ki a ba le ma so fun gbogbo awon eniyan ti won wa ninu ijoba okunkun awon ti won ti sina awon ti won ti jina rere si olorun wi pe igbala nbe ninu Jesu wi pe o ye ki won ki o wa sodo Jesu Christi nitori be gege bi ati ko lorin o ye ki enikokan wa ki o se ipinu wi pe a o sise Paul apostle sin je ki o da wa loju wi pe bi a ba mu ipinu yi se ti a duro sisin ninu ise olorun ti a o yese ninu ise olorun ti a npo si ninu ise olorun ni igba gbogbo wi pe ere yo wa fun wa lodo oluwa o meta ni a fe gbe yewo ninu iwaasu ti oni ikini ise ti o lere ise ti o lere opolopo ise ni o je wi pe ko lere ni woju olorun opolopo ise ni o je wi pe be ati nse ki a ma ko iyepe ati awon nkan aye yi ki a ma ko wonjo awon nkan ti o ba ni tale awon nkan ti a o fi ile ninu aye awon nkan ti a o ni mu lo sorun awon nkan ti ko ni ni ere ni waju olorun opolopo ise ti awon eniyan se nipa bayi ni won tin padanu ere sugbon loni a fe so nipa ise ti o lere apa keji ninu iwaasu yi eso ise nipa ti emi ise ti a nse nipa ti emi kini eso ti a nri nipa re iketa ere fun ise wa ere fun ise wa ikini ise ti o lere je ki a wo Thessalonica kini ori kini ese iketa ki a wo ise ti a le se ti yo mu ere wa ni waju oluwa ise ti o lere Thessalonica kini ori kini ese iketa li a isimi li a wa ranti ise igbagbo yin ati laala ife ati suru ireti yin ninu oluwa wa Jesu Christi ni waju olorun ati baba wa nihi ni Paulu ni o ko we si awon onigbagbo ni Thessalonica o nso fun wi pe o ranti nkan meta nipa won ikini igbagbo ikeji ife iketa ireti o si nso fun wa nipa awon nkan meta yi o nso nipa ise igbagbo o nso nipa laala ti ife o nso nipa suru ti o ni ireti o meta yi ni a ri wi pe o ye ki o wa ni igbesi aye onigbagbo se o ranti Corinth kini ori ketala ese ketala ti o so wi pe nje nisisiyi igbagbo ireti ati ife nbe awon meta yi sugbon eyi ti o tobi ju ninu won ni ife àwọn mẹ́ta yìí a kò lè yà wọ́n nípa ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́. Bí ẹ bá ń fẹ́ ṣiṣẹ́ fún Olúwa, ó yẹ kí a mọ̀ wípé ìpìlẹ̀ iṣẹ́ tí à ń ṣe fún Olúwa òun ni ìgbàgbọ́ wa nínú Jésù Kristì. Láì ní ìgbàgbọ́, a ò lè ṣe iṣẹ́ tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn. Láì ní ìgbàgbọ́ nínú Olúwa nínú Jésù Kristì, ìgbàgbọ́ wípé ó kú fún ẹ̀ṣẹ̀ wa, ìgbàgbọ́ wípé nípa ẹ̀jẹ̀ Jésù Kristì ni à ń wẹ̀ wá mọ́, ìgbàgbọ́ wípé òun ni ó wá láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, ìgbàgbọ́ wípé agbàgbọ́ fún ẹ̀ṣẹ̀ wa gangan ni ó kú lórí igi àgbélébùú. Láì ní ìgbàgbọ́ yìí, gbogbo iṣẹ́ tí à ń ṣe ó jẹ́ òkú iṣẹ́. Nítorí ẹni tí kò bá ní ìgbàgbọ́ nínú Jésù Kristì, ẹni tí ó bá jẹ́ òkú nínú ẹ̀ṣẹ̀, ẹni tí ó bá jẹ́ òkú nínú àwọn nǹkan ayé wọ̀nyí tí ó fi ọ̀ṣọ́ ayé, ìrìn ayé, ìṣe ayé, ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ayé tí ó fi yí ara rẹ̀ ká, tí ẹ̀mí àti ọkàn rẹ̀ tí ó kú tí kò ní ìyè Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ tí ó ń ṣe iṣẹ́ òkú ni. Ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ wípé kí a gba Olúwa gbọ́, èyí ni a fi máa ń rí àwọn ẹlòmíràn ní tòsí wa, ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn àti àwọn díẹ̀ nínú ilé ìsìn wa níhìn-ín, iṣẹ́ tí wọ́n ń ṣe kò mú ìgbàgbọ́ nínú Jésù Kristì lọ́wọ́. Ó ṣeéṣe kí a rí ẹni tí ó fi gbogbo àkókò rẹ̀, tí ó fi ń ṣe iṣẹ́ tí ó rò wípé iṣẹ́ fún Ọlọ́run ni, ṣùgbọ́n kò ní ìgbàlà, ó wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, kò kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, kò jẹ́ kí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀un, kí a sì wẹ̀ funfun ju snow lọ. Irú ẹni bẹ́ẹ̀ ni a ń sọ fún wípé iṣẹ́ rẹ̀ kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Ìpìlẹ̀ lórí èyí tí a ń kọ́ ilé ìgbàgbọ́, iṣẹ́ ìgbàgbọ́ sí ni ìgbàgbọ́ wa nínú Jésù Kristì. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ìfẹ́ wa fún Ọlọ́run. Bí a ti mọ̀ wípé ó fẹ́ wa, àwa náà nítorí ìfẹ́ rẹ̀ àwa sì fẹ́ ẹ pẹ̀lú. Bí èyí ni a fi lè ṣe làálàá nínú Olúwa, kí làálàá wa kí ó má bàá já sí asán. Yẹ kí a tún wò ó nínú Hebrew orí kẹfà ẹsẹ ìkẹwàá. Nítorí Ọlọ́run kì í ṣe aláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ ẹ̀yin àti ìfẹ́ tí ẹ̀yin fi hàn sí orúkọ rẹ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ tí ẹ ti ṣe fún àwọn ènìyàn mímọ́ tí ẹ sì ń ṣe. Ohun tí ó yẹ kí ó yé wa níhìn-ín ni wípé bí ó ti ń sọ nípa iṣẹ́ wa, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa ìfẹ́ tí a ní nínú Olúwa. Bí a bá ya nǹkan méjì yìí nípa, a ó rí wípé àwọn méjèèjì wọn kò ní jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Bí a bá sọ wípé a ní iṣẹ́ lọ́wọ́, kì í ṣe iṣẹ́ ti ara, ṣùgbọ́n iṣẹ́ tí a ń ṣe nínú ilé ìsìn, iṣẹ́ tí a ń ṣe fún ìjọba Ọlọ́run, iṣẹ́ tí a ń ṣe láti jèrè ọkàn àwọn ẹlòmíràn, iṣẹ́ tí a ń ṣe láti sin Ọlọ́run, bí kò bá mú ìfẹ́ Ọlọ́run lọ́wọ́, bí ó bá jẹ́ wípé a kàn ń ṣe láì ní ìgbàgbọ́ nínú Jésù, a ń ṣe láì ní ìfẹ́ Ọlọ́run, a ń ṣe láì ní ìrètí ìyẹ̀ nípẹ̀kun pẹ̀lú Ọlọ́run lókè ọ̀run, irú iṣẹ́ bẹ́ẹ̀ kì yóò jẹ́ ìtẹ́wọ́gbà. A rí àwọn tí wọ́n ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀, ìgbàlà Jésù Kristì kò tí ì jẹ́ tiwọn. Ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí ohun tí Jésù Kristì ṣe lórí òkè Kálvárì kò tí ì jẹ́ tiwọn. Lójoojúmọ́ ni wọ́n ń dẹ̀ṣẹ̀, lójoojúmọ́ ni wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n wọn kò jẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ irú àwọn bẹ́ẹ̀, bí wọ́n tilẹ̀ fi gbogbo owó wọn fún ìjọ, bí wọ́n tilẹ̀ fi gbogbo àkókò wọn fún ìjọ, fún iṣẹ́ ìsìn kì yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Nítorí bẹ́ẹ̀, iṣẹ́ láìsí ìfẹ́ Ọlọ́run, iṣẹ́ láìsí ìgbàgbọ́ nínú Kristì, iṣẹ́ láìsí ìrètí ìyà ẹni pẹ̀kun kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Ẹ̀dàkejì ni ìfẹ́ láìsí ìṣe. Àwọn ẹlòmíràn wọ́n máa gbàdúrà, wọ́n máa sọ fún Ọlọ́run wípé àwọn fẹ́ràn Ọlọ́run púpọ̀, ṣùgbọ́n ìfẹ́ wọn sí Ọlọ́run kò mú ìgbọràn ìgbàgbọ́ lọ́wọ́, ìfẹ́ wọn sí Ọlọ́run kò mú ìgbọràn láti ṣe ohun tí Ọlọ́run pa láṣẹ láti ṣe, ìfẹ́ wọn sí Ọlọ́run kò mú kí wọn kí ó ní ẹ̀dùn ọkàn sí àwọn tí ó ń ṣègbé láti lè wá wọn lọ, láti lè wá àwọn àgùntàn tí ó sọnù, láti lè mú wọn wá sínú ìjọba Ọlọ́run. Wọ́n kàn sọ wípé àwọn ní ìfẹ́, ìfẹ́ ní ẹnu, ṣùgbọ́n ìfẹ́ tí wọn kò mú sí ìṣe irú ìfẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa nítorí bẹ́ẹ̀ ohun tí ọlọ́run bèèrè lọ́wọ́ wa ni wípé kí a ní kí a ṣe làálàá tàbí kí a ṣe iṣẹ́ tí ó ní ìpìlẹ̀ nínú ìgbàgbọ́ Jésù Kristì tí ó sì jẹ́ wípé ohun tí ó ń tì wá láti ṣe àwọn nǹkan wọ̀nyí ni ìfẹ́ wa sí ọlọ́run ìfẹ́ wa sí àwọn ará ìfẹ́ wa fún àwọn ẹlẹ́ṣẹ̀ nítorí wípé a kò fẹ́ kí wọn kí ó ṣègbé irú ìfẹ́ yìí ni ó máa jẹ́ kí a ṣiṣẹ́ fún ọlọ́run bí a bá rí ẹnikẹ́ni láàrin wa tí a rí wípé ó jẹ́ afáfá fún ọlọ́run a rí wípé ó ń ṣe làálàá fún ọlọ́run ó ń fi àkókò owó ohun ìní àti nǹkan mìíràn tí ó ní ó ń fi ṣiṣẹ́ fún ọlọ́run ìrèdí rẹ̀ ni wípé ó ní ìfẹ́ sí ọlọ́run ó ní ìfẹ́ sí àwọn ará ó ní ẹ̀dùn ọkàn láti gba àwọn ẹlẹ́ṣẹ̀ kúrò nínú ọ̀run ìgbé tí wọ́n ń lọ jẹ́ kí a wo Nehemiah Nehemiah orí kẹrin láti ẹsẹ̀ ìkọkàndínlógún mo sì sọ fún àwọn ìjòyè àti fún àwọn olórí àti fún àwọn ènìyàn yòókù pé iṣẹ́ náà tóbi ó sì pọ̀ a sì ya ara wa lórí odi ìkíní jìnnà sí ẹni kejì ẹsẹ̀ ìkọkànlélógún bẹ́ẹ̀ ni àwa ṣe iṣẹ́ náà ìdajì wọn di ọkọ̀ mú láti kùtùkùtù òwúrọ̀ títí ìràwọ̀ fi yọ níhìn-ín ni a ń rí Nehemiah jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ ní ààfin ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ẹlòmíràn rò wípé ẹnìkan tí ó jẹ́ òǹraye èèyàn ẹni tí ò ní iṣẹ́ lọ́wọ́ ni ó yẹ kí ó máa ṣiṣẹ́ fún ọlọ́run àwọn ẹlòmíràn rò wípé àwọn tí kò kàwé dé yunifásitì àwọn tí kò ní iṣẹ́ ìjọba àwọn tí kò ṣe iṣẹ́ débi tí wọ́n lè ra mọ́tò àwọn tí kò ṣe iṣẹ́ débi tí owó wọn tí ó lè jẹ́ kí wọn kí ó kọ́ ilé tàbí kí wọn kí ó jẹun tàbí kí wọn kí ó gbọ́ bùkátà ẹbí àwọn òǹraye èèyàn tí kò níṣẹ́ lọ́wọ́ ni ó yẹ kí ó máa ṣiṣẹ́ fún ọlọ́run ṣùgbọ́n a rí wípé Nehemiah kì í ṣe irú ènìyàn bẹ́ẹ̀ ó jẹ́ ẹni tí ó ní iṣẹ́ ipò gíga ó jẹ́ ẹni tí ipò rẹ̀ ní ààfin ọba tí kò sí ẹni tí ó lè lé e kúrò níbẹ̀ ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí ní gbọ́ wípé odi Jerusalem ni a ti wó palẹ̀ àti wípé a ti fi iná sun àwọn ilẹ̀kùn rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ẹ̀dùn ọkàn fún Jerusalem ó bẹ̀rẹ̀ sí ní ẹ̀dùn ọkàn fún àwọn olùgbé Jerusalem nítorí Jerusalem ni olú ìlú òun ni ibẹ̀ ni Ọlọ́run fún ara rẹ̀ tí ó fi àdéhùn sí wípé ògo Ọlọ́run yóò wà níbẹ̀ àti láti ibẹ̀ lọ ni ìmọ́lẹ̀ ìhìnrere ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ti kọ́ wọn yóò lọ sí gbogbo ayé ó sì wá jẹ́ ẹ̀dùn ọkàn fún Nehemiah nítorí èyí ni ó fi kúrò ní ipò gíga tí ó wà ǹjẹ́ a rí ẹnikẹ́ni nínú wa tí ó ti jẹ́ ìpè Ọlọ́run a rí ẹnikẹ́ni nínú wa tí ó pa ipò ọlá tí ó wà tí ó pa á tì tí ó ń fẹ́ láti ṣiṣẹ́ fún Ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ yóò dàbí Nehemiah níhìn-ín ni a rí i wípé ó kó àwọn ènìyàn wọ̀nyí jọ àti ìjòyè àti àwọn olórí àwọn ẹlòmíràn a máa rò wípé bí a bá jẹ́ ìjòyè bí a bá jẹ́ àgbà nínú ìjọ bí a bá jẹ́ ọlọ́gbọ́n nínú ìjọ àti olórí nínú ìjọ wípé ohun tí ó yẹ kí a ṣe ni kí a káwọ́ gbéra kí àwọn mẹ̀kúnù àwọn tí wọ́n rò pé kò jẹ́ nǹkan kan nínú ìjọ kí wọn kí ó máa ṣe iṣẹ́ náà rárá kò rí bẹ́ẹ̀ níhìn-ín ni a rí wípé Nehemiah àti àwọn ìjòyè àti àwọn olórí àti gbogbo àwọn ènìyàn tí ó kù wọ́n sọ fún ara wọn wípé iṣẹ́ náà tóbi ó sì pọ̀ iṣẹ́ wo ni wọ́n ń ṣe tí wọ́n sọ wípé iṣẹ́ náà tóbi ó sì pọ̀ iṣẹ́ wípé wọ́n fẹ́ kọ́ odi Jerusalem tí a ti wó palẹ̀ ǹjẹ́ o mọ̀ wípé ìjọba Ọlọ́run ó ní odi tí a ti wó palẹ̀ tí àwọn wòlíì èké tí wọ́n ti wó palẹ̀ tí àwọn aláhesọ ẹlẹ́sìn tí wọ́n ti wó palẹ̀ tí àwọn tí kò mọ bíbélì dájúdájú sí ìgbàlà ọkàn tí wọ́n ti wó palẹ̀ tí àwọn alágàbàgebè ẹ̀sìn ti won ti wo pale o wa je ise ti re o je ise temi ise npe fun eni kokan wa wi pe a o lo a o jere okan odi ti a ti wo pale ni ijoba olorun wi pe a o ko odi ti awon eleko eke awon woli eke awon ti awon alarin kiri ti won fi ese se jeun jeun odi ti won ti wo pale wi pe iwo ati emi wi pe a o gbe ero a o wa su ihere a o je ki imole ihere ki o de ti igbo awon ti isegbe ni ese kokan le ni ogun ni won ti so fun a wi pe bi be ni a wa se ise na o je on ti o wo ni lori won ni be ni a wa se ise na bi a ba le so yi nipa ijo wa bi a ba le so yi nipa eni kokan wa be ni a wa se ise na o je ise ti o lere sugbon ki a to le se ani lati ni okan lati sise okan lati sise wo ese ikefa be ni awa mo odi na gbogbo odi na le a si mo kan ara won titi de ida meji re nitori kiyesi daadara nitori awon eniyan na ni okan lati sise sugbon je kin je ki o yi o bi ki ba se wi pe won feran olorun won ki ba ti ni okan lati sise nitori bi Nehemiah bi o ti de Jerusalem ti o pe awon ejoye ti o pe awon olori ti o pe awon eniyan jo wi pe ki won wo ki won ko odi ti a ti wo pale be ni a ri wi pe awon eniyan be si ni fi esun eke sun won be ni won be si ni se inu ni bi ni si won be ni won be si ni ko iwe si awon elomiran wi pe awon eniyan won yi je aladamo aladase be ni won be si ni so wi pe Nehemiah fe gbe ara re kale gege bi olori awon eniyan na be ni won be si ni so ohun ko bakun gbe fun Nehemiah ati si awon eniyan na se o mo wi pe awa papa ninu ise oluwa bi ke ba se wi pe ani ife olorun bi ke ba se wi pe ani ireti ogo bi ke ba se pe ani igbagbo ninu Jesu Christi a oni le se ise na nitori wipe awon elesun eke won po awon ti won ro wipe boya anwa owo boya anwa iyawo ni boya anwa oko ni boya anfe nkan aye yi boya anfe di eni gbojumo ninu ijo opolopo oro ko bakun gbe ni awon eniyan ni won le ma so si wa wipe a fe di agbateru ihinrere a fe di alakata kiti elesin opolopo oruko ni o sese ki won ki o ma pe wa sugbon a so nipa awon eniyan won yi o pe won ni okan lati sise iwo papa bi o ba feran Jesu o ranti wi pe opolopo nkan ni a se si Jesu Christi o ranti wi pe Paul apostle ati awon apostle miran opolopo igba ni won lo si inu tubu kini se ti won duro ninu ise Olorun kini se ti won ko ja para ninu ise Olorun kini se ti ese won ko ye ninu ise Olorun kini se ti ifara eni rubo won ko diku ninu ise Olorun ohun kan lari nipa won won ni okan lati sise eyi ni akoko ti re eyi ni akoko temi wi pe o ye ki eni kokan wa papa ki a ni okan ati emi lati sise fun Oluwa ati so fun wa wi pe akoko ipago ti ajinde o nbo a si nfe ki eni kokan wa ki o jade lo ni awon ile ti o yi wa ka awon ore ti o yi wa ka ki a so fun won wi pe ki won ki o wa ri Jesu ki won ki o wa wo Jesu Christi olugbala ki won ki o wa ki won ki o wa lati gba igbala Olorun ma je ki ohun kun ki o di olowo iba ase oko tabi aya tabi ise miran tabi inu ni bini tabi oro ti awon elomiran so ohun kun ni won le so iwo ni o ye ki o mo wi pe a ti fi ipe pe o ipe lati odo Olorun ati wi pe ise yi agbe ile olowo nitori be ma se jafara nitori be ma se gbeyin ninu ise yi ki ori wi pe o se ise ti a pe o si lati se ninu Johanu ori kerin Johanu ori kerin ese ikerin le logbon Jesu wi fun won pe ounje mi ni lati se ife eni ti o ran mi ati lati pari ise re Jesu Christi Oluwa wa Jesu Christi apere pipe wa Jesu Christi eni ti a n tele Jesu Christi olugbala wa Jesu Kristi eni ti o ye ki a ma wo gege bi olupilese ati alasepe igbagbo wa o ni ounje mi ni lati se ise lati se ife eni ti o ran mi kini itumo ede yi o mo ti a npe ni ounje bi enikan ko ba jeun ni ooro ojo kan a o ri wo pe oju re yo yato bi enikan ko ba jeun sule ojo kan a o ri wo pe agbara re yo ma dinku bi ko ba jeun fun ose kan o somo iki bebe ku o ti Jesu Kristi so fun wa ni wi pe o nje ohun o ti o ngbe ara duro o to ngbe emi ohun duro o to je ko wa laye ati laye ni igba na o ni lati se ife eni ti o ran ohun bi ohun ti nji laaro bi awon elomiran ti njeun o nje ti ohun fe je ni ife olorun losan o nje ti ohun le pa re ni ife olorun ni asale ounje ti ohun le pa re ni ife olorun ati wi pe lati pari ise re iwo na mo gege bi agbalagba wi pe ohun ti a ko bere a ki pari re nje je kin bi o le re bere kan ni igba wo lo pari ise ti olorun gbe le olowo bi o ba ti bere jo se se fun o lati pari bi o ba ti bere ise jiri okan ise ki a ma kaakiri ki a ma ti oju ile kan de oju ile keji lati so fun won nipa igbala ofe ti o wa lati odo Jesu Kristi nipa iku Jesu Kristi lori ige agbelebo bi o ba ti bere ni igba wo lo pari re sugbon Jesu Kristi so fun wa gege bi apere wa gege bi asaju wa ti o ye ki a ma tele ounje emi ni lati se ife ni ti o ran mi ati lati pari ise re ko fi mo nibe nikan soso wo ese ti o tele eyin ko ha wi pe oku osu merin ikore yo si de wo mo wi fun yin egbe oju yin soke ki e se wo oko nitori ti won ti funfun fun ikore na o ti a pe ni ikore nihin ni we pe ki akore awon okan eniyan si ijoba olorun ki a so fun wi pe Jesu ngbala Jesu tuni sile, Jesu dariji, Jesu wenimo. Ki awon paapa, ki o se wa lati inu aye, ki won ki o wa sinu Kristi, ki won ki o di omo ijoba Olorun. Bi won ba se be, o je wi pe akore won sinu ijoba Olorun. Eni o ye ki a sise le lori. Eni o ye ki a se laala fun. Ye ki a wo Johanu ori kefa. Johanu ori kefa ese iketa din logbon e ma se sise ounje ti segbe ninu bibeli lai lai o so wi pe e ma se se laala fun ounje ti segbe sugbon fun ounje ti wa titi di iyi aini pekun eyi ti omo eniyan yo fi fun yin nitori pe ohun ni ani baba olorun baba ti fi edididi ise ti opolopo nse loni iba je ise ki a di okun morun tabi ise ki a je olukoni fun awon omode ni ileiwe tabi ise wipe ibi ti a ti da ile ise sile awon ti won ro nkan kan tabi awon ti won se nkan gbogbo awon ise won ti a le daruko won je ise ounje ti nsegbe nitori wipe a nse ise wonyi ki a ba le jeun ki a ba le daso bo ara wa tabi ki a ba le kole sugbon o ye ki a mo wipe awon ise wonyi ohun ti won le fun wa ni awon omule mo fo aye yi ohun afowoba file ti aye eni Jesu Kristi so wipe ki a ma se lo gbogbo akoko wa lori ise fun ounje ti segbe sugbon ki a kunkun ma sise ke ma se laala fun eyi ti so ni di aye ninu olorun ati eyi ti yo ni ere iye aini pekun nitori be o ye ke a mo we pe ise ti a pe wa si ise ti o lere oni ise ijire okan ise fun ijoba olorun kini eso iru ise be eni o mu a lo si apa keji eso ise ti a nse nipa ti emi eso akoko ni wepe a o ni iwa ododo iwa rere iwa mimo ni igbese aye wa bi aba so pe an sise fun olorun ti a o so eso iwa mimo eso irele eso dodo eso ki a ma rin dede eso ki a ma rin ni yiye ninu ijoba olorun iru ise be ko le je tewogba ni waju olorun o ye ki ise yi ki o kokko so eso ni igbese aye ti wa wo iwe owe iwe owe ori ikokanla ese ogbon owe ori ikokanla ese ogbon eso ododo ni igiye eni ti o ba si yi okan eniyan pada ologbon ni bi o ba ti fa ila si ese yi ninu bibeli re o ye ki o se be eso ododo ni igiye eni ti o ba si yi okan eniyan pada ologbon ni o nso fun anihin wi pe eso ti o ye ki ise wa ninu kristi ise wa ninu ijoba olorun eso ti o ye ki o kokko so ni eso ododo filipi ori kini ese ikewa ati ese ikokanla ki eyin ki o le dan ohun ti o yato wo ki ese jasi olododo ati alaije ohun ikose titi fi di ojo Jesu Kristi lehin igba ti eti kun fun eso ododo lati odo Jesu Kristi fun ogo ati eyin olorun ni ati je ki o ye wa wepe eso ti onigbagbo nso o je eso ti o yato ti awon ti o wa ninu aye eso wo lari lowo awon ti o wa ninu aye eso iwa ife kufe igberaga isoro odi eso ti o je eso kikan eso ti ki mu ki aye awon aladugbo won ki o rorun ṣugbọn a n sọ fun wa o ni ki eyin ki o le dan ohun ti o yato wo eni ni wipe ki eso igbese aye re gege bi omo olorun gege bi ero ijoba orun gege bi eni ti o ti to Jesu Kristi wo gege bi eka lara ajara Jesu Kristi ki eyin ki o le eso eso ti o yato eso ife eso ayo eso irele eso ipamora eso iwa tutu eso ti a o so ti awon aladugbo wa ti o fi ri wipe a yato si awon elesin awon bankunjo o ni ki eyin ki o le dan ohun ti o yato wo ki e se jasi olododo alaije ohun ikose wipe ki iwa wa ise wa ki o ma se ko enikeni lese awon elomiran ti won wa si inu ijo iwa won a ma je ki awon alaigbagbo ki o ni ariwisi si ijo won a ma so wipe iwo ti o tile n waasu o jaju kini lo iwo ti o je wipe looto lo n waasu o ti o kuro nile re iwa ibaje ko kuro lowo re siga mimu nko irede oru nko fayawo nko o le jija nko oro ti a n so ti a n fi oro kele ba enikeji wa je nko iwo ti o so wipe o je oni waasu o je adari idapo oju ile ṣugbọn a mo iru oro ti a n ba lenu re o ni ki o ma se ri be bi o ba ri be o je wipe a je ohun ikose fun awon elomiran o ni leyin igba ti e ti kun fun eso ododo lati odo Jesu Kristi Oluwa fun ogo ati iyin olorun nitori be eso akoko ti o ye ki a so ni igbese aye wa o ni wipe a je eni bi itinu olorun iwa wa ti ye pada irin wa ti ye pada oro enu wa ti ye pada a je ayanfe olorun nitooto a si je olododo ikeji ni wepe a n yi okan pada tun pada lo si iwe owe ori ikokanla iwe owe ori ikokanla ese ogbon oni eso ododo ni igiye eni ti o ba si yi okan eniyan pada ologbon ni kini ati ri eyi si eni ti o ba si yi okan eniyan pada ologbon ni àwọn ènìyàn tí wọ́n ti ń rò nínú ọkàn wọn wípé ọlọ́run jìnà réré ṣùgbọ́n tí ìwọ yí ọkàn wọn padà tí wọ́n mọ̀ wípé ọlọ́run wà nítòsí ó gba ọgbọ́n ọlọ́run àwọn ènìyàn tí wọ́n ti jókòó sínú òkùnkùn tí wọ́n rò wípé agbára òkùnkùn ni wọ́n fẹ́ fi ṣe bí ìsádi wọn ṣùgbọ́n tí o lọ bá wọn sọ̀rọ̀ tí o yí ọkàn wọn padà tí wọ́n mọ̀ wípé kò sí agbára mìíràn lẹ́yìn agbára Jésù Kristì ọlọ́gbọ́n ni irú ènìyàn bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti fi ayé wọn dógò sí ọwọ́ èṣù tí wọ́n ti sọ wípé láyé lọ́run wọn ó bá èṣù kú ṣùgbọ́n tí o lọ yí wọn padà tí o sọ fún wọn wípé bí wọ́n bá jókòó ti èṣù bí wọ́n bá fi ọkàn wọn sọ́wọ́ èṣù wípé wọn ó ṣègbé ní ayérayé ṣùgbọ́n tí wọ́n bá wá sí ọ̀dọ̀ Jésù Kristì tí wọ́n ké pé Jésù Kristì olùgbàlà wípé wọn ó di ẹni ìgbàlà ó yí ọkàn irú ẹni bẹ́ẹ̀ padà ọlọ́gbọ́n ni irú ènìyàn tí ó bá lè ṣe bẹ́ẹ̀ àwọn tí ó ti rò wípé ìgbádùn wà nínú ẹ̀ṣẹ̀ nínú àgbèrè nínú kí a máa fi ọkùnrin ba ara ẹni jẹ́ wọ́n ti rò wípé ìgbádùn wà nínú ọtí mímu nínú sìgá mímu nínú ìrédè òru nínú ká máa jó káàkiri ká máa jẹ ẹbọ káàkiri tí o lọ bá wọn tí o sọ fún wọn wípé ìgbádùn tòótọ́ inú Jésù ló wà ìgbádùn tòótọ́ inú ìwà mímọ́ ló wà ìgbádùn tòótọ́ nínú àlàáfíà ọlọ́run ló wà bí o bá yí ọkàn wọn padà bẹ́ẹ̀ ọlọ́gbọ́n ni irú ẹni tí o bá ṣe bẹ́ẹ̀ èyí ni a fi ń sọ wípé ohun tí o yẹ kí ìjìrì ọkàn kí o ṣe èso tí o yẹ kí iṣẹ́ wa kí o so nínú ọlọ́run ni wípé a ń yí ọkàn padà a jẹ́ ọlọ́gbọ́n sọ fún mi àwa tí a wà níhìn-ín wò ó káàkiri wo ẹ̀yìn kí o wo iwájú kí o wo ẹ̀gbẹ́ rẹ àwa tí a wà níhìn-ín bí o bá ṣeéṣe fún ẹnì kọ̀ọ̀kan wa bí a bá jẹ́ ìpè ọlọ́run bí a bá sọ fún ọlọ́run wípé ọgbọ́n láti lè yí àwọn ẹlòmíràn padà a ń fẹ́ kí ọlọ́run kí o fún wa ọgbọ́n láti lè jẹ́ kí àwọn ẹlòmíràn kí ó ní ìgbàlà nínú Jésù Kristì a ń fẹ́ kí ọlọ́run kí ó fún wa bí ẹnì kọ̀ọ̀kan wa tí a wà níhìn-ín bí a bá lè jèrè ọkàn ẹnìkan ṣoṣo sínú ìjọba ọlọ́run ní oṣù kan gbogbo àwa tí a jèrè wọn àti àwọn tí a jèrè nínú oṣù tí ó tẹ̀lé kí a tún jèrè ọkàn kọ̀ọ̀kan nínú oṣù tí ó tẹ̀lé gbogbo àwọn tí wọ́n wà nínú ìjọ ní oṣù kejì yìí kí a tún jèrè ọkàn kọ̀ọ̀kan nínú oṣù tí ó tẹ̀lé nínú ọdún kan o jẹ́ mọ̀ wípé ibi tí a wà yìí kò ní lè gbà wá nítorí bẹ́ẹ̀ o yẹ kí a kún fún iṣẹ́ o yẹ kí a kún fún ojúṣe kì í ṣe ojúṣe wípé kí a kàn máa darí ìdàpọ̀ ojúlé nìkan àwọn tí wọ́n wà ní ìdàpọ̀ ojúlé ṣé wọ́n ti ní ìgbàlà ṣé wọ́n ti mọ olúwa ṣé a ti yí wọn padà ṣé ọlọ́run ti fún wa ní ọgbọ́n tí a fi lè máa bá wọn sọ̀rọ̀ tí yóò jẹ́ kí wọn kí ó lọ sí orí eékún wọn láti gbàdúrà àgbàyọrí sí ìgbàlà títí a ó fi yí ìgbésí ayé wọn padà èyí ni èso tí ọlọ́run ń retí láti ọwọ́ rẹ àti láti ọwọ́ mi láti ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa kí a ba lè máa mú àwọn ọkàn kọ̀ọ̀kan wá sínú ìjọba ọlọ́run kí sì ni èrè tí ó wà fún irú iṣẹ́ bẹ́ẹ̀ bí o bá bẹ̀rẹ̀ lónìí bí o bá tẹ̀síwájú tí o yí padà tí o bójú wẹ̀yìn tí o ń sọ fún ọlọ́run wípé lọ́jọ́ lójoojúmọ́ ni o máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa ìjọba ọlọ́run a ò sọ nípa àwọn tí ń sọ̀rọ̀ nípa olùṣọ́ àgùntàn àwọn ẹlòmíràn wọn ò mọ ohun tí a ń pè ní ìwàásù ìhìn rere ohun tí wọ́n máa ń sọ fún àwọn olùmíràn ni wípé wá wo olùṣọ́ àgùntàn tó wà ní ìjọ wa dára ju ìjọ mìíràn lọ àwọn mìíràn tí wọ́n lọ ń bẹ̀rẹ̀ ìjọ wọn ò ṣe ìfẹ́ ọlọ́run ìjọ wa ló dára èyí kọ́ la ń sọ ohun tí a ń sọ nípa ìwàásù rẹ̀ pé kí a máa wàásù Jésù a ò fi orúkọ olùṣọ́ àgùntàn fún wa kí a ba lè fi orúkọ olùṣọ́ àgùntàn gbà wá là orúkọ Jésù Kristì onígbanilà iṣẹ́ ìràpadà tí Jésù Kristì ṣe lórí igi àgbélébùú onígbanilà kì í ṣe ìjọ kì í ṣe olùṣọ́ àgùntàn ṣùgbọ́n bí a bá ń jèrè ọkàn bí a bá ń sọ fún àwọn ènìyàn wípé Jésù ń gbàlà àti wípé ẹ̀jẹ̀ rẹ̀ ó ń wẹni mọ́ bí a bá lè ṣe bẹ́ẹ̀ o jẹ́ mọ̀ wípé èrè púpọ̀ ló wà fún àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ fún ọlọ́run lé ọ̀nà bẹ́ẹ̀ yẹ kí a wo Chronicle 2 orí 15 ẹsẹ̀ 7 Chronicle 2 orí 15 ẹsẹ̀ 7 ṣùgbọ́n ẹ̀yin mú ara le kí ẹ má sì dẹ ọwọ́ yín nítorí iṣẹ́ yín yóò ní èrè òrí bí a bá gba olúwa gbọ́ bí a bá mọ̀ wípé olóòótọ́ ni olúwa àti wípé ìlérí rẹ̀ kì í yẹ̀ kì í tàsé kì í falẹ̀ o ye ke a mo wi pe ise wa ninu oluwa ise ijire okan yo ni ere nihin ni ati gba awon eniyan won yi ni iyanju wi pe ke eyin ki o mu ara le ke ma

Thank you.

Olúwa Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kìí kùnà. A dúpẹ́ wípé bí a bá tọ̀ yín wá, ẹ jẹ́ ẹni tí ó máa ń fi ìlérí fúnni, tí ó sì máa mú ìlérí náà ṣẹ. A ń bẹ̀bẹ̀ wípé lónìí bí a ti wá, tí a ó sì gbàdúrà sí yín wípé ẹ ó gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Gbogbo ibi tí ìṣòro wà, gbogbo ibi tí àìní wà, gbogbo ibi tí ìdánilóró ọwọ́ ìṣó wà ní ìgbésí ayé wa, ẹ bá wa mú ọ kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé bí ẹlẹ́ṣẹ̀ ṣe ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó gba kan rẹ̀ là. Bí àwọn aláìsàn ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó dá wọn ní ìdè. Àti bí àwọn tí a ń dá lóró láti ọwọ́ ẹ̀mí èṣù, bí wọ́n ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, à ń bẹ̀bẹ̀ wípé ìdáǹdè láti àtọ̀run wá, ìdásílẹ̀ láti ọwọ́ yín wá, ẹ ó fún wọn ní orúkọ Jésù.

tàbí orí búburú kúrò ni ó ti jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa mọ́. Èyí ni ó fi sọ ní ẹsẹ̀ kẹfà tí a ti kà nísinsìnyí wípé ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí. Nítorí náà bí ẹnikẹ́ni bá wà níhìn ní àṣálẹ́ yìí tí ó jẹ́ wípé ó ń káàkiri, ó ń róbọ, ó ń pẹran ní ìrètí wípé ẹran tí a pa yìí tàbí ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí yóò mú ẹ̀ṣẹ̀ àti orí búburú tàbí àìsàn tàbí àìní kúrò. À ń sọ fún wa wípé irú nǹkan wọ̀nyí Ọlọ́run kò ní inú dídùn sí i mọ́. Ṣùgbọ́n wípé nígbà náà ni mo wípé kíyèsí nínú ìwé kíkàlẹ̀ àti pé kọ́ nípa tèmi. Èyí jẹ́ ohun tí a ti kọ sílẹ̀ nípa Jésù Kristì wípé mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run. Ìfẹ́ rẹ Ọlọ́run tí a ń sọ níhìn ni wípé Jésù lọ sí orí igi àgbélébò, ó kú, ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìwọ àti fún èmi. Tí o bá rántí ní ojú kan náà tí Yohánù rí Jésù Kristì ni ó tọ́ka sí i wípé òun ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí yóò kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nínú Yohánù orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ní ìjọ kejì Yohánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó wípé wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Èyí jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti dé ni a ti fi òpin sí ẹran pípa, ni a ti fi òpin sí ìróbọ, ni a ti fi òpin sí ẹbọ sísun tàbí irú ẹbọ mìíràn tí àwọn ọmọ Ísírẹ́lì máa ń rú. Nítorí pé Jésù Kristì ni a wá fi fún wa nísinsìnyí láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Èyí ni Aísáyà wòlíì ti rí láti ọjọ́ pípẹ́ tí ó sì sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé ìgbà kan wà tí Jésù Kristì yóò dé, èyí ti ṣe ọmọ Ọlọ́run tí a pè ní Emmanueli, tí ṣe wípé Ọlọ́run wà pẹ̀lú wa, wípé nígbà tí ó bá dé yóò jẹ ẹ̀yà fún ẹ̀ṣẹ̀ wa, àti nígbà tí ó bá ti jẹ̀yà fún ẹ̀ṣẹ̀ wa ni a rí wípé yóò kó àwọn ẹ̀ṣẹ̀ àwọn tí ó bá gbàgbọ́ lọ. Bí o bá wo Aísáyà orí 57 láti ẹsẹ̀ ìkẹta, Aísáyà orí 53 láti ẹsẹ̀ ìkẹta, akẹ́gàn rẹ̀ a sì kọ́ lọ́dọ̀ àwọn ènìyàn ẹni ìkáàánú tí ó sì mọ ìbànújẹ́, ó sì dàbí ẹni pé ó mú kí a pa ojú wa mọ́ kúrò lára rẹ̀, akẹ́gàn rẹ̀ àwa kò sì ká a sí. Èyí ń sọ nípa Jésù Kristì tí ó wá sí ayé láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, láti jẹ́ ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo àgbáyé, kì í ṣe fún àwọn Júù nìkan ṣùgbọ́n fún àwọn kèfèrí pẹ̀lú. Ó ń sọ fún wa wípé akẹ́gàn rẹ̀, bí o bá ti ka ìwé ìhìnrere ti Matthew tàbí ti Marko tàbí ti Luke tàbí ti Johannu, ó rí i wípé akẹ́gàn Jésù lọ́pọ̀lọ́pọ̀ lẹ́sẹ̀ nígbà tí a ti bí i, nígbà yìí ni a ti ń kẹ́gàn rẹ̀, nígbà tí ó sì wá ṣe iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ọmọ Ísírẹ́lì tí ó fi lọ sí orí igi àgbélébò láti kó fún wa ni a ti ń kẹ́gàn rẹ̀. Ní ẹsẹ̀ kẹrin lóòótọ́ ó ti rò ìbìnújẹ́ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà, tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú ṣùgbọ́n a ṣáálé ọgbẹ́. Nítorí ìrékọjá wa, a paálé ara nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè a fi mú wa lára dá. Bí a bá sọ wípé a ṣá ènìyàn lé ọgbẹ́, ó mọ̀ wípé ohun tí yóò jáde ni ẹ̀jẹ̀ bí a bá ṣá ènìyàn lọ́gbẹ́. Nígbà tí a ṣá Jésù lọ́gbẹ́, nígbà tí a kàn án mọ́ orí igi àgbélébò, nígbà tí a fi adé ẹ̀gún dé Jésù lé orí, nígbà tí a fi ọkọ̀ kàn án lé ẹ̀gbẹ́, ẹ̀jẹ̀ Jésù tí ó jáde, èyí wà fún ìràpadà wa, èyí wà fún ìdáǹde wa, ó sì wà fún ìgbàlà wa pẹ̀lú. Nítorí tìrẹ, nítorí tèmi ni a fi ṣá Jésù lé ọgbẹ́. Nítorí ìrékọjá rẹ,
nítorí ìrékọjá mi, èyí jẹ́ nítorí ohun tí a ṣe tí a fi ré òfin Ọlọ́run kọjá, ohun tí a ṣe tí a fi dẹ́ṣẹ̀, ohun tí a ṣe tí a fi ṣẹ̀ sí Ọlọ́run. Nítorí èyí ni a fi ṣáálé ọgbẹ́ apálára nítorí àìṣedédé wa. Bí a bá sọ nípa àìṣedédé, nígbà tí ènìyàn bá rìn ségesège tí kò rìn déédé, èyí ni Bíbélì ń kà sí ẹ̀ṣẹ̀ tàbí àìṣedédé. Nítorí nǹkan wọ̀nyí ni a fi pa á lára tí a sì ṣáálé ọgbẹ́, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè fi mú wa láradá. Mo fẹ́ fún ọ ní ohun mẹ́jọ tí ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe fún ọ, tí ó ṣe fún mi. Ìkíní ni wípé ó rà wá padà lọ́wọ́ ìgbèkùn èṣù, ó rà wá padà lọ́wọ́ agbára èṣù, ó rà wá padà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí ó ti dè wá ní ìgbèkùn. Jẹ́ kí a tún padà sí Pétérù kíní orí kíní láti ẹsẹ̀ ìkejìdínlógún. Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkejìdínlógún dé ẹsẹ̀ ìkọkàndínlógún. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ rà yín padà bí fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbùkù tí kò sì lí àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristi. Gbogbo ẹranko tí àwọn ọmọ Ísíráẹlì fi ń róbọ, bí a bá wò ní fínífíní gbogbo ayé ní láti àsìkò Ádámù ni ó ti wà lábẹ́ ìgún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ àti ènìyàn àti ẹranko àti ohun ọ̀gbìn àti ohun tí ó wà ní ìlú àti ohun tí ó wà ní oko ni ó wà ní abẹ́ ìgún Ọlọ́run. Èyí ni ó fi jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò lè mú wọn pé, kò sí lè mú wọn jẹ́ mímọ́ pátápátá. Ṣùgbọ́n Jésù ni ó wà ní àìlábòkò, àìlábàwọ́n. Nítorí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ ó jẹ́ ẹ̀jẹ̀ pípé, ẹ̀jẹ̀ mímọ́, ẹ̀jẹ̀ tí ó ṣe iyebíye. Èyí ni a fi ń rà wá padà. Bí a bá sọ nípa ìràpadà, bí o bá ti jẹ́ ẹni tí ó ka àwọn ìwé ìtàn ní ilẹ̀ Yorùbá, ó mọ̀ wípé ní àkókò ẹrú, bí a bá mú ẹnikẹ́ni lẹ́rú, a lò ó gẹ́gẹ́ bí ẹrú, a lè lù ú gẹ́gẹ́ bí ẹrú, a lè fìyà jẹ́ gẹ́gẹ́ bí ẹrú, a ti lè pàápàá gẹ́gẹ́ bí ẹrú. Ṣùgbọ́n nígbà tí olùdásílẹ̀, olùdáǹdè, nígbà tí a ṣe òfin titun wípé kò sí ẹni tí ó yẹ kí ó wà ní abẹ́ ìsìnró mọ́, nígbà yìí ni àwọn ẹrú di òmìnira. Nígbà tí àwọn ẹrú wọ̀nyí sì di òmìnira, a kò lè fìyà jẹ wọ́n tàbí kí a lù wọ́n tàbí kí a pa wọ́n gẹ́gẹ́ bí ẹrú mọ́. Èyí ni Jésù Kristì ṣe fún wa wípé a ti jẹ ẹrú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹrú nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹrú nítorí àṣeyọrí tí ó wà ní ìgbésí ayé wa, ẹrú èṣù. Ó sì ti kan àbàmọ́ wa lẹ́sẹ̀, ó sì ń fi ìyà jẹ wá nígbà kí ìgbà tí ó wò ó, ó lè fi àìsàn tí ó bá fẹ́ sí wa lára. Nígbà tí ó bá sì wó pẹ̀lú, ó lè sọ wá di aláìní, ó sì lè pa wá. Ohunkóhun ni èṣù lè ṣe fún àwọn tí wọ́n wà ní abẹ́ ìkáwọ́ rẹ̀. Ṣùgbọ́n nígbà tí o bá gba Jésù Kristì gbọ́, ẹ̀jẹ̀ Jésù yìí ni a fi ń rà wá padà. Bí o bá wo Gàlátíà orí kẹta, ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrìnlá, Kristì ti rà wá padà kúrò lọ́wọ́ ìgún òfin. Ẹni tí a fi ṣe ìgún fún wa, nítorí tí a ti kọ ọ́ pé ìfibú ni olúkúlùkù ẹni tí a fi kọ́ sórí igi, kí ìbùkún Ábráhámù kí ó lè wá sórí àwọn kèfèrí nípa Kristì Jésù, kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́. Nítorí náà, bí o bá rántí wípé a ti pa Jésù lára fún ọ, a ti ṣá a lọ́gbẹ́ fún ọ, ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tirẹ̀, bí o bá lè gbàgbọ́ lónìí, a ó ra ọ padà. Èyí jẹ́ wípé Jésù fún ara rẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run yóò mú ọ kúrò lábẹ́ ìsìnrú èṣù, lábẹ́ gbogbo ìyà tí ó ń fi jẹ ọ́, nítorí wípé o jẹ́ ẹni tirẹ̀. Nínú Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkẹtàlá, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀,
ninu eni ti awa ti ni idande nipa eje re ani idariji ese bi o ba wo nti akaye dara dara o nso wi pe ati wa labe agbara okunkun agbara emi boboro agbara esu ti satani tele tele sugbon asiwa nipo kuro ninu okunkun si imole asiwa nipo kuro ni abe agbara satani si abe agbara olorun asiwa niko asiwa nipo kuro ninu iya to nje wa si odo olorun nisisin yi a si se yi nipa idande tabi irapada nipa eje jesu christi bi o ba mara re si elese ti o si be si ni jewo ise re fun olorun ti o si so fun wi pe o ko fe ku si inu ese ti o wa o ko si fe tesiwaju lati ma jiya labe agbara esu bi o ba gba jesu christi gbo ti o si ran ti wi pe o ti ku fun o o daju wi pe yo da o need yo gba okan re la yo si dari gbogbo awon ese re jio ikeji eje jesu yi kan na ni o nwe wa nu kuro ninu ese wa gbogbo elese je ileri ni waju olorun bi o ba si wa ni ru ipo yi gege bi ileri ki yo sese fun o lati gbe lodo olorun titi aye raye bi o ba ku sinu ese o ku gege bi ileri ni waju olorun bi a ko ba fi eje jesu we okan re mo ki okan re ki o funfun lao lao ki yo sese fun o lati wa lodo olorun titi lai titi aye sugbon bi o ba le to olorun wa ti o si gbagbo ninu iwenumo ti o wa ninu eje jesu christi o daju pe a o we okan ese re mo pelu eje jesu ninu eberu ori kesan ese ikeji le logun o fere je ohun gbogbo le a fi eje wenu gege bi ofin ati lai si itaje sile ko si idariji ko si iwenumo ko si imokoro fun ese wa lai si itasile eje jesu christi ko le sese fun enikeni lati ri oju olowa nitori wo pe ileri ni atanu ni waju olowa lati ma le gbe iwaju tabi ile olorun titi ninu matthew ori kerindinlogbon matthew ori kerindinlogbon ese ikejidinlogbon ni jesu fun ara re ti so fun awe pe nitori eyi le eje mi ti majemo titun ti atasile fun opo eniyan fun imukuro ese ata eje jesu kristi sile fun opo okan ti yo gbagbo fun opo okan ti o gbadura ti o si kepe olowa wi pe ohun fe imukuro ese iwenumo ese nitori be ranti wi pe ohun kini ti eje jesu ma nse fun ani wi pe o ma nra wa pada o ma gba kuro lowo esu lowo ese wa o si ma nda wa nide ikeji ni wi pe o ma nwo ese wa nu o ma mu ese wa kuro o ma mu wa di alaijebi niwaju olorun iketa ni wi pe o mu wa somo tosi gbogbo elese patapata ni o jina si olorun bi o ba wa ninu ese re ki yo sese fun o lati wa siwaju olowa nitori wi pe ese a ma yani nipa si olorun ese a ma mu ikele tabi idabo si arin wa ati si olorun nitori be ni asa se so fun awe pe ese wa ni o je ki a jina rere si olorun sugbon bi o ba le gbadura ti o si gbadura wi pe o gbagbo wi pe ati ta eje jesu sile fun o nipa eje yi ni a fi le mu o sumo iwaju olorun efesu ori keji wo ese iketala sugbon nisisiyi ninu kristi jesu eyin ti o ti jina rere nigba atijo ri le mu sumo tosi nipa bawo nipa eje kristi nipa eje ti kristi ta sile ni a fi mu eni ti o jina rere eni ti o ti sako lo eni ti ese re ti ya nipa si olorun le a fi mu iru eni be wa sumo tosi lati wa gbe ni ile olorun lati ni alaafia olorun
lati ni idande olorun lati di omo olorun ikerin nipa eje jesu ni afipa wa laja ti asije ke ani alaafia atun wo kolose lekan si kolose ori kini ese ogun ati nipa sere lati ba ohun gbogbo laja lehin ti o ti fi eje agbelebo re pari ija moni nipa sere iwon ibase won ibase won ibase ohun tin be le aye tabi ohun tin be le orun nipa eje jesu christi ni ati pari ija ti o wa ni laarin elese ati olorun elese je ni ti o ba olorun oja olorun paapa si ko jesus ja si elese sugbon lati igba ti jesu christi ti ku ni ori igi agbelebo ti o ti ta eje re sile be ni eje jesu christi ni o je ohun ti a fi n ba wa laja laarin awa ati olorun bi o ba wa si odo olorun gege bi ota olorun gege bi eni ti o ti n ba olorun ja tele tele ti olorun si ko ju ja si nitori ese ti o wa ni owo re bi o ba so fun olorun wi pe o fe di eni ti ara pada o fe ba olorun laja o si n fe ki olorun ki o fun ni alaafia ki alaafia ki o wa laarin iwo ati olorun ki o si wa ninu okan re si olorun ki olorun ki o si se ase pe ise igbala ni okan re bi o ba gbagbo nipa eje jesu christi aba iwo yo le ba olorun laja gbogbo ti o si wa ni igbesi aye re ti olorun fi n ba oja olorun yo mu gbo awon nkan wonyi kuro bi o ba le se be ni asale yi o ri oju rere olorun gbogbo ija ti o si wa laarin iwo ati olorun nipa eje jesu christi a o mu gbogbo re kuro pata pata ikarun adawalari nipa eje jesu christi adawalari nipa eje jesu christi wo romu ori karun lati ese ikesan o wi pe melo melo si ni ti adawalari nisinsiyi nipa eje re li a o gba wala kuro ninu ibinu nipa sere o so wipe adawalari bi a ba wa labe ebi a wa labe idajo olorun bi a ba wa labe ebi a je eni ti o n reti ibinu gbogbona olorun sugbon bi a ba wa sodo olorun ta si so fun olorun wipe a n fe idalare nipa eje re bi a ba ti n we okan re nu pelu eje jesu christi loju kan naa ni idalare yo wa eyi ni bibeli se n so fun awe pe nje ebi ko si nisinsiyi fun awon ti o wa ninu christi jesu ki se fun awon ti n robo ebi wa fun awon ti n robo ebi wa fun awon ti o ro wipe won le lo si orun nipa fifi owo fun awon alagbe ebi wa fun awon ti won ro pe nipa ise rere ara won tabi ise owo won won le se ara won pe lati wa oju olorun sugbon ebi ko si nisinsiyi fun awon ti o wa ninu christi jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi eyi nso idande idalare ti o wa fun awon ti a ti fi eje jesu christi wenu mo awon ti a ti fi eje jesu christi balaja pelu olorun nipa eje kan na ikefa ni o n fun wa ni iwenu mo ojojumo Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole bi ohun ti n be ninu imole awa ni idapo pelu ara wa eje jesu christi omo re ni n we wa nu kuro ninu ese gbogbo o wi pe bi awa ba rin ninu imole ohun ti a pe ni imole ni ire jesu christi ti o to wa wa ohun ti olorun so fun wi pe olorun ko ni inu didun si ebo tabi yala ebo sisun tabi ebo miran imole ni wo pe nisisin jesu ti ko fun ni ori igi agbelebo bi a ba to wa bi a ba ke pe bi a ba si fi igbagbo wa si eje ti o ta sile fun wa èyí jẹ́ wípé a rìn nínú ìmọ́lẹ̀ bí a bá wo ọ̀rọ̀ ọlọ́run tí ó ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa tí a sì ń rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tí a ń bèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ ọlọ́run wípé a fẹ́ gbé a fẹ́ rìn gẹ́gẹ́ bí ó ti là sílẹ̀ nínú ìwé mímọ́
eje wipe arin ninu imole bi aba fe se ipinu tabi a fe gbe igbese tabi a fe se ise tabi a fe da wole oko kan a si nbere wipe kini oro olorun ti wi nitori pe a fe se gege bi oro olorun eje wipe arin ninu imole o an so fun wipe bi aba je ni ti orin ninu imole be wipe eje Jesu Christ omo olorun ni nwe wa nu kuro ninu ese gbogbo aye ti a wa je aye ti o le ri aye ti o si ma mu iri tabi idoti ba wa nipa ti emi bi ki ba se wo pe ani eje Jesu Christi ti o nwe wa nu ti o nwe wa mo ni igba gbogbo ni ojojumo ki o le sese fun wa lati pa ara wa mo kuro ninu awon ohun ti o wa ninu aye ikeje eje yi kan na ni npo ani igboya lati wa si odo olorun ati lati gbadura ati lati di ileri olorun mu nitori wipe nigba gbogbo ti a ba wa si waju olorun a wa nitori iwenu mo ti a ti ni nipa eje Jesu Christi ninu Heberu ori kewa Heberu ori kewa lati ese kokandinlogun ara nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipasẹ Jesu ani igboya lati wo ibi mimo nipa eje Jesu ohun ti an so fun ni ni pe awon mo Israeli ko si enikeni ti o ni anfani lati wo ibi mimo lo nitori pe eni ti o ba wo ibi mimo lo lese kese ni iku yo de ba nitori ko si eni ti o mo to be eni ti agba laaye to be lati wa si ibi mimo tabi ibi mimo julo sugbon ni igba ti Jesu Christi ti de ni aso ikele ti o wa ni temple le ati paya eyi je wipe enikeni ti o ba fe tolorun wa nisisin yi bi o ba wa pelu eje Jesu Christi igbagbo ninu eje Jesu Christi yo je ki o le wo ibi mimo lo oni o fi so wipe ara awon ti an pe ni ara ni awon ti a ti fe eje Jesu wenu awon ti a pe ni ara ni awon ti o ti ko ese won sile awon ti won ti di arakunrin tabi arabirin ninu Olowa awon ti won gbe igbese aye otun o wa nso fun awe pe nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipa bawo nipa ise owo wa ni tabi nipa ododo ti wa tabi nipa ohun ti a ti se tabi yala ase si Olorun tabi ase si awon eniyan o nso fun awe pe nipase eje Jesu Christ ni kan soso ni a fi le wo ibi mimo lo nitori be je ki o yi owe pe nigba ti o ba ni igbagbo ninu eje Jesu Christ ti a ta sile fun ni ori igi agbelebo nigba na ni yo le se se fun o lati le ni igboya lati wo ibi mimo lo lati wa si odo Olorun ikejo o fun wa ni isegun eje yi kan na ni o so wa di asegun asegun lori ese asegun lori iku asegun lori awon emi esu asegun lori aisan pelu o so wa di oba o si je ki oro wa ki o ni agbara nitori pe igba ti a ti we wa nu ni eje Jesu Christi yi ni o ti so wa di oba bi a ba duro lati gbadura agbadura gege bi oba bi a ba duro lati soro a soro gege bi oba bi a ba duro lati pase a pase gege bi oba nitori pe ise ti eje Jesu Christi ti o ti se ni igbese aye wa eje ki a wo ifihan ori kini lati ese karun si ese kefa ati lati odo Jesu Christi eleri olooto akobi ninu awon oko ati alase awon oba aye eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa fiye si daradara o fe wa o si we wa ninu eje re omi ninu igo tabi nibikibi ko le wo ese re nu omi nibikibi yala abo leti okun tabi enikeni gbadura si ko le wo ese re nu o so fun awe pe eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa lese kese ti a ti we wa kuro ninu ese wa ni ese kefa n so fun awe pe ti o si ti fi wa je oba o fi wa je oba ati alufaa fun Olorun ati baba re ti re li ogo ati ijoba lai ati lai lai.
ìfihàn orí kejìlá ẹsẹ ìkọkànlá wọn sì ṣẹgun rẹ èyí sọ fún ayé pé wọn ṣẹgun dragoni náà wọn ṣẹgun èṣù satani ẹni tí ó jẹ ọta fún ọ àti ọta mú gbogbo ayé ó ní wọn sì ṣẹgun rẹ nítorí ẹjẹ ọdọ àgùntàn náà àti nítorí ọrọ ẹrí wọn wọn kò sì fẹràn ẹmí wọn àní títí dé ikú àwọn nǹkan wọnyí ni ẹjẹ jésù kristi ni ó máa ń ṣe fún wa pétérù ti sọ fún awé pé kò ṣeé ṣe láti rà wá padà pẹlú ohun tí dìbàjẹ gẹgẹ bíi wúrà tàbí fàdákà ṣùgbọn pẹlú ẹjẹ jésù kristi ọmọ bíbí ọlọrun ni a fi rà wá padà ẹjẹ yìí ni ó fún wa ní ìràpadà òun ni ó wẹ ẹṣẹ wa nù òun ló mú wa súnmọ ọlọrun àwa tí a ti jìnnà rí sí ọlọrun tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ wa ẹ̀jẹ̀ jésù kristi ni ó mú wa súnmọ tòsí òun ló jẹ́ kí a lè bá ọlọrun lájà tí ó fún wa ní àlàáfíà láàrin àwa àti ọlọrun òun ló dá wa láre òun ló máa ń wẹ̀ wánù lójoojúmọ́ tí ó máa ń fún wa ní ìgboyà láti lọ sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ èyí ni ó sì sọ wá di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ lórí àìsàn lórí èṣù lórí ikú àti lórí ohunkóhun tí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tí wọ́n lè pèrò láti ṣe ní ìgbésí ayé wa lónìí bí a bá lè dìde dúró láti gbàdúrà tí a sì sọ fún ọlọ́run wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi bí o bá tí ní ìgbàlà ẹ̀jẹ̀ jésù ṣe tán láti wẹ̀ ọ́nà láti gbà ọ́ là bí o bá ń bèrè ìsọ̀rí mímọ́ ẹ̀jẹ̀ jésù wà níhìn-ín tí ó lè wẹ̀ ọ́ nù tí ó lè wẹ̀ ọ́ mọ́ kí ó sì sọ ọ́ di mímọ́ bí ó bá jẹ́ agbára ẹ̀mí ọlọ́run ni o nílò ẹ̀jẹ̀ jésù sì wà bákan náà láti jẹ́ kí ìlérí yìí kí ó jẹ́ tirẹ̀ bí ó bá jẹ́ àìsàn ni ó wà lára rẹ tàbí àwọn ẹ̀mí èṣù ló ń dá ọ lóró tàbí àìní ni ó gbé ọ dè ẹ̀jẹ̀ jésù lè tú ìdè àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó dè ọ bí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù ta sílẹ̀ nígbà tí ó kó fún ọ lórí igi àgbélébùú ẹ jẹ́ kí á la ẹnu wa gbò láti sọ fún ọlọ́run wípé a ní ìgbàgbọ́ nínú ọlọ́run a ní ìgbàgbọ́ nínú ọlọ́run a gbàgbọ́ wípé ó ṣeé ṣe fún un láti dá wa sílẹ̀ láti dá wa láre láti fún wa ní àlàáfíà láti wẹ̀ wá nù láti wẹ̀ wá mọ́ láti fún wa ní ìgbàlà tòótọ́ láti jẹ́ kí a jẹ́ aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ aṣẹ́gun lórí àìṣedédé gbogbo aṣẹ́gun tí ó lè gbé ìgbésí ayé tí ó wu ọlọ́run képe ọlọ́run gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi tí a ti ta sílẹ̀ fún ọ.

bí o bá jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ́ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní lárí, kò sì ṣeye bí ẹ níwájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kú fún wa. Àwa ẹni òṣìṣẹ́ ni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó. Ọlọ́run aláàánú, a bẹ̀bẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ì ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí ì kọrúkọ wọn sínú ìwé ìyè Ọlọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ Ọlọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébùú ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláyà wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébùú yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀ yín wípé gbogbo àìṣedédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ wẹ ọkàn wọn mọ́, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ gbà wọ́n là, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Ọlọ́run, ẹ ṣàánú fún wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún yín pé ó ní àrùn jẹranjẹgun tí a ń pè ní kánsà, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé kò sí ohun tó ṣòro fún yín láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn kánsà lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébòó, ní orí igi àgbélébòó, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀, jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, a bẹ̀ yín wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. À ń bẹ̀ yín wípé
keda ni isile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbesi aye re ki aradida shasha ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ni yin ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wi pe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohun kon ti o dawole mo nfe ri iru eni be lati gbe owo soke kin le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wi pe bi a ba to yin wa aseri aseti aini yo pora ni igbesi aye wa je mo nbebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakole ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni idawole won a nbe yin wo pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o tin kuro lori kan ni o n bo si ori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbesi aye re lati le ko gbo owo lo gba ti owo ba tan adabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbesi aye iru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o pe owo re soke kin le gbadura fun o olorun alaanu alagbara adupe wi pe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo bebe wi pe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wi pe lese kese ti a n gbadura nisinsin yi wi pe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni yi ba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni wipe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a n wo yin lonii nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko sese ni inu iwe yin a n be yin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbe pelu agbara olorun pelu agbara ti o wa ninu eje Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu larada adupe ipe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisin yi idasile ti de fun o obirin ti o wa ninu oyin ojo pipe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisin yi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti n be le orun olorun alagbara olorun ti ki kona olorun ti ileri re ki ta se a wa sodo yin nisisin yi a n gbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara e o tu sile ni oruko Jesu gbogbo okun ede sekeseke ti satani fi de patapata mo ja won ni oruko Jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowoto won ti o yi ile re ka ti o ma n tele kaakiri pelu agbara ti o wa ninu eje Jesu mo le yin kuro ni oruko Jesu e ti o sile e je ki o bimo layo ati lalaafia ki o le wa jeri ise rere ti olorun se lara re
ni oruko Jesu Kristi Oluwa wa. Enikan ti ara manta o da bi ara tita o da bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nowo re soke kin le gbadura fun o Olorun alaanu adupe wi pe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko Jesu adupe wi pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa iwo ti o da bi eni pe igbese wo Olorun o si nsa kaakiri nitori opopolopo awon ti o je lowo o si nbebe we pe bi Olorun ba le pese fun o fe san awon igbese ti o wa Olorun re bi o ba nawo soke ipese Olorun ni kikun yo je ti re Oluwa wa Olorun wa anwo oju yin nitori pe agbagbo we pe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o da bi eni pe igbese wo Olorun e da won sile e saanu fun won gbogbo e ti won saka akiri ti won sapamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese Olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi san awon igbese won yi ni oruko Jesu adupe epo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa ami onkon ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo wole ara re ki o se gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri Olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun e fi pe wa ipe alaafia le fi pe wa ati wa sodo yin a si nbe yin pe bi ati wa e ma je ke a pada le owo opo gbogbo ibi ti aisan wa e le aisan na jade gbogbo ibi ti aini wa e le aini jade gbogbo ibi ti ibanuje wa e le ibanuje jade gbogbo awon okan ti o nsare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abele a nbe yin we pe e mu won kuro ni oruko Jesu gbogbo edun okan awon eniyan yin ni asale yi e wa tan e gbo adura won e je ki won ki o le ni ayo ki kun ni oruko Jesu baba a nbere we pe eni ni ti o ni idi yiyo a nbebe we pe gbogbo re patapata ke mu laada ni oruko Jesu eyi ti o da bi eni pe inu ni o ma n lo nigba gbogbo a bebe we pe agbara atorun wa ki o ba le nisisin yi ki o mu kuro ni oruko Jesu awon ti o dabe ni pon ma nsubu won ma dide won ma nsubu won ma dide to si nfe imuni duro ninu igbagbo a nbe beyin wo pe ore ofe okun agbara lati oke wa yo wa si igbese aye won won le gbe igbese aye onigbagbo to to lati kese jari ninu iwa igbagbo ni oruko Jesu awon ti won ti ni igbada ti won bebe fun isodi mimo e wa so won di mimo e wa mu gbogbo ese kuro ni igbese aye won e je ki gbo awon ti o wa ni inu won ti ko ba ife Olorun mu e je ki o kuro patapata ni oruko Jesu awon ti won ti ni isori mo ti won bere fun agbara emi Olorun agbara ti o ma mu eru kuro agbara ti o ma je ki a le wa si oro Olorun agbara ti o ma fun ni igboya ni iwoju awon ota agbara ti a fi le gbadura agbara ti o je ki ina Olorun ki o ma jo ni igbesi wa ni igbesi aye wa e wa fun ni oruko Jesu a nbe yin we pe awon ti won wa ni idile ti ile ngbona awon ti ona na awon ti ise nse awon ti won ni wahala lona kan tabi lona miran a nbebe we pe awon wahala won yi e o le won jade kuro ni idile won ni oruko Jesu obirin ni ti o wa nibe ti o dabi eni we pe omo re ni o nfa ibanuje fun o to pe ti o ba ti jade ati pada wale adeti o si ma n kegbe kegbe o si ma n rin irin ti ko dara lese o si n ba oninu je mo gbadura nisinsiyi pe owo Olorun yio wa lori omo naa emi Olorun yio ba le omo naa a nbe yin we pe omo yi yio je omo ti o sanfani yio je omo rere ni oruko Jesu arabinrin ti o wa lorun ni ti o ni omo kan ti o jade nile ti o ti n wa kaakiri
o ti fi lo kaakire sugbon a ko ri omo yi lese kese mo nbebe pe ki emi olorun ki o wa omo na ri ni bi ki bi ti omo na wa nbebe pe ki omo na ki o pada wale ni oruko jesu adupe pe ti gbo ti wa adupe pe ti sanu fun wa adupe pe awon ileri yin ti adimu loni wi pe e ti fi ase si ni oruko jesu ni oruko jesu kristo oluwa wa ki o tun lo mo nfe ki o dupe lowo olorun fun ti olorun ti se fun o so fun olorun wi pe o gbagbo ninu eje jesu kristo ti ata sile fun o ati wi pe o ma tesiwaju ninu irin ati ise igbagbo re dupe wi pe ati gbo adura re dupe wi pe ati gbo adura re